0: Ǹjẹ́ ní orúkọ olùdásílẹ̀ ilé-iṣẹ́ yìí? Kábíyèsí ọba Muritado Adébáyọ Akande.
1: Kábíyèsí o, àwọlẹ̀ forí adé o.
0: O ṣeun yẹ́. Ǹjẹ́ ní orúkọ Àòyèyélúà olórí àwọn tó ń kún bàbá lọ́wọ́ tó fi ń ṣe é ṣe torí bí àìsàn ṣe súnmọ́ just be a woman làwọn olóyìnbó máa ń wí.
1: Just be a woman, yes. Kábíyèsí o,
0: o ṣeun.
1: Akíyèyé o.
0: Ìgbàlè ọba tó bá ni.
1: Ẹ má lọ tí ó ń bèjì kan ni o. Ìwà ó ń bèjì ni o fún ti kábíyèsí o. Pẹ̀lú ọjọ́ òbí. Ṣe lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni. Bàbá ọ̀pẹ bí mọ́pẹ́ ṣe pẹ́, àmọ́ ọ̀pẹ láyé láṣẹ rédú ariwo ló gbà pẹ́, àwọn ni ó kájọ ìbàdàn láṣẹ Ọlọ́run. Ọjọ́ wà nílé ayé pọ̀jù tìjà. Ní orúkọ ọ̀gá wa DMOK Babatunde Olawuwo àti alábàṣiṣẹ́pọ̀ wọn àtàwọn GM ìsàlẹ̀ tí wọ́n sí ẹnu lóró fún wa tára fi wọlé láàdìyìn ní orúkọ àwọn yìí láàfin kí n kábọ̀ sórí ètò àti gbàdégbà láàdìyìn olóhùn sì bá wa ṣe bó ṣe máa ń bá wa ṣe é. Ní orúkọ Abimọ́lá Sọ̀dí tó jẹ́ amojú ẹ̀rọ wa tí ó jẹ́ máa gbọ́ wa nílé oníbodè ti àánú bẹ́ẹ̀ ni. Ní orúkọ ọ̀gá wa Adésóyè Mọ́tòsó Ìkírun Àgbọ̀nbẹ́ Olẹ́ Òbí.
1: Bàbá o.
0: O ṣeun. Ní orúkọ Sàyà Olúmọ́fútà Onírokò wa. Ní orúkọ Akímọ̀ Lálẹ́yẹ ara wa náà ni Bàbá Túntúndé Oyèwọ̀ Sàràfàdínà Láìtangbádébọ̀ Ọláwọ̀yìn. Ní orúkọ àwọn wọ̀nyí láàfin kí n kábọ̀ sí orí ètò àti gbàdégbà láàjì. Máyọ̀wá Òní ara wa náà ni. Nínú àwọn yìí láàfin kí wa kábọ̀ sórí ètò àti gbàdégbà láàjì inú mi dùn ara mi yá bí ara akẹ́kọ̀ọ́ aṣọ traffic lè mi jẹ́ ọmọ tó sọ lórúkọ bàbá mi Ìkírun Àgbọ̀nbẹ́ onílé òbí mi nìkan sì kọ́ mo wá Ọlọ́run bẹ lẹ́yìn mi àti ẹnìkejì mi lójú rí ètò jẹ́ ká mọ̀ pé ó wà ń bí.
1: O ṣeun traffic gẹ́gẹ́ bó ti sọ jẹ́ mọ́ bí o ti sọ wípé inú mi dùn. Inú gbogbo wa dùn, inú wa ọmọdùn ni inú wa òní kan, inú òní dùn wa o. Àtúndé ní orí ètò ní àjì yìí gẹ́gẹ́ bá ti mọ̀ ṣe. Nígbà tí atábí tẹ́tẹ́ níjẹjọ nínú àánú Ọlọ́run, ó tún dá wa padà sí bí ó jẹ́ kí tẹ́tẹ́ wa ń kó da dọ́bù ṣíṣí. Inú dọ́bù ṣíṣí náà lẹ ti rí ata tún wà. Bọ́lá Táírù Ọ̀nàrẹ́bù òní orúkọ ti tèmi. Ẹ tún gbádùn wa lénìí tí gbogbo ó tún kàn sí. Ẹ má bá wa kálọ̀.

bẹ́ẹ̀ ni àlọ́ mi àlọ́ àwa náà tún gbèdé. Lákọ̀ọ́kọ́ mo kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá pé a kú oríire. Mo kí gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ pé a kú oríire. Mo kí gbogbo àwa òbí mo kí wa pé a kú oríire. Mo kí gbogbo àwa olùkọ́ pé a kú oríire. Lásìkò yìí lára mi yá gágá bí ara akẹ́kọ̀ọ́ aṣọ mo ṣe sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni. Ìní ló pé ọ̀sẹ̀ mẹ́jọ gérégé tí wọ́n kó àwọn ọmọ tí àwọn ọmọ iléèwé àtolùkọ́ wọn tí wọ́n kó wọn wọgbó bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ọba abẹbẹ tó ti ń bẹ bí abẹ́wà wà tó ti wà bí ẹwà ọba tó sì máa wà nígbà tí bẹbẹ ò bá sí mọ́ pé àwọn ọmọ tí wọ́n kó wọgbó yìí ọmọ tí àkàrà tó kó wọ inú epo àwọn ọmọ gbogbo wọn náà ni àkàrà tó kó jáde pé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Ohun tí wọ́n máa tí àwa olórin ẹ̀sìn máa ń kọ pé kò sí tó lè ṣe Ọlọ́run mi kò sí tó lè ṣe ara tí kò sí tó lè ṣe ti Ọlọ́run mi ara tí ó máa ń jáde táfi mọ̀ pé kò sí tọ́lọ́run lè ṣe nu ò bẹ́ẹ̀ ni. Ohun tó máa ń bà mí lẹ́rù jù ní gbogbo ìgbà ni pé ojú orí àwọn ọmọ ìpé àwọn ọmọ yìí kéré irú kí lójú àwọn ọmọ yìí kàn irú kí ni wọ́n fi kékeré fèsì ṣùgbọ́n Ọlọ́run wá sọ wọn ó sọ wọn lọ ó sọ wọn bọ àwọn tí wọn lọ náà ni wọn dé olóhùn sì jẹ kí wọn ó dé lálàáfíà ńgbà tí wọn rí àwọn ọmọ yìí in fact inú mi dùn kọjá kèrémí bẹẹ ni. Mo wá fàsìkò yìí kí àwọn agbófinró wa mo kí àwọn ẹlẹ́tọ̀ọ́ ìlú àkí àwọn olórí wa a rí pé àwọn náà wọ́n ń gbìyànjú ìjọba ń gbìyànjú wọ́n ń ṣèwọ̀n tán lè ṣe omi ló pọ̀ jọ kà lọ ṣùgbọ́n Ọlọ́run á wọ lásìkò yìí á wọ lá gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹbí àwọn ọmọdé yìí tínú wọn ń dùn lọ́wọ́lọ́wọ́ báyìí á wọ lá gbogbo wọn.

0: gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé légelége ni à ń ṣe ètò ìyẹn alábala alábala ní abala àbá ibílà máa fi ń sabala àkọ́kọ́ tí àgùnbẹ́léwò máa ń jẹ́ abala kejì ayọ́ka ni ó jẹ́ abala kẹta tó jẹ́ pé òwe lẹ́sẹ̀ ọ̀rọ̀ láàfin káàdì rẹ̀ lẹ̀ bá a ṣe máa ń ṣeun ṣùgbọ́n lẹ́ni bá a ṣe máa rìn ni pé ohun tí a fi ṣe abala àbá yín bí a lò pọ̀ mọ́ abala àgùnbẹ́léwò ni bẹ́ẹ̀ ni mo wá fẹ́ ká jọ kíra wa kú oríire ká sì dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba wa lórí àwọn ọmọ tí wọ́n kó wọgbọ́n ètò lọ́wọ́ sì jẹ́ kí gbogbo wọn ó dé kí wọ́n tún pé ẹ ká kí wọn kú àṣeyọrí torí àṣeyọrí ni ká sì kí àwa náà tí à ń jagun ẹnu náà pé a kú àṣeyọrí kọ́lọ́wọ́ má jẹ́ kára burú mọ́ ohun kọ́lọ́wọ́ sì gbàdúrà wa ń lu ẹ táwa fi ṣe àgùnbẹ́léwò tá a fi yí mọ́ra wọn ni pé ọ̀rọ̀ oge là á sọ bí wọ́n ṣe ń ṣoge láyé ìjọhùn bẹ́ẹ̀ ni àti bí wọ́n ṣe ń ṣe láyé ìsìn a mẹ́nu gbọ́ a ní pápápá nítorí àsìkò a fi kí wa kú oríire táwọn ọmọ ta rí látọ̀ wá mẹ́nu ba bí wọ́n ṣe ń ṣoge láyé ìjọhùn àti bí wọ́n ṣe ń ṣe láyé ìsìn ó dà pé wà ní nǹkan tí wà sọ sí bàbá mi ṣe pé pápápá
1: bá a ṣe ń ṣoge láyé ìjọhùn oge ṣíṣe ọ̀dà lórí obìnrin gẹ́gẹ́ bí dr bó ṣe sọ kí ni àwọn nǹkan tá a fi ń ṣoge láyé ìjọhùn àtìkè wà nbẹ tìrò wà nbẹ oṣùn wà nbẹ làálì wà nbẹ kí la fi ń ṣe ní ìsìn nígbà tí ẹ bá wọn pe kinní kan ní makeup àwọn kan ó makeup wọn tún pè kan ní makeover tó jẹ́ pé tọkọ bá pàdé ìyàwó lọ́dàn kò ní dá mọ́ tí bàbá bá rọmọ ẹ níta kò lè dá mọ̀mọ́ ní tí ń gbọ́n bá ṣe mẹ́kọ́ fà sí ẹlòmíì ó sì ṣe nìsín ẹlòmíì ó ṣe yóò rí bí ọ̀bọ tí ò ní ṣe rí àmẹ́lòmíì ó ṣe à ní dá mọ̀mọ́ èmi ní tìrò nǹkan kan tá ń ṣe nìsín ṣé bẹ́ẹ̀ náà ṣe ń ṣe mọ́ báyìí kò sí mọ́ wọ́n tún wá tún sí kinní kan tí wọ́n tún ń ṣe tí wọ́n tún lẹ̀ mọ́ ojú ní eléyìí tó jẹ́ wípé nǹkan tán fi ń ṣe kẹ́míkà ni tó jẹ́ pé ó ṣeé ṣe ní ọjọ́ iwájú kí àléébù rẹ̀ kó suyọ̀.
0: àìsí bẹ́ẹ̀ la ìdáhùn sí ẹ̀yìn náà bá wa dá sí i tába ní káwò láyé ẹjọ́ sí lẹ́bẹ̀ ní bí àtíkè bí oṣù kankan làwọn ìyá wa fi ń ṣe oge nígbà náà àwọn míì tó mọ lu kinní kan tá ń pè ń láàlì bẹ́ẹ̀ ni ara oge náà ni wọ́n ń pè kan ní lẹ́ẹ̀dì nígbà tí tójú ńlá bọ̀ díẹ̀díẹ̀ dúdú báyìí ipò nǹkan wọn tó fi kọ ojú kọ̀ọ̀kan báyìí ṣùgbọ́n ńgbà táyé ń sún síwájú ló di pé oge ìgbàlódé à ń lo àwọn powder kan báyìí tí máa rí mọ́jú báyìí ó ṣe lóríṣiríṣi kọ́lọ̀ bẹ́ẹ̀ ni ìyẹn ni makeup fún sí wọn wá fẹ́ lójú tó jẹ́ pé
1: ohun tó ni makeover
0: èyí tán ṣe sì ni makeover tó jẹ́ pé téèyàn tó bá jẹ́ ohun fàájì tó bá lọ sóde yóò ti gbé arúgbó lọ lé sisi ni ó pè é ó sì ọjà ara tiẹ̀ nu
1: ojú ó sì tó pọ̀ dọ̀ pa máa
2: òun ló bá sábà bí ẹ.
0: nígbà tá a máa ń lò láti dá sí i náà ni a kó papọ̀ nítorí àsìkò wa 09123-708675 ìyẹn nọ́mbà táwọn tó wà ní nàìjíríà nìyẹn táwọn tó kí okó ní +234 814 491 006 +234 814 491 006
3: Ẹni dáàmú.
0: Àmì Elédùn Mari bàbá.
3: Inú mi ò kódà inú mi ó dùn ọ̀pọ̀.
0: Ọlọ́run ṣeun.
3: Inú ọ̀tọ́ bàjẹ́ bọ́lọ́run ṣe yọ àwọn ọmọ yóò máa bàjẹ́ ni.
0: Àmì Elédùn Mari àmì.
3: Orí ìyá máa fàdúrà kún kò kú náà.
0: Bẹ́ẹ̀ni.
3: Orí ìfọ̀dájú. Ilé ìwà kò epo.
0: Bẹ́ẹ̀ni.
3: Ìdàbí máa ṣe ẹlẹ́sẹ̀ mi. Inú mi dùn ọ̀pọ̀. Bẹ́ẹ̀rí ti oge tí ẹ wí. Àrùn oge náà nu. Ká fi látò lórí oko. Jọ́ àbáṣáyẹ̀ ṣe pé wọ́n wọgbó. e ba omo omo wa nbe na ni
0: beni beni beni beni
3: la ni wa ma je ko we e to so yi konkoso lori ti a ma di e yo gba ko ara ara so kanu e wo bi o je lodo ti a bi an se se ro yawo e ya ma ronu omo omo soko iya na ma soko baba na ma soko pe a le ku le de nu wa pe olohun so so wa da bi di se pe we what do you talk how are you to tori elomi yen ku ewu ni baba o lati te je ni dam
0: awon
3: mo olohun bu so re so wa tawa na to mo wa
0: iyawo ami olohun ami ami ami e se baba e se o
2: pa lu suru opo pa lo da
0: hello ito gbogbo wa ni o
3: e ma se jeyo
0: aba
3: iko olohun oba re ni gbagbe mo
0: ami ile dumare
3: olori ara de la de ko la ti ile de no paro
0: o la mo fafa baba
3: a ma ku rere o
0: e se mo e ba dupe
3: en ba bi omo ko be ko mo ku
0: be ni
3: awon obi ti o mo won e ma to ya mere lo omo merin di ni me me je kan ka ko won ni la julu me
0: be ni
3: omo merin le de kan do
0: be ni
3: be ti wure
0: be ni be
3: a dupe o a ti awon agbokoro wa na o a ti gbade gba
0: eto gbogbo wa ni
3: e je parun
0: ami eledumare
3: o gbe sise laye john e ti so na ga di so o wọ́n pẹ̀lú ìta ní sọ́njú ìjọba rántí wọ́n mú àwọn kan òrombó wọ́n ó di abẹ́rẹ́ jọ wọ́n fi kọlà ẹlẹ́mí ọkọ̀ ọkọ̀ ya rẹ̀ wọ́n dẹ̀ràn wọn lọ́wọ́
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
3: ẹlòmíì tí wọ́n bá tí ọba tí wọ́n bá rí orúkọ rẹ̀ yóò jáde nbẹ̀ ẹlẹ́mí nǹkan ọkọ̀ ọkọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ìjọba rántí
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
3: ara ògbé ṣiṣẹ́ ara àfàlẹ́ wa náà ni ògbé ṣiṣẹ́ kí là ń lọ lẹ̀ mú ikojú tòdí ò ní
0: àbí
3: ẹlòmí ò pé àbẹ ti dáhùn òun fẹ́ sanra sí òun fẹ́ tóbi sí òun fẹ́ pupa sí ẹjẹ aṣọra
0: ẹ ṣeun
3: gbogbo ṣe àbára wa jọ ló mú àlàáfíà wa àti ìlera wa ṣíṣe kẹmíkà ní bẹ́ẹ̀ ṣe wé o
0: ẹ ṣeun
3: bàbá ẹdà ẹ kú ẹ ṣe wa o ẹdà òyìnbó bàbá kú wọ ọmọ
0: ẹ ṣeun
3: àti bẹ́ẹ̀ lọ bàbá ìlú òyìnbó bàbá alhaji azeez àkókò tí kò wá ń pawá mára o ẹni gbàgbé mọ o
0: àmì elédùnmarè
3: ìyá ọ̀nà ìdìbò
1: ẹ ṣeun sà
3: ẹ kú àdìgbàdì wà o
0: ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ ṣeun
3: ẹ dàbọ̀
0: ẹ ṣeun bàbá.
2: ọ̀kẹ́kẹ́kẹ́ o ló ń da kejì yan o ìyá
0: ara ṣe. ẹ̀lọ́ ètò gbogbo wa ni bàbá o. Ẹ bá yọ ìyá ẹ ṣe bàbá.
4: Ọ̀rọ̀ náà ni ọ̀kan sọ lálẹ́ yìí pé wọ́n ti rí àwọn ẹni yẹn nínú ìlú náà ló
0: ń lọ ṣeun ẹ ṣeun ẹ ṣeun
4: ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun
0: ẹ ṣeun
4: inú mi di ẹ̀dùn gan inú mi dùn.
0: Ẹ ṣeun wọ́n ti rí nínú yín náà ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí.
4: Káàndé ni láti fọkọ.
0: Láti fọkọ.
4: Fọkọ. Ìyá mi ọmọ Ọ̀yọ́ ni.
0: Ìyá.
4: Ìyá bàbá mi gangan. Ìbàdàn ni. Ní bá ní kí n kìkì ní kí n kìkì yí. Yóò máa pẹ́.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Àmì mọ̀ ọ́gbọ́n.
4: Ṣùgbọ́n ní kankan mo fẹ́ béèrè o.
0: Yẹ sá. Ẹ
4: bá fẹ́ fi nọ́mbà yín.
0: Bẹ́ẹ̀ni. Ẹ
4: bá bá mi pè é.
0: Oda.
4: Mo mẹ́rin yín mọ́rọ̀ kan.
0: Oda. Ẹ ṣeun. Hello.
3: Hello.
0: Hello.
3: Orúkọ tèmi ni Kọ́láwọlé Abọ́dẹ̀rìn.
0: Bàbá àgbàlagbà.
3: Láti Ọmí Adì o.
0: Ẹ ṣeun bàbá.
3: A mọ̀mọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
0: A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
3: A dúpẹ́ lọ́dọ̀ àwọn agbófinró wa o.
0: A dúpẹ́.
3: A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹyin pìṣẹ́ńtà wa náà.
0: Ẹ ṣeun bàbá.
3: A dúpẹ́ o.
0: Ẹ ṣeun.
3: Ẹ ṣe ẹ̀kọ́ àṣeyọrí o.
0: Ẹ ṣeun.
3: Sẹ́rí tó gbé tẹ́ ń sọ.
0: Bẹ́ẹ̀ni bàbá.
3: A ti gbé nǹkan sọnu. Ọ̀pọ̀lọpọ̀ oge táwọn ìyàwó táwọn ìyá wa máa ṣe ń dọ̀hun. ki ya wo ma fi wo oko won ti gbe du sonu nisin
0: ti gbe sonu
3: nisin yi kanra ki won da soko kan le won wa ni da kan le mo won fo ni en lo so ju ti won so le kan so ju yen o wa popular le gba yen sugba lo de oni nkan
0: atu
3: ati so bi pe a fe ka pada si eh ka pada si asale wa eja kun eje ki joba wa ki won ba ni da soro yi
0: esiun esiun
3: ka pada si asale wa
0: esiun
3: nipa pe ka ma soge yi ona ta ngba soge ni sin ko boju mu ese e ku ati gbagbe gba o
0: esiun baba esiun esiun esiun
2: Just imagine. See fancy.
0: Hello.
3: Eni damu lekan si.
0: Ami Olorun.
3: Eri aroge moto lati lori oko ere pe bi mo ti bere nu.
0: Ben.
3: Lori gugu wa oro wa oni da o.
0: Ami Elejumare.
3: Amara yoyo.
0: Olorun seun. Olorun seun.
3: E wo run ti sele pelu awon omo sin na lori ki won omo won ma da be fo ko obirin mo won ma ti gugu e baba laye ni to a je pasa alasala wa ru bi igba ti en ru aye ege loko o je orunu baba yi ona je mere ogun latori re duri gugu wa ati awon agboforo adupe lowo won e je ka ronu o won ma yi e asa wa danu ta we ti to ku isa asa wa o
0: Eni damu ekwe uni. Esiu baba, esiu, esiu,
2: esiu. Otita koro, Africa fisuru si. Otita koro, otita koro.
3: Tugado.
0: Eto gugbo wa ni o.
3: Olorun ni joba je.
0: Ami Olorun.
3: Oru ko to mi ni ojo iwale. Ke ni bo re lati ilu Ogbomoso.
0: Esiu baba, esiu, esiu, e ku orire ni.
3: Adupe aki gugbo. Eyin presenta loto losi
0: esiun baba
3: e ku ase yori ti tawo mo yo
0: esiun esiun
3: dagbaro olohun olohun ni joba je olohun ni jariru e mo o
0: ami elejumare
3: olohun o si ma ba wa te awon ijoba wa si waju si o
0: ami ami ami
3: oro lori oro oge sise ni aye igba kan gbogbo nkan ti won lo igba na olohun o je natural eso dali e woru tiro ma dun je ki oju omole
0: beeni beeni
3: nkan ba ko si yan loju te ba le tiro sun la le ngba ti o be daro ojo keji yo ba pin jade
0: beeni beeni beeni
3: ama gbogbo chemical lodi oni eni ti o ba gbo oke tara tori o nje ki ojo ori gan o ma kuru pupo ju
0: beeni
3: olorun be ledumare ko jari gba rere lo
0: ami ami
3: e ku eto Honorable Mokinyo
0: Esiun
3: Oyewale ni lati ilu Ogbomoso
0: Esiun baba Esiun Esiun Esiun Esiun

0: Hello.
1: Ẹ máa kú ètò.
0: Ẹ ṣeun bàbá.
1: Ìpàdé gbà ó.
0: Ètò gbogbo wa ni o.
1: Orúkọ tèmi ni Gani Ọlọ́run Dálátàbẹ́kúta.
0: Ẹ ṣeun bàbá.
1: Ẹ jọ ṣé wọ́n ti rí ọmọ ògbómọṣọ yẹn gbà ni.
0: Pẹ̀lú ògo Ọlọ́run ti ṣe wọ́n rírí
1: o. Kábíyèsí Ọlọ́run ọ̀gá ògo máa ṣe Ọlọ́run tó di gbogbo ènìyàn lọ.
0: Ọlọ́run ṣeun.
1: Ọba àwíṣẹ́ Abimayẹhun ìnìwọ̀n ẹ̀yà Júdà.
0: Pabamba rí ibẹ̀ ni pé iye tákàrà kó wọ epo lakàrà tó kó jáde ọlọ́run jẹ́ yẹn kan dé nínú wọn.
1: Ọlọ́wọ́ gbọgbọrọ tó ń yọmọ rẹ̀ nínú ọ̀fìn.
0: Ọlọ́run ṣeun.
1: Ọlọ́run tóbi lọ́ba.
0: Ọlọ́run tóbi.
1: Àké tó bọ́ sínú odò Jọ́dánì Ọlọ́run ń wá jáde. Mi ní ìdí lójúmọ́ kan kí n má èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí. Mi ì fi lágilu ṣe mi ìríran èmi nìkan mo dáwà ní ole o. Mo máa ń pèsè program yìí dáadáa o.
0: Mi
1: ìríran rárá ọdún kẹtàlá tí mo ti wà ní ole rè
0: o.
1: Ìyàwó ti lọ ọmọ ti lọ o.
0: Ìyànú àṣẹlẹ̀.
1: Mo máa ń pèsè lórí program yìí dáadáa mi ìdè fi lágilu ṣe rè.
0: Bẹ́ẹ̀ni mo ti
1: rí wọn. Wọ́n ti rí ọmọ yẹn. Ògbésù bàrà bàdẹ fún ẹ o. Mo dá gbogbo ògo àti ọlápadà sí ọdọ Ọlọ́run.
0: Ọlọ́run ṣeun.
1: O yà mí lẹ́nu. Ẹ máa bí tó bọ̀.
0: Ẹ ṣeun.

0: lo se da.
1: Hello.
2: Ah, adupe na velo.
1: Olorun seun.
2: Ebi ebi.
1: Iya.
2: Ati pepe pepe ola ni na wo.
1: Iya, iya. Ibi oju oko o di. Ati
2: gbadu ba.
1: Yesu baba.
2: Oruko temi ni e da ezu oye ni.
1: Baba baba. Yesu.
2: Se ari tawon ma tawon.
1: Ah.
2: Anyi lo lugo bo le yo.
1: Oluwa seun.
2: Sugba ke wa se ose merin pe ose mejo te pe.
1: Mm.
2: Nobody wears your September no kosumeta. Any. April 15th. No sale.
1: Hmm.
2: So it's very bad.
1: Hmm.
2: I do quite a lot long.
1: No sure.
2: How long was here? Jackie Kakaonis.
1: Hmm.
2: Ah, for going to the body.
1: Hallelujah.
2: The body me party okay, John Jerome. That is a couple of making like a whole ass. Kosi to gbon te yan ton se ori o en so ju ni so pa ni so se
1: mo
2: gbo le ti so
1: esu
2: la ni kan kan mo gbo en ti a to fi da bira sara ngba ni ma ni jo ti a ba ko la fo mo mo na ngbe jo ele mi o ya mo ya kan sa pa yan lo si si de sa yan lo si si yan lo fo de bi a fi pon le
1: esu esu
2: mo ti mo do ni se e ye ni ben ko mi
1: Issue. E je mi le
3: ko
1: eto gbogbo wa ni o.
3: Ah. Taufik, ko ni baje fun yin o.
1: Ami Eleduwari.
3: Alaja bele tairu.
4: E sin.
3: Mo le ji gbe o.
4: Ami Oluwa.
3: Oruko mi ni Trimisi Oya lati oke Oyo oke Oroki Loyo Alaafin.
1: Baba o.
3: Ah, inu mo ti bi pe inu mi dun ni bi pe
1: lori
3: awon ti an sunbe yin
1: Olorun seun.
3: So adupe pupo lowo awon agbofinro wa ati agboyin atan gomina
1: adupe
3: pelu ogun Olorun won saseyori ayo
1: ami Eleduwa
3: adupe lorudo Olorun lori oge sise laye igba kan awon aya won mo di suruku won si se oso sara bi soso bi ki won tiwọn kọla fọmọ ní ìsìn kí wọn gbẹjẹ ọmọ àrọ ọsọ náà ni ṣùgbọn láyé òde òní ayé ti di dáadáa bẹẹ sẹ báyìí irun táwọn ọmọ wa ń ṣe sórí irun orí burúkú ni bíi kí wọn lọ ku irun ní ọdà wọn kí wọn kẹlò mí orí bí ọbọ kọlọ lẹ irun ọkìnrin kọlọ rìn lẹ mọjú pẹ̀lú ògbó ọlọ́run ẹ̀ ní dáàmú lábílú òní jóná o.
1: Àmì Eléjùmá rí. Ẹ ṣeun.
0: Ẹni tó lẹ́ni ó lọ tẹ́kì tí sì kò máa jáyé jẹ́jẹ́. Ẹni tó lẹ́ni ó ó máa tẹ́kì tí sì kò máa ṣáyé jẹ́jẹ́.
1: Ẹ ṣeun lọ́tún ló sí o.
0: Gígìrà gíà.
1: Ẹ ṣeun ìbára wa dúpẹ́.
0: Dúdú. Bí orí adé.
1: Ẹ ṣe tó ṣe wọn àkíyèsí oge àtijọ́ síta sí ìsàkíkò yìí.
0: Àríkà bàbá.
1: Tá a bá wo nínú àlàyé táwọn bàbá wa ẹ ṣe. Láàárín pé oge àtijọ́ ó máa ń dákún ẹwà èèyàn ni. Ó máa ń dákún ẹwà àwọn ìyá wa tán ń ṣe nígbà náà ni.
0: Ọba ò lè làlùjọ́ káyé ó mú jọ.
1: Bẹ́ẹ̀ ni gbogbo tí wọ́n sì ń lò ń gbà náà natural ni kò ń ṣe kẹ́míkà bẹ́ẹ̀ ni. Tẹ bá sì wo àwọn màmá wa láyé ìgbà náà tẹ bá orí wọn ṣe máa rí àjọ àwọ̀ tí tòótọ́ bá mú wáyé ni tòótọ́ padà rán mú lọ sọ́rùn lọ́rọ̀ tiwọn.
0: Ṣùgbọ́n
1: ìgbà táyé dayé ọ̀làjò tó di oge àsìkò yìí. Ọkọ pàdé ìyàwó rẹ̀ ní patí gan kò ní dá màmá pé ìyàwó ni. Bàbá ó pàdé ọmọ ẹ̀ kò ní mọ̀ pọ́ mọ́ òun ni. Nígbà tán bá ti sọ di bákin bá mi bẹ́ẹ̀ ni. Àwọn olójú okò mú òlọ náà tí wọn bá lọ patí tí wọn bá lọ gbé kọ́sọ́mà nígbà tí ó bá dára ọjọ́ kejì ó bá di girama mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ká gbéṣẹ́ gbé ara wọn ní tòótọ́ oge àtijọ́ ó dáa ju táyé ìdásìkò yìí lọ. Tá a bá wo àǹfààní tí í ṣe fara bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n láyé ìsinṣẹ́ mọ̀ pé àwọn ọmọ ọ̀dọ́ àsìkò yìí náà wọn kulẹ̀ kọ́ bí wọ́n ṣe ń gbé ilé ayé àbí wọ́n ṣe ń gbé ilé ọkọ obìnrin ò kọ́ bí wọ́n ṣe ń gbé ilé ọkọ àwọn ọkùnrin ò gbé bí wọ́n ṣe ń gbé ilé ayé mọ́.

ẹ ṣeun ara ilé lẹ́yìn tí a ti bára wa yọ̀ tí a sì ti dá sí mọ̀kìntà agùnbẹ́lówó ta sọ ẹ káàbọ̀ sí abala ìmọ̀ràn orúkọ mi lẹ́ẹ̀kan sí ni ọ̀nàrẹ́bù Bọ́lá Táíwò ìwé tí a sì ń kà ni ìwé eegun alárí màá mú wá síranti wa ibi tí a ti sọ̀rọ̀ ní ìgbà tí a kà kẹ́yìn pé ọ̀jẹ̀ láàrin nàka nígbà tó di òjòlá bàbá rẹ̀ ọ̀jẹ̀ láàdé ọmọ ọ̀jẹ̀ láàrin nàka nígbà tó di òjòlá bàbá rẹ̀ ọ̀jẹ̀ láàrin nàka òun náà lẹni tó dán o tí òun náà ló sì tún fún ní ẹ̀rọ rẹ̀ tí wọ́n fi tó fi dìde wípé ọmọ wípé ara òun náà ni iṣó ti ń rùn nítorí sìkísì lọ́fà torí ìyàwó ọ̀jẹ̀ láàdé tí ọ̀jẹ̀ láàrin nàka gbójú sí wípé kọ́ wá fẹ́ òun ṣùgbọ́n ọlọ́run ọba torí nǹkan ṣe nǹkan náà ni tí ọba ṣe rú òyun tó ṣe bó o ní ọ̀jẹ̀ láàrin nàka ó ṣe pé òun fẹ́ lọ́ọ́lé tí ìyàwó ti ń retí rẹ̀ ibi tí abadé ní ìjẹjọ nù níbi tí abadé nígbà tá a kà kẹ́yìn nìyẹn ká wá bẹ̀rẹ̀ rẹ̀ kíni ká tún wo kíni nǹkan tó tún ṣẹlẹ̀ lẹ́yìn tí bàbá àtọmọ ti ríra wọn a wà bẹ̀rẹ̀ báyìí bó ti dárin náà ni oníbàtà fi ìlú sí òun àti bàbá pẹ̀lú ìyàwó rẹ̀ sì dìjọ lọ sí iwájú baálẹ̀ níbi tí wọ́n ti ń ṣe èyí ni ọ̀jẹ̀ láàrin nàka ti ránṣẹ́ pé kí wọ́n lọ kó gbogbo ẹrù òun wá bẹ́ẹ̀ ni àwọn ọmọ èèyàn ọ̀jẹ̀ láàdé náà di ẹrù wọn jọ ọ̀jẹ̀ láàrin nàka dúpẹ́ lọ́wọ́ baálẹ̀ ó sì tún fi ohun tí ó ṣẹlẹ̀ sí i náà kọ́ àwọn òǹwòran ní ọgbọ́n ọ̀rẹ́ rẹ̀ náà tí ó fi ẹ̀sà sọ lọ báyìí mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi bàbá ṣe ni lóore ọpẹ́ làádáa gbogbo yín ló ti rí tó ṣẹlẹ̀ lójúde gbangba kò sẹ́ni tí yóò sìkà tọ́lọ́run kò ní dá lẹ́jọ́ ẹ rójú ayé tàbí ẹ̀ rí ẹni ẹlẹ́ni ni mo ní mo fẹ́ ṣe níbi láìmọ̀pọ́mọ mi ni ń bọ̀ wá bá ẹ má gbégi oró torí àti sùn ẹni àgbà tó gbé èbùkà orí ọmọ rẹ̀ ni yóò wú àtórí àtìkà ọ̀kan kò ní í gbé òun tẹ́dà bá ń ṣe ni yóò gbà bódọ̀la ìkàkù pé ẹ mọ́ jẹ àsìkà mo tún dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀ pé mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà torí kọ́ba má bà pa mí àrọ̀bà fi nà bá ń pa èdè òdì mọ́dẹ̀ ẹ̀rẹ́sà àbíyán ọmọ ẹgbẹ́ ẹ̀dọ́gbọ̀n ikí ẹrúpẹ́ kò ní mọ́dẹ̀ èdè òdì ara àrẹ́sà ẹ ṣe mo dúpẹ́ o bàbá mi kàdépẹ́ lórí rẹ àpèrè adé ọmọ aráyé kò ní pọ̀ dàsá ìdá ẹgbà kò ní gba tọwọ́ rẹ dànù mo dúpẹ́ o bàbá mò ń relé bàbá rebi tá a lówó lọ́wọ́ bàbá rajò tá a lọ́rọ̀ lọ́rọ̀ bàbá là tán ilé bàbá ẹni là á kọ́ là á lọ ẹ ṣe mo dúpẹ́ o bàbá mò ń relé bí ọ̀jẹ̀ láàrin nàka ti fi ẹ̀sà dúpẹ́ tán ni ó tún fi orin tí wọ́n kọ dé iwájú baálẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ pé ẹ jẹ́ ká relé ilé là á lọ àjọ kan ò gbénigbéni kó dàbí ilé ẹ jẹ́ ká relé ilé là á lọ àjọ kan ò gbénigbéni kó dàbí ilé ibi tí orí kìnní yẹn forí sọnù ẹ jẹ́ wá bẹ̀rẹ̀ láti orí kejì. Àkórí orí kejì ni ọ̀jẹ̀ láàdé ọmọ ọ̀jẹ̀ láàrin nàka wọ́n ní ìdí iṣẹ́ ni là á mọ ni lọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀sìn kìí dáni kí a má tungun bí ọ̀jẹ̀ láàdé àti bàbá rẹ̀ ọ̀jẹ̀ láàrin nàka ti padà dé ìlú wọn tán ni ọ̀jẹ̀ láàdé tún pinnu láti gba ọ̀nà àjò mìíràn lọ
láti ṣeré. Bàbá rẹ̀ ọ̀jẹ̀ lárìnàká ti dàgbà nígbà táwọn wíyí kò sì lè lọ sí òde idán mọ́. Nípa bẹ́ẹ̀ ó fi ọ̀pọ̀lọpọ̀ agbára rẹ̀ han ọmọ rẹ̀ pé kí ó máa fi ṣe ọkùnrin. Ó sì tún mú dá ọmọ rẹ̀ náà lójú pé mímí kan kì yóò mí wò. Ṣùgbọ́n níbi tí ọ̀jẹ́láde ti ń palẹ̀ mọ́ láti lọ sájò ni ìtàn ti a dé sí bàbá rẹ̀. Ni títán ti dé sí bàbá rẹ̀. Fún ìdí èyí, ó fi odidi oṣù mẹ́ta gbáko sọ̀kú bàbá rẹ̀ náà kí ó tó mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ọkàn ọ̀jẹ́láde balẹ̀ pé àjò náà yóò dára fún òun. Ní ti pé idán pípa dáa lójú tó àdá àti pé àwọn oògùn tí a fi ń ṣe ọkùnrin tí bàbá rẹ̀ fún bẹ lọ́wọ́ rẹ̀ bí àbá. Àwọn mìíràn sì kún ilé. Yàtọ̀ sí ìwọ̀nyí, ọ̀jẹ́láde pàápàá tó ọkùnrin fúnra rẹ̀. Kí a má wulẹ̀ fa ọ̀rọ̀ yìí gùn lọ bí ẹni mọ́. Ọ̀jẹ́láde dé ìlú kan báyìí láti pindán. Gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, ó lọ sí ọ̀dọ̀ baálẹ̀ ìlú. Baálẹ̀ náà sì gbà láàyè pé kí ó wá ṣeré fún òun. Nígbà tí ọjọ́ aré pé, baálẹ̀ jókòó, àwọn ayàrá jókòó, àwọn ìjòyè jókòó, àwọn bọ̀rọ̀kìnní náà sì jókòó. Gbogbo tọmọdé tàgbà ìlú sì pèsè wámúwámú láti wòran. Ṣé láti ọjọ́ tí aláyé ti dáyé, bí eégún alárí yóò bá pidán, wọn a máa júbà ara wọn. Ọ̀jẹ́láde pàápàá kì í pidán láì júbà. Ṣùgbọ́n ní ọjọ́ aré tí à ń wí yìí, kò júbà fún ẹnì kankan tí ó fi ń ṣeré lọ. A kò mọ̀ bóyá páàgùn ni ó dà láàmú nítorí pé ó ti gbójúlé agbára tí bàbá rẹ̀ fún un púpọ̀. Ọ̀kan nínú àwọn ọfọ̀ tí ó pè lójú agbo kí ó tó bẹ̀rẹ̀ aré lọ báyìí. A kì í ráfẹ́fẹ́ mú, a kì í rómi mú, kò sẹ́ni tó lè mófo torí afẹ́fẹ́ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lórúkọ bàbá ejì. Ẹ̀fúùfù lẹ̀lẹ̀ lórúkọ bàbá òjò. Kàkà kejì ó pa mí, ejì á dẹrù á máa lọ. A gbìn sínú ni tégbin. Àkùn sínú ni tégbin, ọ̀rọ̀ hùn inú ẹlẹ́dẹ̀ ní gbé. Ọ̀rọ̀ tó bá ń dùn ìjímèrè, ọjọ́ tó bá fojú kan lápinni ní túká. Bí ó ti pọfọ̀ náà tán ni àwọn oníbàtà fi ìlú sí nígbà tó dá orin yìí pé bí ìgbín bá fẹnu kan yọ̀ á kú, bóbìnrin bá fojú korò orò ó gbé. Ẹ̀gàn ni ẹ̀, ọ̀jẹ́láde kọ wábi wọ́ sí orin ní ojú agbo lọ́jọ́ náà, èyí tí ó jẹ́ pé ó fi hàn gbangba pé ó gbójúlé nǹkan kí ó tó máa ṣeré lọ. Bí ó ti kọrin onírúurú tán ni ó bọ́ síwájú baálẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ sí fi ẹsẹ̀ kí baálẹ̀ ní àkìtélé kí ó tó máa bá ìdán pípa lọ. Báyìí ni ọ̀jẹ́láde ṣe kí baálẹ̀. Bàbá kẹ́ ẹ pẹ́ o, ìkòyí ọmọ ẹrú ọ̀fà. Tapotapo ẹ̀ sì ń dẹ́rù ogun bani. Oníkòyí o, ṣé kò sí nǹkan kan? Ogun ló burú lẹ̀só òde lé pé. Ogun ló burú lẹ̀só òpera wọn ló kọ. Ẹ̀ṣọ́ kò yí ọmọ agbọ̀nyìn lọ́nà. Àádọ́jọ lẹ̀sọ́ ní ilé igbọ́n. Alápò tàbíran ló kó wọn rojú ogun. Ogun náà ló pa wọ́n ni wọ́n fi kú 50. Ẹ̀rin dùn súnde. Ẹ̀rin dùn nú wọn ló sún kẹ́ẹ̀pẹ́. A ò rẹ́yọ méjì tó kù mọ́. Agogo idẹ la fi ń wọ mọ. Àkúfẹ̀yẹ rìn kiri. Ogun ajáwẹ̀yìn ló ń tún mẹ́sàn-án wù mí. Ogun ajáwẹ̀yìn ló ń tún mẹ́sàn-án wù mí. Ogun ojoojúmọ́
lo le mu mi su lo ara igbon mo po omo oja ose ani o wa rele baba re nile oniko yi omo eru ofa omo

0: oni ko yi ki gbofa leyin gbagba waju ni baba won fi gbota oni ko yi o se ko si nkan kan obirin ko yi awon ki pagbon yin ni ko yi ile nijo ti won ba pagbon yin ni ko yi ile o ti ogun ni won ran baba wa obirin ko yi won ki jokete atungun ni baba won fi se aseyin wa aseyin bo lomo bibi oni ko yi nfa po ewu sa je ko ikoyi moja loja igbon nile eru wa sinsin abe ilosun omo eni nini to mu koriko wuwo omo kotokoto ni koyi ile omo ko ngbari roju ogun omo agbara sogun ona koto npori wawa wa gbogun dona ogun adete wawa wa gbogun dona ogun adero okoto npori gbogun dona ogun adin bi o se nki bi baale lo ni yi e je ki asoro ni bi ka tun wa wo kini kan to tun sele leyin ti oje lade to ki baale tan bawo tun ni o se lo e je ki adanu duro ki agba ipe die lori re ba
1: Hello.
2: Oro yo ni dawule kan si adua lo jemo. La ilu ni baba abada. O se ni dawu mo ilo. Ta gba Olorun o ni sai kiri. E ri mo gbadu ke ni nko eku ewu omo baba wo lati kan si.
0: E
2: se. Ati esa. Ategu. Ati ati odi amu. Mo tun pe le won won omo sada mo. E wo bori kin se bi se ndo leti. Eh egba ni won se ni jo a pe Olorun gba lati male won pa yan won se gbe baba wo se wo eleyi awon ebo lana ni bi kan gba bi mo ti wo awon omo ti an dale o si gbedi won na gbedi fun eyan yoba e je apowo po ni gugu omo ko wa e wo bi an ti kini se ko lo da ru tori elomi ni e ku ewu ni
3: Ojo yo wa le ni lati go gbuma so ete olugbo re seri aro ndi bidan oje ka mo pe laye igba ni obi awon olowo se njaba owo lodi oni ilologun na ma lo ogun nigba na lo
1: be ni
3: ogun gun to waju baale oloje ogba pe bi gba pe ko se lomi mo a n fi ọkan bá yín lọ Ọlọ́run Elédùmarè ó tún múra ju ọjọ́ mẹ́jọ lọ.
1: Àmì àmì ẹ ṣeun. Bá a ti yẹ lẹ́nu Màrí Màjẹ́, ó kù yẹ lẹ́gbọ́ ọmọ òrà lọ́ọ́ bá a lé ní. Hello.
4: Ẹ mọ̀ fún àjùn.
1: Ẹ ṣeun.
4: Kò ní rẹ̀ yín o. Jẹ́ kí díẹ̀ sí ọ̀nà láti má jẹ. Ẹ rí nígbà tí wọ́n fẹ́ mọ pẹ̀ gan oògùn ni wọ́n sọ wípé owó ló ṣe jagun pé kí ọmọ jagun tó nìsín lọ ẹni ìsìn ọdà ń pe ogun lọfẹ wúlò jù ẹni ìsìn torí ìyọ tí wọn yọ àwọn ọmọ náà wọn fi èjì kẹta ni ọlọrun ìdá ìlànà ẹsùn bí ẹsẹ náà tó ń jẹ nígbà wọn.

0: Ẹ agbóhun wọn o.
1: Ẹ ṣeun.

0: Hello.
1: Hello.
0: Ẹ̀sìn. Orúkọ tèmi ni Ọláwọlé Agbọ́bẹ̀rẹ̀ láti Oríadì lẹ́ẹ̀kan sí.
1: Ẹ ṣeun bàbá.
0: Fẹ́ rí ayọ̀kadẹ́ kàlálẹ́ yìí. Ọmọdùnmọ́ yẹn o. Adúpẹ́dúpẹ́ lọ́wọ́ yín.
1: Ẹ ṣeun.
0: Fẹ́ rí gbogbo àwọn nǹkan ìgbà yẹn. A ti kó dànù. Ẹ̀sìn sì ti gbà lọ́wọ́ wa dànù. Àtẹ̀sìn tún látẹ̀sìn kejì. Kò jẹ́ ká mọ yí rẹ̀ mọ́. Ẹ dákun ẹ jọ̀ gbẹ́gbẹ́gbẹ́ ṣe káyì ẹ mọ bá ní ti mo fi kó àwọn ọmọ ní sùúrù káwọn ọmọ gan pàápàá tí wọ́n mọ̀ wípé Yorùbá dùn. Àmọ́ wo prógámù kan tẹ́ mọ́ pé Yorùbá dùn wá ní Yorùbá dùn mọ̀rànìmọ̀ràn. Ẹ dákun ẹ tún bá ní padà síbẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí oúnjẹ wa lógún.
1: Gẹ́gẹ́ bí mo ṣe sọ pé àwọn olóyìnbó máa ń sọ pé tí wọ́n bá fẹ́ fi pamọ́ fẹ́yìn àdúgbò kan sá kọ sínú ìwé wọn ni wọn ní sí wò. Ṣùgbọ́n àwọn bàbá wa tí wọ́n kọ ìwé wọn gbìyànjú kán lè máa mọ̀ pé kán má fi ọmọ wọ́n mọ́ ni Yorùbá ọba ni. Tẹ bá gbọ́ ìfọwọ́kàwé tẹ bá sì ń gbọ́ bígbà téèyàn bá ń bẹ bígbà tá ń ṣe lójú èèyàn ni bẹ́ẹ̀ ni. Torí ìdí ìyẹ jẹ́ ká gbìyànjú ká gbìyànjú láti máa kàwé tàbí ká máa gbọ́ rédíò ká máa gbélé kọ́gbọ́n bẹ́ẹ̀ ni. Ọ̀nàrẹ́bí Bọ́lá Tọ́lá bá mi dágbére kò sì bá mi fi nọ́mbà ẹ̀ ta pé lórí Àyọkà yóò tún dìjọ́ mẹ́jọ.
2: Ẹ ṣeun gbogbo aráalé ní abala Àyọkà báyìí a tún sọ̀rọ̀. Kọ́lọ́run ẹlẹ́dà àṣẹ̀dá kó jẹ́ ká tún ní eré kọ́ níbi tá a sókọ́ sí. Nọ́mbà mi tẹ bá ní ìmọ̀ràn tẹ fẹ́ fún mi ní ọ̀nà kan àbí omi òun ni 0703261 7440. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Ọ̀nàrẹ́bí Bọ́lá Tẹ́rù Odìjọ́mẹ́jọ́.

alájẹ akọmọlédè Yorùbá. Abala ẹ̀ láti máa ń pa òwe tá a sì máa ń ṣàlàyé ìgbà tí wọ́n máa ń pa àbí kájọ́nà náà báwo ni ewu wọn ṣe jẹ́ gan-an. Tàbí ká sọ nípa ìwọ ilẹ̀ Yorùbá àbí ìwọ ìdílé tó jẹ́ pé téèyàn bá ṣe é tó máa ń bi ni àbí èyí tó jẹ́ pé téèyàn bá ṣe ó kàn fi dẹ́rù bá wá ni tí ò ní ìtumọ̀ kankan. Abala náà sì láti máa ń sọ nípa ìlera ara wa tá a sì máa fún ara aláìbùn má dàrú mọ́jú tá a máa fúnra wa ní gbogbo ọjọ́ mẹ́jọ bẹ́ẹ̀ náà láàrin ilé ni tọ́lọ́run sì bá wa rìn. Dr. Tavik ni mi jẹ́ ọmọ tọ́ṣọ̀ lórúkọ bàbá mi Kírun Agunbẹ onílé òbí ẹ̀rí tèmi Ashley tó dùn ti gbọ́gbọ́n kan sí bẹ́ẹ̀ ni. Máa ní mi ò dé kólókó márùkù mi ò ní kólódò márùdò eloko ẹjẹ́ máa lo ọkọ̀ kólódò máa lòdò tẹ́ ẹ bá débi tẹ́ ẹ fi wá sílẹ̀ ẹ̀bà wọ̀nyí bó ti ṣayé dẹ̀rọ ẹ̀yẹ kan lọ sórí facebook ẹ̀ type tàbí ikọ̀ ọmọ tọ́ṣọ̀ ẹ̀yẹ fọ́lú ẹ̀ gbogbo tá a bá ṣe ń gbà tẹ́ ẹ bá sí ilé gbogbo ẹ̀ ni ó máa sọ fún ìta máa ti ń ṣe tẹ́ inú sì máa bá lórí agbàgbé wa láṣẹ Elédùmarè ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ilé ni àwọn àgbàlagbà máa ń pòwe kan wá ní bí òjò bá pa àlàpà yóò di àmúgún ewúrẹ́ ẹ̀gbọ́ wọn ni bí òjò bá pa àlàpà yóò di àmúgún ewúrẹ́ bẹ́ẹ̀ ni. Ìgbàwo náà máa ń pa òwe irú àwọn irúfẹ́ èèyàn wo ló máa ń pa á. Kí ló ń jẹ́ àlàpà gan-an bẹ́ẹ̀ ni. Báwo ni òjò ṣe ń pa àlàpà bẹ́ẹ̀ ni. Ṣé ẹ mọ̀ pé nígbà ìwáṣẹ̀ ilé amọ̀ ni wọ́n fi ń kọ́lé nígbà náà bẹ́ẹ̀ ni tí wọ́n bá sì kọ́lé o láti ilẹ̀ tán bá kọ sódókè ìgbà tí wọ́n bá bò lórí ń ló dilé ni wọ́n máa sọ pàṣírí bò ìgbà tí wọ́n bá bò lórí ń ló dilé ṣe rí ngbà tó bá wà ní kí níní náà lóhùn ògiri ni ara alé ń jẹ́ bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ilé tó bá ti pẹ́ ṣe mọ̀ pé ngbà náà kò tí ì sí símẹ́ǹtì àmọ̀ tí wọ́n fi ń mọ ilé ngbà náà àmọ̀ ń lo náà ti fi gọ́ọ̀mù sí lára tí wọ́n fi ń mọ ilé tó tílé bá wá náà dúró tí wọ́n bò tílé bá ti wá pẹ́ tó di pé bóyá pánú orí rẹ̀ sí tó ku èyí tó jẹ́ ara alé yẹn gangan lògiri ṣùgbọ́n tójú bá ń pa léyìn tójú ń pa lọ́la ńgbà tó bá ya lulẹ̀ ló ń di àlàpà kò yé yín ìgbà tó bá ya lulẹ̀ yẹn ló di àlàpà ṣé sì mọ̀ pé ewúrẹ́ ìran ilé ni ewúrẹ́ ò lè gun orí ilé kò yé yín kò lè gun orí ògiri ilé ṣùgbọ́n ńgbà tó bá ya lulẹ̀ tó bá di àlàpà ibẹ̀ làwọn yìí yóò máa gùn tí wọ́n máa fi ṣeré ni wọ́n máa fi sọ pé ńgbà tó jó bá pa àlàpà ni mo di àmúgún ewúrẹ́ bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n irú àwọn irúfẹ́ àwọn ẹni tó máa sábà pa òwe yìí kọ́ ló má ṣe wá lólówó àná bóyá ẹni tó lówó tó sì lówó rí tó ní mọ́tò tó ní kankan tí ò wá sí kankan mọ́ lọ́wọ́ ẹ̀ bóyá wá wọ mọ́tò tí oníbóyá dírẹ́fà mọ́tò ló bá kàn lábùkù àbí bóyá kọ̀ǹdọ̀ ló bá kàn lábùkù yóò ní á nígbà tó jò párapà ló di àmúgùn fún irú ewúrẹ́ pé irú ẹni ìyẹn kéré sóunjú ẹni tó yẹ kó máa yẹ̀yẹ́ ò lọ ṣùgbọ́n nígbà tí condition dé ló di ẹni tó ń yẹ̀yẹ́ ò bẹ́ẹ̀ ni.

tàbí téèyàn bá gbìyànjú ọ̀nà kan títí náà ni tó ọ̀nà yẹn ò lójútùú tẹ wá fọ́nà náà bu bẹ́ẹ̀ ni ó lè lò náà nígbà náà pé òjò tó pa lápá ń lọ sọ di àmúgùn fi wúré bẹ́ẹ̀ ni. Tó jẹ́ kókó bẹ ni pé tí ò bá yẹ kó kányàn ni wọ́n sì tó bá kányàn ni irúgbìn bẹ́ẹ̀ sábà máa wáyé lẹ́nu àwọn tó bá pa á nígbà náà bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ètò jẹ́ àkàwé ni tí mo sọ fún yẹn pé tó ń jẹ́ àlàpà gan ògiri ilé tó ti wó ni ń jẹ́ àlàpà ohun tó sì lè sábà máa wó nígbà náà ni tójò bá ti mú bẹ́ẹ̀ ni. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí òwe ti tè ní.

0: gẹ́gẹ́ bó ṣe ṣe máa sọ pé inú abala iná láti máa sọ fún ẹ̀yìn ọkùnrin tẹ́ bá tó ẹni aya àbí obìnrin tó tó ẹni ọkọ tó ń sì ń wá tí ò rí ẹ lè fi tó wa létí ara ṣe wa náà ni tàbí ilé tó bá ń mì lẹ́sẹ̀ tẹ́ fẹ́ kó dàrú ẹ lè fi tó wa létí ọlọ́mọ ń lò wá ní sábàbí láti tún ilé náà tò a ní àwọn ọkùnrin tí wọ́n ti màjú ọ̀nílẹ̀ a sì ní àwọn obìnrin náà lóríṣiríṣi mo ti sọ náà lórí ètò rí pé a ní àwọn tó jẹ́ àgbàlagbà ṣùgbọ́n tó jẹ́ pé ohun tí ó jẹ́ àìlera ara wọn ni pé kó àìríran ṣùgbọ́n àti jẹ àti mò yẹn ọlọ́run ti ṣe nírọ̀rùn orí obìnrin tó bá lè dúró tì wọ́n bẹ́ẹ̀ ó lè jàgbàlagbà ó lè jọmọdé òun náà lè kàn sí wa a ní àwọn bàbá ìwọ̀n tó bíi méjì mẹ́ta tí wọ́n sì jẹ́ ẹni tí ń ṣe pé ń tọrọ jẹ ṣùgbọ́n ṣe mọ̀ pé nígbà tí àgbà dé so ó dàbí pé ó sún sójú so wọ́n sì nídìí ẹni tí ó jẹ́ alábádámọ̀ràn wọn bẹ́ẹ̀ ni so bó ṣe jẹ́ nìyẹn ẹ tó bá nífẹ̀ẹ́ sí ìwà bàbá ẹ òun náà lè kàn sí wa.
1: àwọn tí wọn mi ò.
0: mo sì ti sọ rí pé a ní àwọn obìnrin náà tó jẹ́ pé bí ọlọ́mọ kan bí ọlọ́mọ méjì kankan tó jẹ́ pé wọ́n wù wọ́n láti wà lábẹ́ ọkùnrin ọkùnrin tó bá nífẹ̀ẹ́ sí ìwà wọn náà òun náà lè kàn sí wa ọlọ́run á ṣe nírọ̀rùn. ṣùgbọ́n nípa àlàáfíà àti tarawa àti tèmi tá a máa sọ bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé gbogbo ìgbà ni mo máa ń tẹnu mọ́ yẹn pé ká máa ṣe àwòyẹ̀wò ìfúnpá wa ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ni tí ìfúnpá bá ga lága jù ewu ńlá ni mo fi sára bẹ́ẹ̀ ni. ká sì máa ṣe àyẹ̀wò gbogbo ara wa ní gbogbo ìgbà tàbí ní ẹ̀ẹ̀kan lóṣù mẹ́ta ká lè mọ ibi tí ara wa bá dé dúró olóhùn ní fàìsàn sí wa o ṣe mọ̀ pé mo jogún mo pọ̀ a lè fi wẹni tí ò jẹ́ rárá ẹ jẹ́ gbìyànjú ká máa ṣe torí àlàáfíà ní sanya bẹ́ẹ̀ni. àwọn àgbàlagbà yóò bá wọn máa sọ pé ojú lọ bá ara ṣùgbọ́n èmi ní ojú kọ́ lọ bá ara àìmọye ẹni tí ò lójú tó sì ń rìn tó sì ń yàn tó sì ní láárí bẹ́ẹ̀ni ṣùgbọ́n ọkàn gangan lọ bá ara kò sí ẹni tọkàn rẹ̀ á dúró tí tọ́hún sì wà láyé bẹ́ẹ̀ni kò sí ẹni náà tí ọkàn rẹ̀ á dúró tí tọ́hún sì wà láyé ọkàn ní ọba ara ṣùgbọ́n ojú ìmọ̀lẹ̀ ara ni bẹ́ẹ̀ni. kí wá ní máa fa àwọn àìsàn ọkàn yìí tí máa fa àìsàn ọkàn yìí tọ́sán tí ọkàn bá ti ní ààyè èèyàn lè rìn díẹ̀ kó rẹ̀ kó máa rẹ̀ wá láti inú èèyàn lè rìn kó máa rẹ̀ wá láti inú bẹ́ẹ̀ ni èèyàn lè máa làágùn àbáàdì oríṣiríṣi nǹkan ni ó máa ṣe èèyàn tí ó jọ sí ohun tí ò kí ń ṣe èèyàn tẹ́lẹ̀ kó dàbí ẹ̀yìn bá ń ròyìn tó lóògùn jẹ̀dí tó lo nǹkan kan tí ò lọ ẹ jẹ́ kó náà gbìyànjú owó kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n wo ọkàn rẹ̀ ṣe ọkàn rẹ̀ ń ṣiṣẹ́ dáadáa kí wọ́n á ní máa fa àkùdé bá àwọn àìsàn ọkàn yìí ẹ̀yìn tó lè fa kó yá kí ọkàn kó máa ní àkùdé máa sọ nǹkan bíi mẹ́fà sí méje fún wa lénìí ẹ jẹ́ á máa ṣàkíyèsí ẹ̀ dáadáa ọlọ́run ní fi san ara wa dé wa o a sì ní sáré láṣẹ ọlọ́run.
1: àwàdé
0: lákọ̀ọ́kọ́ téèyàn ò bá kí ń mu omi dáadáa ó lè fa àìsàn ọkàn bẹ́ẹ̀ ni téèyàn ò bá kí ń mu omi dáadáa ó lè fa àìsàn ọkàn mọ́ ẹ̀ pé mo ti sọ rí mo ní àwọn ẹ̀yà ara wa kan wà tó jẹ́ pé omi lóúnjẹ tiwọn téèyàn ò bá mu omi dáadáa ni máa fa ibi tí wọn bá ti rí omi lára tí wọn máa fa láfàmú tí máa fa arthritis fún ọ̀pọ̀lọpọ̀ yẹn tí ara ò máa lulú àbí tí a ti ká apá nǹkan kan ó le tapọ̀ mọ́ ọdún kàkàkàkà nígbà tí ẹ̀yà ara tó mu omi yẹn tí ò bá rómi mu lásìkò ni máa wá ibi tó mi bá wà lára tí ó máa fà ni máa fi ń fa ìgbà tí àwọn ara mi máa fi rí bẹ́ẹ̀ so ká máa mu omi dáadáa wọn máa jẹ́ kọ́kàn lálàáfíà ìyẹn àkọ́kọ́. ẹ̀kejì mo ti sọ fún ari mo ní ká ṣọ́ra fún iyọ̀ láti máa jẹ téèyàn bá ń jẹ iyọ̀ púpọ̀ jù òun náà máa fa àìsàn ọkàn àìdùn iyọ̀ orí àwọn lásán ni máa fa àìlera fún ara ni torí ìdí èyí tẹ́ bá fẹ́ ṣe ọbẹ̀ kankan ẹ mọ̀ jẹ́ kí yóò pọ̀ jù ẹlòmíì tó bá délé olóúnjẹ nígbà tó bá fi iyọ̀ sọ́bẹ̀ tán a tó fọwọ́ tó bu iyọ̀ tí òun ṣe ṣíṣe a tó dà sí torí pé a ní kò tó dùn tó ẹ jẹ́ ká ṣọ́ra fún iyọ̀ láti máa jẹ púpọ̀ jù bẹ́ẹ̀ ni. èyí tó jẹ́ kẹta ni pé ká ṣọ́ra fún oògùn òyìnbó ní lílò pé ara ń ro mí mo lo oògùn pain relief mo wá lò ṣáṣáṣá gbogbo ìgbà lálò fẹ́ẹ́ kú ó náà máa ṣe ìkóbá fún ọkàn àbí àwọn energy drink kankan yẹn o ma se akoba fun osan fun okan e je ka so ra gidi lati ma lo awon ogun irora ni alofe ku dorogbo be ni mo se akoba fokan iye je gege bi keta eke ri be ni pe atokunrin atobirin ni e je ka sora lati ma pa itomara elomi le pa itomara lati banade ko itomo mo gbon yo si mo pa mara o ma se akude fun okan o na ma fa isan okan e je ka sora pupo lati ma pa itomara be ni si je ka ma se ayewo ara wa ki suga o ma poju ninu je ki suga o ma poju lara be ni a si sora fun lati ma je suga na ni a je fe ku dorogbo a ma je ni pa ma je gbogbo nkan be yen ni won tumo si ni be ni o ba ni baba baba ni mo tu tu la ko e to je ke fa ni e je ka sora fun won ti lilu enomi ogogoro ni ran se mo pe okan en obi okunrin mi na papa julo awon odo abawon mi tan gbe lagba ti nkan mi se ti won ni ara o le to o wa fe ni ase popo lo bi ni won lo ja won kini bebi oku kini kankan korisirisi yen won ja mu awon kan bayi to je pe chemical ni won fi se oti inu e o na ma fa kude fokan en to ye okan re o sise ko en to kan re o sise dada to n so pe o fe pade obinrin to tun lo mu àwọn orísìírísì jàǹdù yẹn lórísìírísì yẹn kí ọkàn wà á ṣiṣẹ́ agbára ó máa jẹ́ kọ́kàn ẹlòmíì máa ń dasẹ́lẹ̀ lórí iṣẹ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká sọ́ra gidi fún ọtí líle láti máa mú lámòfin ẹ̀kú dorogbo. Èyí tó dàbí ẹlẹ́ẹ̀keje ni pé ẹ jẹ́ ká sọ́ra fún fífà àǹfà orísìírísì èéfín sínú ẹ jẹ́ ká sọ́ra fún náà lọ́wọ́ sànù wa o àsì ní sáré láṣẹ lẹ́dùnmarè ẹ jẹ́ kí n mọ́wẹ́ yẹn kí n dá dúró ẹ̀yìn ká fi ká yín ní ó sàkíyèsí ọlọ́run àgbàdo.

ẹ rí ìgbìyànjú tí mo fẹ́ fún wa lénìí bẹ́ẹ̀ ni ẹni tí ó bá láìsàn ọkàn náà ẹ̀ńtọ́ náà lè máa tọ̀ látọ̀ fẹ́ kúdúrógbó tó jẹ́ pé kílẹ̀ tó máa lò yóò máa tọ̀ bí ẹ̀mẹ́fà ẹ̀mẹ́jẹ́ bẹ́ẹ̀ ni bó ṣojú mama náà lò yóò máa tọ̀ bí ẹ̀mẹ́fà ẹ̀mẹ́jẹ́ yóò máa tọ̀ ètò máa hó ni mo fẹ́ fún níṣẹ́ yìí ní ìgbìyànjú ẹ̀ wò ọlọ́run máa ń lò ní sábàbí ní sẹ́wọ̀n pọ̀ ọlọ́run ló lè wé ọlọ́run ló lè gbò ewé àtegbò sì ní natural ni kò ní kẹ́míkà kankan nínú ọlọ́run máa ń lò ní sábàbí fún ìtọ́jú ara wa torí ní tọ́lọ́run díndín ṣe fún ìtọ́jú wa nìyẹn ọlọ́run á gbàdúrà wa ẹni tí bá ń tọ́tọ̀ àtọ́jú àbí tó náà fẹ́ máa tún ọkàn rẹ̀ ṣe ẹ bá ń wá ewé grova tá a máa jẹun ẹ wá ewé rẹ̀ tútù bẹ́ẹ̀ ẹ wá ewé ewúro bẹ́ẹ̀ ni ẹ wá ewé ewúro ẹ wá ewé efirin òye yín ẹ wá ewé tó máa wà lára ọ̀parun igi bambú yẹn ọ̀parun ewé ẹ̀ ẹ wá ọ̀nà ẹ wá kó ewé mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹ̀kọ́ ẹ̀fọ́ kó mọ́ dáadáa ẹ̀kọ́ sínú apẹ̀ ẹ bomi sí ẹ ṣe é kó jiná dáadáa kó kójú rẹ̀ ó yàtọ̀ ẹ wá máa mú ìlàjì kọ́ọ̀pù láàárọ̀ ìlàjì kọ́ọ̀pù lálẹ́ ẹ wá mọ bẹ́ẹ̀ fún bí ọ̀sẹ̀ méjì pẹ̀lú ògùn ọlọ́run á ṣe nídùmarè ọlọ́run máa ń lò ní sábàbí lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́run sì gbàdúrà wa.

0: lókì yàrá fọlákẹ́ àrẹ̀ ọ̀ akọ́nilára fọlákẹ́ àrẹ̀ ọ̀ kẹ́ àwọn ẹ̀yà ti bàdé gbanú gbogbo ògbà ni wọ́n máa wá pẹ̀lú wa ẹ ṣeun ẹ̀nà lè lọ sórí facebook tàbí kọmọtọ́sọ ẹ̀nà ìfi kọ́mẹ́ǹtì yín síbẹ̀ kí wà wà lókì yín olówó sí gbàdúrà gbogbo wa. ẹ rí lára àwọn nǹkan ìṣọ́ra nǹkan ìbílẹ̀ wa tí mo sọ pé máa fún wa mo ti fún wa méjì sẹ́yìn màwa fún wa lẹ́ẹ̀kẹta lẹ́yìn ẹ̀kẹta yìí mi ní fún wa ní tó jọmọ́ bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni lẹ́yìn eléyìí tí mo máa fún ilé ni mi ní fún wa ní tó jọmọ́ bẹ́ẹ̀ mọ́ mo ti fún wa lóògùn gan lákọ̀ọ́kọ́ mo ti fún wa lẹ́ẹ̀kejì màwa fún wa ti tẹ̀lé ṣùgbọ́n mi ní fún ni tó jọmọ́ bẹ́ẹ̀ mọ́ olóhùn agbàdúrà wa kí la máa ṣe.
1: lọ́mọdé wọ́n ní bàbá náà fi ń kọ́ kọ́lá sílé.
0: àwọn bàbá wa tí wọ́n ṣe sáyẹ́ǹsì sílẹ̀ iṣẹ́ tí mo fẹ́ fún yìí wọ́n máa ń pè ní ti dídùn làwọn bàbá wa máa ń pe orúkọ ẹ̀ nígbà náà tí wọ́n bá kọjú ìmọ̀ sí yàn téèyàn ò sì jẹ̀bi rẹ̀ èyí tó bá yìn mọ̀ yẹn nípa yìí ó padà bá yóò ti dídùn ni bẹ́ẹ̀ ni iṣẹ́ àwọn bàbá wa ni kò dẹ̀ ṣe tó le sáyẹ́ǹsì yorùbá lásán ni ọlọ́run sì ni máa sáàmì sí èyí náà ìfarabalẹ̀ gbọ́ o. ẹ̀rí kí lẹ máa bá mi wá ẹyin òróró ni ẹyin ìbílẹ̀ ẹyin òróró tó mọ́ dáadáa kan ẹwà wa àtàrí ẹwà yọ gbogbo ọmọ inú ẹ̀ tí ò ní sọnù tí kankan ò ní sọnù ńbẹ ọmọ àtàrí yẹn yọ gbogbo ọmọ inú ẹ̀ tí kankan ò ní sọnù ńbẹ sẹ́rẹ̀ ẹyin òróró tẹ mú yẹn ẹwà ara fi nǹkan lú lórí ẹ fi nǹkan lú lórí títí ẹwà kó gbogbo àtàrí tẹ yọ yẹn ẹ kó sínú ẹ lòdì ẹ máa kó sínú ẹ ẹ máa kó sínú ẹ̀tẹ́ bá ti wá kó sínú ẹ̀tàn ẹ fi kankan di ojú ibi tí ẹ ti lú yẹn kò yẹ yín ẹ fi kankan di ojú ibi tí ẹ fi tún lú yẹn ẹ wà wá tàgírì ẹ lu tàgírì yín ẹ kó àwọn kinní inú ẹ jáde àwọn ẹgúsí inú ẹ ẹ kó jáde ra gé tàgírì lórí ẹ gó àwọn ẹgúsí inú ẹ jáde ẹ wà mẹ́yìn òróró tẹ́ ti kó gbogbo àtàrí odidi kan sínú yẹn ẹ wà jù sínú tàgírì ẹ wà gbé tàgírì yẹn léná ẹ ní bomi sí o ẹ gbé tàgírì yẹn léná ẹ wà máa dáná sí lábẹ́ tàgírì yẹn ní ó ṣe ẹyìn yẹn jiná ẹ wàá ṣe débi pé ńgbà tó bá yá tàgírì yẹn ó yọ nídìí tẹ bá gbé lórí iná ńgbà tó bá yá tó bá jiná tán tàgírì yẹn ó yọ nídìí fúnra ẹ tí tàgírì yẹn bá ti wá yọ nídìí ẹ yọ ẹyìn náà yẹn kúrò ẹyìn yẹn lẹ́wà pa ẹyin nìkan náà ní ẹdá ẹyin ẹyọ ọkàn jẹ bẹẹ ni sáyẹsì àwọn bàbá wa ni ọlọrun sì máa ń lo sábàbí lọpọlọpọ àní lóògùn àti tààbà o ọlọrun sì máa wà pẹlú gbogbo wa ìyẹn jẹ bó ṣe jẹ bá ń lé ni ọlọrun akún wa.

0: yo ni darule kan si adua lo je mo
1: e se baba
0: e ku ewu ni baba o lati kenji o ko di lamping pe yin lo je omo awo ni omo bi ni
1: ko
0: la bi di kee se
1: e se we
0: e me je di je so so ku le kan won ti fe mu ra re ni se gugu lo mu ni won ma ran ju won ati ti ja ti o ti lo run mi o ma se to se won bo loko jade ni won fe se tan ni se yawo tolo mi won agbo mi o ma ti to dun be o do pa gbo ya lu won ma fe ni ojo ronu le dam e ko ewu ni baba o lati kenji a gburo baba wa an ba le asisi o
1: apa
0: yoku na o a ni rasaju
1: ami ami oju ojo ni e seun
2: awo ti mu mi u awo la la ti mu o la me jo se di bebere jala ma le di
1: hello
3: en su bi ojo
1: e seun
3: ti be salaye ni seun se se yan ba ti le seun eyan gboro pe yin je mo
1: eni
3: eyan gboro pe yin je mo
1: yo gboro pe de eyan o je eni kan to ba se na ni o je
3: no ani ke mo se yan ba ti je elomi to ba je pe yan je lo ti yan ba yin ti yan se yan je yin titi mi to ba se ba yan je se ko ba nkan yan je
1: to ba ba yan de nbe yin yen
3: eyin mi eyin mi
1: eyin mi
3: omo je ko
1: iro iro kubaje kubaje kubaje kubaje
3: hello
4: ekweko
1: eshun
4: apefu mataro
1: eshun
4: anti taru mukinya ti si la taro ya kitchen ni alaja pani lato guleye
1: ogun
4: ọba mi tẹ bèrè wa wọlé mi ra wa pẹlú yín àjọ ń bẹ àjọ ń parí ẹ náà ni o
1: nẹtíwọọkì
4: ló ń fa o ẹ ṣe mo dúpẹ ọlọrun nífẹ gbogbo wa o
1: tẹ
4: rí tí èmi tẹ tún dálẹ yìí ọrọ ni ìkíní lórí òwe yẹn ó ṣe rí ganan náà nìyẹn tí ẹ mọ pé tí ẹni bá tí ẹ bá rí ìwọ sí tí ò yẹ kó gùn ún
1: bẹẹni
4: òun yẹn máa ń wáyé
1: bẹẹni
4: máa ń wáyé ìwọ sí tó bá gbìyànjú sí yàn fẹ tí yàn rẹsipẹtì ẹ
1: ó
4: máa ń wáyé
1: bẹẹni
4: tẹ wá rí ti ìdánilẹkọọ sí oníkíndìn yìí
1: bẹẹni
4: iṣẹ ni o
1: ẹṣẹ
4: ọpọlọ yìí ò ní ìdàrú o
1: àmì elédùn ayé
4: ìṣe mi kò mọ ganan mo tún gbọ níbi ọjọ ọtalẹ yìí
1: ẹṣeun
4: tó máa ń farú nǹkan bẹyẹn
1: bẹẹni
4: ẹṣẹ àdúgbò ọpọlọ yìí ò ní ìdàrú o
1: màláìdààmú
4: tọ́lẹ́ ní kọ̀ọ̀kan wà ní gbé agbé o ànídààmú ájèrè àwọn ọmọ wa àwọn ọmọ ọdún yẹn ló jẹ́ alágbára ọlọ́run ẹyin bàbá yìí ìyá mi mo dúpẹ́ ẹ ṣé o tẹ sí ilé ìlàtàárọ̀ àwọn ilé ní nẹ́tíwọ́ọ̀kì ni o àtẹwàgbẹ́ náà ni o
1: ẹkẹ́tọ́
4: ìyàmọ̀ mi tó bà alájà fún mi nìyà títà
1: látòkùn
4: lẹ́yẹ.
5: ẹlú káìlì ni láti fọkọ o.
1: ẹ ṣeun bàbá.
5: Ní mo fẹ́ bèrè ni pé ilé ẹ̀sọ́ ní ìsinmi ìgbé ẹ̀yìn àti àtàrí èyí ó kú àtàrí yẹn sí inú àgbèrè yẹn.
1: Ẹ kú sínú ẹyin, ẹ lu ẹyin lórí ẹ kú sínú ẹ, ẹ kú gbogbo ẹ sínú ẹyin yẹn, ẹ wà fi tàgírì sí,
5: ẹ
1: wà da ẹyin yẹn jẹ fúnra yín.
5: Tàgírì yẹn bá ti wá tó bá ti ní ìlú
1: gbogbo
5: ìdílé náà nìyẹn.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Eshu. Hello. Hello.
6: Agwaje.
1: Eshu.
6: Ah, Olorun ma je to waje.
1: Ami, ami, ami.
6: Ogbe e ti mo soro ti Olota ba won ti be na. E kan di lati poko. Mo sa je ta o to ba ti mu iwe re pe. Wala ni o.
1: Eṣeun
6: eṣeun tó yà kúkú
1: eṣeun
6: eṣeun ìyàwó sì ń bọ̀
1: eṣeun
6: ọ sọ fún bàbá wọn bọ mú ìyàwó kan a bá ti sọ fún wọn wọn bọ
1: ẹwọn
6: pé ètò yìí.
1: Eṣeun eṣeun eṣeun ẹrí ẹjẹ ká máa fi èyí sì lọ wẹrẹwẹrẹ torí àkókò wa tí ó tó nǹkan mọ ọlọrẹ bíbọ látọ ẹ bá mi dágbére ipò dídán mẹjọ.
7: Eṣeun gbogbo ara ilé ọlọ́run ni ó pa àtúnrí wa o. Àwa tí a fi yín sílẹ̀ àwa náà láwà níjọ́ mẹ́jọ. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Ọ̀nàrẹ́bù Bọ́lá Táìrò. Ẹ̀rọ bá mi sọ̀rọ̀ mi nù 07.
1: Eri to ba di ale ni lago mejo si mewa e pade wa lori eto ta loye pelu Adesoyemo to so ikinu agobe oga ati anu to ba eto di aro Monday beni to ba di aro Monday lago mewa si meje la e ko pade wa lori eto ibi aye lo pelu awa na ni awa nbe la se leduwa ni pelu Adesoyemo to so kan na oga ati anu beni wa lori eto ati gbadegba lo le ni ta se tun pada ni do mejo la se ni dumari en to ba ni amapola ni deba be ni o ma so fun yin pe onisowo la wa wa ba ni talerale ka kini le oja o wa si deku tonu olorun si ma n ba wa se lopolopo gba be ni a si ma tun ba ni yo block sori ile be ni a tun ma ba ni moju to le ti block yen ba ti le ni egberun meji be ni a gbe machine wa si yo sibe kuda nsise kan lo won sin to je pe ara won olulufe wa lori eto ina ni won gbe fun wa olohun si ni je ka se ra wa olohun si ma ran gbogbo wa lowo se mo pe ko si kekere akan ti ni le lori olohun a ko ni ayo fun gbogbo wa o olohun a bu wa lasiri a ma lo le ni ta to pada ni do mejo la se le duware ni bi kimi te ba wa fe yoju si wa ofisi wa te ba ti wori akala ni ola kunle eyan kan bi olupo central mosque opposite olupo central mosque yen ibe lo fi si de king property a de ni oba ni aba remedy ni bi ta si ma se itoju a se lo ko njo kan to lo si ma nba wa se a tun ma sa bere yin be o be ni fun itoju na ni ni gbogbo ojo tuesday ati ojo friday be ni ni opposite oluku central mosque ni akana express be na ni olakunle olorun agbadun gbogbo wa a lo le ta ni pala de mejo la se le duma e ni fe ba mi soro lori nta se koja abi nta tun ma se abi ni fe ba wa do opo na ni alawon property ka akiri nle to je tita ani ile ani ile ka akiri ibadan biba imi te ba fe ni ebere fun olorun si ba wa se ni run be ni 08050302695 mo ma ni ori ti si lo rafara afomo ti si lo lorun ope ibanuje aye mi ati yin o ti bodu isile o la se ni dumare ri la lokuta mari mo kiki o wa ku rire fun ta won mo wa ti won ku lo ti won se tun ku de to lo si ba wa se ta won mo na pe olorun wa ba ku dogun alaafia fa won mo na olorun si ba wa dupe lowo awon ti won ran wa lowo na asi dupe lowo eyin joba na olorun ni je karaburu won olorun agbadu agbogbo wa odijo mejo e seun.

La Oshu Keje Odun 2026 11 of July Ojo Saturday Oni.

0: lori WhatsApp yi me sare kiri mo inu yara e office tabi lenu ise re ni wa ti ma gbadun pelu ogologo awon omo Olorun lori WhatsApp group Olorun kokon te ba fe darapo mo wa e send message ni sori WhatsApp number yi 09025202724 wa si alaba pe ba se gbadun ati testimony si tele loruko Jesu
1: gbogbo abi amo to ba ni ori ofe Onta arami yi iwo lo ni o Mevaru biadaya deru manaba kwada hanash Bi eyan ba ji abi amo Esa eni ko sumo tosi ko fi eti esin ti mo fe so yi Gba mi gbo sa Tori ki ise gbogbo eni to bimo la le pe ni abi amo. Ba mi gbo o. Ai mo ye awon to ja wi pe won o ni omo laye. Sugbo sibe aye n toju won nitori pe abi amo ni won. Awon wo la le pe ni abi amo na? Wo bi awon ti won mu oju to omo ti ogo re fi funa awon ti won duo ti omo ti aye re fi lo oke awon ti won fi eyin ti omo awon ti won pa omo seyin ti omo na fi di nla awon ti won gbe omo ti won jo jabo awon ti won sare titi omo fi dide lowo won awon ti won gbiyanju ti ona fi la fun omo won mevaru bi kede yema ana be kabaru abahanash wobi ise abi amo ti bere lojo ti abi amo fe bi omo tori wipe lara irora to leju ni aye ni irora ojo ibi wobi bi abi amo ba de gbin ilekun akoko koni si fun omo lati jade emi awon wuli so eyin abi amo ni oluwa ran mi si mo kiesi ninu bibeli egba mi gbo opo ti aye won ri bo ti ri ninu bibeli e lo wo o ku die ka to fun awon iya won olorun awon baba mi Bibeli so wipe won si so omo na ni kabodu mekavaru miana vekwada hanash won so omo na ni kabodu kini tumo I kabodu ogo titan ni streli emi awon wuli eyin kan wa nbi to ja pe irin ajo yin o ba ti sare abi agba lo bi o ki sabi amo emi awon oye wo bi oluwa lo ran mi ma de tenumo iwo to ni ore ofe lati gbo mi wo ni ko mu elei danisa mo fira re wi enikeni e kokko lo wo ya to nbe leyin e esa won le bi wa nile kankan na eni to nbe leyin wa le sototo emi awon wuli gba mi gbo sa iwa tore re fe jo fi oko mo binu pe ore re saju re loko tani ya ore re tani ya ti e ototo ni sa bibeli so wi pe awon omobirin meji won jo pamopo pe iyan po ni ilu jaje omo ara wa won de gbo igba tan gbo mo ti e wa won jo je ni igba to domo titi e oni lai lai abi amo le mi o le woran ke pa omo mi laye ko le ri be o le jomo omo olomo sugbon o le gba ki won pa omo ti e be ni sa se bi eni to fo omo ti e le labi agba eyin kan wa nbi on ti baba mi ran mi on lo ye ko mu dani o iwo la ma bi lere bi aye awon omo re o ba lo bo se e kan lo Oh, yo mo bi mo ti le tenu mo ju bayi lo. Oluwa ran mi ni ise ni. Oluwa ni so fun awon eniyan yi e wa oja nitori wi pe e fe fi gbadu abi abiamo. Now ma so fun o mo ti so fun o ni opolopo igba pe ninu bibeli won didi fi odidi iwe kan sibe tan pe ni ise awon apostoli mo wa ni bi ise awon apostoli se wa be na ni ise awon woli se wa nitori pe nte le fi mo woli oni se be ni sa ba mi gbo on ta ran mi leleyi a ma fi jo gbadu an bi ma de so fun o idi ti mo se ni ka se be opo ti aye omo won ri bo ti ri esa ijamba sele nipa ibere pepe nigba ti a bere si gbi awon omo na o se ni laanu e kiyesi sa oja ti iya to bi olomo to fi pon nigba to gbe ele igba to fe bimo re akobi o wa lo mu oja ye o wa lo fun o pe iwo na gba fi pomo re omo ti won si fi oja ipon tele akobi ti won fi pon tele ohun o lo bi kankan iwo fura re ti won fi pon o ri bi kankan lo won wa ni pe ko tu fi pomo re o na lo fi pon akobi omo re bo si ti fi se pon lati gba na e wa pasi ogun fun ohun na mo lo bi kan ni o eyin kan wa nbi wo bi iwo fura re ga o mo pe nti won fi gbi olojo akoko lo dogun le bo nti won fi gbi olojo akoko lo ni wahala sheki se wi pe nkan kan sele ni ojo akoko ti agbe o mo lo bi kan ni o e meji ni ma kan fi aye le fun wa fun adua bo to ba ji abi amo mo fe ka jo gbadua ko de lu oja gege bi simbo e kiesi ko si be yan se momo pon to eni pe ko pomo lai lu oja eni o mo sare esa e ri pe omo yen ma jabo leye gba mi gbo sa bi omo ba de jabo leye abi amo ti ogun logo awon eniyan wa foju ri yoruba gbagbo pe o to buru ni gba mi gbo sa bi awon ba ni gbagbo ninu e gege bi wi pe Jesu ti ra wa pada obi nti o je mo pe o sese ko je pe egun yi o sise debi kan ko to ti e so pe o mo Jesu iwo le ti mo Jesu omo to fi pon so ti mo Jesu iwo le ti mo Jesu omo iya to fi pon so ti mo Jesu sheki se wi pe nigba ta gbi o nigba koko agbara kan sise ta o mo and that is why ta fi fe gbadua mo lo bi kan laaro yi ma so fun o merin ti mo ko le ninu iwe mi to je ijamba ninu oja ti abi amo fi pomo re menavaru bi adaya be kwada hana eje nbere bayi na akoko leleyi sheki se pe nigba to bi ma akobi re ehun ti iya to bi olomo gbe fun o bi oja o lo gba ti won na fi pa awon omo re akoko niyan sa a wa lo gbadua bibeli so pe ninu iwe ezekiel ori kerin le ni ogun ori kerin di ni ogun ese kerin le ni ogoji Ezekiel 16:44 bibeli so pe bi iya ti ri be ni omo re obirin wo na wo bayi sheki se pe o ti fi nkan kan jo won nitori wi pe ọjà kan náà ni wọn fi pọ yìí ẹmí àwọn òní àkọkọ nìyẹn adẹmà gbàdúà má sọ ẹlẹẹkejì lọjọ tí wọn ti fi ọjà pọn ọ ọjà burúkú tán fi pọn yìí ibi tí wọn fi sí kì í ṣebi tó dáa wọn ò mú jáde mọ ẹsà ibi tó wà agbára burúkú ló ń ṣiṣẹ pẹlú ẹ wò bí lẹyìn tí wọn fi pọ wọn ò fi ṣe kankan mọ wọn fi ilẹ̀ ń bẹ̀ ni wò bí agbára burúkú dẹ̀ ń ṣiṣẹ pẹlú ẹ bí ẹlẹ́ẹ̀kejì nìyẹn bọ̀ ẹjá dúó ní alákọ̀ọ́kọ́ ká kọ́kọ́ gbàdúà ẹ̀yin aládùà ẹ gbàdúà yìí ẹ pe orúkọ jésù ká ẹ pe ẹ̀mí mímọ́ ogun tí mo fara kó nínú ẹ̀jẹ̀ àwọn tó bí mi wà ní ẹ̀jẹ̀ jésù tú mi ilẹ̀ lónìí ogun tí mo fara kó ogun tí mo fara kó nínú ẹ̀jẹ̀ àwọn tó bí mi ẹ̀jẹ̀ jésù tú mi ilẹ̀ tú mi ilẹ̀ tú mi ilẹ̀ ó yá àdúrà
2: orúkọ jẹ́
1: mazọmọdà
2: bàbá
1: bàbá
2: ogun tí mo fara kó nínú ẹ̀jẹ̀ àwọn tó bí mi ẹ̀jẹ̀
1: jésù
2: tú mi ilẹ̀ ẹ̀jẹ̀ jésù tú mi ilẹ̀ ogun tí mo fara kó nínú ẹ̀jẹ̀ àwọn tó bí mi ẹ̀jẹ̀ jésù tú mi ilẹ̀ ẹ̀jẹ̀ jésù tú mi ilẹ̀ ogun tí aya mi fara kó nínú ẹ̀jẹ̀ àwọn tó
1: bí mi
2: ẹ̀jẹ̀ jésù tú sílẹ̀ ẹ̀jẹ̀ jésù tú sílẹ̀ ogun tí mo fara kó nínú ẹ̀jẹ̀ àwọn tó bí mi
1: jésù olúwa wá
2: amen amen amen
1: òbí mo bí ọ ni gbogbo ẹni tó bá gbọ́ mi báyìí ọjà tá a fi pọ̀n tó ń ṣiṣẹ́ ìlòdì lórí ayé rẹ ọjà ìjákulẹ̀ èyí tó ń ṣiṣẹ́ ìjákulẹ̀ nínú ìrìn àjò rẹ agbára burúkú ọjọ́ àkọ́kọ́ tá a gbé ọ èyí tó sọ pé o lè dádìde mo sọ tẹ́lẹ̀ bí o bá ṣàmì lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ́ mẹ́mọ́ má jẹ̀mú yẹn parẹ́ má gbàdúà fún ọ gbogbo ẹni tó bá jẹ́ abiamọ ni kò gbọ́ ilé olúwa ló ràn mí ọmọ ní ọjọ́ sunday sọ fún gbogbo ẹni tó bá ní orí ọ̀fẹ́ láti gbọ́ tó bá jí abiamọ bàbá mi sọ pé wá gbogbo ọ̀nà ìwọ náà mú ọjà dé church ẹnìkan ní kí ló dé now wo bí ìsà nígbà míì tí olúwa bá fẹ́ tú ni sílẹ̀ a máa kéde báyìí nítorí wípé ó fẹ́ ṣiṣẹ́ agbára kan ẹ̀yin kan wà ń bí tó jẹ́ pé wọ́n ta ọ́ lọ́rẹ̀ ni pé gbà nígbà tó fẹ́ mọ̀ gbé àwọn ọmọ rẹ ohun tán fi ta ọ́ lọ́rẹ̀ ló fi ń gbé àwọn ọmọ rẹ ẹ̀sà ẹni tó ta ọ́ lọ́rẹ̀ ó mọ ibi tó ti mú wá ibi tó ti mú ìwọ fúnra rẹ ò mọ irú agbára tó ń bẹ níbẹ̀

ọjà nìkan kó àwọn ọmọ rẹ dání torí wípé ìsìn tó dàpọ̀ mọ́ àjọ̀dún àwọn ọmọ wa ni ohun tó kọ̀ ni olúwa fẹ́ lu àwọn ọmọ yẹn fún ìyẹn ní àárọ̀ yìí ní abẹ́kúta ní kété tí n bá ti gbàdúà pẹ̀lú àwọn abiyamọ tán a wọnú ìsìn ìdúpẹ́ ayẹyẹ fún àwọn èso wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn àti oúnjẹ ni ó wà fún àwọn ọmọ yẹn sùnmọ́ a gbà ọ́ níyànjú pé kó àwọn ọmọ rẹ dání gbogbo ẹ̀yìn tí ẹ máa ń darapọ̀ ní abẹ́kúta ohun tí a máa ṣe nìyẹn o ṣùgbọ́n nílùú ìbàdàn ní ọ̀la sunday màá gbà ọ́ níyànjú pé aago mẹ́sàn-án ìwọ náà wà bí bó bá jẹ́ abiyamọ nítòótọ́ kó wá wo ti olúwa yóò ṣe ẹ mú nọ́mbà yìí wòlíì ẹ júwe bí màá ti dé chọ́ọ̀chì ní ọ̀la sunday máa pè sórí nọ́mbà yìí 090-2520-2724 090-2520-2724 Thank you. God bless you.

0: lagi lui baba ni oke gajo ke ni le oluya denbi 96.7 sani o sani frequency ti ti wa o ese dem go wa
1: kari mode yi abolori omo salami lagilu fm 96.7 felele lawa ta tin pase bi oba
2: Oluwa da ọpa ẹwà ipa àti agbára Israẹli ọba tí ń bá mi rìnrìn àjò àṣeyọrí alágbàwí gbogbo ẹ̀dá ọba tí ń rán mi tí tún bá mi ṣe adá ògo padà fún ọlẹ́ẹ̀kan sí ọlọ́run tó ní gbogbo ògo Oluwa da ọpa ẹwà ní forúkọ mímọ rẹ oṣù yìí mo ti dá oṣù tí ọlọ́run fi àánú rántí inú wa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ikú omi nìyẹn ìwé Genesis chapter 8 ti sọ bẹ́ẹ̀ Ephesians 4 ó ní ọkọ sí kúlẹ̀ ní oṣù keje mo sọ àgùlẹ̀ ti dìre wa àgùlẹ̀ ti bìbùkú wa àgùlẹ̀ ti bìbàyọ̀ wa àti ní ìṣàṣẹ ti wa ìdàmẹ́kì ni mo fẹ́ ibù nínú ìwé Leviticus chapter 23 verse 24 ó ní sọ fún àwọn ẹ̀fẹ́lì pé ní oṣù keje ní ọjọ́ kìíní oṣù ní kẹ́yìn tí ó ní ìsinmi ní ìrántí ìfipì àpèjọ mi máa fẹ́ ní ìsinmi gbogbo ohun tó ti ń dààmú ìwọ àti ìtọ́kàn òfin balẹ̀ tá a fi ní ìsinmi abẹ́rẹ́ sí ní ìsinmi lórí ọmọ lórí iṣẹ́ lórí ìrìnàjò wa lórí ohun tá a ń fàfà ọ̀fà lórí ohun tá a lé lé lé ti pẹ́kípẹ́ a máa ní ìsinmi báyọ̀ ajilore asamatase jepi filẹsẹmọsẹ christ artillery crusaders cac asamatase tọlọmọba gbé ibùdókò agbára àánú rẹ kalẹ sí olúwo lọnà tó jẹ tẹ gbẹdá nílùú ìbàdàn bọba ti dé ìbàdàn ní wòrò gbogbo tó ń bọ láti ọ̀nà èkó gbogbo tó ń bọ láti ọ̀nà ìlọrin gbogbo tó ń bọ láti ọ̀nà ìjẹbù sáàdé ìwòrò gbìyànjú kó dé ìwòrò tọba ti dé ìwòrò wàá ti ráwọn tasí tó ń pe olúwa ẹgbẹdá olúwa ẹgbẹdá tasí yẹn ni kò wọ ní kájá ẹtí olúwo junction tọba ti dé olúwo junction ìwọ kan gòkè sókè síbi géètì lẹgbẹ ilé ìtajà ògùn yẹn sọ wípé asamatase ló lọ ìwòrò sí olúwo junction sí asamatase ha ṣe ò ní ṣòro ṣe ogó mi ogó rẹ ò ní ṣe ìrànlọ́wọ́ máa dìde sí i ha wọ́n dẹ̀ ń bá ẹni yìí sọ̀rọ̀ oní kẹ́mìsì pharmacist ni ẹ ṣùgbọ́n àìsàn kan ń ṣe ẹ́ o ó dẹ̀ ti gbìyànjú gbogbo oògùn tí ò dẹ̀ lọ onímọ̀jẹ̀mú dẹ̀ ní kí n gbàdúrà fún ọ fọwọ́ síbi tó ń dùn ẹ́ yẹn ọ̀rọ̀ jáde pẹ̀lú àṣẹ tí kì í tàṣe bíbélì kọ́ wípé ẹ̀rù yóò bá àlejò fún ó sì fi ìparí alá àti ìbẹ̀rùmọdé sákòǹde kọ́ lọ́ọ́ fún wọn ọ̀rọ̀ gbà bẹ́ẹ̀ ọ̀rọ̀ gbà mo sọ àìsàn yẹ kó jáde bí ọ bí náírà ká ìtàkó náírà ìtàbárì
3: ẹmí àwọn wòlíì
2: àìsàn yẹn jáde bí ọfẹ ìrẹjẹgbẹ tó gba àwọn tí nǹkan ṣe wọn lágbo ara
3: láì
2: ó ní iye àwọn tó gbàgbọ àwọn láti agbára fún láti jẹ ọmọ ọlọrun àti gbogbo ẹni tó gborúkọ mímọ ẹgbà mo sọ jáde bí ìwòlíì tó ọba ìgbàgbọ ọfà ìsàn yẹn jáde ìdá ni mo fi
3: ṣe
2: wọn bá mi sọrọ lórí ọkùnrin yìí ó máa ń bá àyàn lálé ó máa ń bá àyàn talẹ ó ń talẹ bí gbèsè ńlá kan mọ̀ lọ́lù ọ́ onímọ̀jẹ̀mú mọ̀ ní kí n pàdúrà rẹ lọ́wọ́ fọwọ́ rẹ fi bo ojú ẹ fọwọ́ bo ojú fọwọ́ bo ojú omi tí mo máa ń ní ká ẹ gbé síwájú ẹ ṣe bó ti gbé sílẹ̀ o ṣe gbọ́ mi gbà àkọ́kọ́ ó yà lọ fún omi síwájú báyìí omi yẹ kó bu ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí tí wọ́n bá ti bu ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí kí à ń ní sínú ẹ̀ sí má wàá gbàgbé owó tó o máa fi sínú ẹ̀ owó tó jọjú ni kò fún
3: mi
2: tí wọ́n bá ti wá parí gbogbo àdúrà tán
3: yọ
2: owó yẹ kó o tọ́jú ẹ̀ tó bá tún di lọ́la owó tún lò ó tó bá wá yá ọ̀ wá mú owó yẹn o lè fi papọ̀ mọ owó ọjà ẹ wàá rí i pé bí àgbàna bí gbèsè ò ní ja ẹ mọ́ bọ́lọ̀ ń ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ kìkì tó o bá gbàgbọ́ báyà kà tó ní náà kà omi sáà ló ń poró iná ojo gidigidi ló ń poró ọgbẹlẹ orúkọ jésù ló ń poró ẹmí òkùnkùn báyìí ni mo sọ ọ ẹyẹ kó tà ní náírà kábà ogun ìgbèsè yẹn ó fayé ẹ ogun ìgbèsè yẹn ó di àwọn jẹ kí n gbàdúrà gbogbo àwọn tó ń jẹ gbèsè yẹn mú mi yẹn sára wọn sára wọn sára ìwé àwọn ọba kejì nígbà tó ń sọ̀rọ̀ ní orí kẹrin tí gbèsè pa ọ̀kan nínú àwọn ọmọ wòlíì kò dẹ̀ sí nídìí tó ṣe pa torí wípé kò mọ bá ṣe ń tọ wòlíì lọ lẹ́yìn ìgbà tí gbèsè pa àwọn onígbèsè fẹ́ máa kó ọmọ ẹ̀ lọ ìgbà yẹn ló fi ìyàwó ẹ̀ wá kéríta ló lọ bá bàbá wòlíì ó wá bá wòlíì ẹ̀ láì ṣá wòlíì ní kí ló ní olóhùn kan ni wọ́n òróró ò mọ̀ gbẹ́ o àgbà tí láàsì ìkòkò tán yá ìṣẹ́jú bíi lé tí wọ́n tilẹ̀kùn mọ́ rí sí tó tó kú tán ni òró tó dá only one Nicolota,
3: yes,
2: sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
3: Yes,
2: sir. Yes, sir. Yes, sir.
3: Yes, sir.
2: Yes, sir. Yes, sir. Yes,
3: sir.
2: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
3: Yes,
2: sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes,
3: sir.
2: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
3: Yes, sir.
2: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
3: Yes,
2: sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
3: Yes,
2: sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes,
3: sir.
2: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Omi e tan lekan si ben mo so wa ri pe ona t'olorun ma gba o ma je lenu ori alagbara ni oba awon oba mi to oba igbagbo o di ran ko leri loruko jesu wa je leri lo yin baba tin be leyin mi olorun tin ba mi ise
3: tawo
2: yin so pe obo wo ni mo do si leyin olorun olorun nikan lo ku wa teri re ba so pe ka bi o si olulana tin lana fe da
3: wa
2: lana fe mi na lo mi
3: ti
2: da mu mi o ti
3: mu ti
2: je ro na ba
3: je ro na ba
2: ogu amuaye mi ti mo so
3: ba
2: mi gba pada ki le lenu oro
3: ki
2: ya mi tan ki mo toro je mi ki mo je je o
3: se
2: mi na se rere ka gbo mi ni beji ba
3: ko lo
2: mi je ri yesu oluwa wa
3: amen
2: ya ku le te beji ku le te ba ni dowo re dele
3: e
2: ta gun ba ti dun
3: wa
2: kan se mimo ni mo so lo lawon mo gbo angeli se ke niyan e lo ka iye isaya isaya mo lo ka lo ka ori tese ori kefa
3: ko mi
2: la tese ke niyan o lo angeli se ise ajo
3: to
2: ba ti wa raye
3: e
2: tun lo ka iwe ifimo
3: e
2: iwe ifimo ye
3: lo
2: ka ori kan ye
3: o
2: wa lo we se ke jo
3: o
2: ti emi mo so ni le
3: wa
2: ta wa angeli ni wo le ni
3: so
2: se mi mo so lo
3: o
2: ja ja lo se ya o aya fa mo gbo to ogo amuwaye ko ni so mo ara aya kata maria te so
3: mi mo
2: gbogbo ti so ologo di ologogo
3: ayorayo
2: gbogbo ti so ologo di ologo
3: ba won ba
2: gbogbo ti aye ngba lowo ologo ti aye fi ngba di ologo to ologo bi je ni igbagbe
3: la
2: ko na meye kata maria
3: le
2: ni an mi mo o ya sejo fu sejo fu sejo fu sejo fu ogun ma sha ogun ma sha ogun ma sha iya ni ma sha ide ma ja ama ro na ba in the name of oni emi ologore o oluwa gogo mi fun mi emi ologore o oluwa gogo mi fun mi awon kan ti seta won ti gogo mi fomo won awon kan ti seta won ti gogo mi fara won emi ologore o oluwa gogo mi fun mi awon ori ti awon eyan ko yi
3: ni sir
2: mo wa ninu isoji kan
3: yes sir
2: pelekunle nikan fin ko ni
3: yin si
2: o wo ara re pe ko je ki aye oko ri bi eleyi agbo ninu iwe awon oba kini ori aketa
3: ko
2: so nipa obinrin onina bikan won ni nigba to wo omo ti won gbe si lowo o ri bi oku omo ni o ti koko gba kamu ṣugbọn o ni nigba ti mo wo
3: pin
2: o ni mo ri wipe eleyi kii se temi gbọ mi ayanpẹ ti o ti wo ọrọ aye rẹ
3: pin
2: ayakabale
3: akẹkẹ
2: ti o ti wo ọrọ iṣẹ rẹ yẹn pin
3: rìsáìnì
2: àbórí akẹkẹ rẹ ṣé o ti wọ ọrọ ìgbéyàwó ẹ yẹn sí ṣé bó ṣe yẹ kó lọ ló lọ yẹn o ti sọ ògo ìgbéyàwó yẹn nù gbogbo ìwà lójútùú mọ ẹnìkan lọjọ kan ẹkú tó ń sun o ti sọ ògo iṣẹ ònu màá kàdá bàkórìà iná ńlá kàbà ogo òní sọnù mọ
3: àwọn
2: ẹwọ gbogbo yẹn kí n má bàa gbàgbé gbogbo ọjọ friday kì í ṣolú wo la máa máa lọ láàárọ̀ mo níbùdó agbára
3: o dáta
2: oo aago méje láàárọ̀
3: aago méje ló
2: wà á ti kọ́kọ́ lọ gbàdúà ibo la ti máa lọ gbàdúà yẹn
3: grace
2: hub ní olùdarí garden tó wà lẹ́gbẹ̀ẹ́ open university ní sango ẹlẹ́yẹlé road ẹ̀yìn ìtàfún arena ló wà so gbogbo wọn tó wà ní sango tó wà ní ẹlẹ́yẹlé gbogbo àwọn ará apẹtẹ àwọn èrò àwọ́tọ́ gbogbo ẹ̀yìn ológun ẹrú ẹ̀yìn tẹ̀ wà ní gbòdìjà àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yìn tẹ̀ wà láàrin ìgboro ìbàdàn aago méje láàárọ̀ láti kọ́kọ́ jọ lọ pàdé ní olùdarí garden lẹ́gbẹ̀ẹ́ open university nisongbe eleyi eloro iyan lẹyin tafu arena aagbẹgbẹ ọba ni aago
3: meje
2: si mẹwàá
3: ni
2: tọba wa di aago mejela lase wa wa ni oluwo tọwọ lọnà tó di ìtẹgbẹdà
3: lẹyìn
2: atamata oluwa ni ká lọ ṣiṣẹ lórí destiny recovery dídá ògo
3: padà
2: bàbá màmá o àwọn èèyàn kan máa ń pera wọn ní ológo ìbéèrè rè o tani jẹ ológo kí ni ológo fúnra rẹ ẹ jẹ kí n sọ fún àwọn èèyàn kan tọ́bàdé bí wọ́n ń sọ pé wọ́n ní ológo lòun tọ́bàdé wọ́n á ní sọ pé ológo lòun mo wá béèrè ìbéèrè yìí màmá dájú ẹ wo bí ìsà na pe ni ogo ki na si pe ni ologo mummy and daddy
3: yes sir
2: je ki yan na fun o so ologo lo to se won gba ogo re ha ki na pe ologo
3: yes sir
2: o ni iyamuye adamu eniyan ti olorun fun
3: ti
2: aye fin wari nkan
3: ti esele du mari
2: yes sir amuye adamu eniyan ti aye fin wari fun o de eyan ni
3: yes sir
2: to fi ju egbe re lo ti won fin teri ba fun
3: esele du mari
2: o de eyan ni ti aye fin wari fun o na pe ni ogo
3: yes
2: sir eni to ni kan to fi ju egbe re lo tabi to ni kan ta aye fin wari fun o ni won pe ni ologo
3: yes sir
2: so ologo tabi ogo
3: Ede
2: kan ni to ni tumo.
3: Yes sir.
2: O ba fe pe are ni ologo tabi won gba ogo re. Wa ni kankan. Ti awon aye n wari fun.
3: Yes sir.
2: To ni ti o di wi pe o di awati mo e lowo.
3: Ni
2: kankan to fi gba yi lawujo.
3: Ti
2: awon eyan ri mo e to fi n bowo
3: fun.
2: To pada ri mo. O tan pe ologo ni.
3: Yes sir.
2: Ami eja. O taye fi pin iwa
3: temi.
2: O taye fi wari fun wa. O to fi pe wa leni yan. O taye fi ye wa si. O to mo ri mo wa. Na ye kata bori ka to wa so nu mo wa lowo ti won gbe lo mo wa lowo
3: sa
2: pada ni mo ogo na npe oluwa ja pada oluwa ja pada oluwa ja pada oluwa ja pada oluwa ja pada oluwa ja pada ida de mo fi ta ba so ogo
3: benita
2: o te eyan fi dari egbegbe ru eyan
3: yes
2: ya ti sala je mo ehri ti of awon omo ma nsare
3: benita
2: omo kan wa mere nsaje lo to je bi bere to ba nsare bayi
3: yes
2: sir o ni o ife o ni gbogbo araye pate won fun o ni won ponle ogo re ni ere to nsa yen
3: yes sir
2: o na araye fin ponle o se se ko ma mo lulu
3: yes,
2: to ba da ni awon onilu ni o lo wo ran ni ogo e ba lulu lo iro omo yen wa ba wa ni soro
3: ti
2: ese re ba lo baje lojiji aye gbogbo e lo o ba ri agba so ta ba ye yo to mo lulu he ti gbogbo eyan pon pon pon aye gba kan wa ni gijegede ni leyin Lisa, lẹ́yìn kinní kan, orí ló máa pọ̀rùn, ọrùn ló máa torí, gàgàgàgàgà, gbogbo èyí ó máa pariwo ẹ̀, ògùn ẹ̀ nìyẹn,
3: ìgbà
2: táyé fẹ́ bá tiẹ̀ jẹ́, wọ́n jẹ́ kẹ́gbẹ̀ẹ́ bẹ̀rẹ̀ sí ìdùnnú,
3: wọ́n
2: ṣe ń bá ológo fi
3: hàn,
2: mo gbàdúrà, ṣé wà á ṣàmì, ohun tí wà á ṣèmí níbi ògo, ayé ò ní bàjẹ́ ọmọ ọlọ́ ti ba fe so fun
3: ije
2: mo pe ogo emo e ma yan na lo so ma follow mi lo bi mo se n ba lo
3: je
2: lo follow mi lori facebook ati tiktok ati youtube
3: so
2: lo se to jobe ma tira yan na e daja lo sori ajilore atamatase prayer life ajilore atamatase prayer life lo follow mi ba lori youtube ba ma so lori e lori youtube
3: ko
2: o ma ni agba lo so subscribe ofe mi subscribe ga ko follow mi
3: ofe
2: mi to ba so nipa ogo be ni mo so fe kari ogo yi ipin meta ni won pin si
3: ipin meta ni
2: won pe tan ni celestial glory o ni ogo te eyan mu lati orun orun lo gbagba
3: yes sir yes
2: ba mo so fun celestial glory abi man ni ki se pe angeli aye discover
3: yes sir
2: eyan ma gbe waye pelu e sori ogo te pe ni celestial glory
3: so
2: ba ti gbe waye o ni awon eyan ma ri awon amoye awon to loye awon to nimo awon to olorun fun ni asi bi awon woli mo ma so mo to ba do woli
3: iwo
2: ko lo so to mo woli yato si pastor mo ti se nkan ko lo mo so fun yin mo de so bi pe o yato si apostle o yato si teacher o yato si evangelist woli lo ni asiri lowo gugu ba de le yan wa woli ka woli lo ma je ko mo bi to lo aye ko si bi ogo ba so nu pastor ko lo ma recover woli lo ma recover woli lo ni awon asiri yen e je ki so ki mi kan fun o mi pa woli ibi ti ajo re de to ku si bi yo ba tun te si wa àṣírí yẹn wòlí láti fún bí ni àjọ ọba sáré ọwọ́ wòlí lọ ìwé mọ́sí oríkẹta ẹsẹ̀ ìkéde ó nítorí olúwa ọlọ́run kì í yóò ṣe ìkẹta ṣùgbọ́n yóò fi ìkọ̀kọ̀ rẹ̀ han àwọn wòlí ìrìnsẹ̀ sórí àìmọye lógógó wálé bẹ̀ tó gbẹ dànù kí ló fà nígbà tó fẹ́ máa rìnrìn àjò ògo kò ní wòlí lóòótọ́ ló ń gbọ́ wàásù èmi máa ń sọ kinní kan fún àwọn ènìyàn bí bẹ́ẹ̀lì ló jẹ́ kó clear àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ló ń tẹ̀lé kò tẹ̀lé wòlí abẹ́jẹ́ ń sọ kinní kan fún ọ tọ́ ọba gbègbè sẹ̀ wòlí ló nílò tọ́ ọba fẹ́ sin ọlọ́run pásítọ̀ ló nílò mo máa sọ pọ́pọ̀lọpọ̀ ènìyàn ìṣòro ní bí èèyàn wá wòlí ọ̀nà àbáyọ ló ń jẹ́ kí èèyàn wá wòlí bẹ́ẹ̀ ni sà kò wòlí ìròyìn ayé kó jókòó tí ọ
3: ọmọ
2: máa ń sọ lọ́pọ̀lọpọ̀ onilo pastor ti se ti pastor so oloniso agbote oloni wasu oloma ti oro bo e seri bo ma so pe poloko iwo to ta ti gboro si pastor lenu o gboro so lohun lenu ni to ro lo oloniso agbote e be no ti aja to ba fe so ni ki je kini o igbopere olode that's why I respect pastor emi pastor church eri to tun ba soro lo and give compliment back to the pastor tori awon ni olohun ko lo ni so agbote amo to ba doju eso bi se ro ba gori ara to ba le ti oji e mo to mo bi so fe ya si you must go back to woli idi re titori pe woli ni olorun ma lo lati se ijari fo iwe ro mo ri kejo ese ikenla o nitori iye awon ti a ti pase mi mo se amona ta to so na o ni awon ni se omo olorun to ba soro ogun amuwaye a o ta bi eyan ma mi a ti ki ba se atileyin olorun so to so bi pe anglican gba grand mi o ri ofe ti mo ri gba ni baba bi awon baba baba so so pe omo yi so bi se ni wo ni si gbogbo agbaye ma ni tori ba fi an so bi se ngba yen awon eyan wo wi pe an so isokuso ni eno ni be so pe bere ni wa mo mo to ogun amuwaye akase ni tun to ma sele ta ma so ngba yen ha opolopo baba de baba jibonu gbala so opolopo ore ofe baba de baba mi apostle ti mo ti olu ole obaja re ni 1977 to ni awon ni mo ni re mo mo si bere ko mo lomu opolopo ore ofe ati baba de baba mi bi lewu mi osofa to to ole mi lori bi eke e ma gbo ta opolopo awon agbagba iranse ti mo ni enketa pelu tara won ni baba ko ma fori ka wa sheri ta awon kan wa mo ni ni won to baba e pade won a ti ri ogo re ni gba ti rebeka oloyun
3: yes
2: sir ifa ti won gbedua bibeli so inu we genesis chapter 25
3: yes sir
2: now nigba to wa loyun won wa oyun wa ja gidigidi ninu e my god won lo bere ti ona won woli ni
3: yes sir
2: woli lo so fun pe won bi oni le de meji lo wa ninu re o so ba ka lati verse 22 yen inu we genesis 25
3: yes sir
2: o wa so ni o ha oni kan ma alagbara je ekeji ele to wa je egbon ni yo si aburo be ni ati lo mi na ti so kada la so ogun amuwaye won ti lati loyun mommy ise wo yi ni yesu papa ati nu oyun na ho wo le ti so ni pa re Isaiah ori eke so won be ati so ogun ti jesu n gbebo won tori abi omo kan fun wa ati omo kunrin kan fun ijoba yo si wa ni ejika re a o si ma pe oruko re ni iyanu oludamoran olorun alagbara baba ayeraye omo alade alaafia lẹni ti won pe jesu lọlọrun abi won pe ogun ni ogun to mu wa bẹẹ naa ni iwo naa ikankan wa to mu tẹle lati ọrun waye tori to mu tẹle ẹ yẹn oun ni won pe ni celestial glory ogun aso òun ló ń pè bẹ́ẹ̀ kẹ́rí ògo yẹn ló máa ń bá àtàkùn pàdé tó bá rí pé nǹkan dàrú fún ẹ jẹ́ ọkọ lọ wà nípa celestial glory rẹ ògo àmútọ̀rù wà òun lọ ayé máa ń gbógun sí òun làwọn àjẹ́ máa ń gbógun sí òun làwọn alágbára lóògùn máa ń gbógun sí òun làwọn èèyàn máa ń torí ẹ̀ bínú ènìyàn òun ló máa ń torí ẹ̀ gbàgbà ju ènìyàn rú òun ló máa ń torí ẹ̀ fẹ́ sọ ni lẹ́rú ẹlòmí ò dẹ̀ kí a kò súnmọ́ wòlíì tí ọlọ́run fún ní ìjìnlẹ̀ èmi rẹ̀ máa ń sọ wípé tó ọba dọ́dọ̀ wòlíì háà bí wọ́n kọ́ ló sọ tó ń ṣe ọ ẹ̀mí náà ló máa gbẹnu wòlíì kí wọ́n máa sọ àṣírí àti wọ́n á rán mi sí ọ́ gbogbo ìwọ tó ń gbọ́ mi gbogbo èèyàn lọ́sẹ̀ yìí o tún wá ní ká ṣiṣẹ́ lé lórí gbígba ogo padà ìjà padà ogo glory recovery ẹ wá gbọ́ mi gbogbo ènìyàn olúwa ní ká lọ gba àwọn ògo padà àwọn táyé ti gbogbo lọ́wọ́ wọn òun ṣiṣẹ́ tẹ́lẹ̀ wọ́n ti gbogbo iṣẹ́ ìgbéyàwó ẹnu tẹ́lẹ̀ wọ́n ti gbogbo ìgbéyàwó ẹnu ìgbó ìrìnàjò wọ́n ti gbogbo ẹ̀dá mi òun afẹ́ dìde bí ológo fẹ́ sọ ìwọ náà fẹ́ fọ̀ bí ológo ìwọ náà fẹ́ jẹun bí ológo ìwọ náà fẹ́ wọṣọ bí ológo ìwọ náà fẹ́ rìn bí ológo ìwọ náà fẹ́ dúró láàrin àwọn ológo àwọn èèyàn lẹ́rìí ẹja gbọ́rọ̀ ẹ̀rí ẹnu wọn.
4: Ibi tẹ́ ẹ ti wá àtúntọ́lọ́ àti àmọ́tà yìí ti fi ẹ sọ sókè.
5: Orúkọ mi ni Solomon Adimbola, mo wá láti agbègbè Ọjọ́ nígbà tí mo kọ́kọ́ wá ní last week Sunday nígbà tá a parí àdúrà bàbá ní ₦10,000 tí tó bá ní láàrin wa mo wá sọ pé màá wà ní ìlówó yẹn lọ́wọ́ àwọn ìgbà tí mo
4: jẹ́ ìlówó yẹn lọ́wọ́ mi níwájú ọlọ́run àti
5: ìwájú ọlọ́run à pépé torí mo fẹ́ yáwó lọ́wọ́ ẹni ẹ̀sùn máa ní kó yá mi lówó yẹn pé mo fẹ́ fi sẹ́kàn lẹ́fẹ̀ẹ́ kó yá mi ní owó tó bóyá ti yá mi lówó ẹ̀rù tí ọwọ́ alẹ́ mi alákìyẹ wọlé tó mo sì
4: fẹ́ mi ẹ̀yà owó yẹn
5: ni yáwó yẹn ni mo dẹ̀ sán.
4: ẹ wá sọ
5: ₦10,000 tó bá kó ₦200,000
4: ó kó
5: ₦200,000
4: sorry tébù. ẹ gba bíbélì tèmi ó ń gbẹ ẹ ní èké níwájú ọlọ́run àti ènìyàn ẹni ẹ kó ₦200,000
5: káàsì
4: káàsì ẹ gbẹrú ẹ.
5: ẹ gba ẹni sọ tó mo bìlí pé iṣẹ ọwọ mi fẹ àmọ ohun àdúrà kìí pé kìnnìkan tó tó wá kó ₦200,000 níkẹyìn tó bá yá bí ₦50,000 méjì nígbà mi wá kà omo mi de wa ni ile iwe giga university
4: omo yi wa ni faculty
5: so mo wa mo se pe omo ni e pe mo ti ri lara owo e o
4: ele ti lara owo e te fe
5: so mo san den awon so mi na so wa mi lorun mo san lara
4: le ngba se jade fun 10000 mo ko wa ko ni e fun 200 lo 50
5: ele kan na ti mo ba se bi consultancy ti o fun mi ni nkan kan ko na se so pe o wa mi kini kan kan eyan na so pa 100000
4: fini
5: fini
4: Jesus, I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be in the city. I will be

àwọn ọmọ wa tí wọ́n sílẹ̀ ò náà là ń dúpẹ́ sí ṣe mọ̀ wípé bọ́pẹ́ bọ́yá ẹ ń sọ pẹ́dùn ọgbà onítanra rẹ̀ ó ní bó ṣe ṣe ó.

wọn jà lọ fàlẹ́ ọ̀la lọ mi kábíyèsí o ìjà ó sojú agbẹ́lẹ̀ yàrá rà ó sojú lápọ̀rùpù kánú oko ó sojú àgùnmọ̀nà tí ń bẹ lọ́nà tọ̀fà. Ee ere eli la

0: kan le ngba labala ninu eto ogbon ologbon omo ogun yemi ologuru omo baba ti nbe leleru se mo pe bi olaka weju mewa lo agbogun ati aka metiti enu e na won si wa bi olaloko lo ilu oyinbo o de ilu oyinbo ogbere gijige bi tin ba won do lowo ni ndi orisirisi lowo won wole keti keti keti fun bi ola ni ilu oyinbo won bi mo olorun pe won o bi mo ibe ni bi ola ti wa wo pe ko se ko sai se o nti raye ntun awon aburo ohun tin be Nigeria o mu okan nu omo iya re o si mu okan lara omo ti yawo na o mo wa si ilu oyinbo ati apan ka gbogbo owe bi ola na lo tun sona won bi an se de ilu oyinbo ha ana de ilu ebo won a so fun pe iwo to ti de ilu ebo bi won na ba ti di pe kini iwo na o tun mu awon to ba ku titi ta ese gbogbo etan o fowo ranse se obi e oni ki baba awon bo nra le kon mo bo nkole titi titi ware ware ware ngbo ya won pari ile oja si ku odun bi ola wale won ko kokoro lele bi ola lo o re o won wo gbogbo nu ile ibe ni bi ola ti so pe baba awon ati mama awon eyin le ni le o won ba fo ni kokoro ibi baba ti bu ekun re pe ha olodumare se bo ti rire bi ola afi ko omo binu mo se o yen ni baba mi ese mi na ese mi ah won mo se o mo se o emi mo so pe won ni robin koja we mewa ase won na lo kokko wa di olulana to dolu omo fun mi o ntoju wa lati gba to ti lo lo ti ntoju wa ile to tun ni amo bo ko le lo tun lawa la ni ah kabiyesi olodumare baba ba nsokun ibe lo mo ti ni ah e mo wule sunkun bi e ba se be ti se o se se ko won mo debi to nde loni ale ni bare o n lo olodumare eyin le ro wi pe ko ye ke toju obi bo se ye be si ni gbogbo lomo ko se nto mo olu omo nu omo eyan kan mo bi mo da le ni irin ajo ti mo rin emi o binu si yin o emi o binu si yin o omo lo n darije baba ahun pe baba ahun ati pe ko ti e seun ke sese e to se yi sese biola lo satona fun ayoku o gbogbo ti an ka graduate ni nkankan ni tikalu kupo nka biola to kawe mewa lolohun gbe yere fun o o lo si nfa awon yoku goke omo ti wo na ni omo law school tori ipojobin o ronu re wo laaro e ja wo awon eyan loju oko ki won ba wa da si tori pe asiko hun o lo fere fere ni 0912370 8675 ati +234 814
1: Hello.
0: 249-1006 Ekaaro.
1: Gani yo afis la to yo ala afis.
0: Oye oma la afis ojo pa sekre mwade oma ati
1: ba. Kone ba jen.
0: Amen.
1: Cheri, ok. Awa kola ankwe ori ure u.
0: Awa ka ankwe.
1: Awa kola ankwe. Awa kola ankwe. So, ok. Mwa so dupe lo wo baba ena. To, ona ge to jaba ba gibi. Ojo yo ko se. Oma na si man katin se. So, ele yi oje ko fuoma. O si tun je ko fa udu. So akueto olorun jo baje
0: e se mo
1: dupe olorun ko lire mi
0: e seun e je ma se soki soki soki ka le raaye gba ipe die ko to di pe a tata pin se ele nbe won o
2: aku ojumo
0: iya beji
2: ni ma je fun yin
0: ori yin o ni buru
2: na mo ami na yala
0: witi to meta ata ko meran ko yoku o to de e ma tani
2: mi ami ami ami o
0: e seun
2: sari gogo ayin awon okunrin won baje
0: ah
2: gbogbo lomo
0: e ati ri
2: yola ola anu ni
0: ifi
2: oro yero
0: ha
2: pa ko se ba re wi ni oni se so oni se so wi be
0: baba na lo si shop fun
2: adaju omo mi nbe
0: omo
2: ma fora gbogbo omo na anu omo bi ola anu ni o gbogbo eyan ko pe yan bi so mo e be so mo o gbogbo lomo o bi na laju ale
0: o bi lo loju ale e seun
2: o ya re ni
0: Ese mo.
2: Ese mo.
0: Ami, ami, ami. Wara wara wara ojo nlo asiko se mu solokun male la kelu le npe bi o la kelu re o. E ka aro. E mo ka aro.
3: Ari se ari alasa apata Ibadan.
0: Ese mo.
3: Ko da ka ma foju kere awon omobirin wa e ri pe lati ko ni gan awon omobirin lo ma ntoju obi ju ka ma wa so pe okunrin bo ba tin tomo re lokunrin ni ko ma tomo re lobirin na gbogbo awon o wa ni osorire o
0: ami ami
3: ofo du wa container ri ti ari alasa pata ibadan pe to
0: eseun eseun ah eseun e ka ro
4: agbawo loboro lori ire
0: Ami, ami.
4: Alaji amawe ayilabugo.
0: Ati la late. Elegant mi nko baba olojo bi oni.
4: Daga ni daga lo wa.
0: E seun.
4: E te ja si ti ya latara tabi kogbon. Ya first lady one. Ya tinubu ya latara.
0: Oda.
4: E ri ko to wa leni.
0: Hmm.
4: Be ti la ogun ogun be be be lo.
0: Hmm.
4: E ri ti ti wa mi. Ẹni tí ọba bíé ọkùnrin yóò máa dùn
0: ún
4: ẹni tí ọba bóbìnrin yóò máa dùn
0: ún
4: ṣùgbọ́n ọlọ́run jẹ́ fáwọn ọmọ wa láàánú ni
0: gẹ́gẹ́ bí a
4: ti sọ ọmọ rẹ láàánú ni o ó fẹ́ jẹ́ lómi ìgbẹ́ ẹnìkan ni ó máa tọ́jú ìyẹn ló sì pọ̀ ní ìsìn ìmọ̀ á fẹ́ kìlọ̀ fáwọn ìyá wa ẹ ṣe ń jẹ wọn ọmọ ẹ máa sọ fáwọn ọmọ náà kán tọ́jú
0: àwa bàbá
4: ẹyin nìkan kọ́ lọ síṣẹ́ yẹn o ọjọ́ ẹ̀dá tí ń jẹ méjì ẹgbẹ́ wọn fún bàbá nìkan ẹ wà ní bàbá mi sí àjẹmí kò fún mi lówó
0: èmi
4: ní ṣe wàhálà
0: ẹ̀ mi tí mo jìṣẹ́ jìyà lórí rẹ ó bí ọjọ́ ọ̀rọ̀ rí àfiṣẹ́ àti ìyàkọ́ lọ́wọ́ sànú ẹ ṣeun ẹ ṣeun àdúpẹ́ àwọn èèyàn ń kún ojú òpó yìí àdúpẹ́ o àdúpẹ́ ẹ mọ̀ káàárọ̀ olúṣọlá máa ti mórí tó ń gba wájú ilé tó ń gbà náà ẹ̀bùrú ẹ káàárọ̀ àmì o àmì ẹsẹ kankan ẹsẹ kankan.
5: Òótọ́ ni kò sí kéde oṣù ọmọ ọkùnrin àti obìnrin tí gbogbo ẹ lọ amọ̀fẹ́
0: kankan. Ẹ ṣeun. Kò sí èyí tí èyí sọmọ gbogbo lọmọ àdúpẹ́ àdúpẹ́. Àwọn àbejì àlàájà táìbá ṣe ni ẹ ń kẹyà lójú kẹmú ogún àti yìn ẹja ṣe pápá ọjọ ti lọ àmì àmì.
6: Taiwo
0: ọmọ àjàó
6: ogún àti láti wọ̀ fún lórúkọ mi o.
0: Ẹ ṣeun.
6: Báwọn ìyá wa àti bàbá wa ti wí náà lórí ohun gbogbo lọmọ o.
0: Gbogbo lọmọ
6: ẹ máa yọ ọmọ o.
0: Gbogbo lọmọ
6: oríyàn mi tí ó sì yàn o.
0: Ẹ ṣeun.
6: A rí mi gbọ́ o.
0: Àmì.
6: Kò ní kúrò lẹ́nu yẹn.
0: Àmì àmì. Ẹ ṣeun àjọ àjọ ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àdúgbò àwọn gbogbo olólùfẹ́ wa pátápátá gbogbo yín pátápátá làkè o ká mọ̀ fàsìkò yìí kí elegant ẹlẹ́ran nílànlátẹ̀ òní lọ́jọ́ ọ̀bí ẹ̀ ọ̀bẹ òní ṣẹ́yìn lọ́wọ́ o lágbàlọ́ olódùmarè igba ọdún ọdún kan ẹ sì mọ̀ pé bàbá wa náà kábíyèsí adébáyò àkàdé bàbá wa náà ń sọjọ́ ọ̀bí àdúpẹ́ olóríire náà ní ń sọjọ́ ọ̀bí lásìkò ẹ tó bólóríire tù ẹ bólóríire tán ayé yín ò ní bàjẹ́ bí a bá ṣe ń kí ọlọ́jọ́ ọ̀bí àwa gbọ́dọ̀ gbàgbé yẹmísí abigail aya ogun yẹmí ìyá àfisáyọ̀ ẹ̀gbọ́n tiẹ̀ náà ó sì wọ́ ọṣẹ́ fẹ́mi ọlágòkè ọlọ́run ní já rí irú rẹ̀ mọ́ o ọlọ́run ó sì wo mọ wọn láṣẹ lọ́wọ́ olódùmarè káyọ̀dé baba fisayo mo kí ọ o ẹ̀kú àṣẹyìndé ti ẹ̀gbọ́n ìyàwó rẹ lágbàlọ́ ọlọ́run ọjọ́ tiwa náà yọ dalẹ̀ láṣẹ lọ́wọ́ olódùmarè gbogbo yín làkè o lólódì kankan ọ̀nà là já mọ́ lọlé.
7: Ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé fún àkọ̀tun ètò ọgbọ́n ọlọ́gbọ́n ilé òní léwọ̀ ọ̀nà nínà wá àbúrò ayé kò ní jẹ́ tèmi tẹ̀yìn láṣẹ lọ́wọ́ aláwòrábí olódó iléyá.
0: Ẹ ṣeun fátímọ̀ ràájí mo kí ọ̀yà tayélulú A3 ọ̀rọ̀ rí òní dàrú ìyá ọ̀ ìlàjíbọ́lá gbogbo yín la kí o wá àsìgbọ́dọ̀ gbàgbé olórí awotológo ológo wa ayé yín ò ní ta. Ẹ jẹ́ káwọn ọmọ lọ àyẹ́ bùkọ́lá wọn náà dágbére jẹ́ ọgbọ̀ pápápá.
8: Ilé ti yá lónìí nájọ́ bẹ́jọ́ á tún padà wá o olúbùkọ́lá ọmọ bàbá ti ń bẹ ní apatẹ́ rẹ̀ ọmọ bàbá ti ń bẹ ní agbági.
0: Ẹ ti da ó ti da ó ti da táyé lọ́dún eléjì rẹ̀ pẹ̀lú ọmọ kẹ́hìndé mo kí yín ayé yín ò ní ta àti gbogbo àwọn yòókù Fẹ́mi Ogunyẹmí rèé ti gbogbo ayé ń pè ní olóbùrú ọmọ bàbá ti ń bẹ lélẹ́rú 08033 70 37 28 08033 70 37 28 oni number te fi ma pe mi bi ma tin dide bayen na ni nkan kan te fe so baba ogun mo kiyin o mo rowo yin job ogun lowo mo rowo yin a pade njo mejo lori eto ta pe ni ogbon ologbon ti ki je ka pe agba ni wore ma le osu osi o afeni ti oni balaye lati se lowo olodumare a ju to mejo lo
9: la la la gelu fm jagaba gogore ti o

0: fún Ọlọ́run lókè ọ̀run.
1: Alleluia.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Orúkọ Jésù.
1: Amen.
2: Bàbá ayérayé ọmọládé àlàáfíà. A dúpẹ́ fún àánú àti orí ọ̀fẹ́ tá a rí gbà. Tá a parí ọ̀sẹ̀ yìí tẹ́ ẹ̀ jẹ́ kọ́sẹ̀ ẹ̀ parí wa. Ọ̀gá ògo gbà ọ̀pẹ wa. A dúpẹ́ fún ìbáwọlé ìbájáde. A dúpẹ́ fún ìrànlọ́wọ́. A dúpẹ́ fún àánú. A dúpẹ́ fún ìgbèníjà. Ọmọ Ọlọ́run gbà ọ̀pẹ wa. Ó tó àkókò a fẹ́ gbọ́ yín. Ọlọ́run ọ̀rọ̀ ẹ bá wa sọ̀rọ̀. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin aláìsàn lórúkọ Jésù. Ẹ gba ìwòsàn. Ẹ jáde nínú ìnira. Ọmọ aládé àlàáfíà kó bá mi fún yín ní àlàáfíà. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ìpòrúru kan tàbí ìdààmú ọkàn kan lórúkọ Jésù. Nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ti jáde pé John 14:1 ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Gbogbo ìdàrú ọkàn àti ìpòrúru ọkàn ó yá kó parẹ́. Bó ti ń gbọ́rọ̀ Ọlọ́run gba ayò àtọkàn wá yóò sì di ẹ̀rí. Jésù Olúwa wa. Èmi ìránṣẹ́ Ọlọ́run alàyè tó ń dúpẹ́ tó sì fẹ́ bá yín sọ̀rọ̀ Ọlọ́run ni wòlíì àti ajínrere J.O. Adéoyè ọmọ Jésù bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ ọ̀rọ̀ kìkì àṣẹ Papa Authority láti ilé iṣẹ́ ìránṣẹ́ With God Prayer Ministry and Gospel Church International. Òkú oríire pé ó bá iṣẹ́ ìránṣẹ́ yìí pàdé ní àárọ̀ yìí. A ní wákàtí ìgbèníjà ibi tí alágbára Ísíráẹlì ti máa ń gbé àwọn èèyàn níjà lórí ọ̀rọ̀ ọmọ wọn àti ara wọn ní ibi chọ́ọ̀ṣì wa tó wà níbi ẹ̀yìn ilé epo Soka àtijọ́ yẹn. Mo fẹ́ kó wà ń bẹ̀ láàárọ̀ ẹ̀ ti débẹ̀ kí aago 8 àárọ̀ kó tó lù. Bákan náà ní ọ̀la Sunday òwúrọ̀ kùtù àìyanu láago 8 ìsìn náà yóò sì tún wà láago 10. Bákan náà gbogbo àwọn tó bá fẹ́ rí mi fún kánsẹ́lì ìgbà nímọ̀ràn iṣẹ́ mi lẹ fẹ́ rí Kristi lẹ fẹ́ bá pàdé nínú ayé mi nípasẹ̀ ẹ̀mí mọ́ fún ìtọ́ni àti ìdarí ọjọ́ Monday ẹ ti dé kí aago 10 tó lù ní chọ́ọ̀ṣì wa lórí ilẹ̀ agbára Jinde With God tó wà níbi express ẹ ó sì ní ìbápàdé. Bákan náà Thursday ni ìṣòro iná àti agbára. Bákan náà mo fi Ọlọ́run ọba bẹ̀yìn gbẹ̀yìn tẹ bá fẹ́ wá fún ṣòro yẹn ẹ tètè máa dé síwájú aago 9 alẹ́ lórúkọ Jésù Kristi Nasareti. Ààbò àti pamọ́ yóò dájú lé wa lórí. A ní ìdí àdúrà. A gbọ́dọ̀ sá níwájú Olúwa. A gbọ́dọ̀ jẹ́ kẹ́rù bá wa. Ọlọ́run tó àbógun ọ̀run àti ààbò lọ́tún ló sì ó wà. Ọlọ́run tó ti ń wà pẹ̀lú wa láì mọyì ọdún tó sì ń gbọ́ tiwa ó ń bẹ láàyè síbẹ̀ ó sì ń tẹ̀síwájú. Bákan náà ní agbára ẹni tó láyé àtọ̀run ní oṣù yìí ní oṣù ìdúpẹ́ pè mí tí mo máa ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún láti fi ìmoore hàn sí ẹni tó pè mí tó jù mí lọ tó ń ṣe ohun tó jù mí lọ ẹni tó rán mi níṣẹ́ ẹni tó láyé àtọ̀run. Àjọ̀dún ìdúpẹ́ pè yẹn Ọlọ́run máa ń lò ó fún ìtúsílẹ̀ ìdáǹdè iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu wọ́n nígbàgbé tọdún yìí ó sì tún lámì ayé kọ̀ọ̀kan yóò sì gba ìbápàdé. Kí n tó tẹ̀síwájú fún ti àjọ̀dún ìdúpẹ́ ìpè tó máa wáyé ní Sunday tó kẹ́yìn lóṣù gbọ́ ìkéde.
3: Oh yeah.

0: ṣẹlalala ìpètí jehovah elohim tó pe wòlíì ajíire jehovah ni oye jp bàbá àṣẹ kíkẹ ọrọ ọrọ kíkẹ àṣẹ látún ṣe dúpẹ rẹ torí pé ìdájú ṣáká ó sì ń sọ àwọn èso mẹrìírí láti tún fi ẹmí ìmoore hàn láti aago méjìlá ọsán ọjọ ìsinmi tó kẹyìn oṣù keje july 26 tí a lè wí lè ṣe a lè ṣe lè wí a sọrọ ṣẹ tó fi àṣẹ ọrọ ìṣẹdá sí ẹnu papa authority èyí ṣe dúpẹ lásán o ìdúpẹ foríkore soríire ni ìkùkù ogo abolẹ bàbí ọpọ àwọn òjíṣẹ mi onínáyè inú oni wọn bọ kámọtì sọ ti àwọn olórin ẹmí àtòtò arére o ìfáore àwa tún tẹlé ìdúpẹ ìpè torí ìṣòro ọlọjọ mẹta ni ó tẹlé àjọyọ ìdúpẹ ìpè látọjọ wednesday wọ friday ibẹ ni ìpè tó tún múyányá sí yóò tutù ṣiṣẹ tó gba yagiyagi yàtọ nítorí pé kíni a ti wọnú ọdún tuntun ìpè papa authority bàbá àṣẹ kíkẹ ọrọ ọrọ kíkẹ àṣẹ ògún ẹmí máa ohun ìfòròyìn àmọ̀nà ńkọ yẹrìyẹrì olóhùn ṣiṣẹ akin ìpàdé ni with god ni with god bus stop lẹyìn ilé epo doyin lóòpọ bánusẹ èkó sí ìwọrò dùnbàdàn ni with god gangan.
1: ìkéde ló ti gbọ́ yẹn.
2: ó tẹ̀síwájú nu iṣẹ́ ìránṣẹ́ tó lágbára tí mò ń ṣe àkórí ẹ̀ ní bíbọ́ lọ́wọ́ ìdádúró àti ìdágúnlẹ̀ láti tẹ̀síwájú pé bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ inú oṣù àṣepé ayé ẹ̀ máa gba ìtẹ̀síwájú ìwọ àti ìdílé àtọmọ ẹ ò ní ṣe é dá dúró. nínú àwọn ẹsẹ bíbélì fún ẹkọ Mark 2:10-12.
3: ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn lé agbára lé ayé láti dárí ẹ̀ṣẹ̀ jí ni ó wí fún ẹlẹ́gbà náà pé mo wí fún ọ dìde gbé àkété rẹ kí o sì máa lọ ilé rẹ ó sì dé lójú kan náà ó sì gbé àkété náà ó sì jáde lọ lé ojú gbogbo wọn tó bẹ̀ tí ẹni fi ya gbogbo wọn wọ́n sì ń yan ọlọ́run lógo wípé àwa kò rí irú èyí rí.
2: bàbá mọ̀mọ́ àsìkò tiẹ̀ náà tó tí àṣẹ ó wọnú ayé ẹ pé kó o dìde kúrò níbi tí a dá ọ dúró sí èmi yóò dìde jésù yóò gbé mi dìde ẹ̀mí mímọ́ yóò gbé mi dìde jésù fẹ́ gbé ọ dìde ní gbogbo ọ̀nà mo fẹ́ kó wá sínú àwọn program tí mo pè ọ́ sí kí ìwọ náà wá gba agbára ìgbédìde rẹ nínú ọlọ́run tó ń gbé ní dìde kí ìwọ náà wá gba agbára ìtẹ̀síwájú ẹ bákan náà kó wá képe ọlọ́run lórí àwọn ọmọ rẹ lórí iṣẹ́ rẹ ọlọ́run sì ń gbọ́ àdúrà ó ní képe mí èmi ò dáhùn ọlọ́run fẹ́ dá ọ lóhùn láti mú ayé ẹ tẹ̀síwájú ní gbogbo ọ̀nà pàtàkì àwọn ọmọ tó tara ẹ jáde kí ni ìwé ìṣe àwọn àpóṣù orí kẹta ẹsẹ ìkẹfà sí ìkẹwàá.
3: pẹ̀tẹ́rù wí pé fàdákà àti wúrà èmi kò ní ṣùgbọ́n ohun tí mo ní ni èyí ni mo fi fún ọ ní orúkọ jésù kristi ti násárẹ́tì dìde kí o sì máa rìn ó sì fà á lé ọwọ́ ọ̀tún ó sì gbé dìde lé ojú kan náà.
2: bàbá àti mọ̀mọ́ ò ń gbọ́ àṣẹ kìkì ọ̀rọ̀ papa authority èmi kọ́ jésù ọba tó ń jí ọ̀rọ̀ ló yọ̀ǹda ara rẹ̀ sínú mi tó ń tinú mi sọ̀rọ̀ jáde sáyé àwọn ènìyàn bí pétérù ṣe sọ̀rọ̀ ó ní wúrà fàdákà èmi kò ní lórúkọ jésù ohun tí mo ní tá a fi fún wa ni mo pàṣẹ pé kó o dìde agbára àjíǹde sì gbé dìde mo fẹ́ pàṣẹ ìgbédìde fún ìwọ náà mo fẹ́ pàṣẹ ìgbédìde sí ayé àwọn ọmọ ẹ ó máa dìde pẹ̀lú agbára ẹ tó láyé àtọ̀run àṣẹ tó gbé arọ ẹ dìde ìwé ẹ ṣarọ físíkà ṣùgbọ́n mi tó ti yarọ náà ẹ̀mí ẹni tó láyé àtọ̀run fẹ́ gbé ọ dìde tó bá lè sátọ kristi wá ní with god wọ́n ní with god tiẹ̀ náà máa ṣeé ṣe wá dìde iṣẹ́ ẹ máa dìde báyìí kọ́ ni ó máa rí lọ ọlọ́run sì ń gbọ́ àdúrà ó sì ń bá àwọn èèyàn ṣe ìwọ náà sá àsálà parí ẹsẹ̀ kí lọ gbàdúrà fáwọn èèyàn.
3: ní ojú kan náà ẹsẹ̀ rẹ̀ àti egun kókósẹ̀ rẹ̀ sì mókun ó sì ń fò sókè ó dúró ó bẹ̀ sí ń rìn ó máa wọnú tẹ́ḿpìlì lọ ó rìn ó sì ń fò sókè ó sì ń yan ọlọ́run gbogbo ènìyàn sì rí ó rìn ó sì ń yan ọlọ́run wọ́n sì mọ̀ pé òun ló ti jókòó ń ṣàgbé ilé ẹnu ọ̀nà dáradára ti tẹ́ḿpìlì á sì ṣe wọ́n ẹnu sì yà wọ́n gidigidi sí ohun náà tí ó ṣe lára.
2: ìkanilánàá tó tinú pétérù ṣiṣẹ́ agbára ìkanilónìí tí ó ti inú èmi bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ ṣiṣẹ́ agbára nú ayé ẹ láàárọ̀ yìí a ní wákàtí ìgbèníjà láàrin aago mẹ́jọ sí aago mẹ́wàá tọ́lọ́run sì ń bá ayé àwọn èèyàn pàdé tó ń gbè wọ́n níjà lórí ọmọ wọn àti lórí ayé wọn bákan náà ní ọ̀la sunday òwúrọ̀ kùtù àìyanu aago mẹ́jọ nìyẹn àti ìsìn láago mẹ́wàá bákan náà èso òru tó ti di ọjà àgbáyé tí ọlọ́run ti ń tú àwọn èèyàn sílẹ̀ dá àwọn èèyàn nídè ní ọjọ́ Thursday ohun tó kàn wà níṣòro yẹn ni pé wàá tètè débẹ̀ kó tó di pé wọ́n tilẹ̀kùn wàá tètè dé kán tó ti géètì wàá ti débẹ̀ kaago mẹ́sàn-án tó lù sáago mẹ́sàn-án mo sì fi dá ọ lójú pé alágbára ó bọ pàdé ìwọ náà tọ̀wọ̀ òórì pé rere ni olúwa orúkọ jésù gbogbo eyin te gboro agbara e mo soro ase aye egba egbedidi
3: ami jesu christ
2: gbogbo ipa ati agbara to da ogunle ko doku
3: ami jesu christ
2: agbara jinde gbe odide
3: ami jesu christ
2: ise re dide
3: ami jesu christ
2: owo re dide
3: ami jesu christ
2: aye awon mo e dide
3: ami jesu christ
2: ara igba pada fun
3: ami
2: aso igbado tun
3: fun ami
2: ileri ati majemo olorun o sele olori
3: ami jesu christ
2: jesu oluwa wa koko adura jesu gbe mi dide ma dide gba mi lowo idagunle gba mi lowo idaduro mu mi tesiwaju wo tesiwaju fi gbadura gbo phone number gbo en ti phone yin ba ni whatsapp mo fe ke ko number e sile 08063490593
4: abi ke pe baba ase kikoro sori number yi 08034005204 08034005204
0: emi o setan ku I beg I no ready to die o Jesus Christ lo so wi pe emi ko ni ku kan wa gbagbara to lo fi je un tolo ni ko je lo kepe ni soru emi o setan ku lale alamisi ojobo yi lori le agbara ajinde
5: leyin lepo soka atijo
0: yo ko marose challenge si wo road ni lubada emi o setan ku ojobo ose tun ni o lalamisi
5: so ni with god buster eyin lepo soka atijo ni with god u kale si mbabi challenge wo road expressway ni lebada
0: emi o setan ku
6: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: náà wà ní nation daily post àti gbogbo ẹ pátápátá ọpọ kọjá kàsí nǹkan kódà trailer bẹ́ẹ̀ lè kó tán
1: ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ ká máa mú àwọn kókókókókó kọ̀ọ̀hún lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n ṣáṣẹ́ ìgbàgbé kébẹ̀ tí ń gbọ́ wa náà lẹ́ láǹfààní àti máa gbójú ayò wá lójú ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ gbogbo social media platform pẹ̀lú lágilo 96.7 FM lóòrọ̀ tòní ẹ wá jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n fi àkọ́kọ́ eléyìí wa wò ní àhín ìwé ìròyìn The Nation lọ́kọ́ o tó di ìròyìn ẹ̀dọ̀ kí láàárọ̀ tòní wọn ni àgbáríjọpọ̀ ẹgbẹ́ olùkọ́ nílẹ̀ yìí NUT the Nigerian Union of Teachers tẹ mọ́ àgbáríjọpọ̀ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ NANS nílẹ̀ yìí wọn ni àti àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà wọn ni ẹ gbọ́ ìjọba dánsá kí yín o àwọn gbé kùndùzù fún yín pẹ̀lú bí wọ́n ti gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọn tí wọ́n jí gbé níjọba oríire ìjọba àbílẹ̀ oríire bí wọ́n ti gbà wọ́n lẹ̀ lásìkò ta wọ́n ní ẹ wo àwọn gbé fún yín gbòòsà méje fún yín o.
0: ọ̀rọ̀ àyíká tẹ̀síwájú láàárọ̀ tòní náà ni ọ̀bálẹ́jọ́ nù mo sọ fún yín síwájú pé ti kéré ti kèrè tòní lẹ́tà lẹ́jọ́ tí bọ̀rọ̀ kìíní ìlú ni wọ́n ń jọjà gíní yòdò látànà tí ìròyìn ọ̀hún ti lu bọ́ta látàgbègbè ti old national park lọ́hùn-ún wọ́n ni ààrẹ ilẹ̀ nàìjíríà ni wọ́n ní bẹ́ẹ̀yàn bá gẹ sínú àwọn wà láìta láìka kọsẹ̀ gerege báyìí ni wọ́n máa lọ láàárọ̀ tòní o torí pé ìtúsílẹ̀ àwọn ọmọ ilé ẹ̀kọ́ eléyìí ti àti àwọn olùkọ́ wọn eléyìí tó wáyé níjọba ìbílẹ̀ ti oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ lágbègbè ti ògbómọ̀ṣọ́ wọ́n ní ọmọ ọlágbàápọ̀ inú àwọn dùn kọjá kàsí nǹkan ayọ̀ àwọn sì kú o.
1: tí wọ́n ṣe yéèyè ni.
0: wọ́n fi yéèyè náà ọ̀hún kí tíyẹn bá dùn ládùjì yóò fi yéèyè sí pé ẹ bá ń dúpẹ́
1: ẹ̀yìn
0: ẹ̀yà mú mi
1: ọpẹ́ ti yọ.
0: ọ̀dà ìgbà tíyẹn bá ń ta ayò.
1: àwọn ìròyìn wọn fẹ́ máa sògùn sí
0: mi
1: ní ọlágbà jẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ kí n mú yìí ní àhín ìwé látàrí ètò ìdìbò ọdún 2027 eléyìí tá à ń wò lọ́ọ̀kan lórílẹ̀‐èdè nàìjíríà wọn ni ẹgbẹ́ òṣèlú onígbàlẹ̀ apc wọn ni wọ́n mọ̀ fi ọ̀rọ̀ léde wípé èṣètìmá iná làwọn tarí ta bọ́ńbọ́ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n mọ díje dupò pẹ̀lú ààrẹ bọ́lá ahmed tinubu gẹ́gẹ́ bí igbákejì ààrẹ running mate làwọn eléyìí pé lásìkò tá a wà yìí o.
0: abala kejì ìròyìn tó mú náà ń lọ wà lápá bí o bóyá kájọ mú síra wọn kí gbogbo ẹ kó lè wọnú ara wọn dáadáa wọn ní kété báyìí tí ààrẹ bọ́lá ahmed tinubu tó ti sọ̀rọ̀ bọ́ta yányáyányá pé ṣètìmá ńláwọn ó tún jọ díje padà sípò ààrẹ ilẹ̀ nàìjíríà wọn ní ẹgbẹ́ òṣèlú apc wọn ti ní nǹkan sọ́mọ náà tí ó jọṣẹ gbanagbana báyìí ni ẹgbẹ́ òṣèlú apc ìní yóò fi jáwé olúborí inú ètò ìdìbò tí ń bọ̀ bó ṣe jẹ́ pé tinubu ṣètìmá náà tún ni wọ́n ní yóò lágbà á pọ̀ o.
1: ọ̀dà ìwé ìròyìn The Nation ní àhín wọ́n ní again and again ilé ẹjọ́ ni wọ́n ti kéde ọjọ́ eléyìí tí wọ́n mọ̀ gbé ìdájọ́ kalẹ̀ o lórí ìgbẹ́jọ́ tí àjọ efcc pè wípé ẹ̀gbọ́ ṣe rí ẹni tó ti gbà kan jẹ́ alákòóso fún ẹ̀ka ètò ìdájọ́ nílẹ̀ yìí malami wọn ni àwọn dúkìá eléyìí tó bíi 57 properties eléyìí tí wọn ni ọjọ́ ń pò ń lò ní ẹ bá wa gbẹ́sẹ̀ lé kódi ti ìjọba orílẹ̀-èdè nàìjíríà wọn ni ìjọba mọ̀ gbé ilé ẹjọ́ wọn mọ̀ gbé ìdájọ́ wọn kalẹ̀ o ní kọ̀pẹ́.
0: ẹgbẹ́ òṣèlú ti Nigerian Democratic Congress ni wọ́n ti rọ gbogbo ọmọ nàìjíríà báyìí pé tó ẹ lọ rèé gba káàdì ìdìbò alálòpẹ́ bọ̀ bá ti gbà á sáré tètè lọ rèé gba tiẹ̀ kódà ó nílò à ń tò mọ́ ní ìsìngbà bá dà ní gbogbo ẹ̀dọ̀ kí ìròyìn ẹ gbọ́ fún tàárọ̀ tòní o.
1: bó ṣe ní wọn sáré tètè ọ̀rọ̀ ti fíìmù sáwúrẹ́ rẹ tí bàbá ń mú kinní tó fi retí báyìí kinní ìyàjẹ́ tó fi sí bìlù kí wọ́n lè lò pé àyànníyì sáré tètè wà ó àyànníyì.
0: ọ̀pẹ́ ń dìtẹ́ fíṣàn black
1: kí ló fi ṣeré tágùn òkúta ní ojú window
0: báàtìrì ọkọ̀
1: àyànníyì náà sì ń sáré bọ̀ lẹ́ ọlọ́run ìjọ kó inú ọkọ̀ Ma baby boo boo bim bim bim bim bim bim
0: bim
1: bim bim bim
0: bim
1: bim
0: bim
1: bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim bim ti tun se omo oye fun ipo are lati nu egbe oselu oni ka meji Nigerian Democratic Congress NDC eleyi to so wi pe ha won ma nle pa emi hun amo sa o ni bo loro de duro kini so baba da re gbugbe do kiro ye mo gbala ye
0: ka tun mu le kan si lapa bina ni oba lejo nu o awon oro ti n gwaye eje mu le ka ti eto ilera won ni arun jejere yun cancer nu o Hello ti gbe mi opolopo nle adulawo koda ngba won si akosile lori igbelewon re won ni bi se ngba mi awon eyan arun ko gbogun ti edi malaria tuberculosis awon yun won belegbe ti jejere ni o gege bi akosile ti ijoba papo ti won fi lede
1: oda e wa ja se be ki se o tun o wa meun
0: ah e je nfele okun je nfele okun
1: ko ja ma lo
0: kan laye Oro to ni se pelu ile igbimo ti asofin ni won ti salaye fun ijoba apapo wi pe igbese o gbodo fowo kan tori pe nbe lori apere ijoba ti nbe laarin gbugbon won ni eyo ku o embassy ti si nbe lori aga ijoba e pe ye ko wa wi tenu e be se pe adeyemi ile to lo re lae ka ijoba kan le ti si ngba obitibiti billion joba ni pe o fe ge ni o awon mo ri
1: it is a fee
0: je ka ipolo oja
1: je mu yi si
0: fikan fikan
1: gomina ti a o wa ni ipinle oyo
0: seyi ma kende nu
1: o soro o oni awon eyan eleyi ti won di e biru good luck ebele jonathan ni joni lori bi won ti ji awon mo chiboki chibok guest bi won se pale won mo ti je ko oni Irufi awon eyan na ini emo tun di e biru mi wi pe mo si bi an ti ji awon mo tori re ko ne pele oyo e ja loju oja
0: oya oju oja ya o
2: edoki iroyin

0: sí ẹyin èèyàn ara ọrẹ mọlẹbí àti ojúlùmọ ti ń bẹ pẹlú wa
1: splash fm pé ọdún mọkàndínlógún tó ti ń gbóhùn sáfẹfẹ ní ìpínlẹ ọyọ
0: ó tún wá ṣe rẹgí pẹlú ayẹyẹ ọjọ àbí ọdún mẹtàdínláàádọrùn 87th birthday ti ẹkẹni olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba murtala adébáyò àkàdé mẹfà ẹwà gbọ́ o ayẹyẹ ọjọ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ ṣẹ́gun tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe literature doll tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jẹ̀mì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn alága ọjọ́ náà ni ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà ẹ má gbàgbé o ọjọ́ tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní trincher doll nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ìwọlé ìwọlé o splash fm bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa

0: ọdún kan mọ̀ ti pẹ́ nìyẹn ọjọ́ náà rí bí àná tí ọba kílóye òun làbí ìgè ọlákùlẹ́yìn kínní olùbàdàn ti ilẹ̀ ìbàdàn kẹtàlélógójì wájà ní ọjọ́ keje oṣù keje ọdún 2025 àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbésí ayé bàbá wa onínúure tó tún ṣe rere tó fi ọmọ rere àti ẹbí rere sílẹ̀ àsìkò yín jẹ́ ìgbà rere àlàáfíà tó ti rọrùn fún gbogbo ilẹ̀ ìbàdàn àtúnilé ọ̀yọ́ ọba kílóye owó làbí ọlákùlẹ́yìn ìgè kábíyèsí lọmọ ọlọ́fàmọ́jọ ọmọ àbísù jọ́kọ ìjàkadì lóru ọ̀fà ẹ̀yin lọmọ búre láàrẹ ìpò gbọ́dọ̀ jù kan ọba kílóye owó làbí ọlákùlẹ́yìn gbogbo ẹbí ní ṣèrántí yín olùkéde ẹbí ọba akílóye owó làbí ọlákùlẹ́yìn kínní
1: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ tẹ́ tó fi upgrade bó ṣe car truck Bus, trailer, ipo yowu kimoto awon wa. Dr. Strap o ra lowo yin. Ekan si won 09083013333. 09083013333. 09083013333. Andu won lo

0: Akanji, ewo lo mu to kari so.
1: Ah, wo, won tutu bele ti mo ra lojo si lowo mi o.
0: Se nti so fun o, odo Sheymak Global Resources ni bi fokan bale ti mo tin ra ile ile mi ti mo ko, laisi wahala kankan. Akale mara. Has a 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́dọ̀ tẹ bá ti ra ilẹ̀ yín, lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheymak Global Resources. Hurry now, as this offer will end soon.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NC. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Àkàrà Avenue Ìkẹjà. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
3: Happy 48th anniversary!
4: Fún ogójì ọdún, Ọlọ́run jẹ́ olóòtítọ́ síbẹ̀. Fún gbogbo ìdáhùn àdúrà àti ayé onípojúgbò tí ó ti yípadà dé ọ̀tún, ó rí ọ̀fẹ́ rẹ̀ dúró láyé. Pẹ̀lú ọkàn pẹ́ sí Ọlọ́run, a ń ṣe àjọyọ̀ ogójì ọdún tó lápẹ̀rẹ̀ rere. Ẹ darapọ̀ mọ́ wa láti ogúnjọ́ sí ọjọ́ 16 oṣù keje bí a ṣe ń sa iye àjọ̀dún ogójì ọdún tí yóò máa bẹ̀rẹ̀ ní déédé aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ pẹ̀lú ìṣọ́ru ní ọjọ́bọ̀ láti aago 10 àṣálẹ́ àti ìsìn ọpẹ́ tí ó láàrin ní ọjọ́ ìsinmi ní aago 10 òwúrọ̀. A kò rí ìròyìn lágbára nípa orí ọ̀fẹ́. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Olúwa yóò lò ní Pastor Dr. Henry Ojo, Pastor Dr. J.D. Onagbara, Reverend Dr. Mrs. Funke Adetubelu, Reverend Gbade Ogunlana, Wòlíì Kélé Bọ́ládé Olúradé Bàbá Àdó Ike 47, Ajínrere Ìlàjà Akíntúndé àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn. Olùgbàlejò Wòlíì T.A. àti Ajínrere obìnrin Joyce Arábàmbí, ibi ìpàdé Gbọ̀ngàn Ìjọ wa, CAC Ilé Àtúnṣe Adésìyàn Bus Stop, Olùlọ́yọ̀ Àkànrán Ìbàdàn. A ó máa retí yín o.
5: Ẹ ṣeun tẹ wà ń bẹ̀ nítorí tiwa. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà ẹdọ́kí ìròyìn náà ló ń kilẹ̀ falafala ìkànnì lágilú 96.7 FM. Wọ́n ní ibi abároko tì sí náà làáfà bọ́ sí o ṣeun.
6: Mò ń gbọ́
5: torí bí iṣẹ́ bá ti yá ó ti já náà nù.
6: Ó yà ò ní sómbẹ̀.
5: Wọ́n ní ọ̀kan lára àwọn ọ̀jìnì nínú ẹgbẹ́ òṣèlú Bọ̀mílọ́wọ́ kí n bọ́ lọ́wọ́ ni African Democratic Congress ẹni títún ṣe ọmọ oyè fún ipò ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin nílùú Àbújá. Sojú àwọn èèyàn tí ń bẹ lẹ́kùn ìdìbò ìlà oòrùn gúúsù ìbàdàn àti ìlà oòrùn àríwá ìbàdàn ìyẹn ìbàdàn south east north east federal constituency. Dókítà Kazeem Adesina Abidi Kugu ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn alátìlẹyìn àti olólùfẹ́ tí wọ́n tún máa ń pè ní KSO wọn ni náà ni ọmọ ti kọrin re kí ìgbésí ayé tó nítumọ̀ eléyìí tí olùbàdàn tàná ọba Wolabi Ọlákùlẹ́yìn eléyìí tó gbé lókè èpè kó tó di pé ọlọ́rẹ̀ darapọ̀ mọ́ àwọn bàbá ńlá rẹ̀ lẹ́yìn ọdún kan eléyìí tí olùbàdàn ọ̀hún lò lórí àpèrè ọba Ọlákùlẹ́yìn ẹni tí ó jẹ́ ìpè àwọn bàbá ńlá rẹ̀ lẹ́yìn bí ọjọ́ méjì eléyìí tó ṣe ọjọ́ bí oríkádún ọdún tí ṣe àádọ́rùn-ún lókè èpè 98th birthday tó sì jẹ́ pé òun náà ni olùbàdàn ẹlẹ́ẹ̀kẹtàléníogójì 43rd olùbàdàn nílẹ̀ ìbàdàn. Wọ́n ní ṣe bí orí adé ọ̀hún iná ni ọjà wàálẹ̀ tó darapọ̀ mọ́ àwọn bàbá ńlá rẹ̀ ní ọjọ́ keje oṣù keje ọdún 2025 tí ṣe ọdún kan lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ti ń gbé ọ̀pá àṣẹ fún ní ọjọ́ kejìlá oṣù keje ọdún 2024. Wọ́n ní ẹni ọ̀hún olùbàdàn tàná ọ̀hún eléyìí tí wọ́n bí si agbole oku gbaja ni itabale olakuleyin ina ni oni omo gori apere won baba lare nile ibadan lati agbon ti balogun nile ibadan leyin ti o na tin pepe se hun leyo kokan ejeji won ni ko to di pe olojo de o ni eyin eni gbati baba je eni odun mokan le ni 81 years eleyi ti baba lo won ni ko to wa di wi pe eyin won darapo mo baba la won leyin to je pe awon gangan gun ori apere leyin ti oba olalekan balogun ti an gbese leni odun mokan le ni 80 anjo ti an si lo odun meji lori apere ninu atejade eleyi to filede lati ma bi sayajo odun kan iranti olubadanta na ohun oba owolabi olakuleyin abidi kugu eni ti won yan sipo gaga bi agba kin boba jiro ti le ibadan ti won si yan obin re iyun oloye abileko victoria olasupo abidi kugu sipo gaga bi yeye agba kin boba jiro ti le ibadan laako eleyi ti oba owolabi olakuleyin ti nbe lori apere lo sapejuwe ori ade ohun gaga bi ekan gidi lawujo eleyi to duro lori idagbasoke fun ile ibadan abidi kugu eni ti awon eyan wa mo gaga bi eleyin ju anu to je pe bi eyan ba sunkun dodo re yo konu oju won nunu ko to bere pe dakun nibo ni bata tin ta yin lese titun sisi aje jeun o nile gẹẹsi united kingdom nu o gaga bi eyin akose mo se olutoju opolo eda nlo ti wa sala yoro wi pe a mo dupe ni o lowo adeda seda fun igbesi aye to nitumo ti oba wo labi olakuleyin gbe nigba tin be ni oke pe tori pe o na lo tun fi nje oloye ile ibadan nigba na o wa sadua fun oba oke gbe egbo ko lohun oba ko tubo mo te baba si afefe re ni o abidi kugu nlo wa sala yoro wi pe egbo a ko ele ti oba wo labi olakuleyin to lo lori apere ile ibadan o kere jojo looto amo sa alafia ele ti ile ibadan ti o foju wi na gba na inu awon omo ipinle oyo ati ile ibadan inu won dun gidi gan ni o wa ni ohun dun si ajoyo pelu gba awon molebi olakuleyin ni ile ibadan amo sa e mo gbagbe o e mo so wi pe obo wo labi olakuleyin ti lo e wa mo se lebo ti wu yin o ni e mo ja gbagbe ipa re te ti baba yi ti won file loke pe abiri kugu na lo wa se ladua wi pe obo oke yo tun mo ba wa te won se afere amo sa gbogbo eyin eyan te je molebi e mo gbagbe baba yi e je ka mo ran ti won leyin ku
6: gbogbo agbarijopo awon tin gbe ise rere akiremi ro yun akiremi legacy forum ni won ti tepepe adua ni iranti ologbe omo oba olaide akiremi jagaba lana ode yi ti se ojo kewa eyin osu keje odun 2026 ta wa nbe yi won ni igbesi ohun loko ti eyin gbogbo molebi awon ore ojulumo egbe ti oselu ati awon ti won ti jemu kuntun ati idari rere ti akiremi jagaba lakoko to fi wa lori ipo gege bi omo ilegbimo asoju sofin lati ijoba ibile lati ekun idebo ti ariwa nilu ibadan hayin nipinle oyo won ni won ko rajopo lati se iranti ise rere eleyi ti ologbe omo oba olaide akiremi jagaba to se lakoko ti o fi wa lenu ise oba ko to di wipe olojo de inu adua ti won se na won ni awon to je eyin ojise olohun be awon afa ajarin jarin to fi mo awon ojise olohun lapapo ni won gba adua pe ki olohun olodumare kojo ko te asofin ohun okan re ko te si afefe re nigbati awon eyan ti won si wa nbe na ti won soro rere eleyi ti akiremi jagaba to ni won ni pe ba nso pe eyan ni warele won ni egbe fun eyan ni akoyawo egbe fun pe o le kanlekun le ni anytime ki o si oni etun gbe fun yun na won ni idagbasoke ti ese kuku nko won ni honorable prince olaide akiremi jagaba ngba aye re o se gudugudu meje ati yaya mefa awon agbarijopo egbe eleyi ti o wa nduro ti ise rere eleyi to se won wa salaye wipe eyin lakoko ti akiremi jagaba n to wa loke epe in se lo se gudugudu meje ohun ya ya mefa to si di daju pe onikaluku ti nbe lekun dibe ekun ekun idibo re eni won je mu kuntun ijoba awara wa ti nbe lode won sa idupe lowo otunba adeseye famojuro honorable bimba adekanbi barrister lowo obisesan honorable shina pella honorable oluwa seun olufade honorable tosin ayoade ati ogoro awon ore ara ati ojulumo fun bi won o se tete lati ma se itileyin to dogbe fun ite siwaju leyin ti honorable akinre meja gaban to ti papoda awon agbarijo egbe eleti o ngbe ise rere ti akinre meja gaban to se ru ohun ni won wa salaye pe awon wa ni sokan digbe o be hin la won o si ni tete lati ma duro ti ise eleti ko ni afiwe ti akinre meja gaban to se lakoko to wa loke pe
5: oda ege nse be kin mu eyi ni ayin won ni magaji ile akinsola opo labiran nile ibadan eni titun se okan lara awon alabasepo gomina ipinle oyo gomina seyi makinde eyun magaji olawale oladoja ini omo ti gba iroyin itusile awon omo ti an ji ko ton ti awon oluko won ni agbegbe aworo esiele ton ti yawo ta ni joba abile orire ipinle oyo pelu owo mejeji tinu re sidun to berin jeke pe ah omo dupe lowo adeda seda si dupe lowo awon alale to je ki awon eyan won kan gba itusile won ni ipinle oyo o oladoja ni o fi oro lede wi pe ah eyin awon eyan ohun eleyi ti won gba ale oni inu ohun duro o si mu okan won o munu re dun gidi in lo oni irufe to sele yi o ye ke eyan dupe lowo adeda seda be eyan ba je abara muri je o wa nfi akoko ohun eyin ki gomina ipinle oyo ku orire ati gbogbo omo bibi ipinle oyo patapata free iroyin idunu eleeto kan wa kugu ohun won ni lati nkan bi ose bi mejo seyin ni inu awon eyan odun ise ni an kari bonu pe nbo la wa fe ba oro jaba nbo la fe gba won mo ijade lakata awon eyan ti an je ko oladoja eni ti se okan lara awon ojini ninu egbe oselu Allied People's Movement ni ipinle oyo egbe oselu elegenu ina lo tun wa ki ona wo ikini ku orire si molebi ati ojulumo awon eyan eleyi ti won ji ku ohun wi pe ah lati nkan bi osu meji seyin o ke nikan kan o bale o o dabi eye to ba lokun ni taro orokun ti oro eye lagbon beun o ni amosa dupe lowo olohun o tun wa dupe lowo are bola ahmed tinubu fun bi o ti se igbalaye laarin ijoba apapo ati ijoba ipinle oyo lati jo sise papo ki won le gba awon eyan ohun le ki won si darapo ma awon molebi won lawi atalafia o ti wa fi oro lede o wi pe egbo eyin bo ba wa ri bayi boro ba kole to ba ko oke ibi kan la gbe ka o se ri awon eyan ti won ma ji eyan gbe o ye ki joba ati ofin orilede Nigeria ko fi owo to le mu ko wa won enikeni to ba tun ti le ji eyan gbe be ijiya to dogbin eni won ma bi jeru eni be o kiru fe sele bayi ko mo ba mo sele mo lorilede Nigeria
6: agbarijọpọ awọn ti won fara won jin fun itesiwaju ati ise daada egbe oselu ti All Progressive Congress APC eka ti ipinle Oyo yen ni won ti dupe dupe pe okun lowo are ile Nigeria are Bola Ahmed Tinubu fun itesiwaju ati ise rere fun idagbasoke ohun eyin ise asiwaju to da ati fifi gbogbo asiko fisile lati je ki eka ti eto ijoba ti wa nile yi ko dagba soke si won ni awon ti won pera won ni omo egbe eleyi ti won fira won ji ninu egbe oselu ti All Progressive Congress ni ipinle Oyo ni won ni awon ni igbokan le to dogbe ninu idari awon asiwaju egbe oselu ti All Progressive Congress pe won lo ilana iwo oju mi emi oju o akoyawo ati eleyi ti o wa ni oju taye lakoko ti won ba fe yanju awon nkan ti nbe labele inu egbe oselu ohun won ni gege bi omo egbe oselu ati ekan inu egbe oselu na won ni awon si nduro be le awon si nwoke akoko ti won o kede yan yan yan ya eni ti o je omo oye sipo gomina nínú ẹgbẹ́ òṣèlú ti APC nípínlẹ̀ Ọ̀yọ́ títí di àkókò tá a fi ń kàròyìn yìí wọ́n ní àwọn sì ń dúró bẹ́ẹ̀ làwọn sì gbàgbọ́ pé àwọn tó jẹ́ adarí nínú ẹgbẹ́ òṣèlú ti APC ni wọ́n gbé ìgbésẹ̀ eléyìí tí yóò jẹ́ kí gbogbo ọmọ ẹgbẹ́ kínú wọn dùn tí wọ́n sì láǹfààní láti ní ìṣọ̀kan tí ó fi já wípé inú ètò ìdìbò ti ń bọ̀ wọ́n láǹfààní àti jáwé olúborí o wọ́n ní àwọn ké sí gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú ti APC ní tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ẹ la fọkàn balẹ̀ ẹ sì wà ní ìṣọ̀kan bẹ́ẹ̀ ni kẹ́ ẹ má ṣe tẹ̀tì bẹ́ẹ̀ ṣe ń fọwọ́ ti ẹgbẹ́ òṣèlú ti APC wọ́n ní irúfẹ́ àkókò yìí ó gba sùúrù ó sì gba kí èèyàn ní ìgbàgbọ́ inú àwọn aṣíwájú tí ń bẹ inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kí ẹgbẹ́ òṣèlú APC kó lè máa dàgbà sókè sí nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní ní àpapọ̀ àwọn wà ní ìdúró ìṣọ̀kan àwọn sì ń retí bẹ́ẹ̀ ni àwọn ń fi ọ̀rọ̀ síta inú ìgbàgbọ́ àwọn pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ti APC wípé mìmìkan ò ní mi ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n láwọn sì ń retí o ní kókó ọ̀rọ̀ àkókò tí wọ́n ò kéde bí ẹni báyìí ń lọ́mọ oyè sípò gómìnà inú ẹgbẹ́ òṣèlú ti APC wọ́n lẹgbẹ́ òṣèlú APC kò ní bàjẹ́ o ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní túká ilẹ̀ Nàìjíríà ọ́ bàjẹ́ tì.
5: ọ̀dà ẹjẹ́ mú yìí wọ́n ní ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láàrin wọ́ọ̀dù sí wọ́ọ̀dù wọn ni eléyìí tí mo mọ sọ lánàá adéolú eléyìí tí wọn máa gbé kalẹ̀ lọ́dọọdún wọn ni yóò mọ̀ tó ń wáyè nígbàtí àṣekágbá rẹ̀ yóò wáyé lọ́la òde yìí òní gangan ni wọn ni lọ́jọ́ àbámẹ́ta sátidé tí ń ṣe òní nù ní tí ń ṣe ọjọ́ kọkànlá oṣù keje ọdún tá a wà yìí lónìí gangan ẹni ẹni àṣekágbá rẹ̀ yóò wáyé o wọn ni ìdíje ọ̀hún eléyìítọ́ ẹ pé láàrin wọ́ọ̀dù sí wọ́ọ̀dù gbogbo àwọn wọ́ọ̀dù mẹ́wẹ̀ẹ̀wá ti ń bẹ ní ìjọba àbílẹ̀ ìlà oòrùn ìbàràpá ìyẹn ìbàràpá east local government wọn ni ti mọ́ wáyé tó sì jẹ́ wípé mọ́ sọlánù adéolú foundation iná ni àjọ tí mọ́ ṣe àgbékalẹ̀ eré bọ́ọ̀lù ọ̀hún látún ti ṣe àwárí àwọn ẹ̀jẹ̀ ọ̀dọ́ tuntun eléyìí tí wọ́n mọ bọ́ọ̀lù gba dáadáa kọ́rọ̀ wọn lè ba lójútù wọn ni ṣe é gbàgbé wípé olùdásílẹ̀ iléeṣẹ́ ọ̀hún ọ̀túnba mọ́ sọlánù adéolú iná lọ́jọ́ ọ̀kan lára àwọn ọmọ oyè eléyìí tí wọ́n jigbó láti gba tíkẹ́ẹ̀tì láti lọ rèé díje ni fún ilé-ìgbìmọ̀ aṣojú sòfin sojú àwọn èèyàn tí wọ́n bẹ lẹ́kùn ìdìbò ìlà oòrùn bàràpá àti ìdó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wà ní àyín wọn ni ẹ̀wà gbọ́ o ibi tí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún ó ti wáyé iná ni pápá ṣeré eléruwa stadium ti ń bẹ ní agbègbè sango eruwa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ni ẹ̀wà mọ̀ gbọ́ ẹ̀yìn ìfigagbága láti mọ ta ni yóò gbégbá orókè sí kẹta ìyẹn third place match iná ni ọkọ̀ wáyé láàrin wọ́ọ̀dù kẹrin àti wọ́ọ̀dù kẹsàn-án wọn ni aago kan ọ̀sán iná ni eléyìí ó sì bẹ̀rẹ̀ wọn ni sẹ̀wárí lẹ́yìn èyùn wọn wà á ṣe ìfigagbága o láàrin wọ́ọ̀dù kẹfà àti wọ́ọ̀dù keje ìyún wọn ni wọ́ọ̀dù kẹfà àti wọ́ọ̀dù keje nu ìyún wọ́ọ̀dù kẹfà ìrúwà àti wọ́ọ̀dù keje eléyìí ti ń bẹ nílànlátẹ̀ láti mọ ta ni yóò gbégbá orókè ipò kíní tán sì mọ ipò kejì aago mẹ́ta ọ̀sán ilé eléyìn yóò gbìnàyá wọn ni wọn dúpẹ́ lọ gbogbo wọ́ọ̀dù mẹ́wẹ̀ẹ̀wá eléyìí ti bẹ ní ìlà oòrùn ìbàràpá o fún àdúrósí àti ìfẹ́ eléyìí tí wọ́n ní sí mọ́ sọlánù adéolú foundation àwọn aṣàlàyé ọ̀rọ̀ wípé ṣe rí omi rẹ̀ sáà tuntun rẹ̀ tí ó tún wáyé àsìkò tí ọba bẹ̀rẹ̀ àwọn ọmọ jẹ́ kẹ́ ẹ gbọ́ ní kọ̀pẹ́kọ̀pẹ́ wọ́n ní kọ́bọ̀ òkè kọ́bá wọn di ilẹ̀ ìrúwà múṣinṣin kó di ilẹ̀ làǹlátẹ̀ múṣinṣin kó di gbogbo ìlà oòrùn bàràpá múṣinṣin tó ń ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀.
6: ọ̀rẹ́ oróke fún ti àárọ̀ tòní bó bá ti dago mẹ́jọ tó ń dó báyìí ni bó ṣe ń lọ yóò gorí àgbàgbé pẹ̀lú tèmítayọ ìyẹ́ládùn àbọ̀rọ̀ ńgbọ̀nba bá dago mẹ́wàá kọjá àṣẹjú díẹ̀ ṣínà aláyọ̀ ń bọ̀ lórí tiwa lòṣèlú títí ìgbà míì tá a tún máa pàdé ṣéwárí bí kọ́lá the special one nanjo ògiri ọ̀sá iná gorí ẹlẹ́fẹ̀jú tọ̀tọ̀.
5: ẹ ṣeun abídèmí ló kọ tèmi àkàndé ló kọ bàbá tó bí mi lọ mọ́ra gba bí ò bá ṣe lórọ̀ bàbá pé tí a máa ṣe lọ́jọ́ ẹ lẹ́ mọ̀ gbé kú ń bẹ̀ o ẹ mọ̀ jẹ̀gbádùn lágẹ̀ lọ.
7: Lagelu efe, jagaba gogo retio, maro wanjo.
8: Ni osai mai pe afaro yin lo dun ju gbogbo afara lo eleyi lo de fa fun ise alpha travels limited ile ise to ti o bon target ninu ka bani to were na lo si le okere anfani nla leleyi fun iwo to ba fe lo si ile america lona rorun lai san wo kankan tititi iwe irina visa yo fi jade ma bo tarata si le ise ti ko ni jani kule alpha travels limited
9: eku dede wo yin bi gbogbo ti e tin la anfani lati ma gbo wa lasiko yi akanse eto eleyi ti ile ise Arifa Travels Limited ti onigbowo e ona ni o nde si eti gboyin bayi to gege bi ayo ba se ma npa lowo yi pe enu nikan bayi ona ni ati gbopon Raymond Adewale Adeyinka to je alase ati oludari Arifa Travels Limited eleyi to wa ni Oyerogun Shopping Complex opposite Gate 3 Adamasigba Fajuyi Road Ibadan won be nile agbara pelu mi lasiko yi edakun e ba nki awon ara ni
10: ku dede woyin o se dada la bayin emi ni ogbeni Raymond Adeyinka Adewale
9: edakun ile ise yin ari pe to rinan le nba won se nbe bo le se nse nbe o salaye ni won ba fawon yan
10: a nba won se eto rinan lo si ilu okere a nse ti Canada a nse le ti won mo si London ti ogbe yin mo ni United Kingdom a tun se ti Schengen na won Europe a nse Australia ati be lo
9: se ti bi Dubai ni
10: a se Dubai akori pe ero to nlo sibe ko dabi awon to nlo si ile Europe abi Canada abi America
9: awon anfani wo lo wa fawon eyan ton ba wa le se yin pe ke ba won seto rin na
10: anfani to wa fun won polopolopo koda gan ohun to mu wa ni akanse eto eta ni lowo lowo ta nse bayi si ile America a nse yen lori pe a gba owo kankan lowo won eti a mo si zero deposit ki visa jade ke to sanwo e foju ri visa yin ke to sanwo kankan fun ile ise wa
9: nigba ti visa ba wa jade tan go sowo gobo ko won pada san ba
10: won ma sanwo bo ko se gobo nitori pe gbugbu alamo bi ilu isere nitori bi ilu isere na la se gbe akanse eto ati lo si ile America zero deposit sile baba ti se fun won won ma san die die
9: awon eto gan ni abi awon eyan wo ohun gangan ni eto ni te se lowo bayi lo wa fun
10: a ko se nti o wa fun a kan fun awon omo kekeke lati omo odun 12 wa sile ni ori ofe lati gba visa awon lai sanwo
9: lai sanwo kan
10: ba jade ko so won nikan awon akande eyan na ta mo si left privileged people ton ba wa si odo wa a kan lo san visa fees won ni then ti visa ba jade won lo lati san fun wa
9: won ni owo kankan lati san
10: a kan se na lati ri pe awon na contribute si orile ede wa
9: fun idagbasoke
10: orile
9: lati ran won yen lowo
10: yo rogbon gbo e ti ri ba kankan
9: lo je ka ma se be
10: o le je ka ma se
9: e ta ba wa bi ni ta ba beere o todun melo te ti wa lenu ise igan
10: odun ni mimi nse awon oloko gbogbo awon to se travel agency sasane ti o mo mi won de mo mi ni ile Nigeria na kakiri kakiri ohun to bi ogun odun seyin ta ti bere ta ba ni kaka ni mimi
9: ogun odun seyin
10: ogun odun seyin
9: lo ba e ba wa ni pe ke se akojopo oruko awon te ti seto rinan fun ti won ti lo sile okere bi orile ede America ati awon orile ede te ti da ko yen won to melo
10: o se ka
9: o da fan fan ni awon eyan to ba ti e wa fe pe yin fun ekunre alaye e fi number yin ta
10: number ile ise wa ni 08038262191
9: oni number yin ko je bi o se lohun o je iyen lori akanse eto eleyi ti ile ise Arifa Travels Limited ti won se onigbowo e iyen eleyi to wa ni Oyerogun Shopping Complex ni opposite Gate 3 Adamasigba Fajuyi Road Ibadan fun eyin te n wa ekunre alaye lati enu Mr. Raymond Adeyinka Adewale lori ona ati rinrin ajo lo si ile okiri pelu awon alaye ti won ti se e le pe won si ori number yi 08038262191 e si tun le kan si ile ise won to wa ni Oyerogun Shopping Complex opposite Gate 3 Adamasigba Fajuyi Road Ibadan e se pupo
8: Don Safara, Oyin Safara, Tani Osai mai pe afaro yin lo dun ju gbogbo afara lo. Eleyi lo de fa fun ile ise Alpha Travels Limited. Ile ise to ti o bon target ninu ka bani to were na lo si ile okere. Anfani nla leleyi fun iwo to ba fe lo si ile America. Lona rorun lai san wo kankan tititi iwe irina visa yo fi jade. Ma bo tarata si ile ise ti ko ni jani kule. Alpha Travels Limited.

0: ẹṣẹ́ ti ẹ̀ ń gbọ́ wa
1: káàkiri àgbáyé níbi tí ọwọ́ já ìkànnì yìí tó ń fẹ́ dé.
2: Bàbá ọmọ ń bọ̀mọ̀ lẹ́rù kò wá bọ̀mọ̀ lẹ́rù ń sá fún nira torí pé ìnira pọ̀ nílò wa o sa ọdún ọdún.
0: Ẹṣẹ́ ti ẹ̀ ń gbọ́ wa.
3: This kind of Nigeria sef.

0: ẹ ṣe gọ ti ẹ ń gbọ wa yíká àgbáyé ẹ jẹ ki a bọ sójú agba mi ètò fún tòórọ òní ṣe mọ wí pé aago mẹjọ sí aago mẹwàá gírígí lẹ́tọ̀ bó ṣe lọ́n kàn ní lagelu fm àwọn nǹkan tó ń lọ nàìjíríà ó yẹ ní àgbéyẹ̀wò àkọ́kọ́ ẹ̀ ni tọ̀rọ̀ ìjínigbé yìí tí a ń dúpẹ́ pé ọlọ́run ṣe gbogbo àwọn tó wà láhàámọ́ ni wọ́n padà sílé wọn láyọ̀ àtàlàáfíà tó ń tẹnu ẹ̀ ọ̀rọ̀ ètò òṣèlú ní nàìjíríà ó yẹ lágbéyẹ̀wò gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tó ń bẹ ní nàìjíríà láì yọ ẹgbẹ́ òṣèlú apc ganlẹ̀ ni wọ́n ní àwọn nǹkan tí wọ́n ń fà lábẹ́nú tí wọ́n ń yanjú ṣe mọ̀ pé ẹ̀dá kì í wà láyé kí tiẹ̀ kó mọ̀ ba wọ́n ní èèyàn ò ní gbọ́ngbọ́ngbọ́n kó solé agbọ́n mọ̀dí kí tiẹ̀ mọ̀ ba bẹ́ẹ̀ bá sì wàá gọ̀gọ̀gọ̀ náà tó lòun tó fi gọ̀gọ̀ kọ́rùn tí ẹnu ó tún ba àwọn ẹgbẹ́ òṣèlú lẹ́yìn ètò ìdìbò primary oríṣiríṣi awuyewuye sì ń lọ ńbẹ̀ oríṣiríṣi ìgbésẹ̀ àwọn tí inú ń bí láti bọ́ sínú ẹgbẹ́ òṣèlú kan sí míì in tó gbòde kan rèé tẹ́ ẹ bá wòye inú ẹgbẹ́ òṣèlú tó wà ní nàìjíríà lóòrọ̀ òní tó ń lọ́nu ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ ọ̀yọ́ a ṣe àgbéyẹ̀wò ẹ̀ ibo lóde kúndé ibo ni ìpẹ̀tùsáwọ̀ in ló dé dúnú ẹgbẹ́ òṣèlú apc àwọn ìkàn-ìkàn nínú ẹgbẹ́ òṣèlú náà ǹjẹ́ gbogbo wọn ni wọ́n ti fọwọ́nú láti iṣẹ́ fún ẹgbẹ́ láti jẹ́ kí ẹgbẹ́ kí ó ṣàṣeyè tálákà ń ṣepo ní 2027 ìkàn nínú ẹgbẹ́ òṣèlú pdp lẹ́ni tó ti jẹ igbákejì gómìnà nínú ẹgbẹ́ òṣèlú pdp sẹ́yìn ambassador taofik oladejo arapaja wọ́n jẹ́ former national vice chairman fún ẹgbẹ́ òṣèlú pdp deputy national chairman fẹgbẹ́ òṣèlú ìtẹ́lẹ̀ bákan náà oríṣiríṣi ìwòye ló wà yìí pé wọ́n ṣe tán àti fi ẹgbẹ́ òṣèlú lẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú apc oríṣiríṣi àwòrán la ti ń rí tí ó ń ṣàfihàn ẹ̀ ṣùgbọ́n ohun la mọ́ fàfà ìdígi láàbá ṣé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí kí ló dé tí ambassador taofik oladejo arapaja wọn ò tẹ̀lé gómìnà mákindé lọ sínú ẹgbẹ́ òṣèlú ẹlẹ́gẹ̀ apm a ṣàgbéyẹ̀wò ẹ̀ lóòrọ̀ òní ẹ ṣe ní méjì báhun o ẹ kẹta ẹ̀ ò ní pé ẹgbẹ́ òṣèlú pdp ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ̀ báwo láti ẹ̀yìn wá ẹ rí pé oríṣiríṣi wàhálà ni ló wà nínú ẹgbẹ́ yìí ṣùgbọ́n ibi tí nǹkan ń lọ igun wike ó ní gbogbo nǹkan dàbí èpò fì sí lọ́wọ́ yìí ọ̀kan pàtàkì lára àwọn olùdíje inú ẹgbẹ́ òṣèlú pdp tó fẹ́ ṣojú ẹkùn ọ̀yọ́ central àjọ wà lórí ètò bó ṣe ń lọ láàárọ̀ òní ni ìyẹn ọ̀gbẹ́ni ayọ̀bami akinlóye akinyọde olùńlọ́yọ̀ ọmọ bíbí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ ìyẹn olóògbé victor ọmọlọ́lú olùńlọ́yọ̀ wọ́n jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ń bì yìí láàrin october 1st 1983 sí december 31st 1983 bákan náà tẹ̀ bá wọ ọdún tó kọjá ọjọ́ kẹfà oṣù kẹrin wọn dágbére fáyé àjọ wà lórí ètò ìbákan náà ni ẹ jẹ́ àti ibi ìsáná ká fi kí èso ogun kákan lu agbami ètò fún tòórọ̀ òní ààgè pépèpè ni torí pé ìṣẹ́jú díẹ̀ òun láàní pẹ̀lú ọ̀gbẹ́ni ayọ̀bami akinyọde olùńlọ́yọ̀ láàárọ̀ yìí ká wá kọ̀pá bọ́ọ̀lù ká bọ́ sínú ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú apc àti àwọn míì tí wọ́n ń fapá jánú ibi tọ́rọ̀ dé dúró ńbẹ ẹ kú ojúmọ́ ọ̀gbẹ́ni ayọ̀bami akinyọde ẹ kí àwọn tí wọ́n ń gbọ́ wá káàkiri àgbáyé
1: ẹ káàárọ̀ gbogbo àwọn tó ń gbọ́ wa ní gbogbo àgbáyé ẹ ṣe gan fún àsìkò táwa yìí tẹ́lẹ̀ wà pẹ̀lú wa ẹ̀yin náà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan
0: ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò bó ṣe ń lọ
1: dúpẹ́ ẹ ṣe gan
0: láì ní dènà pinnu opolopo lo mo baba wa ologbe gomina ipinle oyo tele tele sugbon opolopo fe mo eyin te jo mo won ngba ta wa ri pe e fe jade e dupo e fe soju oyo central pe ibole wa lati joy te da soselu ki le nse be yo ba da soselu yo mo se nkan kan gba na ni ki le nse gbogbo gba yen ti e fi da soselu
1: oto ni
0: ka fi yen bere
1: e se gan e de ku ti de e se so any kwe mi on da soselu
0: ani ki le nse latin wa
1: no mo da soselu lati gba ti mo ti koko ibo le fe ke ti bere se bere pa lokwa to ale okay e je bere
0: ibi ti ba ti win get ti bere in te nse ni pe boye n kawe lowo ni o boye nse nle ise kan ni o
1: registration kan la se so igba ti mo koko fi orilede nigeria sile mo lo sile ibo lati lo kawe ni nkan to de ba sele ni pe mo koko bere ile iwe ni Ibadan bi mo lo si Sacred Heart private school ni Okeado
0: okay
1: lati Okeado ni mo lo si Ofa mo lo si ile iwe ni Adesoye College
0: okay
1: ni Ofa Adesoye College ni ati se SSC ibe ni mo ti wa pari but a pari ise ni SSC ni Ofa ni Kwara State o wa di pe igba yen ni awon ijoba ologun wa igba yen awon ijoba awon Abacha ni igba yen so mo ti gbogbo awon universities ngba yen so ko saye lati lo si university e de mo enti en to je daddy mi iwe ni gbogbo nkan tawon mo won dey really believe in education gan ni so olorun pese olorun fo alona ndori ke fo du kan ni mo fi wa ni ti mi o ri nkan kan se ko si school ko si se nkan kan ndori ke eyan ti lo si university ngba yen so gba ti odun kan leyin yen aye wa wa mo lo si ilu Ibo lati lo kaiwe so gba ti mo debe ni mo kokko se levels mo se ni ilu Croydon ni England mo se levels leyin yen mo lo si university mo lo ka engineering ni University of Birmingham ni ibe ni mo ti wa she first degree in engineering
0: okay
1: after that wa bere ise so rishirishe ni mo ti se ni ilebo but ko si gba kan ti mo wa nbe ti mi o gba ti mo teyan gbagbe ile so gogo gba la ma wale lati ma so no fi bere pe ngba te so lekan pe eyan da social
0: pe ki le se lawon asiku yen
1: so rishirishe igba ti mo ka university mo wa bere ise mo bere ise mo sise ni engineering mo sise ni rishirishe ile ise but mo wa pada si university again mo wa lo se MBA MBA ti mo se yen ni mo se ni University of Cambridge ibe ni mo ti wa adupe lowo Olorun mo gba ipo kini ni inibe o de nkan to ti mo dupe lowo Olorun gan fun ni nitori pe o se orisise ona and nkan to sele nbe ni pe mo ti wa mo pe nbi pe ise ti mo se o really gagan ni so ninu ogorun gbogbo awon eyan ni gbogbo agbaye won tun fun mi laworld pe emi ni one of those 100 people
0: okay
1: so anyway long story short mo ti wa sise kan to wa very important sise kan ilewe kan wa to je SPPG School of Politics Policy and Governance ibe ni mo really lero pe en to ba fe sise ijoba won lati ko ise yen
0: okay gbodo kawe yen
1: gbodo kawe yen se re pe awon to ba sise ijoba elomi ako dide awon fe won fe bo si ni oselu elomi o ready fun ise to wa nbe
0: ki lo oselu ni kiko
1: oselu ni kiko te ba fe ranso te e fe gbeyawo e la so te fe ran e wa rele kan to lo ranso ani pe olohun ko won se ri nkan fe try ni e le fe gbe ise nla fun te fe fi se iyawo to ba ro to ta so ba ri bayi ki le e so
0: eyo lo be na
1: eyo lo be na but eyan lati fun en to mo ise ni ise lati se so emi ro pe awon eyan wa to po to je pe inu won le da nkan to fe se le da sugbon ati se elomi o mo
0: ona to fe gbe
1: ona to fe gbe gba so ta ba de betan elomi yan ko ma bo ma se
0: ri sa ro
1: try and error joro mi yin but e ti believe pe ise yan ju be yan lo nitori pe nkan ta lati se faralu o ju ka ma se try and error lo and lati mo nkan ta nse so yan mo fi wa lo si School of Politics Policy and Governance ibe ni won ti fun mi ni award as best graduating student nkan kan be mo so pe ise yen really kami lara nitori pe se ri ise oselu yi nkan ti mo mo ni nitori pe bi gba ti mo ni pe mo mo yen mo ri pe nkan to je pe nkan ti mo gbe dagba ni soro mi yen yin nkan ta ri ni
0: ise
1: ti da ise abi ni bi ni soro mi yen yin so awon eyan wa to je pe ise ti baba won se nkan ti baba won se nkan ti lo nse ko se pe beyen na ni but nkan ta gbe dagba ta ri ni so mo ma ri pe
0: eyan to wa kon pa
1: e eyan to wa kon pe but mo wa ri pe en to ba fe se oselu oselu kon gan kon ni nkan ta nwa soro mi yen ati le ni ipo lati le tun lu se ni nkan ta nwa oselu lo ko ma gbe wa debe soro mi yen so eyan lati le mo pe oselu gan kon ni reason ta fi wa se nkan ta nse lati le tun aye ara lu se ni nkan ta nwa soro mi yen so be se bi mi like yen pe ah kini mo tin se preparation sure mi
0: igbaradi
1: igbaradi ni mo tin se lati gbogbo
0: ijo awon asiko asiko ti wa to bayi
1: asiko ti wa to
0: lati
1: mi o mo gba asiko yen ma to be yen o olodun lo fi ona han wa so ti mo ti mo pe nkankan nkan ti mo wa se laye ni yen sure mi yin sugbon mo ti wa n bi re pe asiko ti wa to bayi
0: asiko ti to bayi e ja sare lo se ka polowo ja padabo
2: wadi ni wa fe

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ẹ ti wá di alagbalúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní ọgbọ̀n táyù kan gba àǹfààní márùn-ún tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Dára ó jí pé pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Lágelu apata mọ̀jà pàtó ọjà mákùtà Lágelu FM àkàbà faratilẹ̀ faratilẹ̀ adùn bá dòwò pọ̀ má kàmúso Lágelu FM kàkà kí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà ìmùlẹ̀ ògúngún nìsọ̀ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ tí ń mi dùngbẹ̀ owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwò pọ̀ láìrò gbùrùkáwò
5: owó nìkan ló lè ṣe o
4: má dáútẹ̀ Lágelu FM 96.7 gbagbó gbajù gbajà gbagi oko wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa gbogbo ara Lágelu FM 96.7 ìkí wà láyè àlùbáríkà polówó ọjà ń bẹ̀ kẹrin ọ̀pẹ̀ kẹ
6: wọ́n gbé fún pàdé yẹn.
7: Pàdé ọ̀dẹ̀ ẹ̀sìn.
8: Akànjí, èwo ló mú ọ tó kárí sọ?
9: Wò ó, wọ́n tún ti gbalẹ̀ tí mo rà lọ́jọ́ sí lọ́wọ́ mi o.
8: Ṣé n ti sọ fún ọ, ọ̀dọ̀ Sheymak Global Resources ní ibi ìfọ̀kànbalẹ̀ tí mo ti ra ilẹ̀ ilé mi tí mo kọ́ láìsí wàhálà kankan.
10: Bàkọ́lé máa ra.
11: As a 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́gán tẹ bá ti ra ilẹ̀ yín, lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheymak Global Resources. Hurry now, as this offer will end soon.
12: لبيك اللهم لبيك
4: aha atete sun latete ji lọrọ haji 2027 bayi nile ise youfit fly tori pe september 26 ni gbogbo pepe ki o wa sopin iforukosile ati owo sisan la fi ni gbogbo ere to fe ba wa se haji 2027 etete gbe apa bayi ma bo wa so office youfit fly kale tun jo se haji irorun eku ti mo youfit fly be wi pe pele kutu ni se haji nile ise ti wa pelu ile gbe irorun ti o jina si haram ni makkah ati madina awon je to doso nigba kugba ziara si gbogbo aye ike ati gbogbo bi to lapere ni makkah ati madina to fi mo wa si lore kore pelu awon afa wa ti o ma to ni sona lori ise haji ewu mi like date on penu asepe ni ise haji pelu le ise you fit fly etete kan si you fit fly ni Ibadan head office block 8 plot 15 7 up road Oluyole main estate ring road Ibadan tabi ke pe 090 1111 1190 haji 2027 pelu le ise

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000,000 naira 15,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tá ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ ẹyọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Lagilu FM 96.7.

0: àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Ọlọ́run bàbá lọ́lá èmi má máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
3: Ọlọ́run kan bẹ̀ nínú ìjọ apọ́stílì ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arúgbógun mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apọ́stílì ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá gbọ́ wa yọ̀ wa yọ̀.
4: Lagilu FM 96.7.
5: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: tí wọ́n ń bèrè wọ́n ń gbé ta ní olùdíje fúnpọ̀ gómìnà nínú òṣèlú
1: ni rebere ni o ma fẹ́ díẹ̀ gbọ́
0: ni o fẹ́ díẹ̀ gbọ́ náà ni ìdí pẹ́pọ̀ ni pé kò sí kankan tó ń ṣe ní bòńkẹ́lẹ́ ẹ rí pé brother mi tó lọ nísìnyí báyìí bòńkẹ́lẹ́ ni wọ́n yàn torí mi ọ̀rọ̀ gbà tí ṣùgbọ́n gbà tó dé mí ṣùgbọ́n ayé lórí gbogbo ayé ti mọ̀ so tẹ́gbẹ́ mi bá ń ṣe bòńkẹ́lẹ́ tí wọ́n ń ṣe ẹ̀dọ́wọ́ bò apc kò lè ṣe bẹ́ẹ̀ láyé torí pé ọlọ́run ti jẹ́ káyé mọ̀ wá ẹgbẹ́ wà ẹgbẹ́ sì wà lóòótọ́ ẹlú tá a wà lẹ́yìn apc àti àwọn yòókù ni so kò sí nǹkan abáṣòfin báyìí ayé fẹ́ mọ bó ṣe ń ṣẹlẹ̀ bó ṣe ń lọ gbogbo ohun tẹ́nu ṣe ń kún ọ̀rọ̀ ìbò abẹ́nu ṣé apc kan ló máa ń bẹ láyé ni ó sì ayé ti wà nìkan ní gbogbo ayé náà fọjú mọ́ pàwọn fẹ́ràn bó ṣe ń lọ torí pé wọ́n fẹ́ràn wa wọ́n dẹ̀ mọ nǹkan tá a gbé dúró àti nǹkan tá a dúró fún òun ló ṣe rí bẹ́ẹ̀ so orúkọ aróyìn yọ̀dẹ̀rẹ̀ ó máa ń dùn dá lẹ́nu eegun ìdílé kan òní apc pàápàá nípínlẹ̀ ọ̀yọ́ tí ò sì lè wò tí ò lè dàrú tí ò lè fàyà
1: ẹlẹ́rọ
0: bẹ́ẹ̀ so ìdílé kan ni
1: fàmílì
0: kò lè fàyà ìgbà tẹ́yìn sọ yẹn ìpèníjà ni so ó dẹ̀ máa ń wáyé bẹ́ẹ̀ torí bá tóbi yóò fò torí ẹ̀fọ́rí bá dé bó lórí yẹn bó yẹ tóbi sí tóbi náà ni oríṣi máa fò lórí ẹ ti gẹ́ ẹ̀tẹ̀ so tẹ bá ń bèrè lọ́wọ́ mi pé ẹ̀ta wá ni ìta wá ni kò sí ẹnìkankan tó wá ba yín bí tó sọ yín pé òun ni olùdíje tó ń bára wọn fà á kò lè máa gbọ́ pé ẹni tó lọ́run kà yẹ o ẹ kò yẹ kó jóun ó yẹ kó jé mi ó dẹ̀ nọ́ mà kò sẹ́ni tí mọ́ndàlá òwù náà nǹkan tó jẹ́ nǹkan
1: ọ̀dọ̀ fún mi kàn dáhùn ìbéèrè ṣákálá
0: kí wọ́n bá jáde ọ̀nà ọ̀la ń dáhùn ṣákálá ṣé nǹkan bẹ́ẹ̀ yìí náà ìwé ìròyìn ń gbé gbogbo ayé ló mọ̀ ó wà lórí ayélujára kò sí èméjì ń bẹ̀ sọ ẹni tó jẹ́ olùdíje fúnpọ̀ gómìnà wa ọ̀nà ni sẹ́nítọ̀ barista sàràfàdín abiodun ali phd ṣé gbogbo ayé ló mọ̀ kò dẹ̀ sí fàǹfà kan bẹ̀ ní tó bá ń ṣẹlẹ̀ ńbẹ̀ nínú ẹgbẹ́ tí ń ṣẹlẹ̀ eléyìí tí ò fẹ́ ṣe bẹ́ẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú aráàlú nítorí wípé mo máa ń tẹnu mọ̀ pé nǹkan tá à ń bá ń pè ní òṣèlú yẹ kó wà pẹ̀lú àwọn olóṣèlú ni èyí tó ka aráàlú jù gbọ̀ngbọ̀ngbọ̀n ní síjọba ẹ fo ṣèlú lẹ̀ fáwọn olóṣèlú olóṣèlú ó pariwo wọn ó bara wọn jà wọn ó bínú ara wọn wọn ó tún padà pàdé sọ̀rẹ́ náà ni so tó a bá wá ń jẹ́ kéèyàn máa distract gẹ́gẹ́ bí aráàlú ìtọ́ yẹ ká gbájú mọ́ wọn ò ní já gbájúmọ́ o
1: ẹni tẹ́ ẹ̀ ń sọ ní ìsinmi pé gbogbo àwọn tí a ti rí ọkọ wọn tán tó jọ yẹn fún ipò kan àbó míì ní ọyọ south
0: nílẹ̀ tòní tó mọ̀ o
1: rẹ̀mí ò sí
0: nílẹ̀ tòní tó mọ̀ o
1: ní central yunus akitunde gbogbo àwọn bó ṣe wà náà nìyẹn
0: bó ṣe wà nìyẹn kò sí iyèméjì ńbẹ ṣe rí bẹ́ẹ̀ mi ṣe wà ń sìn mo jágbẹ́nu sọ fún ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ ọ̀yọ́ ṣùgbọ́n apc ò ń ṣe ẹgbẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ ẹgbẹ́ nàìjíríà ni ẹ̀ka kan ọyọ́ state is just apc is just a chapter so 36 states àti fct ó wà lábẹ́ àkóso apc làbújá national secretary àti olùṣẹ́ wà ní wusetu ẹ̀rọ̀dísà àdè láwọn adarí aláwọn ọ̀gá so ìyẹn wá sọ̀rọ̀ kan ní ìsìn báyìí bí ẹni pé kò mọ nǹkan tí ó bá yàtọ̀ sí nǹkan táwọn èèyàn ti sọ lókè wọ́n ti gbórúkọ ọ̀tá wọ́n ti fainec ló kọ ṣé mi màá wá sí bí ìsìn pé ṣé ẹ dákun ẹ jọ bí ẹni pé ọlọ́run má jẹ́ kí ọpọlọ wá dàrú náà so this thing process tó yẹ pé tó produce gbogbo ayé lórí
1: lóòótọ́ gbogbo ayé lórí bọ̀ àwọn kan wà tí wọ́n agitate pé lóòótọ́ ayé rí pé
0: ṣé kò wá nọ́mà
1: ni ẹgbẹ́ fígọ́ ta ẹ̀dùn
0: ṣé kò nọ́mà bẹ́ẹ̀ ni ṣé rí ẹjẹ́ nǹkan sọ nǹkan fún ilé nìyí ní ẹnu ẹgbẹ́ òṣèlú apc lẹ́ni asoríire ọlọ́run kẹwàá ọlọ́run dẹ̀ gbàdúrà wa kò sẹ́ni ọkọ lẹ́ni tó fẹ́ jáde pé òun fẹ́ ṣe gómìnà lágbà apc lẹ́ni tó jẹ́ ń tẹ̀lé fọwọ́rọ́ sẹ́yìn gbogbo wọn pátá lóye kí ni ilé kọ̀ọ̀kan máa gbàdúrà pé at least ẹ̀yọ kan kọ́ ló máa fi ta ìdílé àwọn lọ́rẹ̀ ṣé téèyàn bá
1: kò sí akótó bá nínú gbogbo wọn
0: ẹ dákun ẹ jọ ṣé tọ́lọ́run bá fún ìdílé kan ní irú báyọ̀ adélábù àbí tẹ̀sí fọlárin àbí fatai buhari àbí akim agbájí so àbí bakari àbí aláwọ aláwọ téèyàn bá ní wọn ní mọ̀lẹ́bí pé mọ̀lẹ́bí mi rẹ̀ ẹ̀rọ ṣéèyàn náà ní mọ̀ yẹn fanda gbogbo wọn ọlọ́run kẹ ọlọ́run dẹ̀ ṣe wọ́n lógo kọ́lọ́ má bàá tí wọ́n jẹ́ so bọ́ ṣe wà yẹn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́ni nǹkan tó yẹ ká máa rí láwùjọ àwọn tán bá jọ́jọ̀gbọ́n tán lajú tán dẹ̀ ní làákàyè ni kì í ṣe èèyàn rí ni owó kan tó pín jókòó ńbẹ tí ibi tí wọn bá dé o ẹ jókòó ó sì àjókòó wọn a máa wò wọn ò ní wò nǹkan tó dáa gbogbo èèyàn ló ń wò ṣùgbọ́n.

0: ká tó sòsà láti ń sòsà kọ́ tó di pé wọ́n dìde pé wọ́n fẹ́ ṣe gómìnà lọ́lọ́ ti níbi tọ́lọ́ ti ṣe òre fún wọn tó dẹ̀ pọ́n èèyàn ní dúró síbẹ̀ a máa tẹ̀síwájú ni bí mo ṣe ń gbàdúrà kọ́ lọ́run jẹ́ orí tèmi náà máa tẹ̀síwájú so the governorship seat is not an end of the zone so kò túmọ̀ sí pé ẹgbẹ́ nìkan bá dé bẹ̀rẹ̀ ọdún mẹ́rin o àwọn yòókù o wọn wà á ní tẹ̀síwájú mọ́ béèyàn bá du gómìnà lẹ́yìn tí ò bá bọ́ sí ọlọ́run lè pé ààrẹ wá síwájú ẹ̀ lọ́la so bó ṣe rí ni àwọn tá à ń sọ yìí àwọn tán mọ ọlọ́run ni tán dẹ̀ ní làákàyè gbogbo ariwo tẹ́ ń gbọ̀yàn ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ló ń pa àwọn kan àti kí wọ́n járe jẹ nímọ̀ dàrú ẹlòmíràn tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ tífẹ̀ yẹn tí wàá fẹ́ kọjá àlà tó ti fẹ́ di extremism tí wàá fẹ́ wò fanatism ti fẹ́ wọ̀ iṣẹ́ tán ràn àwa máa jẹ yóò máa jẹ so nínú apc lénìí agbo màálù wa kò kọ̀dá wà a ní ẹni tó jẹ́ bàbá ọlọ́gbà tó lọ́gbà rẹ̀ tó lọ́n
1: pa àkùnrin lọ́wọ́
0: ó náà ni ààrẹ bọ́lá ahmed tinubu ẹni tó kàtò tọrọ dẹ yé ni gbogbo àwọn tẹ ń wò ẹ tọ ń sọ lẹni ọmọ náà jẹ fún tinubu.
1: ṣé lóòótọ́ ni tinubu dárúkọ sẹ́nitọ́ sàràfàdé àlè.
0: ẹ dákun ẹjọ́ torí tọ́lọ́ ibi tí mò ń lọ mọ̀ gbọ́n kọ́ yẹn tí wọ́n bá dárúkọ àní ṣe primary àní sọ pé àní ṣe wàhálà tá à ń ṣe kò ní wọ́n níta fọ́ọ̀mù fún yàn méjì mẹ́ta mẹ́rin márùn-ún kò yé yín n tó wà ń bẹ̀ ni wípé prósẹ́ẹ̀sì ìlànà tí ẹgbẹ́ là kalẹ̀ àti tí electoral àti fi kalẹ̀ ẹgbẹ́ apc tẹ̀lé lánàá yẹn bó bá jẹ́ pé wá ní díẹ̀díẹ̀ ayé ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀gbẹ̀ ẹ̀yẹn nọ́mà tó ní pé èèyàn ni wá ìyẹn ò wá tó láti pé gbogbo àwọn prósẹ́ẹ̀sì yẹn o ẹ̀dá gbogbo ẹnu ànígbà àníṣe àwọn tá à ń sọ yìí náà ò ní sọ bẹ́ẹ̀ o torí wọ́n fẹ́ dáadáa fún ìlú wa wọ́n fẹ́ dáadáa fẹ́gbẹ́ wa wọ́n dẹ̀ fẹ́ dáadáa fún ẹnìkọ̀ọ̀kan tó jẹ́ ọmọ ẹgbẹ́ sìgẹ́ẹ̀tẹ̀ so nǹkan tá à ń sọ sì ni wípé nílẹ̀ tòní tó mọ́ ẹbìnrin kandidate mo sọ kandidate fún yín tí ò lè rú ju kódà àti mọ deputy ṣùgbọ́n wa la mọ̀ wípé adéṣọ́jí michael adédèjì láti ìjọba ìbílẹ̀ ògoluwa òní deputy governorship candidate wa ṣùgbọ́n àwọn senators wa àti ní wọn ògbàyé ti mọ̀ gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ ikú náà ti ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan lẹ́ni ẹni tó jẹ́ bí olùdíje gan àti sọ́ọ̀tà gan pọ́nibáyìí lolùdíje wa ìlú gan ń bá àwọn tí wọ́n kọ́ wọn gan ò balẹ̀ so téèyàn bá ń pariwo pa àwọn olùdíje tiwa so ó ní ṣe pẹ̀lú popularity wa àti prospect wa ni so and when you have it you have to flaunt it.
1: nǹkan kan ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ yín tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ mọ́ mẹ́nuba
0: mẹ́nuba
1: ó ti wáyé bí ẹ̀ẹ̀mejì sẹ́yìn 2019 ó wáyé 2023 ó wáyé ìyẹn tó sì ń fà náà ni pé ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì ló ń dá wàhálà alẹ́ jù pàápàá jùlọ bẹ́gbẹ́ ń ṣe ń ṣàṣeyè lórí pé à ń lọ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ kejì kì í sábà rí bẹ́ẹ̀ lórí ti gómìnà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ máa ń bínú pé a kò já mi lọ́wọ́ fàájà ni ànígbà 2019 ongo dágbo méjì 2023 ọ̀tọ̀tún ni ajunisábẹ́ bọ́ọ̀sì kí n 2027 ó jẹ́ ṣé àwọn ìgbìmọ̀ tẹ́ gbé kalẹ̀ àti pẹ̀tùsáwọ̀ ṣé ẹ lérò pé wọ́n agbára wọn gbé láti pẹ̀tùsáwọ̀ ìyẹn kankan ṣẹlẹ̀ níjẹta tí mo ti ń kà káàkiri ojú òpó tako àgbáyé pé àwọn ìkàn mẹ́rin kan ṣe pàdé pọ̀ àti rí distinguished senator Testing Folarin a rí former deputy governor Ọláníyan distinguished senator Fatai Buhari àti olóyè Adébáyọ̀ Adélábù wọn ṣèpàdé papọ̀ nínú mẹ́sẹ̀gì tí tk fi ta wípé ìpàdé àwọn darúgbó báwọn ṣiṣẹ́ tí ààrẹ ò fi wọlé wọn ò fi ti gómìnà kan ọ̀pọ̀lọpọ̀ wá nípa ó túmọ̀ sí pé wọn ò fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ẹni tí ó jẹ́ olùdíje nìyẹn fún ẹgbẹ́ yín.
0: ẹ ṣe àdúpẹ́ ṣe rí lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹni tó bá mú kọ̀ǹgọ́ lọ́wọ́ tó bá ń kàn mọ́ lù ó ló mọ ohun tó ń fìlú ẹ̀ lù wò mo sọ fún ilé kan pé àwọn tẹ́ ń dárúkọ yìí àkàtẹ̀kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà àwọn mẹ́rẹ̀ẹ̀rin jẹ́ èèyàn kan tèmi súnmọ́ so ẹgbẹ́ mi làwọn mẹ́rẹ̀ẹ̀rin so àdàdẹ nífẹ̀ẹ́ ara wa so mo lè gbẹnu wọn sọ̀rọ̀ níwọ̀nba ẹtìgẹ́tẹ̀ tó ló ṣèlú bá ń ṣe pàdé tó bá tilẹ̀kùn mọ́ rí lọ́pọ̀lọpọ̀ gbà ẹ kà máa gbọ́ pé nǹkan báyìí náà sọ ìwọ tó sì ń bẹ̀ tó mọ nǹkan tó ń sọ ò mọ nǹkan tó ń ṣe gbà mí sábà fẹ́ rí nǹkan sọ ṣá so ó lè ní owó bákan bákan ó ṣe bákan bákan ní téèyàn bá sọ ọ̀tà nínú òṣèlú òní kẹ́ ẹ gbọ́ o so kán máa táàṣì sẹ́ńtímẹ́ǹtì tí wàá mọ̀ pé àmọ́ ṣe mí tì yẹn wọ́n fẹ́ dìtẹ̀ ni wọ́n fẹ́ ṣe kiníkà òtẹ̀ta náà fẹ́ dì oh di ten ni koko igba wo lo di crime fun awon lajo se nu se lo lati fori kori to ba pe pade won gan to ba pe nkan ti e so yen to ba ko posite gan lo wa gbe nko so won address the press e yan bo sori page re o ko nko ti e ba so pe okay o ah eh leni mo fe lo ki won ni white house o te wa ni komanda ko pe mo fe ki won la gelu komo lo fe ya slasi e da kun se bi white house she be a bere ni e ti get there so awon kon so ro na me gbe pe ah Tinubu don impose any kon awon na da gbe pe ni bayi awon kan wa jade si pe awon je fun Tinubu se e wo si ra won se mo pe so won ti gba pe baba wa le ni yi bi o ba lo la n lo baba wa ni iyan de tumo si wi pe bi Tinubu ba pe nikan lo la nu won to ba fun ni nkan to je pe iyan go di o mi ka ah e wa anfani lati fun ru eni yi won mo pe ore po nle won de mo pe baba yi ko nse n toro oye won mo pe mo en to value won ni nigba to n fo enikan ni minister ni je ni awon enkan na fa paja ninu egbe wala yen po de pete ba kon duro pe eto na ba ti kaye e file ma ba fa olodun lo keni iye lasiko kokan ore kaluku nigba to ba ma to lowo olodun lo mo a de file lowo so gbo awon te we incidentally gbo awon te ka le la mo re ta awon me ri e musulumi ni won won de ma n lo kijimo beyin o ti e ki awon ro yoku ko lohun sanu wa so won ma n gbo kusuba won ma n gbo waasi won de mo ta fa ma n so gbogbo ta ba laye apada re na ni awon kan ti je gomina e won kan dide nsi bayi baba ye gomina fodo osu meta ko pare nu we tan gbo leni won o si mo kan ba fi orun ke won gbo awon to ja won leaders wa won ti lo won laami laka won so gbo won te n so eleni tan ba n ko ton Nigeria te ba n so ton Nigeria leni te ba daruko Fatai Buhari ko ti pe inu awujo wa yen me lo lo ni papa ni southwest yen me lo lo se senate lemetari kan si ko to wa lo lasan o to fi yo lo le dana won se parliament ni yojumo ni mo nse ya me pa so kun ni wa ngba lo wa wa lo jan ni ni pawon yan ni se fun won ni project oke ogun ni university awon bayi mo won mo wa sibe won fi soke wo won la mi la ka olodun de ni je ko de won de ko ta ku se bi to de duro leni e ma so lo senate leader a so igba ti se to falani wa ni serenity ah on je o le ko ka won ke ma fi we bu na dola oruko yen si wa nbe ti kf amekun laye e a ma so pe a ba ma so npa adekola egbon mi adebayo akan o adilabu omo kan bi 1 million bi population china gbogbo awon to lohun ti ke la won eni se lo de ye ko ri won duro sibi to de duro
1: e ma wo gboro le kokan
0: ah mo wa lo street die okay so ko lohun sanu wa so e mo abi ma so npa ẹni tó jẹ former deputy governor Olaniyan tó yẹ pé ìgbòho náà ti bí wọn ọlọ́wọ́ ajẹ́ kó re wọn kó ìmọ́lẹ̀ wọn kó kọjá ibi tó ti bí wọn èèyàn kò yí sí láti achieve nǹkan tó ti achieve wọn lọ kàwé nílẹ̀ ibo lóṣù kan láti kàwé so wọn ẹdínwó stroma wọn dẹ ṣiṣẹ takuntakun nǹkan tó ń achieve ń bá yẹn gan kò lè tán yẹn láéláé wọn tó wá jẹ deputy governor léni wọn tó wá ń bá gbà mú léni ẹ dákun ẹjọ gbọ àwọn ẹni yìí ọlọrun ti kẹ wọn ọlọrun ẹni dáwọ kẹdùn lórí wọn so àwọn ẹni yóò wà láti bàlújẹ wọn dẹ wà láti sabotage apc ṣùgbọn ẹni sùúrù àsìkò campaign òdí ètò àsìkò pé wọn upload ó kọgàn ṣègbè kò tí ì parí ẹ understand so àwọn táwọn wò yìí wọn ń ṣe ọbàlújẹ àwọn tán bẹrù ọlọrun tán tọrọ dẹ yìí ni tán máa yí pé ọlọrun mọ bó ṣe bá ń ṣiṣẹ so ẹ má jẹ àlọ jù nbẹ yẹn wọn pàdé èmi gan lè lọlé ẹnìkan kan wọn ní ìsìn báyìí pé kò mọ láti máa lọlé èèyàn bó ti bá lọ wọn ṣílẹ̀ kò fún mi ẹ̀ tún yà fọ́tò pé pr apc lọlé lágbájá o ẹ̀ bá wọlé ẹ̀ bá wọ yàrá ẹ̀ mọ́ ń tá a sọ ẹ̀ wá ń sọ pé kinní nǹkan kan kinní kan kò rí bẹ́ẹ̀ o apc lé ní àwọn tọ́lọ̀ ń tò síwájú wa àwọn tán ní làákàyè tó yé dẹ̀ yé tán dẹ̀ bẹ̀rù
1: ọlọ́run ni. ẹ jẹ́ mo fẹ́ lè sọ pé tí wọn ò rí tíkẹ́ẹ̀tì gbà ìjọba àbílẹ̀ olúyọ̀lẹ̀ ló ti fẹ́ dàbí epo lágbára jù pé ẹni tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ń fẹ́ gbọ́lágadé lọ́sẹ̀ tó lọ ẹmọ́tórí tán tún fẹ̀hónú hàn wá bọ́ọ̀sì pọ̀ rẹpẹtẹ tán wá sórílé ẹgbẹ́ yín lẹ́yìn náà mo tún ráwọn míì bí ìjẹta tán náà tún wá síbẹ̀ tán tún gbé megafon tá ń pariwo ibo lọ̀rọ̀ dé dúró lórí ẹ̀ ibi tá ti bùnú ẹja kúrú ọjà ń bọ̀.
2: Lagilu FM 96.7. bó ṣe ń lọ pẹ̀lú tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.
3: Idan Land Gidigba, RPC Protein, Ibadan Mercy Ogo. Now at your doorsteps, beef and goat's meat from live cattle and goats, specially bred and raised on RPC Cattle Hub. A pest setting audacious move by Real People Concept. Meat from cattle and goats reared with utmost care and professionalism by animal scientists. RPC Protein, healthy beef, healthy goat meat in a very clean environment. Walk in to buy or order for home delivery. Live cows and live goats are also available. Antibiotics free, hygienically batched, well packaged and refrigerated. Call 091-2739-4422 or visit Real People Concept at 126 Adekunle Fajuyi Road, beside NNPC, Mokola, Ibadan. RPC Protein, a baby of Real People Concept.
4: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
5: It's about to go down.
6: Wait! Aww.
7: My love, what happened?
6: Before I marry you, the TV where you promise, the fridge in car, where is it? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
7: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. That's CDK.
6: So all those things don't already dey house?
7: Abba, since last month.
6: Pastor, continue the wedding.
8: Walk on that, talk together.
7: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707-454-3005.
8: CDK, pay small, live BB.
9: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: best time to fly and stand the chance to enjoy our exclusive trip to Kenya and Qatar with Prince Gokke Bajoa in conjunction with Aptonik Fly.
1: Alright, it's your boy here, Prince Gokke Bajoa. Arirarira, gogbowa laorirawa. I introduce to you Aptonik Fly. Aptonik Fly, get along vacation October 8, 2026. To Kenya and Qatar. Have to fly low package. Let's go on vacation.
0: From 8 to 14th October 2026, Aptonik Fly has got unbeatable deals just for you. We get to help you discover Kenya, the land of adventure and wildlife, and explore Qatar, where modern luxury meets rich culture. Aptonik Fly office is situated at Yellow Building, Efusheton Road, Challenge Roundabout, Ibadan, or visit our website at www.aptonikfly.com on all socials at Aptonik Fly or telephone 0907-457-0886. 0915-577-5196. Aptonik Fly, achieving goals is her aim.
2: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 0803388100 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Lagilu FM 96.7.
5: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.
6: Ibi tá a roko tì sí ibẹ̀ ni à ń fàbọ̀ sí. Ọ̀rọ̀ àbí ìbéèrè tí mo bèrè lẹ́ẹ̀kan kó tó di pa lọ polówó ọjà ni pé àwọn tí wọ́n fẹ́ ọ̀nà
7: ẹ ti gbọ́ ìṣẹ́ olóṣèlú. Olóṣèlú sọ pé nǹkan pé wọ́n á sọ pa straight jacket. Kò ń ṣe straight jacket lọ́pọ̀lọpọ̀ gbà and again kò ń ṣe pé nǹkan tó yẹ pé wọ́n kọ́ lẹ̀ bí ìwé tẹ́ wá ń ṣe pé after page 1 o kù page 2 o kù page 3 o kù page 4. Kí ni nǹkan tí mò ń sọ ni wípé nǹkan téèyàn bá ń fẹ́ inú òṣèlú kó bọ́ lọ́wọ́ ẹ̀ sọ ṣùgbọ́n gbà tó ọlọ́run fún o gbogbo tó máa fún lèèyàn ò lè sọ. Nínú òṣèlú ìjọba àwarawa ààyè wà fún ìfẹ̀hónú hàn protest ṣùgbọ́n nǹkan tó dáa ni pé téèyàn bá ń ṣe kí èèyàn má jẹ́ kó wà violent kó má mú jàǹdùkú jàgídíjàgan kó má mú lọ́wọ́. Ní nǹkan bíi oṣù méjì àbọ̀ sẹ́yìn àwọn kan wá sílé ẹgbẹ́ kan wá fẹ̀hónú hàn a dẹ̀ sílẹ̀kùnlẹ̀ fún wọn ṣùgbọ́n nǹkan tó ṣe wá dàlú ni pé láàrin ìṣẹ́jú mé 5-10 ó dẹ̀ di nǹkan mí àwọn jàǹdùkú lúpọ̀ mọ́ wọn. Wọ́n lè bẹ̀rẹ̀ sí èmi tí mò ń jókòó yìí wọ́n ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi wọ́n bàjẹ́ ńjọ́ náà gbogbo ọ́fíìsì mi náà bàjẹ́ ṣùgbọ́n àlè
8: ọlọ́run
7: kò wá yọ. The chairman of the party former deputy governor was held on stage for more than an hour lọ́jọ́ yẹn so àwọn aburú tó wà nínú òṣèlú nìyẹn. Tó bá ń sọ̀rọ̀ pa ticket èmi ó kàn máa rọ àwọn èèyàn wa náà ni pé ẹ jẹ́ ká máa ní sùúrù pẹ̀lú ara wa ká jẹ́ kí ìfẹ́ gbẹ kó mumú láyà wa ju ohunkóhun lọ àti wípé gbogbo nǹkan wà lọ́wọ́ àkóso ọlọ́run kò sí nǹkan tó ṣẹlẹ̀ láyé yìí tọ́lọ́run ò ní mọ̀ sí and kò dẹ̀ ń dá kẹ́dà sọ pé ọlọ́run wà nínú mọ́tò ń wà òun lọ ó wá láti lójú kò sí lẹ́yìn wà ń bọ́lọ́run lọ sí ẹrin ó máa ń káyàn lára torí ẹni tó náwó tó kéré jù nínú òṣèlú tẹ́ ẹ bá gbọ́ iye tó nàyà adúmọ́ pé adúrú owó yìí wàhálà òṣèlú ò yìí sí téèyàn bá dẹ̀ jáde léyìn tó bá lóun fẹ́ dupò kan nítorí jáde yẹn ló ti dára àwọn èèyàn pápá àwọn ọmọ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ bùkátà wa n tí ò kàn wá pè ẹ́ sí ìyàwó yín bímọ o ọmọ yín lọ iléèwé o ẹnìkan yín dùn o ẹnìkan ẹgbẹ́ ń dùn o ẹnìkan ọjà rẹ o so àwọn bùkátà ẹ ti di kinní wọn so kinní ẹ máa ń kàn lára téèyàn bá ṣe tẹ́ kéèyàn ṣe téèyàn náwó tó ṣe gbogbo ẹ̀ tó wá dìgbà tó yẹ kí ó kéré ẹ̀ tó wá rí bákan bákan á dùn yàn dẹ́n tó bá ti jẹ́ pọ́n tí àǹfààní yàn náà á tọ́jú ẹ̀ ti rò pé ẹni yìí kò tí ì bọ́ sípò ó ń ṣàǹfààní fún tó bá dépò tán ma jeju nkan ti mo nje nsin lo so awon eyan fa fe ku si lorun pe a dandan o lati je pe ni yi kan kan kini kan sugbon en ti o ba ku le ni on lo ke no ni oko kan oke ohun so ma nso lati se o ti re ta wa ina ri so ati gba form o ton de ba wa soro won de gbe eni kan jade ngba na so a pada ku aye pada kan si ni uni be ba fe assembly le ni awon fe alaga ijoba ibile tolorun ba ni ko ita si ko re olorun so be o ton ba fe fun yan ni nkan yen 1 million da duro ton ba le fe fun yan ni nkan to ba so pe igbagba fun ni nkan o le ma so time fun yan olorun ba yan so ade n pe e ba don di bayi ma fun ni nkan se lu yan ni olorun o jiji so bi de pe de na ri ba ko ma so pe to ti wa na olorun a kan mo re ede fun yan so gbugbo awon ti e ma wu re so luyo le ni kan kaakiri kaakiri ipinle ti Nigeria it rains everywhere so awa o ro awon eyan a de bebe a be won e ka se suru ka re si omi olohun a se fun wa ai mo eyan to ti lo si assembly ri to lo si national assembly to lo to bo to de pe ngba ton parade na iba ma lo gan o de safo lati ma lo o ai mi se te tari ko dibo ko wole ri o de jeun oselu olohun de ke o de reti e se nbe e to ja mi gba kala niyan to da ma fe silu a de fe fuko to da sile fawon omo wa a de tun wo pe ta ba kuro laye nbi a n lo sorun a de a fe bolon daada te ma se lawon kan ni loya niyan ko ni si desperation ko ni si edu oda idada gboko ko ni si nbe to lo se bi ba nawo pa awon eyan ti o ba ri to nfe ko ka pe nkan to nse ehun o nana danu olohun ki nje eyan gbe so awon baba wa de ninu progressive won ma ma ti ma se bo won ma nla ko le enikan ti fe se one leader award ri ton gba lo pe o ni se one leader award a fun o si sunko lo le ngbo do se keji won si pe ko wa lo won lo state o fe yawe ti yin le bayi ni o se state yen de lori to po o gba moto gba ngbo nkan anfani lori nbe e to be se ti award ton fun so ile la man preach fawon eyan lọpọlọpọ gba o ma nso lati gbagbo lati believe lati pe oro oro dun lenu re oro dun ko o a nro wa e oluyole ni o egbede ona ara ni o igbarapa isi gbogbo bikibi tawon ba ti ni ewonu egbe oselu APC e ka fowo wonu ka fowo wonu ka se suru so olohun to wa loke ko ni je wa gbe
6: e seun eku atotunu alaji olawale sadare e je ki un lo sodo ogbeni Ayobami Tale Ibrahim Ayobowale ti won je olonlowo pataki fun ambassador Taufik Arapaja ona je oludije ilegbimo asofin ipinle Oyo ni ekun ijoba abile Oluyole e ka bo sori eto bo se nlo e ba nka won to ngbo wa nle
9: e ka bo e kojumo e ku le ogbe ara le akiyo salafi ale wa o
6: e seun Yoba bo won pe aise nbe ni ai ba won da si o ti e je pe oro ti o yato die e je ki n dari ibere mi si yin lai fi akoko sofo wi pe se e si n se APM mo PDP
9: e je olotu saju ki n to dahun ibere yin e je n fi ise oga mi ambassador Taufik Oladejo Arapaja e fe n fi jise fun awon aralu won ni ki a dupe lọwọ Ọlọrun fún àṣeyọrí táwọn òṣìṣẹ́ aláàbò tí wọ́n ṣe lórí àwọn ohun tí wọ́n jí gbé ní oríire tí Ọlọ́dẹ bá wa ṣe kíni tí Ọlọ́run bá wa dá padà sí àwọn ìwà kádẹ́ dúpẹ́ lọ́wọ́ ààrẹ fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn òṣìṣẹ́ aláàbò pé a dúpẹ́ o àwọn ẹbí àtàrà àwọn ọmọ tí wọ́n jí gbé náà kí a bá wọn yọ tí Ọlọ́run ṣeun tí ó ṣe wọn ní ohun tí wọ́n rí padà Ọlọ́run jẹ́ kí irú ẹ̀kú tún ṣẹlẹ̀ mọ́ lórílẹ̀‐èdè wa àti nípínlẹ̀ Ọ̀yọ́ lágbára Ọlọ́run.
6: Ẹ ṣe.
9: Ẹ ṣe rí atọ́kùn èmi ò rántí ìgbà kan tí rí wa tàbí tẹ ṣalábàpàdé wa ní ìpàdé àbí ìjókòó APM sórí ó ṣe mí káyìí fi ngbà tẹ́ ń sọ pé ṣàṣewà pẹ̀lú APM.
6: Nti o je ki n bere ibere be ni pe ambassador Taufik Oladejo Arapaja won je okan pataki agba oloselu to ni asepo to gumo pelu gomina ipinle Oyo won jo n lo soke won jo n lo sodo ni te ba si wo awon ipo kanrin kanrin to tun ti je won lowo laipe yi bi former national vice chairman e ri pe fun ekun southwest nipase gomina ni deputy national chairman nipase gomina ni gomina be ni nipase gomina igun gomina se makide ni won won wa ni gbogbo igba won satileyin won fi wole akoko elekeji ngba won si ko apm jade nti gomina wi ni wi pe pdp apm pe ejo nsasepo lo je bere be
9: o wa tokun en to ba bere oro lo hun lo fe di egbo seri opolopo nkan wa ti oye awon eyan wa seri apm ko sinu ajo so po gomina ati awa idi ti apm fi nwaye oni wi pe an wu pe bi awon egbe pdp se lo loke pe ejo loni ejo lola pe ki amoba je ki awon to fe dibo to be jide ninu egbe wa PDP ki won ba di pe asiko tinec fun wa lati submit oruko lati ku gbe mo ba bo ni won fi arrive lori pe okay o e ja wo platform ti awon to ge omo to fe oludide to fe dibo ti won ti lo dibo I de awa ti gomina ti won ba so ni pade temi na je okan nu won ti mo wa be ni pe awon 51 o awon ni won lo sinu egbe APM ti won lo je oludide nbe ti gbogbo awa ti oku ta duro ta fi mo wo bi nkan se nlo lati le sise fun won adabi coalition so awon ni won je so at the end of the day koni je pe koni si anfani fun won lati le dibo sugbon lojiji lai be ni kankan so lai lagbalagbo ti gomina so pa won fe se are ko sinu ajo so gẹgẹ bẹyin na de se so eni gomina ati oga temi je ti emi je oluba damon fun lori oro iroyin ati personal assistance fun eni won jo wa ni gbogbo wa na la de ri han ri gbogbo bi nkan se lo amọ ko se ti monda la owu se nkan wa ti monda la owu ni ko sa buru nu kemi ro pe okay gomina wa na ni sin nigba ton se gomina odun mejo tan idi to ran si won to le mo ran sa wa won ro pa won tun le mu are mo won de jade fun are ko se nikan kan to so pe to wa mu won lota lori pe won jade fun are sugbon pa wa la na oga ti wa na lohun na fe se gomina pelu gbogbo aduro ti teyin na te toka si gbogbo odun ti a de fi se ti governor toka fi se deputy national chairman national vice chairman gbogbo atala abuja lo osogbo lati fi le ba gomina mu egbe duro ise ta lo se niyan a de duro nigbati gbogbo awon to ku ngbalẹ en tin gba bili ngba bile to ngba dola ngba dola
6: awon bili
9: so on kaluku awa duro to re pe ko se ni kankan to le toka si biko be ajo kan wa o ti gomina ti so pe nkan bayi ni ko ga lo se o to ga se nkan mi fun gbogbo odun mejeje ti an toka si so yi fi han wa wi pe oga duro tan tokan tokan
6: pelu gomina ma
9: gomina nigba yen bo wi pati o wa ti wa ri bayen ti ti emi wa lemi na fe se gomina ti awo ba ti ki fun awo fun yeyan na mo ki fun awo pada ni ko sa buru nu pe te wo ba se wa gba pe gomina wa wo pe fun dika bi keji o a le lo eni yo ko sa ajo so kankan ko sa pe joko pe idibai la fi lo eni idibai la fi le lo eyin ijo ta lo declare ni party office ni olejo eni governor announce Adekanbi te so yi ijo o de negbe wo ti wo su mefa se ko te wa si gbogbo ati mo se bo kankan ti gomina le ropo ma won te ati jo duro fodidi odun meje pe okay o oya o tori pe ijoba ifu to ba te wa je pe awon idi kan wa to ran si gomina ti o ran sa wa ko sa buru nu kan pe won po pe okay o idibai e ga lo eni bayi sugbon ko sa jo so ko si ajo ro
6: gomina kan mo
9: o bo de won ko mu sugbon to ba je mi leyin seyin na oni binu oto ke usa oto kolowo e wa sugbon ta won ba wa sa ta wa ti eyi e de wo pe o ne deserve pe o ya mo binu
6: n te so ni pe n to fa binu latodo ambassador arapaja
9: ni o se ri niyan deserve pe mo binu okay idibai lo fa idibai lo ba n te so yi ti se oselu ni sin gan ejo yi ti awon ti won pe awon ni kan lo ni gan inu abe sokoto baba won na wa so se ko wa ni mo to da fun re ko mo to fe fun re ni so to ba si ajo so pe a mo binu o
6: emi o lero pe leyi o to nti o le nkan ta le jo so labe le ni o nkan mi to ti sele leyin gba yen
9: ko yen to ba wi pe yin wa gbo te wo gbo
6: a gbo wi pe won withdraw
9: e una la so igba ti am binu o tere to ke mi binu pe mo fe se nkan temi na de duro ti yin fun didi odun te gbogbo te fe gbogbo aye igba G5 oga mi nikan lo wa pelu ni gbogbo awon NWC Labuja awon na lo nfun gbogbo awon G5 ni flag oni tan fi pe gbogbo awon tan pe si bi tan pe won si nigba oni national secretary tan fe lo da Abuja ti awon wike ni tan ti agasi tan se gbogbo e awon ta ma awon to wa nbe te yan ba wa active ni bi bi to di bi oro elegbede ibi Abuja ibi a yanju egbe to wa active to de le se kilo ade ti o le se governance why they ma wa limited si bi kan pe okay bi bayi lo ti le se e ti gegan ti mo so so ta won mo wan binu pe o e kamikun ti mo wan binu ti o de si igbianju kankan pe e mo binu e ya petu sinu e ya se ti gomina o pepeya o re mo binu ti o si kankan but the next thing ko ri ni pe olopa ti e ko fun wa e ko nikan wa ko won se mo awon kankan wa ti awon
6: won withdraw olopa
9: won withdraw olopa awon kankan wa te yin o ta won yin kin ops ti o ke understand anybody to ba ti e bi to ti wa en to abu to ni to withdraw alabo yen o fe expose yen si danger ni that is the only simple interpretation temi ni fun yen okay ibi bayi o mo lolode ti mo nlo e de ni olode un ko ku o nbe ki se pe fe fun mi mi so in ten so ni pe in to ba se mi ko se mi ni to ba ye pe ta ba jo sise fun didi odun meje ti a de duro lori ese ta fi jo kan se nkan mi gbogbo ta se ni 2023 gbogbo iyan na lori
6: alabo le wa nlo bayi
9: ah olohun ti enikan ba lohun o ba wa se ti enikan si lohun fe ba wa se ti a de lohun
6: ewo le wa en pasama gbogbo te ti so tele ni en se san laarin awon le n ba se bayi
9: ti enikan ba lohun ohun lolopa ohun widu enikan lo n produce olopa
6: ta lo n produce olopa
9: ijoba apapo ni enikan o se yin o mo to okay ta lo ni
6: olori ala mo fe kiyan ko soro to ni receipt lori eto ni
9: receipt na ni pe ijoba apapo lo ni gbogbo olopa won si ti ko olopa fun wa pe okay to ba ye pe olopa ni e widu meji e act widu ale times 3 times 4 ka ko fun yin so ti eyan ba tenikan ba kaso lohun wa tenikan si ro pe akure ni yo le ladu wa gba duro ti ko disaw
6: ijoba apapo ti fun yin laso pada
9: to si kaso fun
6: olopa fun mi lo fun yin bayi
9: eyan ma ko si ni lati mo yun ibu ba fogun won lawon fun wa but ati won ti fun wa ni to
6: inu egbe wo le wa wa bayi
9: inu ati ko cheri
6: inu egbe wo le wa bayi
9: e mo ko jide ni wa inu egbe PDP
6: okay
9: gbogbo yin si mo to sele ninu PDP lowo bayi amogun ti amogun ti INEC fun ni access code ti o upload candidate
6: egun wo ni INEC fun ni
9: amogun ti amogun
6: egun wo ni INEC fun ni access code
9: oro wa nle ejo ṣugbọn ton ti be awa
6: egun awon wiki Olarunmi awon lo gba access code
9: awa ta jolu jide ninu egbe PDP ni igun ti oga wa se
6: tawo ti access code
9: awa ti so pe ibi to ga wa ba ti lo
6: lẹyin lọ
9: àwa ń lọ gbogbo wa kọlọpàtà throughout the state èmi náà jẹ kan bẹ lolúyọlé
6: èmi tó ọgá yín mà ti ṣe medical pẹ̀lú APC
9: kò sáburú àbí ṣé okay ẹ mọ gbọ APC tẹyìn fẹmọ ṣe ní ọgá yín ṣe medical pẹ̀lú APC ṣé ti gbà pé bàbá tinubu làágán ṣiṣẹ fún 2023 ni tí gómìnà ṣi wá tán ṣáájú tí gbogbo wa tẹlẹ ṣé ti gbà pé ni.
6: ẹ wàá jáde ta kẹ ẹ dákọ tinubu equity ẹ sọ
9: àwọn tó lọ ṣẹrí olóṣèlú làwà oníròyìn lẹyìn.
6: Okay.
9: But awa so pe equity o ti yo loselu n to je equity eyan won wori pa nti o ba leto ke mo se sugbon awon na so fun wa
6: ara lo leto emi ko agbara lu mo nlo
9: o na na la so ara lu mo o na na ye fi resort te ri yen
6: okay
9: e sha ri resort yen
6: e wa fe kan fe kan wa fe dara po
9: awa pe ko sa bunu ki abi sha okay mo gbo e je tun fi oju bi wo nigbati baba Buhari ton so dun merin bó ló ṣe wá yẹ kó rí lára tiwa ká wá ní ọmọ yorùbá tiwa o lẹkọọ létí lẹńbí kó wá lo mẹ́ẹ̀ẹ́ kó lo mẹ́rin kódà àwọn agan là ń fi àwọn afẹ́fíà jẹ́ olè yorùbá ni ti e yoruba la fe fi ya je
6: nte en so ni pe ko ti e to ko je ki omo yoruba kankan so pe on to fe
9: ja egesi okay omo le yibo melo lo jade tako peter obi e da ko kan atiku e da ko omo le abusa to tu jade tako o se wa je ti wa lo da yato so ko sa buru ta na ba wo pe ki merin ki o di me ko di mejo ki yoruba na le pari sa todo ti won na ka de to wa mo wo ibo mi ko sa buru nu e so to wa je awon oyori ti oga wa ri niyan atawon nkan mi bi atawon wo pe bi go present se se because iru aburo awon aburo ti wa ti won wa ni school nisin la institution tan gba loan have of ti fe ri we ko sele ri so wa je gbo awon kan tawon na
6: ri ni
9: be ni so wa je gbo tan ri na ni e wo ru orire tan so nisin ati be mo to sele ngba shibok loni ni sin gan na le so be awon shibok gan ti tan be awon ti won ti won gba tan boyan si wa be boyan si sin be sugbon ile ni sin ba e bo te popo bo a ja dupe won sa pada won ti wa iyen fi han wa pe gbogbo awon to ku si na a so pe ibe nikan na ni o gbogbo awon bi to ku si lawon jinigbe ku si ani gbagbo pe olodun to yo awon to lo baba tunubu lati yo awon yan ke ku lori aye re ani gbagbo pe ile odi shibok so definitely gbogbo awon to ku na mo jade
6: ẹni gbagbọ nu tinubu ko kaju e
9: bẹẹni
6: fun di eleyi koko oro to wa nbe na ni wi pe
9: koko oro ni pe bi ti taufik oladejo apaja
6: ti ba nlo
9: to ba ti lo gbogbo awa ta joju jide ninu egbe pdp nipile oyo ati so pe bi to ba nlo o ibe la nlo
6: opolopo ta won wi pe arapaja bo pe eyan melo lo ku leyin arapaja gan
9: e se mo pe eni ti
6: paper weight
10: emi ti
9: e won se eni ti
10: e ke to down
11: bere be down e po ni southeast ta mo yi pe foundation ibi ti strong go de honorable arapaja abansodo arapaja ati nra mo kokan na ti njade nbe ti won so yi pe awon otele abansada lo bi local government chairman to wa nbe atawon kokan ti jade pe awon otele aba se do lo pe apm seyi makide ni awon tele ki le fe idahun te fe da
9: cheri nkan kan wa ti awon eyan wo understand eun ona fun ona run ni abe mo ko na fun ona run ni okay se to wa ni local government chairman gege be se daruko tabi to wa ni councilor tabi to wa ni vice chairman bi kan so okay e bi ko e ko ni yo fi to nje yen le chete boya kankan o si eye yin gan
6: se o ka so lo selu
9: local government chairman ten so yi ati vice ati gba ati secretary ati kan se o pe oga ni local government e ko la ko te on lo yan kankan nu gbogbo won gomina lo yan gbogbo e oni mo nso nta gbagba yin ti mo mo ni mo nso to bi even awon kan gba slot super 30 awon kan gba 20 won fe yo kan so ko oga e ti ni pe ajo wa lo to ajo wa ti duro ti yin se tawa jo wa ta duro tin ka wa pare ni
6: se se ni iwe le oga ni
9: nti oye se ri nti oye majority lele te ba ni pe emi o pe to pe yin wa ni chairman eyin o lo cha wu le ri cha won le fi e opolopo te so yi na npo ga leyin e ma binu ta nje ni o ta je si sagba nti a je o
6: okay
9: ati mo jo
6: se lojo waju
9: ani fe yin o
6: ẹja polówó ọjà.
12: Bó ṣe ń lọ pẹ̀lú tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: oríṣi ìjákèjádò àgbáyé ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́
1: ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostle ti Christi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yẹ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.
2: Lajiliwa FM 96.7.

ìròyìn láti ilẹ̀ òkèrè lọ́hùn ààrẹ tilẹ̀ amẹ́ríkà donald trump ló ti ṣàlàyé báyìí wípé àwọn gbọ́ ojú agan sí ilẹ̀ ti iran bí wọ́n bá gbìyànjú láti gba ẹ̀mí lẹ́nu ààrẹ tí ń bẹ lórí ìjókòó ní orílẹ̀-èdè náà ààrẹ trump lọ ṣàlàyé lórí àtẹ eléyìí tó fi síta tó sì ń wípé àwọn ọ̀pá agbórí afẹ́fẹ́ jà bí ẹgbẹ̀rún kan níye ni wọ́n ní wọ́n ti gbìyànjú láti kó sí àkàtà tí wọ́n sì ń fi àfojúsùn ẹ̀ ṣọwọ́ sí ilẹ̀ olómìnira ti iran ọ̀hún pẹ̀lú àlàyé wípé ìgbésẹ̀ tó ní kìmí ni yóò tẹ̀lé lójú ẹsẹ̀ bí ìjọba tilẹ̀ ti orílẹ̀-èdè náà bá sì gùnlé ìdúnkokò tàbí ìgbẹ̀mí lẹ́nu ààrẹ ti ń bẹ̀ lórí ìjókòó ní ilẹ̀ ti amẹ́ríkà ẹ̀wẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé ilẹ̀ iran ni wọ́n ṣàlàyé wípé àwọn dúró lórí ọ̀rọ̀ tí àwọn sọ pẹ̀lú ìgbésẹ̀ jogun omi pẹ̀lú ilẹ̀ ti amẹ́ríkà lẹ́yìn tí ààrẹ trump ti ṣàlàyé wípé ìgbésẹ̀ náà ni wọ́n túnbọ̀ máa yànnàná síwájú sí i. lábala ti aré ti ìdárayá ọ̀jìnì agbábọ́ọ̀lù lóbìnrin ọ̀hún ọmọ ilẹ̀ nàìjíríà tó sì ń gba fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè yìí ashley plumpre ló ti ṣàlàyé báyìí wípé ó bòun lọ́kàn jẹ́ bí wọ́n ṣe yọ ọkọ̀ ọ̀hún kúrò nínú ikọ̀ ti ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lóbìnrin tí yóò máa ṣojú ilẹ̀ nàìjíríà nínú ìdíje ti ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tàwọn obìnrin ọdún 2026 ẹni tí ó jẹ́ adarí nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà justin madugu ni ó ṣiṣọ́ lójú àwọn ikọ̀ lọ́jọ́ etí bó tilẹ̀ jẹ́ wípé agbábọ́ọ̀lù náà ni orúkọ rẹ̀ kò sí nínú àwọn ikọ̀ ẹlẹ́nu 25 tí wọ́n fi bọ́ta agbábọ́ọ̀lù ọ̀hún ti ń gbà lọ́wọ́ ẹ̀yìn ni wọ́n ní ó lọ ní inú oṣù kẹta lẹ́yìn tí ó ní ìfarapa níbi ẹsẹ̀ rẹ̀ eléyìí tí kò sì jẹ́ kí ìtàbí elégbè rẹ̀ kó ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù tí ń gbà fún ìyún ní ilẹ̀ ti saudi lọ́hún ìyún al-ittihad ẹni ọdún 32 náà ni wọ́n ní ó ṣẹ̀ṣẹ̀ ń padà bọ̀ sípò nínú ìfarapa ọ̀hún kò ní jù báyìí lọ lórí ìròyìn ní ṣókí fún ti àárọ̀ tòní bí n bá ti dìde ní tiwa lòṣèlú pẹ̀lú ṣínà láyọ̀ yóò gorí àgbàgbé lẹ́ẹ̀kan sí i ṣeun àríbikọ́lá ló ti ń ròyìn o a kú ìsinmi òpin ọ̀sẹ̀ ẹ sì ṣeun tẹ́ ń gbọ́ wa òní ọ̀sán wa sí rẹ̀.

0: Ètò tí ń tú pẹ́rẹ́pẹ́rẹ́ nípa ọ̀rọ̀ òṣèlú àti bí nǹkan ṣe ń lọ láwùjọ lẹ̀ yìí ọ̀hún òun náà ló dé yìí o lórúkọ olóòtú àgbà fétò yìí Túndé Ọ̀làwùwò tó ń ti Adémọ́lá Azeez Azeezo tájọ ṣe lónìí tí ó tún fi dùn tí gbọ́ngbọ́n ó fi kan sí pẹ̀lú àwọn èèyàn wa tí wọ́n bẹ lẹ́ka ti social media lọ́hùn tí wọ́n jẹ́ kẹ́ẹ̀rí wa wò ketekete bí ètò yìí bó ṣe ń lọ lọ́wọ́ ṣe wọn bá lànà tó ń ti Ayọ̀mídé lọ sìn pẹ̀lú àwọn ikọ̀ wọn ni wọ́n jẹ́ kẹ́ẹ̀rí wa wò ẹ̀yin náà ẹ̀ darapọ̀ mọ́ wa lórí Facebook láàárọ̀ yìí ẹ bẹ̀rẹ̀ sí fi èrò yín sọwọ́ nípa ọ̀kan ọ̀jọ̀kan àwọn ọ̀rọ̀ tá a mọ̀ gbé yẹ̀wò lónìí tó ń ti èrò tiyín nípa nǹkan tí a bá ń pẹ̀ kẹ́lù bákan náà ó ní ẹ láǹfààní láti mọ bí gbogbo nǹkan ṣe ń lọ káàkiri àyípadà eléyìí tó ṣeéṣe kó ti dé bá agbo òṣèlú tó ń ti ojú ìwòye ẹ̀kan òṣèlú tí ó wà pẹ̀lú wa lórí ètò láàárọ̀ yìí ẹ̀yin ẹ sáà bá wa ṣí ẹ fọ́nrán yìí ẹ pin kó kárí to lórí tẹlẹmù kó lè jẹ́ wípé gbogbo àwọn tó yẹ kí wọn ó láǹfààní láti tún gbọ́ nípa bí nǹkan ṣe ń lọ káwọn náà ó láǹfààní láti tẹ́tí sí láàárọ̀ yìí a lọ sí inú agbo òṣèlú ṣèbí látẹ̀yìnwá bó ti ń di pé ìmúrasílẹ̀ ètò ìdìbò ó ń ṣe bẹ́ẹ̀ ó ń di èyí tó ń kanlẹ̀kùn tí kùkù kẹ̀kẹ́ rẹ̀ tó gbòde ó ní àwọn kan ní ẹkùn ìdìbò ti òkè ogun ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n yọ síta bọ́m̀bọ́ wípé àwọn ò ní lajú àwọn lẹ̀ kí tàlùbọ̀ kó wá kó wọ̀ ọ́ èyí ò ló mú kí gbogbo wọn bẹ̀rẹ̀ sí mọ̀ pé níta àwọn ò nípínlẹ̀ ọ̀yọ́ bí wọ́n bá ń sọ̀rọ̀ pé wọ́n tún fẹ́ fa gómìnà míì kalẹ̀ òkè ogun ló kàn kò sí nǹkan tí àwọn ẹkùn yòókù tí wọ́n fi sorí tí òkè ogun tí ò fi sorí láàárọ̀ yìí á débẹ̀ ṣáájú ohun gbogbo lórúkọ ọlọ́run olódùmarè tá a dájọ́ lé lọ́wọ́ níjẹjọ́ tó sì sọ ẹ̀rọ ta páńgbà náà dòótọ́ ó ní mò ń kí yín káàbọ̀ sórí àkọ̀tun ètò yìí olúwa ṣínà aláyọ̀ ogó èdè ọ̀fọ́ máa lè sọ fanilórúkọ tèmi ń jẹ́ mo kí yín sí gbogbo ààyè tẹ̀tí láǹfààní láti máa gbọ́ wa láti wá jọ pẹ̀kẹ́lu ọ̀rọ̀ eléyìí tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ti ìpínlẹ̀ ọ̀yọ́ lónìí tó ń ti àwọn ọ̀rọ̀ míì eléyìí tó tún jẹ mọ́ òun náà ni àlejò wa comrade sikiru bayo titi lọlá sódo tí wọn mọ darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí olùdíje du ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú aa action alliance ní ìpínlẹ̀ ọ̀yọ́ nínú ètò ìdìbò ti ọdún 2027 ẹ bá wa kí gbogbo àwọn èèyàn tí ń gbọ́ wa káàkiri orílẹ̀-èdè nàìjíríà
1: ló tún ẹ ṣe mo kí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń gbọ́ wa ní ìkànnì yìí a kú òpin ọ̀sẹ̀ a kú ìsinmi òní mo sì kí wa púpọ̀ kú oríire ti àwọn ọmọ wa àti àwọn olùkọ́ wọn tí ọlọ́run bá wa dá wọn nídè lánàá lẹ́yìn ọjọ́ tó gùn gbọ́ọ̀rọ̀ gbogbo àwọn tán lọ́wọ́ síṣẹ́ ètò fi ṣe é ṣe a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó bá wa dúpẹ́ fún ọ ẹ káàárọ̀
0: tọ́ bí a ṣe ń wọlé sórí ètò wọ́n pe lẹ́nu ẹlẹ́yìn láti gbọ́kọ mi ẹja bẹ̀rẹ̀ báyìí ìrìn àjò yín bẹ̀rẹ̀ láti lẹ̀ pẹ̀pẹ̀ gẹ́gẹ́ bí ọmọnìyàn ẹ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọba ni títí tí orí fi wá ṣe é débi pé ẹ bá ìjọba ṣiṣẹ́ ní ẹlẹ́kàǹkà kí ló wá dé tẹ pinnu pé ní tọ́kàn yìí ó ní 2027 ẹ fẹ́ jáde díje dupò gómìnà nípínlẹ̀ ọ̀yọ́.
1: ẹ ṣe púpọ̀ ẹ ti dárúkọ mi lẹ́ẹ̀kan èmi ni sikiru bayo titilọla sódo inú mi dùn bẹ́ẹ̀ ṣe pé kò yan ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní èmi ò pé ó fi hàn pé yorùbá pọ́n bẹ́lẹ̀ ní inú
0: tọ́
1: bẹ́ẹ̀ ni oríṣiríṣi àdàpè náà máa ń fi pè ní títí wọn. Mo jẹ́ ọmọ bíbí tí mo ṣẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ abí mi sí oko kan tó ń pè ní mamu lọ́nà ìjẹ̀bú-òde mo lọ sí iléèwé ráńpẹ́ ńbẹ mo padà palẹ̀ rí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ yẹn ní agbeni methodist school ní 1971 mo wọ ìbàdàn grammar school ní 1972 mo drop out ní 74 torí kò sówó mo pada join secondary school ni Repo Grammar School Igbo in 76 mo se tan ni 79 apere ti Olorun fi lele ni pa wa o wa nbe titi de ni nipa nkan ti amujade nigba ta ka we mai ba se se tan ni June awa ni awon ti won pe ni second set jambu laye gba na so mo University of Nigeria Nsukka lati se crop science yes mo kuro nbe aye igba ti o si se igba o kankan lo bosi igba to se mo lu bi osu melo kan pelu Oyo State Agricultural Development Program OSADEP si orilese won wa ni Saki nigba na lo mo kuro nbe mo join ijoba ibile gege bi agricultural officer lati le ni contribution to yanju to ta koko mo wa kun iwe eri mi mo kuro ni agric officer mo di accountant mo se internal auditor mo se director of finance mo se acting chairman mo se chairman ni bi eto yen se lo laarin e iwa yi pe ka ri pe kini yi ko da to abi eleyi o leto o ti wa lara o wa nu eje nkan to sun mi si the activism ni local government system ni igba tawon eyan de ti ri bi a se nse bo pe o ri pe okay e je ka fi eni se are egbe osise ijoba bile ni pile yi ti abosibe ni 2013 asiko yen gbogbo odun ta lo nbe titi di 2020 ijajagbara lori bi ijoba bile bi o se raye ma se ise ti iwe lana ofe wa to la fun won ni ti ki se pe awon kan ma re ise won se lori ko sibi ti a rin de nipinle yi ko si ijoba bile ta ti se nkan tan pe ni rally ni Ibadan yi rally ta se ni Ibadan yi lo si mapo lo si secretariat lo si house of assembly tabaka minimiji ko le less than 15 aseleko aselabuja asekaakiri pe o ye ki nkan ti won pe ni oloyinbo ni local government autonomy o ye ko wa pe bi won se so local government mo idi awon ijoba ipinle kaakiri ati ara ton fi da ko da to ki se nipinle wa nikan bo se ri ni liki lowo ri ni gbanja so wahala ye po de be ge sugbon pelu e won ni yoruba ni ton ba so abebe soke ni igba ibi pelebe lo nfi lele tori igba to ya awon ara Abuja won gbo ariwo wa won si se iwe abadofin won gbe wole lodo won sugbon lati yi kini e pada o di igba to ijoba ile asofin ijoba ipinle 24 nu 24 gbodo fowo si meta no gbe kini wa akoko ton kokko gbe wa distinguished senator Simonu ni speaker ngba yen won ma gba wole loyo
2: oyo gba nigba ti won
1: sugbon a ri 24 yen
2: awon ipinle yoku
1: awon ipinle to ku won gbaruku ti a ri igba to di ton gbe wa lekeji kolohun o forun ke late Adeyemo Esquire ohun ni adari le igbimo
2: asofin
1: ipinle oyo won ma se won tun gbe wa leketa awon yen o ti gbe yewo won ti wa siwaju ti wa seyin ni ti asiko ferese yen to fi ti nitori nkan ona to fi si la sile ti gbogbo wa mo niyan ona kan so ta ro po wa niyan sugbon olohun oba ni oba to mo egberun ona teni kankan o mo nkan ta wa gbiyanju lati se through national assembly through state houses of assembly gba wo yen bo se di pe ijoba apapo eleyi ma de ni e na ba gbe lo sile ejo koda mi gan pelu eni ti mo pe won sawada
2: ko le se
1: ile ejo bi ti bo ngba ti o fin lo ba igba ti office re te ba so pofin wa nle teni kan ba wi pe nkan to fin yen so ewure lo so teni kan so pe aja lo so nkankan nkan ti ile ejo ba so pe ofin so on lo fin so gbogbo ile ta n sere lori social media kan tara wa je nkan ti ile ejo ba so pe ofin tawon tu yi o kan to wire nkan to fi wi ni yen won tun lo won tun bo won ni pe papa julo financial autonomy bi pe ati dan section 162 subsection 5 ya ati dan wo bi pe ko so esore pe erongba esan section yen de ni pe ki owo sa ati dowo karodi maso karaso modi ki owo ti dowo awon to lowo ni lori enko lati awon ti pase bayi o ko yen ma lo tara si owo awon to lowo ni so ebi ti kuro laare ngba yen koda mo ti feyin ti sugbon inu gbogbo eni to ba nife ijoba abile jake jado nigeria ni inu wadun atara agburu ateni to nsi ati inu everybody dupe ah ile yi wa da ba nkan
2: ati fe ori
1: be na lo pada ri yi o so mo kon fi e sapejuwe
2: ere
1: ajo ti nbe ni iti temi so ni di e na ni ijoba kan wa wa lori oro owo local government na lai sanwo fun osise won o yo owo ye to ba tin bo lati abuja won o yo lare pamo lai sanwo fun osise o won ni ti sanwo osise ti won ti kokko yo ti won o yo pamo nbe won yo owo won so pe awon yo owo fun awon oluko ileiwe alakobere primary school teachers at awon to sise be ta ba ti wa yo ti be won wa pin yo tuku si 33,000 nkan ba ka office won wa di pa awon yen rowo osugba debi ta ri ijoba abile kan to je gbese owo osu metala lasiko na lo igba to ya o kokko dabi eni pe ah eh awon yen ni won miss manager ni e mo pe ko si nkan ko si roti ale pata ba fe ma tara wa je sugbon gba to ya o di toro fo kale ko si ijoba abile ti o pada je gbese nipinle yi eh eh elomi metala oni meje wa oni marun wa titi ta fi ti wo be ngba to wa ya olohun wa se mo wa di alaga gbogbo osise nipinle yi lara awon struggle ta se ngba na ni pe ari awon atejade ka ri pe awon ileiwe wa ati gbo leyin bi pe o ma dabi eni pe won fe ta awon ileiwe pe ngba ti won o ti rowo oluko san yen to ba kuku ta falada ni e mo pa won yen o mo gba iye ti won ba fe lori e iye to ba si won ni won mo so fun oluko ko ni si pe enikan o so pe iwe kan ti de iye bayi ni won ni kan ma so fun wa e ba wa gbe wa ti o ba te lorun o le o lo ni o na to ba je pe mi mo ni kan mi fun ra mi adide lasiko na olorun pe ni laju wa sile kita lubo koko wo ki se nitori awon oluko to wa nbe nikan tori gbogbo ara ilu ni eyan melo lo lowo lati sanwo ni awon ile aladani to kaju eyan to orisirisi ile iwe aladani lo wa soro ngbo nbe igbe wa orisirisi sugbon bi ta wa na mo pe tomo ba lo bi yo mu nkan gidi jade eyan melo lo lowo e lo dunu wa gbogbo pupo ninu awon osise ijoba awon ile iwe ijoba yen ni won lo pe ibe de la wa na lo o na mo ka leyi ilé-ìwé tìjọba yẹn la lọ àti primary àti secondary tọ́lọ́wọ́ sì jẹ́ kó rí wọn kú pé so ní lajú wa sílẹ̀ kí wọ́n ṣe bẹ́ẹ̀ ta àwọn kìíní yìí o kódà àti gbọ́ fífì kó fìdí ẹ̀ múlẹ̀ pé lára àwọn tó fẹ́ ta tó fẹ́ ra gan ti dúró tó jẹ́ pé bó bá ti ra ibẹ̀ yunifásitì ló fẹ́ fi ṣe ń tiẹ̀
2: ebẹ́yìnlẹ̀
1: mọ́lẹ̀ kópa ló iṣẹ́ wa ni láti ri pé kì í ṣe pé kí àwọn ọmọ ẹgbẹ́ wa ni kankan rówó gbà ṣùgbọ́n ìyà tí ó bá jẹ aráàlú tá à ní bọ́m̀bẹ̀ for the next 50 years a gbọ́dọ̀ sọ pa síwájú ni wa ká máa wòran ajáde ńgbà náà wọ́n pèpàdé sí pípẹ́ kan a sì lọ síbẹ̀ lọ́lọ́ pé ẹjáde ń bí àwọn iléèwé ìpínlẹ̀ ọ̀yọ́ kì í ṣe ẹnìkan lónìí gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ lónìí a sì ṣe tán láti tà bèrè wọ́n máa wẹ̀sùn sí wa lẹ́sẹ̀ ńgbà tá a tajú kan wọ́n ní ọ̀gá ọlọ́pàá ń pè wá bó dẹ̀ ṣe máa ń pè wá ta máa ń ṣèpàdé ńgbà mí nìyẹn làwa bá finú fẹ́ náà lọ bèrè ó dà tì mọ́lé gbọ́n ẹ ìgbà tí ilẹ̀ máa mọ́ lọ́jọ́ kejì báyìí wọ́n ti gba bẹ́ẹ̀ tì gbà wọ́n sọ wá sínú kínní tó bá wọn tán tí wàá mọ́ náà àwọn náà ń gbọ́ ròyìn ìgbéyà èrò tí wọ́n ní pé wọ́n bẹ̀rẹ̀ sí fọ́ wa létí bàbá wọ́n sún fún wa ni pé ẹ wo àwọn mọ̀ pé ọ̀tọ̀ ni nǹkan tẹ wá bí tiwa nǹkan tí àwọn bá débì rẹ̀ nǹkan tẹ́mi bá débì rẹ̀ ẹ má wulẹ̀ bẹ̀rù kọ́nà yìí ni ti ọlọ́run wà níjà padà sí bẹ́ẹ̀ mọ́ kì í ṣe ibi tó dùn rárá
2: wọ́n fi VIP lẹ̀
1: so ìgbàtílẹ̀ ọjọ́ kejì ó fi mọ́ ó ti di ilé ẹjọ́ wọ́n a ti ṣe tó bọ́ sọ́jọ́ jímọ̀ nígbà tá a di ilé ẹjọ́ báyìí kíní kan ìwé ìpẹ̀jọ́ náà lọ́hùn títí lọ́lá sódò ànọ́dà sí ni àfi bí ẹni pé mi nìkan ni mò ń ṣe aṣíwájú òṣìṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ títí lọ́lá sódò ànọ́dà sí ni ìgbà tí a fi wíwírí ilé ẹjọ́ bá sọ pé ókè a máa bá ẹjọ́ ẹ lọ wọ́n ti tẹ́kì kan tó ń pè ní plea wa aláàjẹbí wọ́n ní pé kíní kan wọ́n láti lo ẹnìkan kódà ó wà ń kó ma ẹni yẹn lọ́jọ́ yẹn náà a padà rí pé ẹnitán ló wà ń kó ma ó wá sí ring road ó kọjá ní ibi tí wọ́n sọ yẹn pé a lù yàn wà ń kó ma a wá ṣe jàgùdà jàgídí jàkan ọpọlọ àti pé lè tọ́ ọ̀tọ̀ làwọn ṣe tó ń dà lóru so well ìgbà tó máa súnlọ súnbọ̀ wọ́n fún wa láyè pé ká máa lọ lé wa ṣùgbọ́n nǹkan tó fi síbẹ̀ kódà ó sì àpé àbí ẹni pé nǹkan tó simple ni báwọn tí ó gba béèlì wá ńkọ kọ́ jẹ́ òṣìṣẹ́ ọba kan ti wà ní lẹ́bù kan kọ́ dẹ̀ ní nin igba ti a fi wi pe ati eyan meji fe ni kokon awon eyan mererin lati pe igba ti o fi di ba o tin dago meji la go kan lo na ba ni gbogbo eyan mererin la ya ko prosecutor o gbodo lo mo ile eyan mererin la e to fi sun wa kini o ma se gbe wa lo si baga ni
3: e fi lo pe ose me
1: ba se lo si agodi ni e sugba dupe lowo awon ara ipinle oyo ato sise ati gbogbo ngba ti le ojo keji o fi mo ti o fi di aro monday ikoko ni gba omi ko tun gba
3: soso
1: awon ara ipinle oyo fi han pe awon eleyi sapayan won isole
3: oda
1: awale won so ba se bombe ni e so ita wa nse boyen igba ti joba eleyi wa de asigba to si tin lo kakiri lati jo lajo so pe awa o fe ki ijoba ti o tun ma se bi eleyi to nlo yi o on de fi da wa loju pe won to ba je yen awa o ri pe eto yin e ri gba lasiko olodun de se won ni abere si ja oni moran lai ti pe iye ti won je nbi bayi re awon pensioners kuda oju ti won ko de lara won ta fi faramo ijoba won ni pe osu ti won ko de bayi ati tun gbon fifi ipe bo se nse owo awon pensioner ton sanwo osu kan le meta ipe won ti tun gbe ruwe yen lo fun gomina tutu to de o ko jeje be asi ni ona ta nba gba soro pe e wa o ati tun gbo ipe nkan bayi lo fe sele ko ni da ka bere lati ori ija o ani no nkan ta won so di pe ki won so look won lo da na won wa di won si wa di lo to won ri pe ida kan nu meta owo to ye ki won gba lo su kan ni ọ̀gá yẹn tún gbé lọ síbẹ̀ ọ̀nà ìdá nǹkan táwọn sọ fún ẹgbẹ́ kó ṣe yẹn lọ ṣe tuntun wá wọ́n sì fọwọ́ sí àtijọ́ yẹn ni pensioners ti ń gba owó wọn tí ò pè tí ò dín tí ò sì yẹ ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹni tó wá ṣe iṣẹ́ yẹn náà lọ́jọ́ náà lọ ẹsẹ̀kẹsẹ̀ ni gómìnà ní kí wọ́n gbé kú mẹ́ ẹni tó bá ṣe irú yẹn kí ló dé tà ní so díẹ̀ iṣẹ́ tá a ṣe nìyẹn
3: tá a fi fẹ́yìn
1: tí tá a fi ṣàtìlẹ́yìn tó fi di pé ókè nígbà tẹ́ ti ń ṣe báyìí tẹ́lẹ̀ ẹ kúkú wá ṣe olùdámọ̀ràn fún wa.
0: Ìgbésẹ̀ tẹ́yìn wá gbé àti nínú ọ̀rọ̀ tẹ sọ àti báwọn èèyàn ṣe mọ̀ yín ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹjẹ́ ni tí mọ̀ ń jà fún ẹ̀tọ́ pàápàá jùlọ ti àwọn òṣìṣẹ́ àti àwọn aráàlú láwọn agbọ̀n kọ̀ọ̀kan. Ṣé ìtara tẹ lò gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ ti ń jà fún ẹ̀tọ́ nígbà náà bẹ́ẹ̀ bá wá láǹfààní àti di gómìnà? Ṣé ọlá ipò gómìnà kò ní ru borí ìtara yìí? Ẹ tún lè mọ sọ pé ntẹ́yìn jà fún pé ẹ ṣe ẹ fẹ́ kó ṣẹlẹ̀ nígbà náà ẹ̀yin ò wá lè mọ ṣe fáwọn aráàlú nírọ̀rùn láì nílò pé àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fàyín lápá fàyín lẹ́sẹ̀ ní dandan gbọ̀n ṣé yóò sì rọrùn bẹ́ẹ̀ ṣá?
1: Pẹ̀lú ògo ọlọ́run yóò rọrùn mo sọ ń bìkan ní ìjẹta àbí kankan nǹkan tó bá wà nínú èèyàn lọ tí máa ń pààyàn pa níbi tí ìrírí ta ti rí ibi tọjọ́ orí dé ibi tí ọlọ́run ràn wá lọ́wọ́ dé gbogbo wa ò lè rí bákan náà àwa ò lé bílíọ̀nù nǹkan tó ìfọkànbalẹ̀ tọ́lọ́run ó ṣe fún wa ó ti ṣe bàbá sì wo ọjọ́ orí náà ti tún lọ pẹ̀lú èmi ò lè máa lé owó bí àwọn kan bí ẹlòmíì tó jẹ́ ọmọdé tó ṣẹ̀ ronú bí ó ṣe ran ọmọ ẹ̀ lọ léèwé àbí bó ṣe jẹ́ pé mọ́tò tó jẹ́sẹ̀ jáde ní ọ̀sẹ̀ yìí ni ó fẹ́ gùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó sì ti mọ́ra láti máa rí pé ẹ̀tọ́ lélẹ̀ èyí tí ò tọ́ lélẹ̀ kódà gbogbo ibi tí ọlọ́run ti kádàrà mo jẹ́ ọmọ ẹ̀yìn ni o títí di àsìkò yìí àbí mo jẹ́ aṣíwájú ńbẹ̀ ni o ẹ̀tọ́ ni kódà mo tún wá rí pé ngbà míì gan àwa tí ìyà ń jẹ yẹn tá a bá tún bọ́ sí àárín ara wa ìyá tá a fi ń jẹ ara wa kò kéré.
0: Ìrì ẹ̀rù ti ń bá aráàlú nù pé ẹ ti ń jà fẹ́tọ̀ yìí tó bá débẹ̀ tán yóò gbàgbé wa o.
1: Ẹ wá rí pé gbogbo ibi tí mo belong sí gbogbo àwọn tán bá ti ń ṣe bẹ́yẹn àlejò rẹ̀ kíní yìí inú ẹ̀jẹ̀ lẹ́wọ́ ló wà ó ti wà lára ni tá a bá mọ̀ pé kíní yìí ẹ̀tọ́ ni tẹ́ ẹ bá fi ọ̀rọ̀ lọ̀ mí kì í ṣe pé mo ń fi ẹnu dán kódà nǹkan tí mo rí pé personally kíní yìí kò sí ní interest mi òdodo bẹ̀ láàmújáde torí mo mọ̀ pé nǹkan tó dàbí ẹni pé kò gbé fún yẹn tá a bá ti ń tẹ̀lé ètò yóò padà gbé fún gbogbo wa ni àtẹ̀mí náà bẹ̀ tó bá jẹ́ pé ẹni ìsúnmọ́ mi kàrímù súnmọ́ mi jẹ́ ká fi sọ́dọ̀ rẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ́sẹ̀ ń ṣẹlẹ̀ ayé nìyẹn eléyìí ò súnmọ́ mi jẹ́ ká fi sọ́dọ̀ ìlú yẹn ò lè tò.
0: kò ní tò ọ̀dà kó tó di pé n ó fa alàgbà Rajé Adébáyọ̀ wọlé sórí ètò láàárọ̀ yìí nínú ọ̀rọ̀ yín ó ti hàn wípé ẹ ṣiṣẹ́ ní ìjọba ìbílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún títí tí orí fi gbé yín
3: de ipo are egbe awon osise ni joba ibile ta mo si noge e pada wa sise pelu isakoso gomina ipinle oyo tin be lode bayi seyi abiodun makinde gege bi oludamoran pataki si gomina lori oro osise oni eda won moran le lori ngba na ijoba gomina seyi makinde papa ni pase oro to jade latenu gomina gan funra won won o ni gbagbo ninu ominira ijoba abile teyin ti jade wa ti e fi pada ba won sise ni ijoba awon ni gbagbo nbe pelu oro ti ijoba so pe eka meji ni awon ni gbagbo o ye ko ma wa ninu ijoba wa ara wa gege bi gomina se makinde se alaye ngba na pe ijoba apapo ati tipinle pe ko si nkan kan to ye ko je ti ijoba ibile bi ti wu ko mo oro ti gomina so yi nje o tako igbagbo ti yin gege bi osise ijoba abile ti o je pe gbogbo nte eyan je laye ijoba abile ohun le ti je irin ajo yin ijoba ibile ohun le ti rin opolopo re ti esi lori sise labe isakoso gomina to pe ohun ni gbagbo ninu ominira ijoba abile
1: se ri nkan ti awa o se te ba fun wa lanfani lati debe ni ma fe so
3: e sa wo
1: nigbati ni 2019 ka fi date si bi mo se so leko o ni iye osise ti orowo gba asimo awa si mi mo boya ile ise ni boya lagelu ni boya splash ni lasiko na lo ti a ri daju pe ni osu kan bayi o iye wo bayi ni won ti yo soto kan to ma pin yoku te to si pin ti o ka owo osu fa won eyan mo ki la kokon yo wo pamo fun ngba ta ti san wo fa won tan sise fun wa ti ijoba kan wa de ti won se tan lati ma san agbaruku ti ru ijoba yen sugbon a sanwo lasiko nkan kan yen ko di ilosiwaju ati idagbasoke ni ijoba abile ko ye ko di lowo
3: pe awon osise n gba owo lore kore ko ye ko di ise idagbasoke ijoba abile lowo
1: ko di lowo so to lo n ba kadara ka wa debe a mu ile to da ninu ile to ti n bo a mu ile to da ninu ile to wa lowo a tun fi ogbon ti awon mi ati iriri eni to ti wa nibe yen fun close to ogbon odun a tun fi ku to fi je pe bi onikalu se n gba eto e ni ara ilu na ma gba eto pe nkan dagbasoke tari ni ijoba ibile wa ohun lele se ri wahala ijoba ibile o wa ni gbogbo ipinle mẹrẹrindinlogoji bákan náà sì ni ọmọsori o tún wá pẹ̀lú nkan tó bí àìsálàáfíà ní orílẹ̀-èdè wa nàìjíríà
3: ó ṣàkóbá
1: because ngbà tí nkan tó yẹ kó lọ síbẹ̀ yẹn tí ò bá ti lọ bẹ̀ kí àwọn èèyàn kọ́ máa ṣe ìdókòwò kí owó kó máa ti ọwọ́ ọ̀tún bọ́ sí ọwọ́ òsì ní ìsàlẹ̀ yẹn bá a bá ti kó gbogbo ẹ̀ wá sí ìpínlẹ̀ tàbí ìjọba àpapọ̀ àwọn ọmọ kékèké tí wọn bá ti rí nǹkan kan ṣe oníkálukú ọmọ ọbọ̀ ń gbòòrò ni ìbá ìjọkadà ìbá ìjẹ́ ìtí ò kadà nǹkan tó bá wà ní gbòòrò lájọ máa
3: kò ní sí ètò ọrọ̀ ajé tó rajá já
1: lẹ́sẹ̀kùkù tí ò bá sì ti sí vacuum ta fi sílẹ̀ yẹn nature kò allow vacuum ibẹ̀ ni àwọn oníkanranjọ́gbọ́n àwọn ọ̀daràn yẹn vacuum ta fi sílẹ̀ wọ́n take up ló fi di pé tẹ́ ẹ bá dé bẹ̀ gan wọ́n ti pọ̀ jù wá lọ bẹ bá dé ìjọba ìbílẹ̀ mi kì í ṣe nípínlẹ̀ yìí nìkan ó dàbí ẹni pé kò sí ìjọba ìbílẹ̀ mọ́
3: ní gbogbo nàìjíríà
1: bó ṣe rí nìyẹn ẹ bá débẹ̀ ó dàbí ghost town ní ìgbà kan tí àwa ṣiṣẹ́ ní ẹ̀ka yẹn bí owó bá dé tá a bá sanwó tán tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ ìdàgbàsókè wọ́n ó rí púpọ̀ pé ó ní ìdá tó jẹ́ páwọn tó ń gbé nínú ìjọba ìbílẹ̀ yẹn ni wọ́n gbọ́dọ̀ gbà
3: tí wọn bá fẹ́ fiṣẹ́ léde
1: bẹ́ẹ̀ni ni wọn ó gba àwọn iṣẹ́
3: àwọn ni ó gba iṣẹ́
1: yes bó jẹ́ supply ni àwọn náà sì jèrè ń bẹ̀ ẹni tó bá wà ní igbó ọrà tó gba iṣẹ́ supply owó tó bá kù lọ́wọ́ ẹ̀ tó sì jẹ́ bẹ́ẹ̀ ló ń gbé ibẹ̀ ni ó ti na ibẹ̀ ni ó ti raṣọ ibẹ̀ ni ó ti gbé fún télọ̀ bó náà bá fẹ́ kọ́lé ibẹ̀ ni ó ti pe bíríkìlà
3: ìwé ó pakún tí ń jẹ́ ká máa pariwo pẹ̀lú lé báyìí
1: bẹ́ẹ̀ni ó pẹ̀lú
3: àìsómìnira ìjọba ìbílẹ̀ wà ńbẹ̀
1: ó pẹ̀lú because tá a bá pín bẹ́yẹn kò ní concentrate sàbùjá kò ní jẹ́ pé ẹni tí ó bá fọwọ́ họrí ó dìgbà tó bá dàbùjá kò ní jẹ́ pé ẹni tí ó bá fọwọ́ họrí tó wà nípínlẹ̀ kan ó dìgbà tó bá dé olú ìpínlẹ̀ ní ẹsẹ̀ kúkú yẹn dẹ̀ré adára wa mọ̀ wọ́n dára wọn mọ̀ iwo to ba nsise ti o da tele tori iru yen na iriri yen wa o pe ka so pe a fe se ona nisin o da na e wa se hydraulics o don line drain ni common ede bo ti won fi ma npe ni lenu se ba ni no no ni jo ni ta na ni awon ton mo paru se yen I pe a fe sona awon ona ti won da asphalt ti omi ba tin re go sori e yo baje nitori nkan e ti bi to yo mo gba lo to ba ti da sori e yo so sinu koto yen koto yen gbe lo ah so lara nkan ta ma se ni ko ma award fa won yan yan iwo se 100 meters yo elomi lowo te je pe te ba gbe 100 kilometers fun nikan le se sugbon tori pe kelomi na
3: le
1: o le kari ko le tan ka ni wo fun apin fun won iwo se 100 meters iwo se 150
3: ile ta ba se ta baba kini ba won kan pa ko si
1: ta ba wa se ti o ka ju osun won a ti je omo ni to ba ti se nkan ta fe ri a ti apere fun to ba ti wa se ti o meet standard o gba mi mo ile ta si ti fun lowo o ya dide ma lo a ni san itoku eh eh oni kaluku oji pe ah nkan ta la won fe ri nkan ti ma si se niyan so ona po lati le ri pe ibe yen kuku nfa nigba yen apart from pe ijoba wa se gbugbo awon ara ilu gangan won ma ni iyari lati pe ah a fe se nkan bayi iye ta wa gan ti kojo re nkan ta si fe se re oya ijoba nkan ta fi ni niyan ona wo la gba yori e community development associations won ba kura awon ijoba yen gbugbo yen ijoba o tun ran lopo da na se naira marun le fe fi se ede ti ni meta meji to ku re sugba jo moju to ni o ah nigba ke nikan kan ko sapo o na pupo lara awon ilewe ti awon aloya ta ba ti yo ile ti awon egbe esin dale e ri pe titi ni gboro leni ni bi ta le pe ni ibi to gboro ju ni pinle oyo leni ni badan e ri ele school ele kini kan school ele local authority ni tumo re o di ru emelo ta ti le ri dale mo lati bi ogun odun seyin nitori pe gbogbo e ti yi sugbon awon na ti ati thought won si ati to osiwo awon ara ilu ni mo nso yen so ati mo ile to pe wa nbe so o ku si wa lo lati ri pe a bi enikeni to ba wa polongo fun wa nje iwo o se ominira ijoba abile bi abo ni se so eleyi ti olodun to wa jin ki awa tori pe be lati sise ni pe beyan ba so pe ohun o se ona tun ilu ohun gba oni mo fi so pe ati dokan wo ati dan ekeji wo eyan gbodo ko papo ni o ya gbodo ko papo ni
3: ko mo pe abala kan lohun o se
1: abala kan lohun fe face
3: o mo ye yin ku ngo baya
1: pe bo baba de be to ba ni pe ise nikan lo fe face to wa san fun awon pensioner mo a pariwo ilu o pariwo to ra won na ara ilu ni won si ti sise sin ilu won letter si anfani to ye fun awa ta sise fe yin ti nitori enko enikan o le so pe nitori pe o fe da oda ko da bi ti New York ni won finish san
3: owo
1: ajemo ni o sise feyiti mo tabi pe eleyi to ye kan gba kisi owo ofin ni fowo kan mo ati ri ijoba ti o san fodun meje o ijoba eleyi sese nsan pada ijoba eleyi na ti san fodun meje bayi mo de kin to fi we sile eto to si wa nle ti oga ti fowo si ni pe gbese to wa nle yin o tan ko to di May 2027 kan lo jori be
3: ti a ba wo looto owo ti won pe nlo sodo ijoba ibile ni awon ipinle gbogbo tin be lorilede Nigeria koda ngba ti enikan to je agbenuso fun are le yi to rin awon rin ajo kan kakiri awon ile karojire lenu lowo lowo yi o se atenume pe owo ti nlo bi egbeta million naira 600 million naira koda o tun so pe o tun le ni lo sawon ijoba ibile kokan ni ipinle Oyo a si ni metale ni ogbon ni ipinle yi bi owo ba wa to baun to si je pe gbogbo ijoba ibile pata o ni awon eyan ti n pariwo pe ba won lo re ba won alaga won opolopo ise ta won lo re be won pe ki won ran awon lowo si won ma fowo luwo popopo na ni pe kosi ki le lero po ye ki ara alugun mo nipa awon ijoba abile won ti won mo opo oro yi bi ara ilu ba gbo papa bo ba je wipe enu alatako ijoba lawon ipinle kan nlo ti jade wa nise ni won ori eni bi eni pe o nso nkan ti o ye ki o jade latenu e sugbon to je pe un tin sele lo se se kiru eni ohun ma so ki lo ye kara lu mo nipa pataki joba bile ti won o mo abi to je pe won o ka si titi de asiko yi
1: ese pupo se ri ni orilede wa yi ododo otito otiso ti enikan ba wa n pariwo pe ah pupo nu wa ni ki se gbo wa la ri be sugbon pupo nu wa ipe ah ododo lo eja ma sododo eja ma ohun wa ni sododo ni kangun odo ti e ododo to fe kan se yen eni to wa waju e to na ka si lo fe ko sododo o fe se ododo so arin yen window ferese temi mu dani ko je mo be sugbon gege bi araalu amo pe ile ejo o ti so pe ki owo ko ma lo sodo ijoba bile ni tara asiti nka yipo lo be losun sugbon iba iwadi ti mo se mo ri pe be ko lo se ri ni gbogbo ijoba ipinle mererindi logoji kilode ti o firi be eyin lo ye ke ba wa se iwadi yen eyin la e ma binu ise teyan layo ni eyin journalist lo ye ke ba wa se iwadi yen latabuja ni o fi dekunle ni o fi debile ni pe ah ki lo nsele gangan se ofin ti supreme court gbele se o fese mule ni abi ko fese mule sugbon to ba fese mule ko ye ki awon yen kan tun ma fi owo luwo
3: on ta gbo ni pe banki agba lorilede nigeria o ti kesi gbogbo awon alaga ijoba abile ti be ni gbogbo orilede nigeria pe ki won o ma bo wa fi oruko sile fun apo asunwon eleyi ta won mo san owo ko wa won si ni tara sugbon to je pe a o mo boya titi doni awon ijoba abile ohun yo si bombo lati lo ri fi oruko sile tabi be ko boya owo ti e nte won lowo ti oni bi won se nse boya inu apo asunwon ajo ni to je joint state account ti owo ma lo lateyin wa o na nisin lo titi di asiko yi opo araalu ni eleyun ni o ti yesu gbe ibi ta fi oju to de oni yen
1: lasiko mo je kokko dupe lowo yin pe eyin se wadi e de so pe bi kan lo de akoko se ri nkan tan pe ni joint account yen erongba interpretation ta nfun is the wrong interpretation ki se joint pelu state o joints fun gbogbo ijoba abile to wa ni ipinle kan ni
3: ki se pe o so mo ti apo ijoba
1: ki se pe rara o rara o
3: better tali logbon ti ipinle oyo
1: fun apere
3: lo wa loju kan
1: nkan tan joint ni e o
3: n to je ko di joint
1: nkan tan pe ni joint apapo ton so ni e ki je o ya wa papo mo ti state en to ba ti papo mo ti state be ko tele lana ofin to wa le
3: e bo lowo se tun pada dodo awon gomina
1: eleyi to papo yen gomina ni opin nitori abala ofin kan wa ninu iwe yen to so yi pe gbogbo nkan to ba je mo local government function ni o igbawo ni o bi won se administration ni o
3: amojuto e
1: ile asofin ijoba abile ni o se eto ti won pe nipinle iba se fe ma se re eleyi tan de ti se sile na ni onikaluku nlo lo ninu iwe ofin yen gomina ni alaga ijoko ti o pe owo yen gomina wa le yan asoju pe emi o le raye ngogogwa eni bayi ni ko ma o wa lowo bi ipinle kokan ba se ri so ki se pe o ijoba abile o papo mo ti state ibi ti kini yen ti wo ni ta ba fe tun se loju temi ta ba fe mu yato to ba je pe bayi lo se wa lowo lowo bayi ta de fe ri pe okay bayi la tun fe ko wa gbogbo awon ta ran lo si le igbimo asofin yen lati ran lati le bo ba dohun otherwise a ko ra wajo lati recall aye wa lati pe won pada fa to ba don to ba se nkan ta fe a ko ra wajo a si pe pada wale
3: ka won eyan ke sawon asofin bi ipinle
1: even kan to dibo fun iha oloko si nkan ta wa fe re to ba je nkan ta fe niyan o ki se pe
3: awon gangan ni won dabi agbara ti gomina nlo
1: mi o mo pa yen sugbon won ni won o se ofin wi pe ofin yi o a lo wa nbe tele nisin bi la fe eleyi o ko sofin nbe tele nkan ta fe ko wa nbe nsin ke ni awon ni agbara yen wa lo e ton ba wa sofin yen ton won gbe lo sodo gomina lati fowo si ko to di ofin ti won mo lo sugbon yi gbogbo yen na lo ni igbese so bet keni kan ka te kokko bere keni kan kokko ka kokko bere nbi kan na ka kokko so pa fe tun se to ba je pe o ni di atunse lo to loju wa iyen je pe nkan ti so do so nkan ti ara ilu ba nfe ta ba ri pe leyi lo du lo te wa lorun ni pe ba se fe ko wa re so to ba ti se ofin owo ofin o ti mu gbogbo wa o ti so wa lowo ro ni e pe bayi ni ibayi la le ma so pe ah e se kini ibo fin
3: se e se gan alagba araje adebayo mo kiyin e kaabo si ori eto ti wa lo se lo laaro yi e ba ki awon mo orile de nigeria
4: e se won olotu a ki gbogbo ara ile ni tile toko nibi ti e tin gbo ikoni lagelu 96.7 a ki yin pe ojumo re ni o mo wa ire owo ire omo ire alaafia ati aiku ti se baale oro oni yo mo wa loni ati ojo aye wa gbogbo
3: ami to e je ki a lo soju oja na nigba ta ba pada de lati oju oja iyoku eto ti wa lo selu yo ma tesi waju lagelu fm 96.7 let in 30 ball
5: ti wa lo selu ti wa lo selu lori lagelu 96.7 fm pelu sina layo lagelu fm 96.7
6: gbogbo ọmọ ológo pátẹ tí yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà àwọn onú ògo.
7: ṣùgbì nítorí ògo ni o nítorí ògo ni.
6: ìdí rèé tí ọlọ́run reverend pf ọwá fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára sunday 14 14 sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday on the 28th of june tí ó parí ní sunday on the 20th of september 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ sàn ní sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọjínlá wa christ river miracle church kramik tó ń bẹ ní number 7 reverend pf ọwá christent lẹ́yìn st louis college adéyẹmọlé àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pọ́ ìyórí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹ́ lẹ́nu o kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà sunday mẹ́rìnlá yìí ká yóò fowó kọ tuntun pè sèdá rẹ̀ bíi ti jacob àti jabesi inú ìwé mímọ́ àgbọ́ tí gbàgbé joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa ṣì ẹ̀nà tí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú olúwa reverend pf ọwọ́ àti reverend mrs c ọwọ́ wa tó gbàdúrà súre fún ọ ṣáà yóò tí mọ̀ pé nínú àdúrà lágbára sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ jésù
8: kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì jitalẹs ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ jitalẹs international ni jitalẹs international bí ronì lágbára líléṣẹ́ wọ̀gbẹ́ dídádúró digbí láìrògbọ̀kú lè jọba iṣẹ́ tiwọn nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní jitalẹs international lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa machine tech industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines gaari processing machines popcorn and palm oil machines jock mold and nylon machines jitalẹs international àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́ jitalẹs international ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà jitalẹs ni wọ́n kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kàn sí jitalẹs international lónìí jitalẹs international ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú gt bank akínyẹmí bus stop ring road ìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com jitalẹs international ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
9: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Happy 48th anniversary!
2: For 40 years, God has been faithful. Through every prayer answered and every life transformed, His grace has remained constant. Now, with Grateful Hearts, we're celebrating 40 remarkable years of God's faithfulness. Join us from July 20th to 26th as we celebrate our 40th anniversary. With services daily at 5 p.m., vigil on Thursday at 10 p.m., and Thanksgiving service on Sunday, July 26th at 10 a.m. Team, fortified by grace. Ministry, Pastor.

0: bẹ̀rẹ̀ sí ma jẹ́jọ́ kì í ṣe léyìí tí ó ríbi gan sí lábẹ́ òfin ó ṣe é ṣe kó jẹ́ pé gbà náà ni wọ́n pè é wọ́n yọ́ kú òǹpò wọ́n sì fi kéde ààyè rẹ̀ kó ṣòfò tí ó sì ma jẹ̀yà ìwà tó wù báyìí kò yẹ kẹ́rù eléyùn kó bani wípé torí pé àwọn alága ìjọba ìbílẹ̀ lè ṣe owó mọ̀kùmọ̀kù kó wá jẹ́ pé torí ẹ̀ la fi pé àní fún wọn láàyè láti ṣe iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe fún aráàlú àbójúwò lẹ fi wo èèyàn.
1: Ojoojú tí ó dára jẹ́ mọ̀ pé àìmọye ẹ̀tọ́ míì náà ló wà táwọn èèyàn ò ní mọ ẹ̀tọ́ wọn tí ì bá ṣe pé láti ọ̀dọ̀ àwa oníròyìn báyìí tó ṣe pé a máa àti àwọn míì bóyá bí ajàjàgbara tó ṣe pé ètò ìtanijí a máa fi yí àwọn aráàlú tóníkálukú bá mọ ẹ̀tọ́ ẹ̀ a lè mọ béèrè gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba so òun náà lẹ ti wá sọ yìí káwọn aráàlú mọ̀ pé wọ́n ní àṣẹ láti lè ṣe ìwádìí alága wọn wípé owó tẹ gbà báwo lẹ ṣe náà báwo lẹ ṣe ṣe kí lẹ fi ṣe eléyìí gan ó tún jẹ́ kí àwọn alága ìjọba ìbílẹ̀ kí wọ́n jókòó dáadáa kí wọ́n lè mọ̀ pé àwọn èèyàn tó dàbí pé àmọ ẹ̀tọ́ wa ní nàìjíríà kálá àmọ ẹ̀tọ́ wa dáadáa ni àwọn nǹkan tí ojú wa ń rí kò ní máa rí tí wọ́n bá ti rí ìjọba alága ìjọba ìbílẹ̀ bíi méjì mẹ́ta bóyá tí fcc ti gbé tàbí tí icpc ti ń fọnáwà díẹ̀ mo mọ̀ pé wọ́n ó jókòó jẹ́ àwa náà àwọn elédè máa ń sọ pé tí ìbá ṣe pé àwọn kan kọ ìwé wá láti wá fi ẹ̀sùn kàn
0: àwọn
1: ìṣiṣẹ́ so àwa aráàlú náà ti ń mọ̀ báyìí pé a ní ẹ̀tọ́ láti wádìí bí àwọn alága wa bó bá ṣe ń ná owó wa so a wá dẹ̀ tún rọ àwọn gómìnà náà sẹ́ wípé kí wọ́n bá wa fún àwọn alága ní autonomy kí wọ́n dá dúró fúnra wọn kán dẹ̀ sì máa mọ́nítọ̀ wọn bẹ́ẹ̀ náà kí aráàlú káwa náà sì máa mọ́nítọ̀ wọn pé báwo lẹ ṣe ṣe owó wa.
0: Ẹ ṣe ẹ jẹ́ kí n kọjú padà sọ́dọ̀ comrade Sikiru Bayo Titilola Sodo tí wọ́n ń bẹ pẹ̀lú wa tẹ́ ẹ bá wo bójú ọjọ́ òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe rí lásìkò yìí ó dàbí pé ojú ọjọ́ ọ̀hún ó sojú re sí àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ bíbí ti ilẹ̀ Ìbàdàn a mọ̀ pé gbogbo ìrìn àjò yín èyí tó pọ̀ ju Ìbàdàn òun ni ẹ ti lò ó kódà bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ìrìn àjò ẹ̀kọ́ yín gan títí tó èdèbì tó dé ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ bíbí ìlú Ìgbòho tó wá láti ẹkùn ìdìbò òkè ogun nípínlẹ̀ Ọ̀yọ́ ṣe ẹ nígbàgbọ́ pé láàrin àwọn tẹ́ ẹ jọ fẹ́ díje du ipò gómìnà lásìkò yìí bó tiẹ̀ jẹ́ pé lóòótọ́ àwọn èèyàn yín lókè ogun wọ́n ti pariwo tantan síta báwọn èèyàn ṣe múra sílẹ̀ fún ètò ìdìbò pé òkè ogun ló kàn àsìkò yìí kí wọ́n gbé ọmọ òkè ogun kalẹ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèlú kì í ṣèbàdàn nìkan ló yẹ kó mọ̀ jẹ́ gómìnà ǹjẹ́ ẹ lérò wípé lásìkò yìí ẹ dúró sánsán ju àwọn tó kù tẹ́ ẹ jọ fẹ́ díje lọ pàápàá jùlọ níbàámu pẹ̀lú bó ti jẹ́ pé àwọn èèyàn yín nílé wọ́n ń retí kó jẹ́ pé ọmọ àwọn náà ó di gómìnà kí ó mọ̀ jẹ́ pé Ìbàdàn nìkan ni ó mọ̀ jẹ́ tilẹ̀ ó mọ̀ fẹ́.
2: Ẹ ṣe ẹ̀mi ò ní fẹ́ ká fojú wípé ibì kan lẹ́nìkan ti wá nìkan ká fi wo nǹkan tó wà lẹ̀ bí ibi tá a dé dúró lónìí nípínlẹ̀ yìí ibo la wà ibo ló wà láti máa lọ ṣé bá a ṣe ń ṣe bọ̀ gbàdẹ̀ ṣe títí lè ní ó ti tẹ́ wa lọ́rùn bó bá tiẹ̀ wá tẹ́ wa lọ́rùn ẹni tó wà lórí ìṣàkóso nísìn ó ti lo gbèdéke àyè tí òfin gbà fún ẹnikẹ́ni láti lò
0: lórí méjèèjì
2: sáà méjèèjì ti pé ṣé ta bá wá fẹ́ máa ṣe lọ láti ibi tí àwọn ó ti gbé sílẹ̀ yẹn ǹjẹ́ kò lẹ́tọ̀ kí igun míì kí àwọn náà ò ṣe wò kárí àti pé àwọn tán dìde tán fẹ́ ṣe yìí kí ni ìrírí wọn ṣé owó ni wọ́n ní tí wọ́n fẹ́ máa pín ni àbí òótọ́ ni wọ́n mọ̀ nípa ìṣàkóso tán sì ti ní ètò tí ó ṣe gbogbo wa láǹfààní ìkan tó bá kàn jẹ́ pé ká fi igun pín ni tá a bá lọ mú ẹni tí ò lè ṣe dáadáa síbẹ̀ ìyá ọjọ́ jẹ́ gbogbo àwa tájọ fi ẹni yẹn síbẹ̀ ni ó yẹ ká wo ìrírí ó yẹ ká wo òye tẹ́ni yẹn ni ó yẹ ká wo qualifications tó ní ó yẹ pàápàá jùlọ wá yẹ ká wo antecedents
0: àti máa ṣe bọ̀
2: àti máa ṣe bọ̀ ṣé ẹni tó jẹ́ pé ibi tó wà ní pé òkè irú àpẹẹrẹ ni ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ tá n sọ ẹni tó jẹ́ pé ibi tó wà ni pé ìjọba ìbílẹ̀ kò because àwọn kan wà tó jẹ́ pé theory ni wọ́n wò tẹ bá go into the theory of the types of government to work akiri one man so pe in a federation there cannot be true three
0: federating units
2: lori iwe but the reality of the existence of Nigeria lati 1960 ni pe ta ba wo lati 1960 titi di asiko yi o pe 70 years lo were were ipele meta ye lati lo to ti poju iba ta fi se ipele meji lo nitori e nko o ti di ara wa niyan a de ti ri anfani to wa nbe pe ta ba gba be se yo mu ilo si waju wa papa julo ohun ti a npe ni openness ati transparency yo tun han ju be lo ta ba re ni to lohun o se be te de ti ri ati ma se bo e te mo po ni integrity why will you now kini di ta fi so pe an fe kin kan yi pada kin kan ti o ti bi kan jade ko yi pada sugbon ba tin se tele na la tin se to ba je be na la tin se itan ri e na outcome ta tin ri na la ma ri awon kan ti mi ro pe o fi ye ki gbogbo ipinle eyan pata ti gbogbo apawapa ka si gbe sodo sibe niyan
0: eyan ni gbogbo awon eto yi
2: pelu ogun olohun a si ti ni eto sile fun eka kankan and nkankan wa ti oyinbo n pe ni priority a gbodo misplace priority wa rara kii se gbogbo nkan to ba wu wa la so pe ekan na la fe se sasa lomo te ri ti o ni ra kuro ti o bere si ni sare o gbodo pass through face yen ni o le ma pe ndie ta ipinle kan wa won da kini kan sile nigba kan gbogbo aye lo kan fe ri e gbogbo won ma wo ran bi ni kini kan obudu
0: cattle ranch
2: talo ti debe ri talo debe in the last 10 years ni o ni owo torun sibe emi ti debe ri mo de ri pe mo lanu lati gori oke yen lasan tori mo ki se balu la wa gbe lo moto ni to mi anda ba nkan kan then te ba wa dori oke yen then bi Nigeria ko le wa ni won ani cable
0: transport
2: te ba wa ninu kini e bayi eni ti o ba to ba je pe kini kan to ba wo le o le daku sina tori abe ese yen to wa transparent e o ko sa atẹgbẹ glass ni gbogbo e so ka wa so pe iru yen aduro owo tona sibe yan ati vision ti eni yen ni gbogbo e ti ku sibe ati gbogbo owo yen bayi awon ile yen to ko to cabin kankan e to je gba owo kan te pe presidential lodge wa nbe gbogbo e lo ti go to ruins
0: ko seni to le tesi waju lori e mo
2: because gba ta nse awon kini yen oju sa kan fi wu ni pe kawon kan ma wa gbogbo bi ta n lo ta wa ti lo wo ru nkan be awon to ni le gangan won rowo fi wo arowo fi wo
0: ise para ata ni won pe ko
2: ma
0: wa
2: agbara
0: ara ile na gbodo ka
2: so agbodo ti o ti ni bi ti a ti gbe oro aje wa de to je pe oluko to ba wu ni weekend kan boye kan losu kan ni boye kan losu meta ni mo n sere lo bi bayi yo si lo bi train ni owo se be ni yo si yo lo yo sere oko re o tun gba ti o ba pada se tunse gbogbo kan tun yi pada fun gbogbo e la ri tawon ara be yen se so ta ba lo korun nkan be pe a kan fe copy pe e oye ka wa na ti ni nkan ba oye ka ti ni nkan ba loju temi e o se nkan ta fi won ilo siwaju nibi ti oro aje wa de duro loni awon ona ti o lu jara won kakiri la koko ni dina baba wa se yen tan a le gbianju train train na de re a ti wo kije pe train to ma gbe eyan nikan ti ona ba da ele ta kokko fi tele ni awon bus ti o ma gbe eyan lati adugbo kan de adugbo kan so pe even to ba ni moto kan yo wo pe mo fe gbe moto mi lele ni
0: nigbati oko ogboro gan rorun
2: lati wo ti si se pe yo jasiko to mi kan yo daku abi nkan kan be nigbati yen ba dantan latun ma fi awon nkan mi ko ati bebe lo sugbon ta ba fole ni pe train ti wa leko a fe ki train ko wa ni badon fine ka se train ti o pa wa lati omi ado abi di ayin re ni aboya de se o gba mi ado lo yin di ayin re yo sa yipo yo lo bi kan sa ti ni awon osise to wa concentrated si bi kan to je pe gbogbo coach yen ni okun to ba nlo ati bo wa nbo abi akan to ma na
0: owo abi akan ma da wuru lai sero
2: ati se ati se nkan bayi ti badon so iru cable yen a le se mo ti ri enikan to ti ni proposal lori e iru yen da to ba ti je pe ppp ni
0: to je ifowosowopo ijoba atawon ti o bele ka aladani
2: adugbo ibi a fe lo arin yi o won le se cable ko bere lati challenge ko koja loke are gbogbo ibi ti tan wa be ko koja ni UCH ko koja ni UI o de IIT o ale se ko yipo ti je pe awon bi to je ibi mani gbagbe won ye yo koja me ale se le to je pe en to ba fe bole gan ni afin olubadan ti le badan pe okay afire iko ko en to ba fe bole nbe yo bole ngba ti ba pada bo abi to yo tun join re to ba fe ehn a ti ri pe iru yen ko ni gawa lara lati ma lo a ma lo lojojumo to wo fi wole ko se en to kan fe sowo pe mu kan ko wo da be o o fe jirin a de le se sibe ka so pe o fe nibi ti agbara wa dele ni o a le se pe a ti se sibe o ye wa ma gun lo fe so awon kan tan pe ni priority yen ogbodo wa nbe lori eto ogbo wa gbogbo nkan be yen ni eto sa wa fun ni kankan afojusun wa fun iriri wa fun eto wa fun capacity lati se competence lati se o wa nbe awa dere fun ipinle oyo ati sin ipinle oyo atawon eyan be ati ti se tan lati ma sin lo be
0: laarin awon ti won yo si bonbon nu won okan ojo kan awon egbe oselu ti nbe ni ipinle oyo lasiko yi te ba wo APC teri senator Sharafadeen Ali ninu egbe oselu APM honorable Bimbo Adekambi te ba tun gbera pa to di ADC e mo ri oloye Adegoke ati okan ojo kan awon ti an ti fi fe han pe awon fe di gomina ninu okan ojo kan awon egbe oselu se lero pe e si le fori kori abi e le fori gbari pelu awon eyan won yi te ba wo iduro won papa julo opo awon tan so yi nisin ni an ti je oloselu fun opolopo odun sugbon to je pe osisi oba to pada di oloselu nle yin je bo le se ro pe yo rorun fun yin to
2: e se pupo bi o se rorun ni pe akinju e lati se yen araalu araalu ti mo enikokan fun kan ti o duro fun nu awon meta ti e daruko yen nsin at least mo ri enikan be temi ti ri pe oselu e o ti le podun marun yes
0: ewo nu won
2: mi ni daruko e ti daruko are omo bo are
0: egbe omo
2: e ti daruko oba Sharafadeen Ali e ti daruko Mr. Bimbo Adekambi tabi honorable Adekambi so emi ti reni to je pe an so se ilu e gan to mi even ko ti pe 3 years
0: awa te so pe ma laarin won
2: be ni so ati pe oro to wa nle ki se pe a fe ma fi agbo kan agbo nka ati so wi pe lara awon eto ta ni re iwe si ti wa ta gbe jade ngba ta si ko e ba to blueprint ba wa se fe gbe kuro nbi to wa yi awon iriri ta si ti ni ri ta fi se lati gbe kale ko de se owo ta ni nle la ko wa fi se resources ipinle oyo
0: lẹ́fẹ̀ṣẹ̀
2: òun la fẹ́ lò tí ẹ bá ti dìbò fún wa ta débẹ̀ tán nítorí ẹ̀kọ́ ìní orí nǹkan tó ń jẹ́ pé ọwọ́ olùdìbò ìpínlẹ̀ ọ̀yọ́ ni gbogbo ẹ̀ wà òun náà dẹ̀ láti ń ṣàlàyé fún ẹ ọwọ́ wọn ló wà ẹni tán bá fẹ́ láàrin wa ni wọ́n dìbò fún ẹni tán bá fẹ́ láàrin wa ni wọ́n dìbò fún oníkálukú dẹ̀ ló ní bó ti ti ń ṣe bọ̀ bó ṣe ti antecedent gangan ni ká ranjú mọ́ dáadáa o to ba je pe eni ti o debe ti o fun wa lalaafia ni to ba si je pe en to debe to je pe mo ti san owo yin mo ti ra oja e le ba nda si bi n ba se to ba je ile ita fe ni e to ba ati be be lo orisirisi lo Olorun da wa sugbon emi o nibi ti Olorun ti da wa awon ibi ta ti sise awon ajo ta ti jo to Olorun da wa pe ka ma sin ni keji ni ki se pe lati se iru fun ka ma nkan to ba eto onikaluku ka ya fun lai sagbe ohun tó yẹ ká ṣe mo jẹ́ ọmọ ẹgbẹ́ nbì kan tó jẹ́ pé a mú òṣìṣẹ́ tí ń jalè pé kí ló dé ìwé ti àwò lákọ̀ọ́kọ́ oníwèé báyìí ẹ̀kejì bó ṣe báyìí kì í ṣe iṣẹ́ ìjọba o ìkẹta ó rí báyìí adẹ̀ fún kú eré àní kójú kò sílẹ̀ gbogbo àwọn alágbára láàrin wa dẹ̀ dìde pé kí ló dé ẹ̀mọ̀ pọ́ mọ́ wa ni so bó bá jẹ́ irú nǹkan èmi dẹ̀ mọ̀ pé kì í ṣe irú nǹkan tara ìpínlẹ̀ ọ̀yọ́ fẹ́ nìyẹn bẹẹni ẹn tó bá ṣe nǹkan tí ò da wọn ò gbọdọ bá wí ta bá ṣe tó bá jẹ nǹkan ta fẹ nìyẹn ìlú yìí ò lè dà there must be consequences irú àwọn tó sọ wá di ẹtù tó ń kó nínú igbó nìsín àkọ́kọ́ rèé lójú tèmi tó jẹ pé òun tọ ni wọn dóòlà àwọn èèyàn tí ṣe pé a fowó rà wọn padà because eleyin sin o tin han gedegbe o do la won lo ton ni o gba won jade ni debi ti lara won won pa won won to arrest lara won iyen gan ni o tu asiri gbogbo birin yen se re to fi jasi ibi to jasi me ta ba kan lo to kan daro ojo kan awon ta ri fortune meji me ba so pe o ti ati rescue won corner kan ti gbogbo eyan mo pe owo no pe won ta wa at di won ta wa ni pe ati gbe awon eyan yin bayi lo mu ye bayi wa ti joba asin ko wo jo ton ko lo ton fun sugbe le ari pon do la won ni loto iyato ti wa consequences ti nde ni yen awon ti o ma gbe ojo lati se run kan be won o diku jojo
0: won ro wo le meji
2: won ro le meta gan
0: e se a lo se oju oja amon gba ta ba de lati oju oja ibi te menu ba na nbo nbe sugbon ba se nlo yi lo nkan ni mo fe ke downs ibere yi sa le pe awon iyen kun ke ogun nipinle oyo ninu oro oselu ati pa fe yan gomina won yan won je lo nkan
2: oju mo to yonu o nkan ni mo ti da yin lo yin
0: be ni abi be ko
2: ko yen o ni bi ke bere lowo mi
0: be ni
2: e so mo ke ogun to ti se ri aboriko lo wa lorun ti wa ni
0: ti wa lo selu nte si waju ikani lagelu 96.7 ni felele mbadan letin bo eja lo sojo oja kamu iseje ta ba pada de iyoku eto yo mo tesiwaju ti wa lo selu lori lagelu 96.7 fm pelu sina layo
3: lagelu fm 96.7
4: Ooh. My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
5: Why you dey worry like that? Just use iRecharge.
4: Are you recharge? How that one take work?
5: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1 at on your phone.
4: Sharp like that.
5: Even better, your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
6: iRecharge. Convenience. Accessibility.
7: Ni West Midlands Open University amu ki eko wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2,500 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management boyo sese pari ilewe girama tabo lendi nc HND A level to si fe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afu ju so nipa eto eko re di memuse
8: 21 days divine intervention
9: I got it on the radar
8: Jesus, you gotta be Samuel JP. Your Korea got a lot of Wednesday. 1st July 2026 at Korea. The buying visitation for laughter. If I will not talk a funny. Hey, hey. I'm going to go to the other side. But where you go back on where you are, you know, you are doing, you know, my body. I'm not a fellow Pastor Sakia. Oh, look, Jesus, you are the resistance superintendent. Pastor Peter, Ade Ajesi, Reverend Itia Degoki, Prophet Femioni, Prophet Kediakode, Prophet Adijola Demayo, Prophet Esther Demayo, Prophet Adia Negute, Prophet Shagun Alambi Weninu, Pastor S.O. Aladeji, Prophet A. Olalekan, Pastor Luashe Wanibola, Pastor Ishmael, Amoro, Wali Atiyo Jomo, Jesu Yinkan of Yusawe, J.P. Woma Sotele, Emi Awa Wugi Yoma Pawupo Yel, Eri Ayo, Lato Day Wednesday 4th, Be Tuesday, 21st July, Lago Meria, Borole Lodo Jumo, Wokweni CSC Way of Life Center, Towale Yin Glow Office, Opposite Lengra Grammar School, Challenge Ipado.
10: Ladies and gentlemen,
11: this is
10: Society of Nigerian Broadcasters, SNB, Southwest Zone is inviting broadcast professionals to its Southwest Summit 2026, a strategic event slated to strengthen media and government synergy for national security. Coming up on Thursday, 16th July 2026, from 10 a.m. to 2 p.m., venue, Oyo State Local Government Training Center, State Secretariat, Agodi Ibadan, with the theme, Public Policy, Mass Media, and Conflict-Sensitive Broadcasting, Strengthening Media and Government Synergy for National Security, with the keynote presentation to be delivered by Chief B.C. Adeshola MNI, a veteran broadcaster and former secretary to the Oyo State Government, as well as Mr. Charles Ibuobu, the Director General of the National Broadcasting Commission, NBC. The special guest of honor is His Excellency, Engineer Oluwaseyi Abiodun-Makinde, the Executive Governor of Oyo State, Chief Host, Ambassador Dr. Yemi Farumi, OON, National Patron and Founding Father, Society of Nigerian Broadcasters, SNB. The summit will also feature the induction of new members from the Southwest Zone and the presentation of awards of recognition of distinguished personalities. Announcer, SNB Southwest Committee.
11: Jerusalem ile mimo haleluya gbogbo omo ijo mimo jage jadu agbaye o ya ni ile mimo Jerusalem ati Jordan nibi ti awon woli gba ni rin ati nibi ti Jesu Oluwa ti se iyanu o ya ka lo pelu baba wa assistant most superior evangelist abi suru finayon Peter Kiki JP lati lo foju gan ni popo ibi ti ati ka ti ati gbo ninu bibeli ati evangelist Kende Ade

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 mílíọ̀nù naira 50 mílíọ̀nù naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1000 yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ báwo lèmi náà ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
2: Tiwa lo ṣelu lori Lagelu 96.7 FM pẹlu Shina Alayo.
3: Akin kaabo pada sori eto ti wa lo ṣelu nikanni Lagelu 96.7 oke to ga joke. E ma gbagbe lati darapọ mo wa lori Facebook Lagelu FM 96.7 onike ṣawari nbe be ṣe nwo e fi iroyin sọwọ si wa e wa pin ko kari to lori telem. Ambo lodo eyin ara ile ni kopẹ yi amọ eje ki atawa ati awọn alejo wa ka jọ pẹ kẹlu oro yi laarin iseju perete. Opolopo awọn eyan lorilede Nigeria ati nipinle Oyo ni won bere lọwọ ijọba ati ijọba apapọ ati ijọba ipinle Oyo wipe ki won o salaye fa won iru ifikun lukun ti won se ko to di wipe won ri awọn akẹkọ ati awọn olukọ eléyìí tí a ń lọ rí jígbé níjọba ìbílẹ̀ oríire gbà padà wá sílé. Wọ́n ní bó bá jẹ́ pé wọ́n bá sanwó òtù sílẹ̀ kí wọ́n jáwọn ó mọ̀. Tó bá jẹ́ wípé àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n jẹ́ ti àwọn ikọ̀ olubi ẹ̀dá yìí ni wọ́n fi pààrọ̀ àwọn ọmọ wa àti àwọn olùkọ́ wọn kí wọ́n jẹ́ ká mọ̀. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tó jáde látẹnu ìjọba àpapọ̀ ò ní pé ọwọ́ àwọn ti àwọn afurasí mẹ́jọ nínú àwọn èèyàn yìí wọ́n gbẹ̀mí àwọn kan nínú wọn. Gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ kódà ìwádìí gan tún nawó ẹ̀ síwájú pé àwọn kan ń bẹ tí wọ́n já lájọṣepọ̀ àwọn èèyàn yìí tí ọwọ́ ìjọba ti tẹ̀ gan ṣáájú kó tó di pé wọ́n padà tú wọn lẹ̀ báyìí. Ojú wo lẹ fi wo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìbéèrè táwọn aráàlú ń béèrè lórí àwọn ọmọ àti olùkọ́ tí wọ́n di títú sílẹ̀?
4: Ẹ ṣe púpọ̀ lótú. Bó tiẹ̀ jẹ́ pé kò tí sẹ́ni tó ti lè sọ pàtó wípé báyìí, ṣùgbọ́n pẹ̀lú àwọn nǹkan tá a ti ń gbọ́ látìgbà tí ìṣẹ̀lẹ̀ aburú yìí ti ṣẹlẹ̀ títí ó fi di àná tí ọlọ́run á ṣe ìtúsílẹ̀ through àwọn òṣìṣẹ́ ìjọba lọ́tùn-lósì, a rí i pé níbi ìjẹrin mínísítà fún ọ̀rọ̀ defence, a former chief of defence staff himself,
3: Christopher Musa,
4: ó ní àwọn èèyàn yẹn wọ́n sọ pé tí àwọn agbófinró tó bá fi lè súnmọ́ àwọn jù bẹ́ẹ̀ lọ àwọn ó pa àwọn ọmọ yẹn. Ìtumọ̀ ẹ ni pé wọ́n ti ń finá mọ́ wọn. Wọ́n dẹ̀ ti ẹ rí pé ọ̀rọ̀ ààbò àwọn ibì kan wà tó jẹ́ àṣírí ńbẹ̀ tí wọn ò lè sọ gbogbo ẹ̀ síta. Ṣùgbọ́n kó tó di pé wọ́n mú sábẹ́ ewé pé òkè a máa ṣiṣẹ́ lọ ẹ rí àbọ̀ṣẹ wa tó bá yá. A rí pé ní ọjọ́ tí kinní ẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ gbaran báyìí àwọn òṣìṣẹ́ ààbò tìpínlẹ̀ Ọ̀yọ́ gangan àti àwọn ọlọ́pàá tó wà ńbẹ̀ wọ́n ti kọ́kọ́ lé àwọn èèyàn yẹn. Ta gbọ́ wípé wọ́n lé wọn dé orí òkè kan tó súnmọ́ ìgbẹ́tì pé wọ́n ń gbọ́ ohun àwọn ọmọ yẹn gangan lórí òkè yẹn. It was in the news. Wípé wọ́n dẹ̀ ti ṣetán láti gunbẹ̀ lọ àwọn vigilante àmọ̀tẹ́kùn kankan yẹn, kódà wọ́n gun òkè yẹn lọ láti lọ dóòlà wọn pé wọ́n wá yin nǹkan tó ń pè ní bomb, improvised explosive device, kódà ó gbẹ̀mí lára wọn bá ṣe gbọ́ ìròyìn yẹn ná wá sún sẹ́yìn. Response time yẹn o fast, o short gan, o kọ́kọ́ jẹ́ kí àwọn èèyàn yẹn kán má lè ríbi kó àwọn èèyàn yẹn rìn jìnà. Kálẹ́nì kankan ò lé wọn ni jẹ́ pé bọ́n ṣe kó wọn yẹn ibi tọ́nà sun mọ́tò principals tán ti wọgbó láti bẹ̀ lọ. Àwọn ọmọ bọ́n ṣe máa ń rin ìrìn wọn kó tó di pé àwọn èèyàn mobilize tó bá ti lọ di pé ó ṣẹlẹ̀ lọ́sàn-án ó ṣẹ̀ṣẹ̀ ń di 6 nǹkan kan yẹn wọ́n ti kó wọn dé Niger. tori won mo ona nugbo yen ona Abuja gidi ti se pe eyan rin titi o se se yo kona ka kiri na ba ti fori le ba won ti mo pe tara bayi bi bayi lawon o ti jade sugbon response time ye o restrict won ki awon ti agbara e wa ka gan kan to de te ba de ri atejade tan tejade even a whole general officer commanding to div major general nebi efe o lo lead the operation here. That is a huge operation military one be army one be navy one be air force one be national security advisor officer one be counter terrorism department one be won se wa so pe awon vigilante wa amotekun wa ati awon mi so awon agencies to wa involved don lo bi mejo so loju temi o akoko re ti won o dola emi awon eyan la je pe won sanwo lati fi gba won pada
3: eni gbagbo pe ijoba o se idunadura
4: mo ni gbagbo be mo ni gbagbo be because idunadura ba wa ni won ni ri lara ko ni di kan se ma pa lara won won de ni arrest eni kankan won kan so pe exchange of gunfire ibon ba won sugbon won ti sa wo gbo lo sugbon awon ile won mu won won mu won siku won mu mejo a de tin gbo kon ti mu lara awon eyan awon awon agbode gba won ko to disin onikaluko de lo soro dss dss awon people yen o ye ka ma bowo fun won ni o ye ka ma dupe lowo won
3: to sise
4: a won sise akin won sise akin then gbugbo awon ton ti je military kankan eleyi tun fi han ipe koda baba pade won lori titi o ye ka ma fun won ni bo fun ka ya ipe oga e koja tori lara won ku a whole lieutenant to je that is a young chap eh that is somebody boya be 8 years post secondary school o de ti the officer o ku si de oro to wa le so gbogbo ru awon ton fe mi won ji be yen ki la fe fun won se e ba la ma gbe pade won ni ju pe ka bo won fun won ta ba ri won ti ba ta ba ka ma dupe lo won pe e se o
3: ka ri won pe ise wa ni won
4: ise wa ni won se awon ni won osun ton wo gbo ta wa fi le pajude loru otherwise nkan ti baje jina sugbon a dupe lowo olorun so ju temi firi ni pe awon ko re ti won o do la awon eyan looto a si dupe lowo gbogbo awon are orilede ni o to fowo si because you can imagine the resources to were involved across those agencies for 50 something days human material equipment now adupe lowo are adupe lowo gbogbo military ati gbogbo awon ton adupe lowo gomina ati awon ton se joba papa lori abo nipinle oyo tori ti o ba si response kakia yen bi o ba se de pe asese mama de lati bi kan ni won le ti ko awon eyan wa yerin jina to je pe a ni ri titi de ni awon omo chibok won ri won gba pe mo nitori pe awon eyan won ti mo bo se huwa buruku yen won ba ti ko won ti rin die won ti pin won yele yele te ba le otun lo yen kan ri pe eyan meje lo wa nbe be ba te lo si lo eyan mewa lo wa nbe eyan 42 de la wa so adupe fọlọ adupe lowo
3: e se alagbara je adebayo nde a ti e need a nilo lati mo beere beere pe bo le se gba won le nigbati o je wi pe orin tin be lenu wa lasiko yi saaju kan to tu won le lana ni pe e mo mo je ka gbagbe awon omo sinu gbo nigbati won wa de tayo tayo ta si ri koda ta mo wi pe ki se idunnu ni won ba jade papa ta ba wo obirin ti won je oga agba ni ile eko principal obirin te ba wo igba ti won ba soro ko si eni tori ti oni busekun tori pe e mo pe nkan ti sele si mama yi koja aye won bere oko won be ni won bere oko won ati awon nkan mi ti awon osise ologun yen ti won sa pa wa won wi pe ki won fi okan bale gbogbo awon nkan won ni won pada ri se ni ru asiko yi lo ye ka mo bijoba ni bere pe e wa o e wa salaye fa be se gba won o abeyun lo se pataki ju
5: e seun olotu oro e dabi pe kana won bu won fi buso won de fi yosenu abi ikini ko se gbe mi ko se se ri nkan te mi ro ni pe idi ti awon araalu tan fi n bere iru bere be ko ju pe te ba ri ni awon igba kan a n gbọ pe awon kan wa nu awon agbesunmo mi ti won ni awon ti juwo juse sile ta de n gba awon pada mara si inu ilu gbogbo awon emi awon eyan ti won ti dale gbodo nko gbogbo awon wa buruku ti won ti ton ti wu nko so ni bu eleyi na awon eleyi na de gbo lawon asiko kan ti won na nbere pe ka won to le fi awon omo yi sile awon eyan awon kan ti won ko ki won ba won ko bi ka fi se pasiparo so iru eleyi ni o mo lo mu lemiro to mu awon eye se pe etun ti da awon odaran won sile bo te ba da won sile ta fi gba awon ile won o tun mo po si lati ti se ise buru won ni sugbon awa dupe fọlọrun pe lori gbogbo nkan ta ri ilana ta ri ati bi won se rin a ri pe atowo ati awon odaran won tan ku a ro pe kankan wa ti won fi se pasiparo won tori pe ti pasiparo ba wa ko ni si pe won koju ibon sira won debi pe won pa ninu won won de tun ri awon kan mu to se pe won wa ni abe ofin lowo lowo so mi ro pe pasipa won sese bo se ye kan se ba se bo se wa sese ina o ye ka tun lu ijoba ni ogun enu bi pe ki won fun awon osise alabo ni aye irun kan tan se ki won je kan le ma sese won daju boya won irin ise kan ni won ko fun won tan fi sise ile boya eko kan na ko won tabi nkan kan iru lana tan lo yi ki won je ki a ma lo lo ko wa je lona meji ko mo je ko se pe igba ti nkan bayi ba sele la to wa ko won dide e je ka ti ka ti wo siwaju ka ti eto abo yen
6: ka wa nki ke bi ibonde
5: ni to ye pe ko ni si pe ojiji ni won ni won kan wonu ibi ogbo bi ta ba ri pe o prone si lati se pe won le ri iyan ma ji pe e je ki a fi eto abo gidi sibe ko to di pe nkan sele e ja woru awon oride ta ni won ni ile ise olopa kankan lasiko yi bo je military base kan ni won awon bi ta ba ri pe ko si ninu ilu rara to je pe to jojugbo kini o ye ki a je ki eto abo ko ti wa sile daada nibe ju igba ti nkan ba sele ile ise olopa ni o ile ise ologun ni o awon civil defense amotekun e je ki won ti wa kaakiri gbogbo bi ta mo pe o je ojugbo kaakiri se pe ko ni si aye fa won ajinigbe ina lati le se ise won bo se nse
6: e seun e je ki n lo sodo comrade Kirubayo titi lo lasodo e je ki awo bi oro eto abo bo se ri iru bi ti awon ti menu du nisin leyin ti ori ti pe ki won ori awon eyan wa won yi dola ki le lero wipo ye ki ipinle Oyo o ma se lasiko yi lati ri pe iru eyi to subu te wa yi ko tun pada subu te wa mo
4: e se pupo ona yen po akoko ti mi koko ri nbe ni pe Olorun ti ba wa se Olorun de ni je ko dabi oro local government autonomy oro pe ki ijoba apinle ku ni olopa National Assembly won won ti pass e ati riti fun tedo e ṣùgbọ́n tán bá ti pàṣẹ tán gbé lọ tọ́lọ́run ṣe tí àwọn ìpínlẹ̀ mẹ́rìnlélógún tí wọ́n fọwọ́ sí kì í ṣe dandan ní kí gbogbo mẹ́rìndínlógójì ò fọwọ́ sí tán bá ti fọwọ́ sí tán gbé síwájú ààrẹ tí ó di òfin àkọ́kọ́ ni pé ìpínlẹ̀ wa gbọ́dọ̀ dá ilé ọlọ́pàá tó yanrantí sílẹ̀ tó yanrantí tó jẹ́ pé ètò gbọ́dọ̀ wà lóríṣiríṣi kì í ṣe pé a gbà wọ́n a ní fún wọn ní ìwé pé a gbà yàn síṣẹ́ tàbí pé kò ní sí nǹkan tán pè ní conditions of service tàbí kò ní sí pé ètò fún wọn pé tí nǹkan bá ti ẹ̀ ṣe nǹkan tí a fi tọ́jú rẹ tàbí a lè sọ tí ẹ̀mí bá bọ́ bí ìyà ò ṣe ní jẹ bí téèyàn fi sílẹ̀ lára àwọn ibi tán ti ṣẹ́ táwọn èèyàn fi ń fi ẹ̀mí wọn sílẹ̀ pẹ̀lú ìrọ̀rùn yẹn pé well I'll try my best bẹ̀ tí nǹkan bá ti ẹ̀ ṣẹlẹ̀ mo mọ̀ pé ìyà ò ní jẹ wọ́n tọ́jú àwọn mọ̀lẹ́bí mi dé lẹ́fun kan gbogbo yẹn ta akọ́kọ́ gbọ́dọ̀ gbé ọkàn wa sókè pé priority number one security fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn bẹ́ẹ̀ ìkejì ni pé ṣe rí tẹ bá wo irú inú ihe ọláwà à ń pè ládùúgbò wa igbó ọba yẹn kò ṣe ibi tó kéré àkàndẹ̀ lè ṣe ṣàdédé lọ gbé ọgbà ọlọ́pàá sínú igbó kò yẹ kéèyàn máa gbé inú igbó ẹranko nígbà àwọn èèyàn máa ń lọ sínú igbó láti lọ dẹ̀gbẹ́ ni láti lọ pẹran kódà nítorí pé wà reserve gan wọ́n tún máa ń fún àwọn ọlọ́dẹ ní ìwé àṣẹ láti wọbẹ̀ lọpẹ ran ni àwọn kan ṣe wá wọbẹ̀ tí wọn wá sọ dìlù tí wọn ó sọ dìgbò so akọkọ gbọdọ wọ wọn gbọdọ wọ gbogbo inú igbó yẹn gbogbo ẹni tó bá ń gbébẹ̀ tán sọ dìlù kọkọ ṣe kínní kan flush wọn síta a lejo to ba de wolu ibi balafia se wa niyan o agbodo mo pe oke o ti wolu wa fine o leto Nigerians joni wa sugbon ibo ni le re bologbe ise ki lo nse bawo la se le diamond ta ba ti nse gbogbo ile iru eni to wolu ti o sise kankan to kan lo njoko pelu awon kan si kona kan a ti tete je ki awon agbofinro gbo awon kan ko ra awon jo si bi kan lohun ya mo boya o gboge lero na mu nbe bi bawo ni bawo ni won a lo tu won ka so awon kan awon gbese temi ro pe a le gbe ta ibi ti eto ba ti wa awon ara bi yen gan oni duro oh ni duro en to fe wu sise bi ko ni duro sinu mole
3: ese ese e je ki a koja sodo awon ara le ni arin iseju perete to ku yi e fe wi nkan kan
5: be
3: ni soki era
5: lori oro ti won so yi o ni bi ijo meji meta seyin mo ri pe mo lo si rona oyo yen so wa ya mi lenu pe awon ile to abo won po lona yen a ri ibi to lopa wa ibi ti custom wa ibi ti won sa wa nbe yen go wa se mi ni iya lenu pe ba mi atata jo la wa nsoro ba se ri awon moto nla nla ti won o di awon eru kan ta mo kan tan di awon eyan bi awon wa po nu moto yen won da yan kan duro nu awon moto yi won ta ba wa ri moto ero to kan rora di eru kekere awon yen ni won da duro
3: awon to si nfi oko akero keru ati ero yi
5: awon moto nla ki se moto be awon to ba to ri bus car to di eru boya sia sori okoko awon da won yen duro awon oko sugba awon to se pe ifura wa ninu
3: ere won gan
5: ni won eru eru ti won kan won bayi won den lo la wa so pe iru eleyi e je ka tun pe awon ile to abo wa tan ba nri awon eyan be yen ti won ko ra won eru e ti eye won wo e se gba e sawo won kan lo so gbo ru kan bayi ewu de wa nbe gidigidi so awon ile to abo wa ni awon oju ona ta nso yi
3: ki won se ra won loju la kan fi sori
5: be ni kan ma je ka wo you ka ti e ru nbo na ti nbo nbo na nlo won kan po ero gidi ni o ti se awon kekeke won dira won sinu bi lori o awon kini e to kan ti o ni ka fi owo gidi mu
3: oro na le gbon hello
7: hello sir
3: e ku ojumo oruko yin lati bo ni kan kan
7: e ku eto sir mr sir si lo pe lati rin growth
3: e seun
7: e ku eto mu fi kawon alejo wa e dakun mo fe fun gomina wa to bi ni imara bí mo ṣe ń gbọ́ ohun yín ẹ jẹ́ nìkan tí ó nírìírí ẹ sì ní òye ẹ nírìírí ẹ sì lóye
4: èmi
7: ṣẹ̀ṣẹ̀ mọ̀ yín for the first time ni ṣùgbọ́n mo wá fẹ́ kẹ́ ẹ fojú wo structure òṣèlú wa nàìjíríà mo fẹ́ kẹ́ ẹ wà calculative mo fẹ́ kẹ́ ẹ wà pẹ̀lú àwọn bí ẹgbẹ́ tó bá jẹ́ nìjọ oríkìsà ìràwọ̀ yín máa yọ ń bẹ̀ yẹn
3: ẹ ṣe
7: ẹ mẹ́ kí fi ojú sí pé ẹ fẹ́ di gómìnà bẹ̀t ẹ lè mọ bá wọn ṣiṣẹ́ ẹ ṣe ń bàjọba tó wà pẹ̀lú ọjọ́ ìṣiṣẹ́ yìí ẹ tó lè bàjọba tó bá ń bọ̀ ṣiṣẹ́ bóyá fúù dẹ̀ ìràwọ̀ yín ó yọ láti wá di gómìnà ìfúnṣọ.
3: Ẹ ṣeun fún èrò tí àti ìmọ̀ràn torí àsìkò ni o ẹ mọ̀ bínú kókó ọ̀rọ̀ tẹ sọ ó ti jáde ṣùgbọ́n àlákòókò púpọ̀ hello.
8: Hello sir.
3: Ẹ kú ojúmọ́ o.
8: Ọ̀gbẹ́ni Táyọ̀ Adéníran ni láti gbọ́ ọ̀rà.
3: Ẹ ṣeun.
8: Mo kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìyọ̀ǹda àwọn ọmọ tí àkọ́kọ́ rí gbà lánàá. A kí gómìnà, a kí gbogbo àwọn òṣìṣẹ́ ààbò, Olúwalédùmarè yóò wà pẹ̀lú wa. A dẹ̀ kí gbogbo ẹ̀yin oníṣẹ́ ìròyìn náà tẹ ṣiṣẹ́ takuntakun tẹ̀ jẹ́ kéfì owó di sí. Lẹ́yìn náà mo wá kí ọ̀gá wa Kọ́mẹ́dì Títọ́lọ́lá Síkírù Láì Sódò kò ní bàjẹ́ alájí.
4: Kò ní bàjẹ́ o.
8: Ẹ pẹ̀lẹ́ sà, ẹ kú atótónu.
4: Ẹ ṣe.
8: Èròǹgbà wa yóò bàtọ́ lọ́run mọ́.
4: Àmì.
8: Àdẹ̀ ní nànánù.
4: Àmì.
8: Ẹ pẹ̀lẹ́ àkọ́kọ́ aráyé àwọn ọmọ yẹn mo mọ̀ pé lẹ́yìn ilé òṣèlú ti gbòde láti ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ.
3: Ẹ ṣe.
8: Ẹ pẹ̀lẹ́ sà.
3: Ẹ ṣe gọ́sà.
8: Olúwa wà pẹ̀lú wa.
3: Àmì. 0912370 8675. Ẹ jẹ́ kí n mú ẹyọ kan péré sí. Hello.
9: Hello.
3: Ẹ kú ojúmọ orúkọ yín.
9: Yàní àfíìsì látọ̀ yà láàb.
3: Ẹ ṣeun kọ̀ọ̀kan.
9: Adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba fáwọn ọmọ tí wọ́n dálẹ̀. Gbogbo àwọn ọkọ̀ lọ́rì tán máa ń lọ láti àríwá wá sí ìbàdàn. Ó yẹ kí wọ́n sun òkun wọ́n máa tu inú àwọn ọkọ̀ yẹn. Àwọn ọkọ̀ tán ń gbẹ́ wà ní tán ń gboríkìrísì. Àwọn pípù yẹn ọkọ̀ pọ̀. So a lè torí pé bóyá ń bẹ́ẹ̀ nù òfin pé kò síbi tí kálukú ò lè gb lórílẹ̀-èdè láti sọ pé bóyá àwọn ibi tí wọ́n ń kó àwọn weapons sí nìyẹn. Ẹ wo ìjà tó ṣẹlẹ̀ láti ẹni ẹ wo bẹ́ẹ̀ pé 47 tí wọ́n ń yọ níbo wọ́n ti lé pé 47 ṣé bá ti fi jẹ́ ti ń kó wá náà nìyẹn. So a dẹ̀ tún bẹ Ọ̀yọ́ state àti wọn gan gbogbo àwọn schools kan provide security bẹ àwọn tí ó mọ lọ ok especially gbogbo ibi tí nǹkan ti ṣẹlẹ̀ gbogbo àwọn tó jẹ́ gbèríko yẹn. So ẹ kú ètò Ọlọ́run ni ló bàjẹ́.
3: Àmì ẹ ṣeun tó ibẹ̀ náà ni a rí mọ̀ ní àárọ̀ yìí lórí ètò tiwa lòṣèlú. Ẹ jẹ́ kí n lo àǹfààní yìí láti kí àwọn èèyàn wọ̀nyí ẹ jẹ́ kí ẹgbẹ́ team 2020 fún ti ayẹyẹ ọdún kẹfà eléyìí tí wọ́n ṣe àjọ̀dún rẹ̀ lónìí òde yìí lábẹ́ ìdarí barista Kẹ́hìndé Agbọ̀nà eléyìí tí wọ́n jẹ́ adarí wọn. Bákan náà ó ní à ń kí èèyàn wa dáadáa ASP Àríyọ̀ Orébù lọ́mọ fún ti ayẹyẹ òkú màmá wọn eléyìí tí wọ́n jáde láyé late general reverend apostle mother Mosúmọ́lá Elizabeth Abẹ́gbé Adégòkè ní Mingus event center ní Mọ́nàtán òní wọn á ti ṣe ìyẹn náà lónìí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àlejò wa tò ní comrade Sikiru Bayo Titilọlá Sódo bẹ́ẹ̀ ni à ń dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n bá wọn rìn ọ̀gbẹ́ni James Òkédìran tí wọ́n jẹ́ alága ti ìpínlẹ̀ Ọ̀yọ́ fún Action Alliance ní ìpínlẹ̀ yìí tó ń ti ọ̀gbẹ́ni Gbenga Vincent táwọn náà jẹ́ state auditor fún ẹgbẹ́ òṣèlú Action Alliance. Bákan náà ẹ ṣe ò ẹ kú ìdìde inú wa dùn pa pé yín ẹ sì jẹ́wà lórúkọ àwọn tí wọ́n jẹ́ aláṣẹ iléeṣẹ́ Lágelú FM òun là ń kí yín alàgbà Rájí Adébáyọ̀ ẹ ṣeun wípé ẹ tún wà pẹ̀lú wa lónìí ọ̀rọ̀ tiwa ó ti di olójoojúmọ́ kò ní sú wa bẹ́ẹ̀ òun náà ni ò ní rẹ̀ wá. Mo ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Adémọ́lá Aziz láàárọ̀ yìí kò ní dàrú mọ́ ọ lọ́wọ́ nígbà kọ̀ọ̀kan Adéọlá òun náà wà pẹ̀lú wa nínú ilé agbàgbé Olúwa Ṣínà Aláyọ̀ Ogóèdè ọ̀fọ́mà àlèsọ́fà lórúkọ tèmi ń jẹ́ fóun kóun tí ẹ bá fẹ́ bá mi sọ ẹ máa pé 08059483093 títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé ara wa lórí ètò tiwa lòṣèlú nínú eré Ayọ̀ òun ya tayoto láti máa pàdé o ó dìgbà.
10: Lágelú FM jàgàbá gbogbo rédíò máa rọwọn tó. Lágelú FM 96.7.

bílíọ̀nù lọ́nà mẹ́rìndínlógún owó tí wọ́n ná lágbọ́n tilẹ̀ Europe nìyẹn o 16 million euro ló bá dé lọ ẹ bí ó ṣe lọ darapọ̀ mọ́ wọn nu ẹ mọ́ gbàgbé kò tí ì ju bí ọdún kan náà lọ tó darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Sevilla láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Montpellier ìyẹn lórílẹ̀‐èdè ti France bí nǹkan ṣe rí lápá abẹyẹ nìyẹn bákan náà ìdùnnú ṣubú láyọ̀ fún Benjamin Frederick agbábọ́ọ̀lù eléyìí tó ní ìfarapa ó kù díẹ̀ tí ikọ̀ ti Super Eagles ìta bẹ̀rẹ̀ díje eléyìí tó pa àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ pọ̀ ńgbà náà òun náà ló ní ìfarapa ọ̀tá bá ń sọ nípa Benjamin Frederick ikọ̀ ti Brentford wọ́n ti fẹsẹ̀ rẹ̀ lójú sí o di ọdún 2030 nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún tó sì jẹ́ pé wọ́n fẹsẹ̀ lójú sí nìkan wọ́n ti gbé ga báyìí wọ́n ti fún promotion ó ti wà nínú ikọ̀ àgbà ọ̀jẹ́ ti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Brentford tá a bá ń sọ nípa Benjamin Frederick kì í ṣe agbábọ́ọ̀lù kékeré mọ́ o ó ti dàgbà ọ̀jẹ́ bí nǹkan ṣe rí lápá abẹyẹ nìyẹn olùkọ́ni Justin Madugu ṣáájú ìdíje ilẹ̀ adúláwọ̀ ti àwọn àgbà ọ̀jẹ̀ lóbìnrin nìyẹn o eléyìí tí ó mọ láǹfààní àti wáyé ìyẹn láìpẹ́ yìí lórílẹ̀‐èdè Morocco ni ó ti mọ láǹfààní àti wáyé olùkọ́ni Justin Madugu ó gbé oko àwọn agbábọ́ọ̀lù 25 players eléyìí tí ó mọ ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà ó gbó kọ wọn jáde ìyẹn fún ìdìfigagbága òun bá a bá ń sọ nípa women afcon àwọn agbábọ́ọ̀lù ká bẹ̀rẹ̀ látòye ọ̀dọ̀ àwọn aṣọ́lé chiamaka nnadozie láti inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti brighton and hove albion comfort eyabo láti inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti portsmouth ladies nílẹ̀ gẹ̀ẹ́sì fatima olóko àbí sọlọ́kọ̀sì ni láti inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti abia angels ibẹ̀ lòun ti ń bọ̀ tiẹ̀ bákan náà àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn osinachi ohale láti inú kan ti pachuca lórílẹ̀‐èdè mexico bákan náà michel alozie olivia wayne lórílẹ̀‐èdè ti usa ní ti ń bọ̀ shukurat oladipo nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti as roma lórílẹ̀‐èdè talo rafiat imran ní london city lioness nílẹ̀ gẹ̀ẹ́sì ló ti ń bọ̀ lórí ogbona kairat gat lórílẹ̀‐èdè israel ibẹ̀ lòun ti ń bọ̀ tiẹ̀ olúwa tó sì dì mẹ́yìn nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti galatasaray ibẹ̀ ní ti ń bọ̀ lórílẹ̀‐èdè turkey sikiratu isa láti inú kan ti north netaya lórílẹ̀‐èdè israel christy ucheibe nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti benfica lórílẹ̀‐èdè portugal àwọn agbábọ́ọ̀lù láàrin gbogbo lélẹ́yìí rashidat ajibade ìyẹn nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti psg lórílẹ̀‐èdè france alimotu ayinde inú kan ti bk aken lórílẹ̀‐èdè sweden deborah abiodun inú kan ti washington spirit lórílẹ̀‐èdè usa tony payne inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti everton ladies ibẹ̀ lòun ti ń bọ̀ nílẹ̀ gẹ̀ẹ́sì jennifer echejini inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù psg lórílẹ̀‐èdè france àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ wájú ibẹ̀ láti rí àgbà bọ́là mọ̀mọ́ àṣìṣà òṣùàlà nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti alila lórílẹ̀‐èdè saudi arabia gift monday inú kan ti washington spirit ibẹ̀ ló ti ń bọ̀ lórílẹ̀‐èdè usa esther okoronkwo inú kan ti afc toronto lórílẹ̀‐èdè canada joy omewa nínú kan ti bk aken ní sweden francisca odega inú kan ti etihad ladies lórílẹ̀‐èdè saudi arabia fọláṣadé ìjámilúsì nínú kan ti lianok shenyang shenbei ifeng lórílẹ̀‐èdè china ọmọrinsọlá babájídé nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti as roma lórílẹ̀‐èdè talo chiwendu iezu nínú kan ti pachuca tuzas lórílẹ̀‐èdè mexico uchenna kano inú kan ti cruz azul lórílẹ̀‐èdè mexico náà lòun náà ti ń bọ̀ ẹ̀bí nǹkan ṣe rí lápá abẹyẹ nìyẹn àwọn agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n fìwé pinnu fún ìdíje ti wafcon tí ó mọ láǹfààní àti gbìnà yálà ìpẹ́ yìí láti bẹ̀yẹn já sanwó iwájú star 347

0: ẹ̀rá yìí sí mẹ́jọ òwúrọ̀. Nínú ìyìn pẹ̀lú ìsọtẹ́lẹ̀, iṣẹ́ mi àti anójúkọrojú máa ṣe. Àwọn olórí ẹ̀mí, Kẹ́mi Okunola, Taiwo Ogunmi, Bùnmi Asọ́lú, Ọ̀pẹyẹmí Praise, Òkìkí Dayo Amos, Mayowa Ajayi, Adora, Tolú Ibitóyè, Tọ́pẹ́ Ọlá Lágbàwí, Rúrójà Ayé Abíọ́lá, Emmanuel Akíntayọ̀, Olúwa Ṣẹ́run It Is Well, Wọlé Ọlọ́run Alàyè, Olúfẹ́mi Òní, pẹ̀lú àpàrànṣe Ọlọ́run yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́. Jésù Olúwa wa yóò máa ṣe ìyanu láyé gbogbo èèyàn. Bẹ̀rẹ̀ látọjọ́ Sunday 12 bí Saturday 18th July. Aago mẹ́fà àbọ̀ ìdájí 6:30 a.m. làwọn máa pàdé lójoojúmọ́. Bí CAC Women Temporary Ministry NTC Bra tó wà ní ìyájọ́ kún Leaf Road Mbàdàn. Wọ́n kájọ yìí kó padà sílé pẹ̀lú ìyanu.
1: Bọ́sùn ó lè kó lọ́sẹ̀ yìí ni. Mẹ́bọ́ lágbàgbé kà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ Lẹ́kọ̀ọ́. Bọ̀dáṣọlá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì gidi ńbàdàn tó lè sanwó gidi lágbàgbé kà. Àwọn tó lówó Èkó Èkó ní ń gbé òpàrọ̀ o. Gbogbo owó la fi wọkọ̀ tán tí ń bá wá rí iléeṣẹ́ búrẹ́dì ńbàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́mi lọ́rùn ju kí n máa lé Èkó lọ.
2: A jẹ́ pé òbáriwo iléeṣẹ́ Better Life Bakery nu o. Tí wọ́n pariwo pa wọ́n nílò bẹ́kà tó dántọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbàgbé kà ní ọlọ́tọ́.
1: Tètè kàn sí wọn ní Mọ̀lété níléeṣẹ́ Better Life Bakery. Kódà mọ́jú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ẹ́ tó náà jágbà bẹ́kà tó mọṣẹ́ pò dáadáa. O lè pé dání ọ̀pọ̀ bẹ́kà wọn fẹ́ gbà. Owó gidi wọn sì máa gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lọ́wọ́ kú fọmọnìyàn ṣe o ṣe déédéé lẹ́nu iṣẹ́ o ṣàṣẹ. Tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí bẹ́kà ìjáfara léwu o. Bákan náà wọ́n tún nílò àwọn abílékọ àtomidan tí èèyàn bọ́ ṣẹ́. Tó lè wá bakery bí aago mẹ́sàn-án òwúrọ̀ láti wá ta búrẹ́dì. Gbogbo bí wọ́n sì máa tajà sí náà wọ́n fi hàn wọ́n. Báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o. Nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́. 0902-542-7551.
3: Wọ́n gbé fún pàdí yẹn.
4: Pàdí ọ̀dẹ́ ẹ̀sìn.
5: Àkànjí, èwo ló mú ọ tó kárí sọ?
6: Wo wọn tún ti gbalẹ̀ tí mo rà lọ́jọ́ sí lọ́wọ́ mi o.
5: Ṣé n ti sọ fún ọ? Ọ̀dọ̀ Sheimak Global Resources ní ibi ìfọ̀kànbalẹ̀ tí mo ti ra ilẹ̀ ilé mi tí mo kọ́ láìsí wàhálà kankan.
4: Bákọ́lé máa ra lẹ̀.
5: Hurry, as our 5 million naira per plot at Gracefield Estate is now selling fast
7: at 3.5 million naira.
5: Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́gán tẹ bá ti ra ilẹ̀ yín, lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheimak Global Resources. Hurry now, as this offer will end soon.
8: Ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ń bẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israeli àti Jordani. Ilé iṣẹ́ tó mojúlé jẹ́ bí You Fit Fly wọ́pọ̀. O tún ti wá tó àkókò láti lọ sórílẹ̀-èdè Israeli àti Jordani nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Bájẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
9: Lálọ́jà ilé gbà.
10: Who are thy goodness?
9: Tó fi ogun rọ́pò.
10: I replace you with battle.
9: Ó yẹ gba ilé.
10: Receive your goodness.
8: Ọjọ́ 22 títí di ọjọ́ 28 oṣù kẹsàn ọdún 2026 nìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ You Fit Fly. Nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrí dájú pé o kàn sí You Fit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206. Ẹ má gbàgbé pé You Fit Fly mojúlẹ́já hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israeli àti Jordani pẹ̀lú bàbá Abel Taiwo Ojo. Èmi ò ní gbẹ̀yìn bẹ́ o.
11: Happy 48th anniversary!
12: Fún ogójì ọdún Ọlọ́run jẹ́ olóòótọ́ síbẹ̀. Fún gbogbo ìdáhùn àdúrà àti ayé onípojúpo tí ó ti padà di ọ̀tún, ó rí ọ̀fẹ́ rẹ̀ dúró láyé. Pẹ̀lú ọkàn pẹ́ sí Ọlọ́run, à ń ṣe àjọyọ̀ ogójì ọdún tó lápẹ̀rẹ̀ rere. Ẹ darapọ̀ mọ́ wa láti ogúnjọ́ sí ọjọ́ 16 oṣù keje bí a ṣe ń ṣayẹyẹ àjọ̀dún ogójì ọdún tí yóò máa bẹ̀rẹ̀ ní déédé aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ pẹ̀lú ìṣọ́ru ní ọjọ́bọ̀ láti aago 10 àṣálẹ́ àti ìsìn ọpẹ́ tí ó láàrin ní ọjọ́ ìsinmi ní aago 10 òwúrọ̀. A kò rí ìròyìn lágbára nípa orí ọ̀fẹ́. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Olúwa yóò lò ní Pastor Dr. Henry Ojo, Pastor Dr. J.D. Onagoa, Reverend Dr. Mrs. Funke Adetubelu, Reverend Gbadé Ogunlànà, Wòlíì Kẹ́lẹ́ Bọ́ládé Olúlàdé Bàbá Àdúrà Ike for 7, Ajínrere Ìlàjà Akíntúndé àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn. Olùgbàlejò Wòlíì T.A. àti Ajínrere obìnrin Joyce Arábàmbí. Ibi ìpàdé gbọ̀ngàn ìjọ wa CAC Ilé Àtúnṣe Adésìyàn Bus Stop Olúńlọ́yọ̀ Àkànrán Ìbàdàn. A ó máa retí yín o.
13: Eden Land Gidigba RPC Protein Ibadan Messi Ogo. Now at your doorsteps, beef and goat meat from live cattle and goats, specially bred and raised on RPC Cattle Hub. A pest setting audacious move by Real People Concept. Meat from cattle and goats reared with utmost care and professionalism by animal scientists. RPC Protein. Healthy beef, healthy goat meat in a very clean environment. Walk in to buy or order for home delivery. Live cows and live goats are also available. Antibiotics free, hygienically batched, well packaged and refrigerated. Call 091-2739-4422 or visit Real People Concert at 126 Adekunle Fajuyi Road beside NNPC Mokola Ibadan. RPC Protein, a baby of Real People Concept.
0: 21 days divine intervention. Jesus, you gotta be Samuel JP. Go to the Amara last Wednesday, 1st July 2026. A courier, divine visitation from laughter. Ibe wo la toke funi. Oto akoko fun ona lati re ni ayo bi ana ni shilo. Gbogbo eri to ba gboru eri re ninu ri ajo adua yi lo ma ba ore ni ayo. Olorun fe lo Pastor Sakio, Olorun Jesus Ibadan di sisi sunitende. Pastor Peter Adeyeje, Reverend Iti Adegoke, Prophet Femi Oni, Prophet Kehinde Akode, Prophet Adejola Adebayo, Prophet Esther Adebayo, Prophet Adi Adegbite, Prophet Segun Olambiwe ninu, Pastor S.O. Oladeji, Prophet A. Olalegan, Pastor Oluwaseun Adebola, Pastor Ishmael Amoro, Wole Ati Ojogun, Jesus Yinka Dabi Usama JP, wo ma so tele emi awon wuri yo ma pa gbo eyan le re ayo lato jo Wednesday 1st, Tuesday 21st July lago merin aworo le lojojumo gbo eni CSC Way of Life Center to wa leyin Glow Office opposite Lewura Grammar School Challenge Ibadan.

0: ìtì kírísì jákèjádò àgbáyé ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́.
1: Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostle ti Christi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yẹ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni ó máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́.
4: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
2: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Èmo ló tún jẹ́ CDK báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
7: CDK, sọ díẹ̀díẹ̀, gbé ìgbé ayé rọrùn.

0: heritage yourself, turning your travel dreams into boarding passes, exploring the historic streets of London, experiencing the breathtaking beauty of Canada, or studying and reuniting with loved ones across the globe. At Aftonic Fly, we believe every journey begins with a dream, and we're ever ready to take your dreams across the sky and turn them into reality. From immigration consultation, study with work abroad, pilgrimage to Holy Land, tourism, and lots more. With Aftonic Fly, flight bookings, visa assistance, travel consultations, and many more become seamless. Our office is seated at Yellow Building, Efunshetan Road, Challenge Roundabout, Ibadan. Or visit our website at www.aftonicfly.com. Telephone 0907-457-0886 or 0915-577-5196. Aftonic Fly, achieving goals is our aim.
1: Dr. Scrap Recycle àti tomato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tomato ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé, mọ́tò títà di rọrùn.
2: Gbogbo ọmọ ológun pátá ti yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
3: Ṣèbí nítorí ògo ni o, nítorí ògo ni.
2: Ìdí rèé tí Ọlọ́run Reverend PF wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14 Sunday prayer service lẹ́ẹ̀ tó ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026. Bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn Sojinla wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend PF wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Lay Out Malete Ìbàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo. O ti ń gbàdúrà ọjọ́ pẹ́, o ti pòyì orí òkè àti wọnú ògo, wọ́n ti fẹ́ sọ ẹ́ lẹ́nu. Kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ tí wọ́n sì ń ṣẹ́rú ògo? Àkókò tó tó kú yóò débà. Ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fọkọ tuntun pèsè dá rẹ̀ bíi ti Jacob àti Jabez inú ìwé mímọ́. Àgbọ̀ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa ṣe ìrántí rẹ̀ ó wọnú ògo lọ. Ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ. Kí bàbá wa nínú Olúwa Reverend PF Owó àti Reverend Mrs. C Owó wa tó gbàdúrà súre fún ọ. Ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o. Ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.

kulé là ń kí ara lé ẹ̀rì wá là ń kí rọ́nà ọmọ kí ọkùnrin obìnrin ọmọdé àgbà onílé àtàlejò mówó kí wa lọ́nà jíjìn lẹ́sẹ̀ kùkù lábúlé dábúlé ilé ìlúkílù orílẹ̀-èdè kórílẹ̀-èdè àti gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi pátá pé ẹ kú lé a kú òpin ọ̀sẹ̀ ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀ lọ́pọ̀ láyé àti láàyè rẹ̀ lórúkọ Jésù ojú òní tiwa ohun tí ò tó wa yóò sì padà sẹ́kù wákàtí májẹ̀mú le tó níbi tọ́lọ́run ti ń sọ ìbànújẹ́ olóríjorí ọlọ́kanjọ̀kan ọmọdé àgbà onílé àtàlejò tó ti ń sọ di ayọ̀ orúkọ mi léde evangelist wípé Ọlajide odidi ọgbọ̀n ìṣẹ́jú lẹ fi máa gbádùn ọlọ́run nínú ayé mi tí yóò sì máa fi hàn pé òun náà lọ́lọ́run yóò sì numi jẹ gbogbo etí tó ń gbọ́ mi lọ́sàn yóò nùnú pátápátá ìṣòro yẹn wàá wà ò sì ní rí mọ́ lórúkọ Jésù bó ti wù kó ẹkún pẹ̀dálẹ̀ tó ayọ̀ máa ń bọ̀ léwúrọ̀ abánbẹ fún ìkìtà àgé lórí bó bá gbóòórùn omi yóò tún sọ jáde padà ìbànújẹ rẹ ó máa dayọ lórúkọ Jésù gbogbo ohun tó wù kó là kọjá àní lọ́sàn bó o ti ń gbọ́ mi bí ọlọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ wà láàyè ó wà wàhálà yẹn ò ní rí wọn mọ́ ìṣòro yẹn yóò di àfìsẹ́yìn ó wà ò sì ní bá ń bẹ̀ mọ́ lórúkọ Jésù.

0: torí ọjọ́ wa tó ti lọ mo fẹ́ gba testimony lọ́sàn díẹ̀ ju tàtẹ̀yìn wa lọ nítorí wípé a ti fẹ́ sọ̀kalẹ̀ lórí àga ọ̀sẹ̀ mẹ́tàlá kò sì ní da ká mọ́ rí testimony ìgbà dáadáa ojú òní ti wà lórúkọ jésù ẹ mú báírọ̀ àti wéyín kẹ́ ẹ lè fi pe nọ́mbà yín sódà tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ kẹ́ ẹ lè pè mí sórí àwọn nọ́mbà tí mo fẹ́ pè yí báírò àti ìwé rẹ tó kọ dáadáa ò ní kó lọ wá kalẹ̀ àmọ́ mo fẹ́ gba testimony lọ́sẹ̀ tó kọjá àwọn àsọtẹ́lẹ̀ kan jáde láti wájú tẹ̀mí mọ́ wá bí àpẹẹrẹ jẹ́ ń fún yín torí ẹlòmíì ò mọ nǹkan tí wọ́n ń pè bẹ́ẹ̀ ni pé mo sọ pé àwọn kan wà tí ẹnìkan wà tọmọ rẹ̀ ń ṣe bákan wọ́n pè mí lẹ́yìn ètò àmọ́ wọn ò ní lè wá mọ sọ kó mọ́ dàbí wípé bóyá ó ṣe ló ti plan ni kó mọ́ dàbí pé irọ́ gbogbo ẹ̀yin tí ọlọ́run gbẹnu mi sàsọtẹ́lẹ̀ fún lọ́sẹ̀ tó kọjá tẹ́ ẹ bá ń gbọ́ mi báyìí mo fẹ́ kẹ́ ẹ pè kẹ́ ẹ sì sọ pé lóòótọ́ ni àwọn nǹkan báyìí àti nǹkan báyìí mo sọ̀rọ̀ nípa ìránṣẹ́ ọlọ́run kò nídìí kẹ́ ẹ dárúkọ yín ẹ̀yin ẹ sáà sọ pé lóòótọ́ eléyìí bá mi mu ẹ̀yin tẹ́ ẹ ti gba testimony ẹ̀yin náà ẹ pè lọ́sẹ̀ tó kọjá tàbí nígbà tá a ti bẹ̀rẹ̀ program yìí láti bí ọ̀sẹ̀ mẹ́tàlá sẹ́yìn ẹ̀yin náà ẹ pè ẹ jẹ́rìí ságbára ọlọ́run san 119 446 ó lè mi ó máa sọ̀rọ̀ rẹ̀ níwájú àwọn ọba èmi ò sì ní tijú o ìkejì tún sọ wípé ó ní a mú wọn lára dá gẹ́gẹ́ nípa ọ̀rọ̀ ẹ̀rí wọn ìwé revelation ló sọ yẹn tiẹ̀ tó o bá gba testimony tó wá dọwọ́ bò aláìmoore ọmọ ni ọ ní tá a ṣe lóore tí ò dúpẹ́ ó dàbí alọ́sà ó kó ni lẹ́rù lọ ni ó wá dáa kó o gba testimony kó o dẹ̀ mọ́ wàá fi ẹ̀mí ìmoore hàn ìkání ẹ̀ torí pé òfẹ́ kẹ́ lómi ò jàǹfààní òun ló ṣeṣe bẹ́ẹ̀ ó sì lè mú kọ́lọ́run ó tilẹ̀kùn testimony àbí ilẹ̀kùn ìbùkún tàbí ẹ̀rí nítorí pé ètò fún ẹ kó o lè fi mú ọ̀pọ̀ ọ̀rọ̀ èèyàn wá ni ṣùgbọ́n ṣe lo dọwọ́ bò torí náà nǹkan gbogbo ẹ̀yin tẹ́ ti gba testimony lọ ẹ̀yin tẹ́ ti jẹ́rìí ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé ṣùgbọ́n tó jẹ́ pé nígbà míì nọ́mbà máa ń bí sílẹ̀ ṣe wọlé ẹ já pè sórí ìkànnì lágelú báyìí ojú òní ti wà lórúkọ jésù 96.7 òní a ti ń sọ̀rọ̀ gbogbo àwọn tó ń gbọ́ mi fúngbà àkọ́kọ́ tó bá wá jẹ́ wípé ẹ̀yin ti ní testimony bóyá lọ́sẹ̀ tó kọjá gbogbo àsọtẹ́lẹ̀ tó kọjá lórí afẹ́fẹ́ ó bá yín mu lọ́nà kan àbí kejì tó tó ọ̀pọ̀lọpọ̀ ló pè mí àmọ́ mi ò lè gbẹnu yín sọ̀rọ̀ ẹ já pè sórí ètò ojú òde ní ti wà lórúkọ jésù 091-2370-8675 ìkànnì gàlágelù la wà pẹ̀lú wákàtí má jẹ̀mu gbogbo testimony tẹ́ ti gbà láti bẹ̀rẹ̀ ètò yìí tẹ́ ti ń gbà síwájú tẹ́ ẹ gbà nígbà tí ẹ gbọ́wọ́lé rédíò tàbí ẹ na fóònù yín sókè tàbí ẹ lo omi tàbí ohunkóhun tí ò bá ṣẹlẹ̀ ẹ jẹ́ àpè láti jẹ́rìí ságbára ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ló wà nílé tẹ̀mí ọlọ́run sọ fún wọn wípé ó sì ní testimony o ṣùgbọ́n ṣe lẹ̀ ń dọ́gbọ́n fi pamọ́ ojú òní ti wá ṣàlàfíà lè wà mà
1: adúpẹ́ mà ó
0: lágelú fm ẹ ṣe mo dúpẹ́
1: ọlọ́run mọ̀ wà pẹ̀lú yín
0: àmì
1: yóò mọ̀ ṣàgbára dọ̀tún
0: àmì jésù
1: iná ẹ̀mí yóò ní kú láéláé
0: àmì
1: ẹ̀wọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o
0: ok mà
1: orí ní last week yẹn mo bá ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run sì gbọ́
0: ok
1: mo wà ní àìlera
0: ok
1: ṣùgbọ́n báyìí àlàáfíà ti ń tó mi bọ̀
0: nígbà tẹ gbọ́ wọyín lé rédíò àbí
1: bẹẹni
0: olùwà ṣeun orígun tó ṣe
1: ọlọrun fi jẹrìí agbára rẹ
0: jésù ṣeun ogun tó ṣe ò ní gbérí mọ lórúkọ jésù god bless you ma ẹ ṣe o ẹ ṣeun gan ni ẹ jẹ́ àsọ testimony wa bó bá jẹ́ wàásù la gbọ́ tó múnú wa dùn tó mọ́kàn wa balẹ̀ ẹ jẹ́ àsọ ẹ jẹ́ àfagbá ẹ̀rí ọlọ́run hàn ẹ jẹ́ àfijèrè ọkàn sọ́dọ̀ ọlọ́run 091-2370-8675 ìkànnì làgẹ̀lú 96.7 wákàtí má jẹ̀mú lẹ́tọ̀ pẹ̀lú lady evangelist wíńpẹ́ ọlájídé kí lọ ọlọ́run ti ṣe inú ayé yín ẹ jẹ́ àsọ. Hello.
2: Ẹ káàtó
0: ma. Sálàáfíà lẹ wa ma.
2: Adúgbò ma o, ọlọ́run máa ṣàgbára dọ̀tún.
0: Àmì Jésù.
2: Ẹ̀sùn iṣẹ́ ìránṣẹ́ yóò máa tẹ̀síwájú.
0: Àmì lórúkọ Jésù.
2: Ẹ̀mí ti iṣẹ́ ìránṣẹ́ ṣe.
0: Àmì Jésù, àmì ẹ ṣeun.
2: Ní Sátidé kẹfà lélẹ̀ ẹni ká gbọ́wọ́ sí rédíò.
0: Bẹ́ẹ̀ni ma.
2: Nǹkan kọ́ dẹ̀ ń ṣẹlẹ̀ sí mi nígbà tẹ́ kó mo ní kọ́ bá mi bí ọjà wọn gbé wá fún mi.
0: Ok ma.
2: Ṣùgbọ́n nígbà tẹ́ni ká gbọ́wọ́ sí rédíò yẹn tán díẹ̀ wọ́n dẹ̀ gbọ́jà yẹn wá fún mi.
0: Praise the Lord. Mo
2: dúpẹ́ lọ́wọ́ náà. Àtìgbà yẹn mo dẹ̀ ń pe nọ́mbà yín.
0: Èrò
2: pé kì í tẹ̀lé gbà káàdì
0: ẹ̀kùn
2: lè san rẹ̀ dúpẹ́ mi o
0: ọ̀nà
2: ọ̀pẹ́ mi nìyẹn kọ́nà tún bùkún fún mi kọ́nà ńlànà fún mi ẹ bá mi gbàdúrà bóyá máa pẹ́ yín lẹ́yìn ètò kọ́nà mi kó là
0: ìrà
2: àti ìrà ọ̀pẹ́ yìí àyè.
0: ẹyin gbogbo àwa tá a gba testimony yorùbá sọ wípé ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́sà kò ní lẹ́rù àmọ́ ẹ tiẹ̀ ti sọ wípé ṣé lẹ́ gbìyànjú láti gbà káàntì àmọ́ ọwọ́ yín ò tẹ̀.
3: Hello ma.
0: Hello sir, ṣàlàfíà lẹ wa sir.
3: Ẹ kúṣẹ́ olúwa ma.
0: Ọlọ́run ló ń ṣiṣẹ́ rẹ o.
3: lo wa yo pelu yin o
0: ami loruko jesu
3: adupe fun olorun
0: iwasun
3: oyin olorun ninu ipe yi
0: jesu se
3: lati ibere ipe yi iki to fi doni lati ojo ti mo ti gbo ohun yin ni lagelu ni mo ti ri iyanu lowo olorun
0: jesu se
3: toju ojo ori eniyan
0: olorun se
3: nipa omi se ni kara ni jo si water bottle para olorun ti be se iyanu ninu ara mi
0: okay
3: ninu mi ara ninu eje ara mi tori gbogbo ara mi akan dede ma di a ma gan
0: okay
3: ṣugbọn mo dupe lọwọ ọlọrun pe gẹrẹ ti mo ti lo mi yen ni iyanu ọlọrun ti wọnu aye mi ni mo ti raanu gba
0: jesu se
3: ti di oni
0: okun to se
3: ni ọlọrun ninu ipe yi o ina emi yin o ni ku o
0: ami ami ami loruko jesu okun to se ko ni gberi mo loruko jesu
3: amen
0: god bless you sir eja gbo lati oke okun lodi keji lohun boya awon eyan ori bi wole +234 81 42 49 106 hello
4: alaafia fun yin o
0: alaafia fe ni to wa lori ago
4: mo dupe lowo olorun
0: okay
4: fun ore lala kan ti olorun se fun mi ti mo ba ti ji laaro
0: okay sir
4: inu mi ma n baje
0: okay sir
4: ninu mi n baje le lori ni awon omo ti won ko lo ni ogbomoso be ni pe mi mo bi won ni kódà lori rédíò kan mo sọ àwọn ọrọ kan tó ní agbára torí inú mi bàjẹ́ ṣùgbọ́n nígbà tí mo wá gbọ́ wípé wọ́n ti kó wọn padà lánàá
0: mi
4: ò lè jẹun níbi tí inú mi dùn dé ayọ̀ mi kún kódà mo ṣì ń jó títí bí ìsìn ayọ̀ tí ọlọ́run ṣe fún wa ní ògbómọ̀ṣọ́ ní ọ̀yọ́ state lórúkọ jésù kò ní rí ibi bàjẹ́ o ọlọ́run wà pẹ̀lú wa èmi ní prophet Adedire.
0: God bless you, sir.
4: Lẹ́gbẹ̀ẹ́ mo bí falana ní challenge.
0: God bless you, sir. Bóyá kí n wá jẹun
4: ọ̀sán. Gbogbo èèyàn mọ̀ ní ẹlẹ́rọ.
0: Dádì, bóyá kí n wá jẹun ọ̀sán lé eyín ká fi celebrate àbí.
4: Ẹnu pé ni.
0: Ẹni inú yín dùn, mo ní kí n wá jẹun ọ̀sán lé eyín ká fi celebrate àbí.
4: Ẹ dákun ẹ máa bọ̀, ẹ máa bọ̀.
0: All right.
4: Ẹ máa bọ̀. Inú mi dùn, ẹ wò títí dì sí mo wà nú ayọ̀ ni.
0: Ó dà.
4: Mi ò lè.
0: Ẹ ṣeun. 09 09 1 2 3 7 0 86 75 hello
5: hello ma
0: hello sir ṣàlàfíà lẹwa sir
5: àlàfíà lọwọ ma
0: god bless you sir
5: adúpẹ lọwọ ọlọrun fún iṣẹ rere iṣẹ ńlá tí ọlọrun lò fún o
0: nínú
5: ayé wa o
0: ọlọrun ṣeun ọlọrun
5: ṣe mo fẹ dúpẹ lọwọ ọlọrun lórí iṣẹ gidi iṣẹ ńlá tọlọ ń gbé fún ilé yìí lọwọ
0: olúwa ṣeun
5: mo wà lára àwọn tó jẹ pé depression ń dà láàmú lọpọlọpọ ìgbà mo ti gbèrò láti ẹ ti gbẹmí ara mi mo ti send àwọn series of messages mo ti send sí ìyàwó mi pé mo fẹ para mi pé gbogbo ẹ ti sú mi torí kò sí ọ̀nà àbáyọ kò sí nǹkan gbogbo ẹ kàn dín ni nígbà pé ibi tí n bá kọjú sí gbogbo ẹ kàn máa dí ṣùgbọ́n mo fẹ́ dúpẹ́ ní ọwọ́ ọlọ́run pé ní àkókò tí mo ń pè báyìí mo ní ẹ̀rí rere ẹ̀rí náà ni wípé ọlọ́run fi agbára ńlá ó fi gbà mí láti ìgbà tí mo ti pe nọ́mbà yín mi ò ní nọ́mbà yín tẹ́lẹ̀ o ṣùgbọ́n obìnrin kan ló fún mi ní nọ́mbà mi nọ́mbà yín pé kí n pè yín lọ́gán tí mo dẹ̀ pè yín báyìí tẹ́ gbàdúrà fún mi mo rí ìyípadà gbogbo èrò ikú èrò búburú òjẹ̀ kọ́kọ́ kúrò lọ́kàn mi ná nísìn báyìí tí n bá jí orin ayọ̀ orin ọpẹ́ òun mo kọ̀ sí ọlọ́run àlàyé
0: olúwa ṣeun
5: mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ mo dẹ̀ gbàdúrà pé iṣẹ́ ìránṣẹ́ yín á máa tẹ̀síwájú ní orúkọ jésù
0: àmì jésù àmì
5: ọlọ́run tó pè yín ìpè náà á dájú ajá gbangba ní orúkọ jésù
0: amen thank you so much
5: lágbára ọlọ́run ọwọ́ ayé òní báyìí
0: àmì àmì àmì lórúkọ jésù
5: gbogbo ọfà ibikíbi tí ọfà bá ti ń wá yóò máa padà sí ibi tó ti ń bọ̀ ní orúkọ jésù mo dúpẹ́ o mo lálàáfíà ọkàn mi balẹ̀ báyìí mi ò mọ bí mo ṣe fẹ́ ṣàlàyé ṣùgbọ́n ìbàlẹ̀ ọkàn ìtura ti dé bá mi lọ́wọ́lọ́wọ́ báyìí inú mi dùn ayọ̀ mi kún
0: ṣe ti wá pa gbogbo mẹ́sẹ̀jì tẹ̀ ń kọ sí madam ṣe ti kọ́ ẹ ti lọ bẹ̀ wọ́n kán mọ́ bínú ṣe ti bá wọn sọ̀rọ̀
5: ifá bẹ́ẹ̀ ṣe gbà mí ẹ ti lọ fún mi pé kí n lọ bẹ̀ wọ́n kí n dọ̀bálẹ̀ mo dẹ̀ lọ mo dọ̀bálẹ̀ mo bẹ̀ wọ́n àti mi àti gbogbo àwọn ọmọ àjọyọ̀ mọ́ra wa inú wọn dùn gbà tó ń padà rí mi
0: olúwa ṣe
5: mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run
0: jésù ṣe ẹ̀rí yóò wà títí láyé lórúkọ jésù amen okun tó ṣẹ̀yìn kò ní gbérí mọ́ lórúkọ jésù
5: amen
0: god bless you sir ẹ jẹ́ àtúngbọ̀ is +234 081 42 49 106.
2: Hello.
0: Hello, I'm going. Etiwole.
2: So, emi o pe yin ri oni mo ese pe yin o.
0: Okay ma. Okay ma.
2: A dupe lowo Olorun fun awon omo ti won jade ni bi tan wa.
0: Okay.
2: Ise yi e wa ni sikun.
0: Amen Jesus.
2: Eyin pade agbapagba ko mo se.
0: Amen. Amen.
2: Se ba wa se program ta ke sadura fun wa kona wo shikola kara ni Olorun.
0: O ti si loruko Jesus.
2: Se pa gi yo ni baje wa gba Olorun.
0: E se mu dupe. E se gan o. Erin yo wa titi la loruko Jesus. 091 2370 8675. Hello, Eba Radio. Radio. Hello, sir.
6: Hello, ma.
0: Eka son sao.
6: Eka son ma.
0: Shala fi alewa sa.
6: Adu kwa falo mami. Mami ni upe yin li ma bi mo shen bo program yin ane. Mina fe ni testimony ma mwe ke sadu afu mini ma.
0: Oda. Oda ede mani. Eri ni mungu ba lo woba ishe ti bo. E mo wori. Mwok pe namba mi te ekwe mi lenye eto. E si leri loru kwa Jesu. God bless you. 091 2370 8675. Hello. Hello. Wow. Yen rebete e jagbe yo kan si ko to di pe won mo fi number mi sita. Ba ba ri pe lati oke okun Olorun. Hello. Plus 234 81 42 49 106 fa won to wa loke okun +234 81 42 49 106 fun awon ti a wa ni orilede Nigeria 091 2370 8675 oni ke pese. Hello. Hello.
2: E gba mi ti pe to ni program ri o.
0: Bawo lo se
2: wa. Mama tin tin lati owo da pata.
0: Oju oni tin yin mami mo ngbo yin.
2: Aha. O mo se adupe lowo awon tose ki dale yi
0: Jesu seun Jesu
2: Olorun ni dari ri e mo o
0: ami ami ami
2: e jo se we prophet mi ni tori mo ko o se se wole gbo
0: te be ni woli ajinrere lady evangelist bi npe wakati ma jem on leto.
2: Okay.
0: God bless you. Oju oni ti e seun gan
2: ele ma fi number yin
0: sita ma fi sita ma fi sita e seun gan ni. God bless you. Tori ojo wa ti lo hun o si fe gba koko wa e le pe mi sori awon number yi to ba si je pe se leyin fe support ministry o si eyin boye le ra ose metala e le rodun meji odun meta odun merin odun marun ko si eni ti ba se bolo ndowo po ta padanu owo ni keke eyin rere ko si ise iranse teyan fe se ti o ni lo owo ta ba ntara wa loku o ti ye yin ehn e le fi sori account number yi 12 28 81 07 09 12 28 81 07 09 Zenith Bank Covenant of God Gospel Testimony o ni to ba je pe Olorun fi si yin lokan lati ba wa dasi bo ba si je pe space le yin ni bo ba si je wi pe eyin egbo Olorun gbo Olorun ba fi si yin lokan lati se nkan kan fun ile ise iranse dandan ni e ni se ke padanu e ni se ke kabamo e ni se ke regret pe ki lori ti mo fi se le bibeli pe ngba ti Joseph wa nle Potiphar gbugbu nkan re lo nlo dede leyin ounje to nje tori o ti poju fun be ni we ni fun rugbin sibe ke momo pe ile Olora o nle fun rugbin si oju oni ti wa o be ti nse be Olorun a dun yin ninu iba oje yin yo si dayo loruko Jesu e pe mi sori awon number te ba pe ti mi o tete gbe arifin tabi afoju diko ero le po lori opo e pe mi titi ojo ti e fi mo pe e le ri mi ba soro oju oni ti wa loruko Jesu mi an ba fi si yin lokan pe ke wa support ise iranse e pe mi lori ago ka jo soro e le fi owo yin ke fi ranse oju oni ti wa loruko Jesu 0703252 4478 0703252 4478 Lady Evangelist bi pe Olajide mi na ni ma gbe funra mi tin ba tete gbe e tun mo tesiwaju ikeji lele WhatsApp ni e le fohun yin ranse tabi ke lo atejise sori inbox mi 0808387 7439 0808387 7439 Ike tale le yi 07 0 80 89 21 24 17 oni ke pe si oju oni ti wa loruko Jesu e je n pe kan ta kokko le kan si MTN 0703252 4478 0808 0703252 4478 ikeji 08083877439 tori awon to fe lo WhatsApp oju oni ti wa loruko Jesu je n gbadura fun yin boye Olorun ti n be temi e wa laaye loruko Jesu e oni kabamo ara ma tu yin inu yin ma dun ogo ma tan o ileri o se awon to pe ti won gbe won a gbe ohun to wa lowo won fun e Olorun o fi ti won lokan won si yonde loruko Jesu ko to re o ma pada seku okan ri o bale inu ri o dun e gan ri o dogo itiju o ti tesi waju yeye re ma daye o wa lo lose ke lo mu testimony wa gbogbo en to ba ti gba testimony e pe mi o lati share testimony yin ta ba re ni ton fi si lokan lati support ise yi e pe mi ka jo soro bo ba si je pe eyin fe ki yoju si yin ni ma yoju oju oni ti wa loruko Jesu e ja to isura wa sorun nibi ko ti ko si divora and the kanka won God bless you mo ni fe yin ti a tun pade Jesu Oluwa wa
7: Lagilu FM 96.7
8: La Lagilu FM Jagaba Gogo Retio Ma

0: Wagyu FM 96.7. La Gelu FM, jaga bago boretio, maharowanso.
1: Alaye, so ti gbọ pe fẹran mi loga.
2: Rara o, oga, omo, let me hear you say,
3: twale baba agbalagba.
1: Àìdún ọ̀sán ìdílọ́sẹ̀ mú mẹ́fà bọ́sàn bá dòyògbà èèyàn máa pẹ̀rẹ̀ méjì. Ètò àríyá ń ṣàn ti gbáwọ̀ tuntun wọ̀. Àríyá ń ṣàn ìlódẹ̀ ó ti di wákàtí méjì.

0: wọn ò bá rí wọn lójú àwọn kan.
1: Ènìyàn kan lọ́nà.
0: Wọ́n á lọ́lọ́run ló mú.
1: Ènìyàn kan lọ́nà mú mi.
0: Ṣé bóun nìkan ló mọ̀ ń ṣe?

omo baba olun loyo ti e tun gbe nkan kan jade eni ni kene o la won lo ko awon omo yen pa mo pe not won ko won lo bi won se ko won lo na won ko won pada bo egbo kila ni gbo nle aye yi in ta wa sha mo ni wi pe won ko won lo nto to ipada won gan lo se koko sawa ibi won ko won lo yen awa o ti e fe mo be ebi bi te na ko won lo yen na ti dubu eyan kan ṣe ọlọ́run kó bá wa rọ àwọn mọ̀lẹ́bí broda ẹ lójú mathematics teacher olùkọ́ ni ní kílẹ̀ ń pè ìṣirò ẹjẹ́ kí n máa kí n kààbọ̀ lórúkọ ọlọ́run ọba ọba àjọké ayé ọba àṣọké ọrún ọlọ́run tó ní ayé àti ọ̀run Ọlọ́run tó mọ òpin ohun gbogbo láti ìbẹ̀rẹ̀ rẹ̀. Ó ṣe ó á dá gbogbo ogun padà sọ́dọ̀ rẹ̀. Mò ń kí n káàbọ̀ lórúkọ bàbá wa dáadáa. Ọlọ́jọ́ bíi ọjọ́ òní.

0: The Kingdom of God Gospel Mission International, Obamoro Camp Grand, along the Ogbomoso Road, Iwo Nipinle Osun, lo sagbekale 72 hours program. Ti o bere lojo kedogun osu keje titi di ojo keje di logun osu keje odun 2026, July 15th to July 18th, 2026. Sa pakori eni, etu sile, eje ko ma lo. Ah! Agbara ninu Jesu si wa sibe. Ta lo de o? Ta ni ojo olojutu aye e? Ta n so se re doku. Ta lo leri pe o se reti fun omo? Wa dide. Gbaranle lojo kedogun, ojo kerindinlogun, ojo ketadinlogun, ati ojo kejedinlogun osu keje odun 2026. Ma bo nipade adura alagbara ni 72 hours program. Obamoro Camp Grand, along the Woli Pile Osun. Pade Woli Peter Adeleye, Olowo Poroku, Apostle Dr. J Olayinka Folabi Okoto Jesu, Woli Mati Oyelowo, Prophet Timothy Jesu Tunde, Pastor Ezekiel Ayomide, Olorin Emi, Lady Evangelist Emilola Etsada, Esther Akitola Iya Anointing, Lady Evangelist Nolaji Oroyi, Oko Fembe lati MRS World Academy, Tasca Filling Station, Olodo, Fatuma Junction ati Salinsile Filling Station, Odoriwo, Prophet Ezekiel Salawu, ni o gba gbogbo yan lalejo, dipe wa deni tusile.
1: Baba Ibaruba Onisegun Ibile ko pe meji jake jado ile Ibadan.
2: Dara o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokanbale. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idini yi ti oba oke se si agbe kale Baba Ibaruba to si fi ojutu ewe ati epo ati ba ti lo le won lowo agbaragada okuta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe abi ko mo kunrin o ma mu na lo gbari airo orun sun dede bi eti ba ngoye abo fe ma se gbonin owo kan ese kan gbodo ma riri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o topin lodo baba Ibaruba oba isan ara iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's gate grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafia ara wa ko ni gbon danu bu bi elubo
3: Lagilu FM 96.7.
4: Atun ti pada de awon eyan ti wa nbe e je ka ma gbe kini adupe. Hello
5: Tanamenja Babaloranga.
4: Yes sir
5: Ogbeni omo godaji. Yes. Lati so pa kunu garage ibadan.
4: All right.
5: Ati o ko dupe lowo Olorun pe ani ati onidayo ori awon omo ati awon olufo won.
4: Olorun seun.
5: Temi wa lero pe o ti jobo se ni pe koko fun won ni gbugbu won ni special treatment. Leyin yen awon omo kekeke be ti je pe won ti mo wo ti yato se si. Kan fun gbugbu won ni scholarship yo bi jadi gbugbu ti ma fe ka patapata. Leyin yen ti je o ti duro de won. Ya ko da ba pari bayi won sise direct ni awon to je oga won to wa ni ara won ti won pe won ki le fe kan be to ba fe lowo won ni to ba fe ni kan se fun won ki ti to ba nkan ba la se fun ni to ba fe ni kan be lowo kan je se fun won awon to ti wa je pe won je pa ara won awon family won ni tan ba se fun awon tan ba bere lowo bo sino place kan ba won na bakan na awon ologun to lo soju ogun yen na e to di siwo se laarin won na ki won toju family won so ko je eto kini lero bo ti je ba le se fun won
4: e se gan sir. Thank you so much.
5: E beto e mo je daddy
4: e se omo to je daddy. Hello
6: sir.
4: Hello ma.
6: e ka so
4: ma
6: e ata adupe lowo Olorun
4: Oluwa seun.
6: Ti da to da awon omo yin pada fun. Ani Olorun logun.
4: Oluwa seun.
6: Eri nkan to wa nbe ni pe awon to gu awon omo kekeke ninu won yen. Se mo pe awon omode ni cash brain. Leyin treatment tan ba fun won ni hospital. Kan ko won ti kan gba specialist. O le cancel. To ma yo kini yen kuro ni opo
4: lo won.
6: Eri awon omode bo te ba je pe eri photo yen. Ero omo kekere to wa ni waju yen. O le de le ta ko ma sere lodo awon ore ko ma se. Ko na wo be ni pe o shoot. Ko ma wa so ta won secondary school to ya nbe. Oju won o ti ri kankan tele kan gura won ni bairo lorun. Iru condition ti won wa yen o delicate.
4: Okay.
6: Wa orient won daada.
4: Okay.
6: Ti ni yen le yo kuro ni agbari won.
4: E se gan.
6: So awon titas won yen. Won se nkan ton ba fe fun won.
4: Oda.
6: agbára pèsè ọlọ́run ó gba gbogbo ògo.
4: Àmì o ẹ ṣe mọ̀
6: mi láti ọmi.
4: Ẹ ṣe grandma láti ọmi àdìo ẹ máa mí ni o. Ẹ ṣe ẹ sì máa mi lẹ́ngbẹ̀ bí ọmọ Èkó. Hello.
7: Ẹ̀mí ń ga Babalẹ̀ Ọláǹga.
4: Yes sir.
7: Ẹ̀mí gbàgbé máa kú iṣẹ́ o.
4: Yes sir.
7: Ẹ̀mí gbàjẹ́. Àwòlọ́wọ́ ìdòwò ògbó ẹ̀kẹ́tọ́ mọ́ ló ń sọ láti Adétòkun ló gẹ́wú lẹ́m̀bàdàn. Ẹ rí nǹkan tí mi jẹ́ ọkọ sọ. Ẹ rí àwọn ọmọ yẹn. Nǹkan wá tí ó bá wọn sọ̀rọ̀ gidi. Kẹ́lẹ́ fún wọn ní ìwé ọ̀kẹ́ ọ̀fẹ́ tó dáa. Tó dáa gan tó ń kú sí ẹ̀rọ ìjà parọ̀ nǹkan bí ilé ẹ̀kọ́ kò lè wo àwọn ọmọ yẹn ṣe wọn. Gbogbo mo kàn máa wo bad things, mo máa wo nǹkan tó ti kọjá lọ, inú máa rò.
4: Ojú window lọmọ mi ò máa wò.
7: Bẹ́ẹ̀ ni bàbá. Àwọn lecture yẹn gan èmi gan ni wò pé ojúmọ wá sẹ́yìn mi ṣe. Láwọn teacher àtọ́kọ́ wọn yẹn gan. Torí ẹ̀wọ́ mo bà wọ́n. Nǹkan tó dẹ̀ ti rí kọjá ó ti rí kọjá. Àmọ́ kan ṣe dáadáa fún wọn dáhùn òfin ní gbàgbé. Àwọn tó dẹ̀ pẹ̀mí wọn ní master àtọ́pa yẹn. Kan wá nǹkan tó dáa fún ìdílé wọn. Kò ní bàjẹ́ o. Gbogbo àwọn tó kù ní ibi ìgbépá náà. Gbogbo náà ó jẹ lálàáfíà.
4: Àmì bóyá kí n gbé pè mí. Ẹ ṣe gan. Kí n gbé pè bíi méjì sí kákò làbàlà. Hello.
8: Sarah Minga.
4: Yes.
8: Ẹ kú ètò.
4: Ọlọ́run ló ń tò ta ló wà mbẹ́.
8: Ọ̀jọ̀gbọ́n Ọláníyàn ọba ká láti sán yóò ní Ìbàdàn.
4: Ẹ ò bàbá mi. Ìyá ń yùn lẹ́nu ẹ o.
8: Ẹ bẹ̀lẹ́ sà ẹ ṣe gan ni.
4: Yes sir.
8: A gbádùn yín.
4: Yes. Bẹ́ẹ̀
8: jẹ́ kí tí wa ó di. Ọlọ́run lò ní ìgbà mi o. Àti wọ́n gbé àjí Kọ́lá olóòtú. Ọlọ́run lò wọ́n gan gidi. Ọlọ́run lò wọ́n, Ọlọ́run lò yín o. Làálà yín ò ní gbà sásán.
4: Àmì.
8: Lágbára Ọlọ́run àmì bí wa lọ́mọ o.
4: Àmì Jésù.
8: Bẹ́ ẹ rí nǹkan tó ṣẹlẹ̀, inú mi dùn sí gómìnà wa. Ó ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà. Pẹ́sídẹ́ǹtì wa náà ìdílé lè tó gbọ́ kinní yẹn. Títí di àná òde yìí gan. Àwa kan wà tó jẹ́ pé lójoojúmọ́ báyìí àdúrà la máa ń gbà fún àwọn ọmọ yẹn àti àwọn ọ̀gá wọn. Tó mo fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ministers of God lájọ máa ń pàdé ní prayer session.
4: Olúwa ṣeun.
8: Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn ọ̀la, àwọn Muslim. Àtọmọdé àtàgbà wọn náà wọn fi ṣeré o. Ìlú Ọlọ́run tó fi ayọ̀ sínú wa tó fi wá lọ́kàn balẹ̀. A fi ẹ̀yin náà lọ́kàn balẹ̀. Ẹ jèrè iṣẹ́ yín.
4: Àmì.
8: Ẹ jẹ́ mọ̀ pé tòjò bá ti rọ̀. Gbogbo wa máa ń ka ibikíbi tá a bá wà ẹlòmíì a máa sọ fún pé irú condition wo ni àwọn ọmọ wọn yìí wọ́n máa wà. Tẹ́ bá wo ní ṣe pàárọ̀ yìí. Ẹ rí i pé ìmí tó jẹ́ pé tipátipá ló fi rẹ́rìn. Aṣọ ti da nǹkan míì sí wọn lọ́rùn. Ẹ wo gbà tán kó wọn dé ní àná. Ẹ wo stay ẹ bá wo system ẹ wo ẹ rí bòdì bí àmàrà bẹ́ẹ̀ ṣe ń jẹ biscuits bẹ́ẹ̀ ni pé wọ́n jẹun rí. So mo pity àwọn family tí ṣáà tí wọ́n pa yẹn.
4: Bàbá Prof kí ni kíjọba ó ṣe.
8: Kí nǹkan tó yẹ kíjọba ṣe náà ni pé àwọn aṣáájú mi olórí pípé lórí wọn pé ju tèmi lọ wọn ti bá yín wọn ti sọ̀rọ̀ ní tó yẹ kán ṣe so that will not be a repeated story.
4: Nǹkan
8: yẹ kíjọba ṣe ìjọba gan mọ́.
4: Àwọn
8: ọmọ yẹn kan fún wọn ní ìtọ́jú tó dáa gan gidi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mọ̀mọ́ kọ́kọ́ tó sọ̀rọ̀ gan láti yẹn kọ́kọ́ wọn kán fún wọn ní orientation gidi
4: yẹn
8: kán dẹ̀ kán tẹ̀sí wọn. Gbogbo nǹkan tó bá ti àìsàn tó bá ti lè wọnú àtàwọn ọ̀gá
4: wọn yẹn
8: kọ́ntẹ́ẹ̀sì wọn kan ṣe tó dáa fún wọn.
4: Yẹn
8: tíṣà tó lọ yẹn bí ìgbìyàn bá lọ sójú ogun tó kú síbẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀ náà.
4: Bẹ́ẹ̀ni.
8: So kán pe kankan kán rántí àwọn ọmọ ẹ̀ àti family kan ṣe nǹkan tó dáa fún wọn.
4: Ẹ ṣe gan dádì. Thank you sir my prof. Thank you so much. Ìjọba mi gbé eléyìí ká fi mọ́ ń bẹ̀. Hello.
9: Hello. Ẹ kúrò lẹ́sàn.
4: Yes sir. Ẹ sọ̀rọ̀ sókè bọ̀dá.
9: Hello, orúkọ mi ni Fati Fatai.
4: Fatai, yes sir.
9: Bẹ́ẹ̀ni sọ, tó ilé ṣẹ́yìn ò ní sọ. Ohun tó gbogbo èèyàn ti sọ̀rọ̀ àní sọ̀rọ̀ lágbára Ọlọ́run.
4: Àmì.
9: Lágbára Ọlọ́run ló fẹ́lẹ̀ lóde. Ká tọ́jú àwọn ọmọ yẹn ló ṣe kókó jù.
4: Kán tọ́jú.
9: Nígbà tá a bá tọ́jú ló ṣe kókó. Nígbà bá wa tọ́jú wọn kí wọ́n wo gbogbo ohun tó bá wà ní ara wọn tán. Tó ọmọ tí wọ́n ṣe ẹ bí mo ṣe ṣàánú wọn ṣá àtàwọn títà ni.
4: Ẹ ṣe gan bọ̀dá fàtàì. Ẹ ṣe o ẹyẹ iye wa mo dúpẹ́ lọ́wọ́ yín àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá fara balẹ̀ tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ sọ tí gbogbo èèyàn sọ náà ló wà lọ́kàn tèmi náà ṣùgbọ́n máa kàn fi nǹkan kékeré kan kùn báwo ni ìbá ṣe dáa tó ẹ rí i pé nígbà kan wà táwọn ọmọ kí làwọn àwọn Niger Delta boys tó ń fa wàhálà tí wọ́n dẹ̀ rọ̀ wọ́n kọ́ mọ́ ṣe wàhálà mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ràn lọ ìlú ọba náà lọ lọ ìlú òyìnbó bóyá ìwọ lọ ṣe kọ́ọ̀sì báyìí ìwọ lọ ṣe kọ́ọ̀sì báyìí ìwọ lọ ṣe nǹkan báyìí èlò ló fẹ́ ná ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́yìn ìgbà tán bá tọ́jú wọn lábẹ́lé kọ́ tún lọ tọ́jú wọn lókè òkun kán wá jẹ́ kí àwọn èèyàn yẹn kán fara bí oṣù mẹ́ta síbi tá a wà yìí kán ṣà wà níbi tán ti máa gbádùn àgàgà ọmọ kéékèèké kán kó wọn síbì kan kán dà wọ́n pọ̀ máwọn ọmọ òyìnbó so gbogbo nkan tó ti wá lórí wọn pé àwọn kan yọ sí wa wọn kó wa lọ nú gbó ìgbà mélòó lọmọdé fi ń gbàgbé nkan tí wọn tọjú wọn dáadáa bí bẹ́ẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ò ní lọ skul tó bá dẹ̀ lọ skul kò ní concentrate ojú wíńdò ni ó máa wò pé ṣọ́ọ̀tún ní gba bí wọlé ṣọ́ọ̀tún ní gba bí wọlé ètò ẹ̀kọ́ yẹn á tiẹ̀ ti kúrò lọ́kàn pé kí lòun ń ka torí náà bàbá tó pè wá kẹ́yìn lẹ́ẹ̀kan bàbá prof wọ́n níjọba mọ nǹkan tó yẹ kan ṣe ẹ jọ̀ọ́ ẹ dáwọn èèyàn wọ̀nyí lọ́la irú ìyá tí wọ́n jó mọ́tò ẹ̀ ẹ bá mi fún màmá yìí ní chacha suv àwọn teachers tó wà ńbẹ̀ ká compensate wọn rẹpẹtẹ ẹni tí ò nílé bíjọba bá fún wọn lódidi ilé kú ìyá tán jẹ́ ti pọ̀ ju ẹ̀yin náà dẹ̀ mọ wàhálà tẹ́yin náà ṣe tọ́lọ́run ò jẹ́ kí wàhálà yín ó já sásán ẹ jọ̀ọ́ ẹ bá mi bojú àánú wo àwọn pípò yìí so wọ́n á lè gbàgbé ẹ wá wo ẹni tí wọ́n pa ọkọ ẹ̀ ọmọ mà wà ńlẹ̀ náà kí ló yẹ ká ṣe àwa náà mọ̀ àmọ́ bóyá lè mi rẹ́ǹtì ló ń gbé bóyá ń kọ́lé ẹ̀ tí ò tí ì parí ẹ̀ ẹ jẹ́ káwọn ìjọba kó àwọn èèyàn kan lọ béèrè kí ni nǹkan tó ń jẹ ẹbí níyà láti ìgbà tí ọkọ ti lọ kán bá wa ṣe lẹ́yìn gbogbo ẹ̀ pátápátá kẹ́tọ́ ààbò wa le dandan káàkiri nàìjíríà débi tíjọba ò ní sọ pé àbẹ́ rí wọ́n máa ń campaign wọ́n tún ń campaign wọn tiẹ̀ náà ní ẹ̀ wọ́n á campaign àtẹ ètò ti wà ńlẹ̀ tán láti tẹ̀lé iṣẹ́ mọ́ torí ìgbóná ra afẹ́ ló sọ pé kẹlòmíì má jẹun mọ́ torí pé ó ká wa lára torí náà ọlọ́run á ràn wá lọ́wọ́ inú ìyá tòrò kò ní bàjẹ́ o gbogbo ẹni tí ẹ bá mi dá sí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀.

0: àwọn ìròyìn tó mì gbòòrò títí ń lẹ́ti gbọ́ ẹ bọ̀dá dé láti Ireland God bless Nigeria wọ́n láwọn ń gbìyànjú àti wọlé àwọn òráyè wọlé bódé dùn wọ́n ẹ̀mọ́ ìbínú àwọn èrò ló pọ̀ lójú òpó ẹ ti gbọ́ gbogbo àwọn ìròyìn tó mì gbòòrò títì ṣùgbọ́n ọkùnrin gúnmí yẹn ṣáà máa ń fọ́nì sí mi láyé èmi ò wá mọ̀dí gan tíjọba fi ń wo gan bóun tiẹ̀ ṣe jẹ́ ná ṣé mi lè bọ́ síta kí n máa sọ kántankàntán yẹn kí àbí mo ṣe wà lórí agbábá kí n sọ kántankàntán mo ṣú ọ̀pẹ́ mi lè parí prógráàmù yìí táwọn ará abíyá fi wá gbé mi ń bí kí ló dé gan náà kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ó kí ló dé àwọn ọmọ tí wọ́n kó lọ bì kan mélòó nú wọn náà ti lọ rehabilitate padà ẹlòmíì ó délé bẹ́ẹ̀ ló kú ṣe bí jẹ́nẹ́rà kan ló kú láìpẹ́ yìí sí àkàtà wọn tán tún ó mà ṣe o àwọn orí àwọn sẹ́nítọ̀ ọpọlọ tiwọn náà ṣẹ̀ ń sẹ́ẹ̀ tí báwọn mọ nǹkan tó yẹ kán ṣe òun ni mo ṣe ń sọ pé tẹ́ ẹ bá ń jókòó ń bẹ̀ 24/7 àwọn òfin kan wà tó yẹ kẹ́ ẹ máa gbé síwájú ààrẹ pé ó yá fọwọ́ sí orí dá ìṣẹ́ ń sọ ó yẹ kó ti wáyé tipẹ́ ọlọ́run akúbáwá tó orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ ká bọ́ sí agbọ̀n ti ní pápá china kò sí nǹkan méjì tá a máa wò ju world cup tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ lọ ibi mo dẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ tó sì gbogbo àwọn mẹ́wẹ̀ẹ̀wá tí wọ́n ṣojú ilẹ̀ áfíríkà wọ́n mọ̀ ti padà lé kí ló ṣẹlẹ̀
1: ẹ̀wẹ́ kì í ṣe kébé agogo wọn náà ni wọ́n ṣe dáadáa
0: mi ò rí ṣíṣe dára tó ṣe dáadáa o tó bá ṣe dáadáa níbẹ̀ kan ṣì wà ń bẹ́ẹ̀
1: wọ́n ṣe dáadáa á kí wọn á yín wọn àwọn kan wọn lọ rárá ṣùgbọ́n wọ́n lọ bẹ́ẹ̀ ni wọ́n lọ wọ́n ṣe kọjá ìpele tá à ń pè ní group stage
0: wọ́n tún kọjá wọ́n dé àwọn tó wà ń bẹ́ yìí ṣé wọ́n jọ ń gbá bọ̀ ní europe káàkiri ayé ni what is new about them what is so special
1: well we have a lot of special things
0: like
1: aláwọn kankan tó yẹ pé ó yàtọ̀ tí wọ́n dá lára ó kọ́ dàbí ìgbà pé bóyá ìdẹ́yẹsí ni tá a lè pè ní racism àti discrimination ó ṣẹlẹ̀ kò sí nǹkan tó ní ká má nílẹ̀ adúláwọ̀ láàrin àwọn tó fẹ́ lọ gbásẹ̀ mi fàìnà yìí a ní opportunity yẹn at least a sọ̀rọ̀ egypt
0: a ní bẹ́ẹ̀ ni tí sálà ṣubú sí inú 18
1: tí wọ́n mú

0: 107.
1: Adúpẹ́ pẹ́ ogun. Mo rí àtẹ̀ ránṣẹ́ àǹtí mi ogun tọ̀nà Tẹnidádé Shakirat, màmá láti Muslim, màmá teacher. Wọ́n ní ẹ̀kú ètò. Hospital straight. Yẹn ni pé àwọn tí wọ́n rí ìdáǹdè kan kó wọn lọ sí ilé ìwòsàn láti gba ìtọ́jú. Wọ́n ní then compensation to those teachers, including the private school teachers among them. Mrs. Oguntono from Muslim. Ṣé ti gbọ́? Wọ́n ní kí ìjọba kọ́kọ́kọ́ lọ ṣètọ́jú wọn. Wọ́n ní lẹ́yìn ìgbà yẹn kí wọ́n wá ṣe kí ni owó gbà má bínú fún wọn. Bọ̀dá tó pè láti ìlú sẹ́yìn, àwọn tí ẹ ní àti bọ̀dá dé, wọ́n láwọn support ẹ. Wípé lẹ́yìn ìgbà wọn bá ti ṣe gbogbo yẹn fáwọn yẹn, àwọn tó wá fojú wọn han ìmọ̀ yẹn kí ló yẹ kó jẹ́ ìjìyà tiwọn. Àpapọ̀ ti pa àwọn kan, nígbà wọn ti pa àwọn kan, àwọn èyí tó kù yìí náà. Ṣé tún lọ fi wọ́n sábolongo àbí kinní kan tó máa di pé wọ́n máa tún wọ́n máa sọ pé àwọn tó ti kó àwọn èèyàn o, ẹ bá wọn release àwọn èèyàn wọn o, káwọn tó lè fi wọ́n lẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ mọ̀ pé tá a bá ti eliminate wọn díẹ̀díẹ̀, ń bò bá yá, àwọn tó kù náà sá lọ. Èmi náà fara mọ́ nítorí pé kí ni it should be an eye for an eye. Àwọn èèyàn wọ̀nyí dájú, wọ́n dájú bíi kó òjijì ni, wọ́n dájú ju ọṣẹ ẹ mọ̀ àwọn ọṣẹ kan tó jẹ́ pé wọn kì í hó, yóò kàn dá gbá oni lára ọyọ lára aṣọ bíi sódà báyìí. Kọ́lọ́hún kò ṣàánú wa, kọ́lọ́hún kò ṣàánú. Hello, somebody.
2: Hello, Apeto.
1: Yes, sir.
2: Ẹni sísọ.
1: Àmì o.
2: Ẹni sísọ, àwọn náà bí sísọ.
1: Àmì o.
2: Ẹni ti wà wájú ẹni jábọ̀. Alhaji Ajinigbe Abbas láti ilẹ̀ Agbo Ari Lawrence.
1: Yes, sir.
2: A kí àwọn tí ẹ jẹ́ ti sọ̀rọ̀ síwájú. Bó ṣe rí náà wọ́n ti sọ nítorí àsìkò. Tẹ́lẹ̀ nígbà tí mi náà tí a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn látàlẹ́ àná. Ọlọ́run ro ìbànújẹ́ àti ìdùnnú bí ṣe máa ṣe ṣe Ọlọ́run náà nu. Yóò mọ dùn ìdílé kan nínú, yóò mú bànújẹ́, yóò jù sí ìdílé kan. Àmọ́ àwọn tí wọ́n jẹ́ ìjọba lé a lórí, a tún bẹ̀ wọ́n náà lábala kan. Kí a máa fi àìní àwa mẹ̀kúnnú òṣòṣèlú mọ́. Kí a dákun. Ẹ rí i pé ẹ wọ àwọn ọmọ yìí, ó kú bí ọjọ́ mẹ́rin tí ó fi pé bí ọgọ́ta ọjọ́. Ó ní agbára, àwọn ìdílé àwọn tí wọ́n kù, kí wọ́n dùn wọ́n nú dáadáa, kí wọ́n ṣe mẹ́rin gbàgbé fún wọn. Ṣé wàá rí obìnrin principal tí wọ́n sọ̀rọ̀ ọyàn wo fún ọlá wọ́ọ̀dù?
1: Kán fún ọlá wọ́ọ̀dù.
2: Kí wọ́n tó gbá wọ́ọ̀dù fún ìjà tó sí bí wọ́n fẹ́ tọ́jú wọn.
1: Ẹ
2: wo obìnrin yẹn, tó bá sọ English grammar lẹ́nu báyìí, yóò tó tẹ́wọ́, òun bẹ̀ wọ́n. Kí wọ́n dákun wọ́n sàánú. Ọlọ́run má jẹ́ àbọ̀ wa. Kí èèyàn ò kú, ó pé ju kí bandits àbí kidnapper. Kó gbé èèyàn lọ. Bí family yẹn yóò rókù rẹ̀, wọ́n mọ̀ bí wọ́n bá bò mọ́. Tó torí ìjọba àsìkò,
1: ẹ
2: dákun arọ àwọn ìjọba wa, wọ́n dákun ọba ní tọ́jú wọn o, Alhaji Adinuja. Àti ẹ sì mú un, ọ̀dájú lọ bí wọ́n dájú. Kódà àwọn ọmọ ọlọ́run. Èèyàn ọba mọ ọlọ́run agé ẹ̀yìn ara ẹgbẹ́ rẹ̀. A máa tó ṣe fídíò rẹ̀, a máa jù sórí atẹ́gùn.
1: Wọ́n
2: bàbá ẹkọ owó ọmọ ọdún mẹsì ìwọlé bàbá òní mọ ọmọ mọtò wà wọn so mọ mọtò mi mọ ọwọ wọn kí Alhaji Adinuja àti ẹkọ ètò ẹmí ogun fún.
1: Ẹ ṣe gan-an ni ẹ ṣe God Olúwa. Hello.
3: Hello sir.
1: Yes ma.
3: Ati ṣe ṣe ẹka pààrọ̀ sa o.
1: Yes ma.
3: Ẹ̀sùn mi ṣe ètò.
1: Láti ibo ni mọ́mi fèètì ti ń gbé wa?
3: Ọmi.
1: Ọmi àdìo, mo ń gbọ́.
3: Yes ma. Ẹ̀sùn ṣe sà. Ẹ jọ sá, ẹ rí pírísípà yẹn gangan wúmà yẹn. Ẹ̀mí wúmà yẹn làwọn yòókù gan fi mí. Ẹ bá kò dáadáa. Wúmà yẹn strong. Nínú ọkàn, nínú ara, nínú ẹ̀mí. Wúmà yẹn strong.
1: Ẹ jọ
3: kọ́ bá a tún láwọ̀. Wúmà yẹn try. Gbogbo ẹbí tó ti ń sọ̀rọ̀ òun nìkan, ó dẹ̀ ń sọ pẹ̀lú ọkàn kan. Ọkàn ẹ lé. Ókè òun lẹ̀rí sẹ́kẹ́lẹ́ ni ọkàn ẹ lé, ó dẹ̀ jẹ́ tó strong.
1: Ó gbàgbọ́ nínú Ọlọ́run tó ń sìn ni.
3: Ó gbàgbọ́ gan.
1: Èèyàn bíi Dánìẹ́lì ni.
3: ah o try o wa ninu okin ni ko beru o beru olorun je wa leyin olorun si leyin titi to da si ogun yen to daja yori ah o dupe mo dupe olorun se o government mo se o ko ba dupe a dupe lowo o
1: e se ma
3: olorun a tun Nigeria se o
1: ami ma hello ah anti ko nbe o hello hello e wa nbe okay hello
0: hello ekason
1: ekason
0: ekuse
1: yes ma
0: is it all ajasi lo so la se
1: yes ma
0: ekuse adupe lowo olorun to se ba won pada won mo yen de laya ta lafia
1: lo wa seun
0: so bo te ni na ti pe lataro ko ti te wole ni
1: lo ma nri be ma
0: yeah seri nkan temi fe ka won ijoba se lo to awon eyan ti soro gbogbo nkan ta be so da seri inu igbo ti won ti ko won yen emi ba ro ijoba ki won fi igbo yen ki won lo blow e ko de mu igbo yen ko fi da ile ise sile to si yin ko fi da ile ise sile ko wa je ile ise mo ni gbagbe fun awon omo Nigeria because awon omo yen won lo jiya imodi ni iya Nigeria na lo je ati woman yen iya Nigeria na je ati woman yen iya imodi so ki won fi beye kan fi se nkan kan kan to je pe won mo ma ran ti ti lai lai loyo se
1: e se ma
0: yes sir
4: hello hello sir
1: hello
4: baba o do mo yo da mi o
1: yes sir
4: alaji e mo ya yi la gugu
1: n gbe eyin ba pe mi lojo gbon ki n ka pe yin e omo wo
4: ise te se certificate in Nigeria ma se ni gugu se te se yi ise ejo gbon ni alon ade lade
1: ami baba
4: awon bi kan le mi fe ya ti
1: yes sir
4: akoko baba ton pa yin gbogbo aye ri kan fi ko won kan fi school tabi monument kan won ti so ko baba yin
1: kan fi soruko baba yen
4: ni gbogbo aye se ri ti won fu pa won yen kan tun a ri ko gbogbo fun won
1: ben
4: na kan pe gidile won emi ni e e keji gbogbo ti ba nbe laarin o je political reason ti nbe laarin governor ati president ogbo kan lo pa ni rawo rawo ẹri pé nkan yẹn ó lágbára kò sí máa sọ mi bí gómìnà ọkàn bá wọn sọrọ kan lọ rí àgbà tí wọn gbó wọn ló yóò ti wà níbẹ yẹn bí mò ń bẹ àgbà tí wọn ṣẹgbẹ tí ó rí kò lè rí bá tàbí tí ò jẹ kankan náà tó bá ti dòye pípẹ agbára tó fẹ ní àtúntíbẹ wọn rí pé wọn ti àtúnṣe yẹn
1: mọlẹ
4: àdúrà méjèèjì
1: ẹ
4: wá rí ẹkẹta ẹ rí bí màmá ṣe sọ yẹn kọyẹ kan bí ògbó èmi ti ń sọ ẹnba ti lọ sí israeli èyí tó lọ sí sáwdìrí yóò mọ bí wọn ti ń ṣiṣẹ àgbẹ níbẹ
1: tí
4: èsì pé bọlá wọn sọ fún wọn irú wa yìí
1: ẹba
4: ibi ń tẹ̀lé láti yàpọ̀ sí wọn oko ni wọn já tó jẹ́ pé gbogbo àwọn gbé wọn oko náà fi dá tó irú gbé wọn yìí tó pọ̀ wọn yìí mechanic farm ìkíjọba ṣe ẹ mọ àǹfààní méjì tá a rí níbẹ̀ yìí gbogbo àwọn gáàdìtì wa ní òrìṣẹ́
1: wọn tó
4: ṣàtọ̀gbàdì bẹ́ẹ̀ ni ojú òtún á pọ̀ gbogbo west africa la máa fún oúnjẹ ewu láti ògbómọ̀ṣọ́ bí kéde nìjíì tí igbó wà níbẹ̀ ẹ jẹ́ ń sọ fún yín láti ìbàdàn bí náà ẹ fi gbé bàrà pàmí ẹ fi gbókè òde ṣákí gbogbo yẹn ṣe lọ náà nìyẹn
1: kí
4: láǹfààní igbó tí wọn lọ ń kó àwọn yẹn
1: sí
4: láàrin sí dáko ilé igbó tó jẹ pé tí wọn bá gbin nǹkan ti báyìí kò ní ìdí wàhálà
1: èyí
4: ọlọ́yẹ kìjọba ṣe
1: ẹ
4: rí pé àríṣẹ́ ni àti nǹkan kan mechanic farming ni wọ́n ń ṣe láwọn olóòkè
1: ọ̀ràn
4: yóò ṣàánú ọmọwé ayé ladógo láti ràn látẹ.
1: Ẹ ṣeun bàbá mi, ẹ ṣe mo dúpẹ́ dáadáa. Ọ̀rọ̀ ni bàbá ayé labogo ọ̀rọ̀ náà làwọn náà tún sọ ṣé ẹ rí inú igbó yẹn ń tòótọ́ èmi ti máa ń sọ kiní yìí ti pẹ́ gbogbo àwọn ọ̀dọ́ gbogbo wọn ẹ rí i pé wọ́n fẹ́ràn bọ́ọ̀lù but tí viewing center bá wà níbi tí wọ́n ti ṣiṣẹ́ nínú oko orí world cup tó ń lọ yìí wọ́n ń wò ó wọ́n nílé tán máa sùn sí kì í ṣe pé gbà ènìyàn lọ ń fọrùn kọ́ síbì kan pẹ̀lú báwọn onílé ṣe ń sọ ilé dìlẹ̀ ẹnujọ́ mẹ́ta mo ti ẹ̀gbọ́n kan wọn náà sọ pé a room and a parlor self-contained 750 750 copper ni ó gbà lé mo ní wọn tiẹ̀ tún wá wò pé copper ni wọn lọmọ yẹn tún lóyún wọn ní 750,000 naira ló máa san lọ́dún ìgbà mélòó rèé wọn fi ń sùn tílẹ̀ fi mọ́ tọdún fi pé àwa gan lé àwọn ọ̀dọ́ wa à ń lé wọn léré. opopolopo n baba ti e nile boya loke wo ni lu won se yo wule e wa badan ni ko sha ni ma sun soju titi abi ko lo ma sun bi si abe bridge eri ife gan akoko wa kan lorileede yi ife gan wa nun to sonu ti gbogbo e fi ri bayi hmm e wonu oko yen ni si tan daku lo jaburata o ni pe okay o lo se kokan o iwo eyin boys ten sise nbe e leto secret eyin meji lo fe te ma gbe ata adiye kan eni ti o je ti o je eni ti o ta o ta won ni le lo ma tun ji ngba ti han ti rise to nse e mo pe Anidoland is the devil's workshop owo to ba dile o le su ma nbe nse iru gumi to nsoro le kan pe ki do le awon omo ide be en to wu ko le won de be ah mi o rise ni won ani ko ma pa yan mi o rise lo je ki n lo ma gbe yan e ni nkan to ti wa lokan e so be yan o ba nise emi o ti e gbagbo pe ko si ise ni Nigeria ko si be ba bo si ona express wa nsale nbi ni felele lo dikeji losan lowo role e wa o ba awon omo Nigeria o se ma ya lata awon factories to wa nbe se bi se won lo se could mean pe tori pe eyan ti sise kan to odd leni ko le debi giga e gbagbe e ko seni ti o le debi giga olorun ma train eyan ni a train lati strong e pe se ti n ba gbe nkan nla ile lowo sha ni se tori na yin ijoba e je ka wo bi ton so wo emi o se a mo an wo pe won so pe 700 and kini kan kilometers ni bo wa niyan wa to kan wa wa lasan ah won ko lesi ko si le ise nbe se gi won gbin si be se igi tiki ni abi kilo wa nbe abi gbokan wa nbe sha a ma so pe Oyo National Park Oyo National Park Oyo National Park kilo nsele nbe se won sin eran ko nbe ni abi kilo nsele e je ka wa wo ka lo fun kan mi Olorun ran wa lo lori le de Nigeria joba mi tun gbe kini ra pe ibi ta ma fe fetu pari si le hello hello hello eti wa nbe o hello ora iku e fe lo hello
5: hello
1: hello sir
5: ara jare to ku se na olorun ni bo na de ni o
1: ami daddy mi
5: a ti be para ji mi e ri pe arin adupe na fa won mo yen sugba te mo wa fe mere ni ni
1: be ni
5: awon ise ologun atawon amotekun gbogbo won ti aju pump si tele no ma ti won ba se fun ti le won o
1: be ni sir
5: e lo wo awon omo na o
1: ami o
5: government na ma la ti won na olorun ni je na ti do ba je
1: ami jesus
5: gbogbo e ju lo ti nkan ni osun ni ti le sele leyin yen o mo koko pa lati no garage da o
1: e se government ami lati new garage ah o lagbara kolorun ko sanu wa lorile de na eyin wa afesare lo sagbon ti kede ati polo oja an para bo e ma yi kuro nbe o e file be ke je ku wa be
6: flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
7: Hello, people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
8: I am Raphael Akiyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
9: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
6: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
10: Best time to fly and stand the chance to enjoy our exclusive trip to Kenya and Qatar with Prince Gokke Bajoa in conjunction with Aptonik Fly.
11: Alright, it's your boy here, Prince Gokke Bajoa. Arirarira, Gobowa Laorirawa. I introduce to you Aptonik Fly. Aptonik Fly, get along vacation October 8, 2026 to Kenya and Qatar. Aptonik Fly, no package. Let's go on vacation.
10: From 8 to 14th October 2026, Aptonik Fly has got unbeatable deals just for you. We get to help you discover Kenya, the land of adventure and wildlife, and explore Qatar, where modern luxury meets rich culture. Aptonik Fly office is situated at Yellow Building, Efusheton Road, Challenge Roundabout, Ibadan, or visit our website at www.aptonikfly.com on all socials at Aptonik Fly or telephone 0907-457-0886, 0915-577-5196. Aptonik Fly, achieving goals is our aim.
12: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. Ǹjẹ́ lo mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
13: Ṣé lóòótọ́? Báwo? Ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀. Sọ fún mi sí.
12: Àfi bí ẹni wípé àná ni.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

tó lọ gbẹ̀gẹ́ rere sí Buhari. Lọpẹ́lọpẹ́ Erewumi lójúde bàbá eléré tó fèrèfèrè tí ò jẹ́rìí ọgbàri atare lọ́wọ́ eléré. Adìẹ òpèpè fi ẹgbẹ́lẹ̀. Adìẹ òpèpè fẹsẹ̀ tẹ́lẹ̀. Ire ní ń wá o. Bọ́ba wá rí bẹ́ẹ̀. Ire àríwá, ire ìwọ̀ oòrùn, ire ìlà oòrùn, ire gúúsù. Odò ní gẹrẹrẹ tágbẹ̀ wọ tọkọ ẹ̀ lẹ́yìn gẹrẹrẹ. Odò ní gẹrẹrẹ tágbẹ̀ wọ tọkọ ẹ̀ lẹ́yìn gẹrẹrẹ. Odò ní gẹrẹrẹ tágbẹ̀ wọ tọkọ ẹ̀ lẹ́yìn gbẹ gẹrẹrẹ. Gẹrẹrẹ làgbàrá rín wọ́ tòdò lọ́nà gẹrẹrẹ.

Olí ti ń fọ̀hún. Ìjìnlẹ̀ ìfẹ́ olórúkọ ńlá. Ọba pọ̀ kọjá rírí tán. Ọba pọ̀ kọjá kíkà. Elétìlúkára bí ajere. Ọ̀mọ̀ràn tí moyún inú gbìn. Kábíyèsí rẹ olódùmarè. Ọba tó ní odù tó márè. Ìbẹ̀rẹ̀ nínú òpin òpin nínú ìbẹ̀rẹ̀. Ẹni ìṣáájú ẹni títún bọ̀ lẹ́yìn. Ọ̀gbá àárín mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ ń wájú àtẹ̀yìn. Kábíyèsí rẹ o. Ìbà rẹ o. Àdúpẹ́. Ìwọ ló jẹ́ kó su Júùnù kó jù wá nù. A ti dáṣẹ̀ wọ oṣù Júláì báyìí. O mọ̀ ní tún jí ọ́là wá mọ́lẹ̀. Ọlọ́run ò ṣeun o. Kábíyèsí rẹ o. Àdúpẹ́. Tó ǹjẹ́ lórúkọ ìpẹ̀dá ìṣẹ̀dá yìí. Ni mo fi ń kí wa pé àtúnkù àmójúba ara wa lẹ́ẹ̀kan sí. Ẹni rú ọwọ́ wo mo fi wọlé. Ṣé bọ́lọ́run náà ló wí nú bíbélì àbí bíbélì lọ sọ. Ó ní ẹ fi ti késárì fún késárì. Ìyẹn ò ní wípé ẹ mọ́kọ yan àwọn aṣíwájú ẹ mọ́kọ kéré torí ipẹ́ ẹ mọ̀ mí àbí torí ipẹ́ ẹ ń sìn mí. Tọ́ bá fi lè mú odidi Pọ́ọ̀lù tọ́ tọrọ àforíjìn pé ẹ dáríjìn mí èmi ò mọ̀ wípé olórí àlùfáà ni mò ń bá wí. Ọ bọ̀wọ̀ fún orí. Ìyẹn náà lọ́wọ́ ní kí àwa náà ká mọ̀ fìbi tí ń pè lórí ká mọ̀ fi tẹ̀lẹ̀. Ẹni abá bá ń wájú aṣíwájú ni wọ́n. Àwa tún ti dé sórí ètò tá a pè ní àgbẹ̀ lọ́ba. Ẹ kú ilé ṣóun làákàrà alé. Ẹ kú ilé o ṣe dáadáa làbà yín. Àkànjí ìkọyín rèé ẹyinjú olódùmarè tí ò ṣe é figi gún Okon Joseph Àjókọ bí ẹni tí ń fẹ́ràn ló kọ tèmi ń jẹ́. Lórúkọ Adémọ́lá Azeez Babalónílá ń lọ lọ́wọ́ bọ́tìnì mi. Ẹ mọ́ gbàgbé pé Tèmítayọ̀ Oyèládùn Ààbọ̀ ọ̀rọ̀ ń lo lóòtú ètò yìí.

0: bá pàjùbà èyí rẹ̀ náà ni pé ó ṣiṣẹ́ ta ní awọ́ kó wá ṣe ni èmi mọ yìnyín ọpẹ́ pàtàkì lọ́wọ́ Báyọ̀ Bèyú àti Túndé Tùnátùnàmpà tí wọ́n wà ní ìdí ẹ̀rọ alátagbà ṣeun ọmọ bálànà ló ń jẹ́ ká ẹ mọ́ rí wa wò bí ìran àtòun àtàwọn ọkọ rẹ̀ ṣé àgbàgbé pé bà mí fàràmíńgà babalanga ọwọ́ wọn mo ti gba àpèrè adúpẹ́ lọ́wọ́ àwọn aṣíwájú wa tẹ́ wà lẹ́nu lóró ẹni ìtàn bẹ́nu wọn a sáré polówó ọjà bíi mélòó kan àmọ́ ká tó polówó ọjà pásítọ̀ jẹ́jẹ́ wà ń bí.
1: ẹ kúrò lẹ gbogbo ẹyin aráalé àsìkò dédé àsìkò yìí oyèkọlá ọlámilẹkan ak pásítọ̀ jẹ́jẹ́ lórúkọ tẹ̀mí ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.
2: mo bá wọn pe parking tó.
0: àṣìṣó kí ló tún dé.
2: mo bá wọn
0: kọ kí mo tún ṣe fún ọ.
2: jẹun ẹ
0: jẹ apolówó ọjà àbí jẹ káyé ó sóògbé. ẹmí rí o.
3: Lagilu FM 96.7.
4: wọ́n á gbé fún pàdé yẹn.
5: pàdé ọ̀dẹ́ ẹ̀sìn.
6: àkànjí èwo ló mú ọ tó kárí sọ.
7: wò ó wọn tún ti bẹ̀rẹ̀ tí mo rẹ̀ lọ́jọ́ sí lọ́wọ́ mi o.
6: ṣé n ti sọ fún ọ ọ̀dọ̀ Sheimak Global Resources ní ibi ìfọ̀kànbalẹ̀ tí mo ti ra ilẹ̀ ilé mi tí mo kọ́ láìsí wàhálà kankan.
5: àkọlé máa ra.
6: As a 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́gọ́ tẹ bá ti ra ilẹ̀ yín lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheimak Global Resources. Hurry now, as this offer will end soon.
8: Two years ago, the biggest radio raffle hit we ever saw.

0: ti Kristi jákèjádò àgbáyé ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́
1: ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
2: Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
2: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostle ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.
3: Flash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
3: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Ná mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jìnkí fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000 0807-112-4000.
3: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: Labbaik Allahumma labbaik.
10: Aha, atete sula teteji loro haji 2027 bayi nile ise you fit fly tori pe September 26 ni gbogbo pepe ki o wa sopin iforukosile ati owo sisan la fini gbogbo ere to fe ba se haji 2027 etete gbe apa bayi ma bo wa office you fit fly kale tun jo se haji irorun eku ti mo you fit fly be wi pe pelekutu ni se haji nile ise ti wa pelu ile gbe irorun ti o jina se haram ni makkah ti madina awon je to doso ni gbàkúgbà ziyara sí gbogbo ayé ìkẹ́ àti gbogbo ibi tó lápẹẹrẹ ní makkah àti madina tó fi mọ́ wá sí lóòrèkóòrè pẹ̀lú àwọn àfáà wa tí ó máa tọ́ni sọ́nà lórí iṣẹ́ hajj. Ẹ wò mí láì dé ìtọ́pẹ́nu àṣepéniṣẹ́ hajj pẹ̀lú iléeṣẹ́ you fit fly. Ẹ tètè kàn sí you fit fly ní Ìbàdàn head office block 8 plot 15 7 up road Olúyọlé main estate ring road Ìbàdàn tàbí kẹ́ pé 0901111190 hajj 2027 pẹ̀lú iléeṣẹ́ you fit fly àlọ́dé àlọ́gbà lọ soríire ni bi idili laitala.
11: Bọ̀sùn o lè kó lọ́sẹ̀ yìí ni. Mẹ́bọ̀ lágbà bẹ́kà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ lẹ́kù. Bẹ̀dásọlá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì gidi ńbàdàn tó lè sanwó gidi bá gbà bẹ́kà. Àwọn tó lówó Èkó Èkó ní gbé òpàrọ̀ o. Gbogbo owó la fi wọkọ̀ tán tí ń bá wá rí iléeṣẹ́ búrẹ́dì ńbàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ. Àjẹ́

0: dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣonígbọ̀wọ́ ètò yìí. Lọ́wọ́ iléeṣẹ́ Mass Foods Industries Limited. Mass Foods Industries Limited. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣeun gbà. Àwọn Mass Foods Industries Limited àwọn ni wọ́n ń pọn Mazavita. Eléyìí tá a ti ń láǹfààní láti máa pín lórí ètò yìí. Torí ìdí kan àbó mi a bẹ̀rẹ̀ sí ní máa pín padà lọ́sẹ̀ tó ń bọ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni tí í ṣe alákòóso láàgbọn ìpèsè rẹ̀. A bẹ̀rẹ̀ sí ní máa pín ẹ mọ́ bínú ẹ̀yin èèyàn wa pé àlàǹfààní àti pín fún yín. Láǹfààní àti pín fún bí ọ̀sẹ̀ mélòó kan. Ẹ̀ẹ́dún jẹ́ àpàdé lọ́sẹ̀ tí ń bọ̀ bógo ti ń jẹ́ tọlọ́run. Bá a ṣe mọ pín Mass Food Mazavita ẹ mọ́ bínú. Kiní ọ̀hún ti fẹjú. Àwa náà sì mọ̀. Àbí a mọ̀ pé ipa wa ò ní lè mọ ká pínpín rẹ̀ tó bẹ́ẹ̀. Ọlọ́run ọba ló ní orí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ń fi àsìkò yìí sọ fún wa wípé ìṣíkẹrin BSF training batch 4 Black Soldiers Fly seminar tá a mọ́ ṣe lórí bá a ṣe ń sin ìdin. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń bi mí lérè pé ṣé ìdin ṣe é sìn. Ìdin ṣe é sìn o. Ṣé ẹ gbàgbé pé BSF maggot tiẹ̀ esinsin ni BSF yẹn? O ni wọ́n ń pè ní Black Soldier Flies. Esinsin ọ̀hún ó mọ pa ìdin ni a mọ yédin. Ìdin yẹn gangan kí la wa ń lò ó fún? A ń lo ìdin yẹn láti fi mọ fún ẹja ní gẹ́gẹ́ bí oúnjẹ fún ẹja. A ń lò ó gẹ́gẹ́ bí oúnjẹ fún àwọn nǹkan abìyẹ́. Bí èèyàn bá kọ ilé rẹ̀ bí ọba sọ́ra àwọn aláǹgbá ọ̀sà jẹ tán ni o. Orí
1: oúnjẹ wọn
0: ni. Wọ́n máa dùn ti ń bẹ́ ń bẹ̀ ni. Ọ̀pọ̀ èèyàn wá ń bi mí lérè pé ṣé a rí ibi tà sí. Ní tí ò tí ì tó àwọn tí wọ́n ń wá. Kò tí ì tó débi wípé yọ wá sẹ́kù ńlẹ̀. Mo sì ti sọ fún wa mo ní pé BSF ọ jẹ́ nǹkan ọ̀sìn tá a lè sìn bá a bá ní ìyàrá kan dondo. A lè sìn ń bẹ̀. Kìí ṣe nǹkan ọ̀sìn tọ́gba space tọ́pọ̀. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé ìwọ̀n bó owó díẹ̀ a lè fi bẹ̀rẹ̀ rẹ̀. Kìí ṣe ìdánilẹ́kọ̀ọ́ téèyàn lọ fún téèyàn wà máa wá òbítíbitì owó. Ṣùgbọ́n ṣe gbàgbé pé béèyàn bá ṣe fẹ́ kó tóbi sí náà ni kápítà téèyàn ó kó sínú rí ó ṣe rí. Àwọn tó bá ń sin ẹja ọ̀pọ̀ nínú wọn ló jẹ́ pé wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí tí wọ́n tún ti ń sin àwọn BSF yìí torí pé wọ́n mọ̀ wípé àwọn òṣè nídi àti mọ wá oúnjẹ ẹja kiri. Ìwádìí sì jó yé wa wípé protein ti ń bẹ nínú rẹ̀. Ṣé gbàgbé pé èèyàn náà ń jẹ̀dín ìdin táwa kàn ń jẹ́ kàn tóbi ni ogóngo ara classification rẹ̀ náà ni. Bá tiẹ̀ wá mí láti bí ẹ̀yà abi tèmi ti wá oríṣi ògòǹgò méjì lọ wà. Ìkan bíi ìka kékeré ọmọdérin ọwọ́ yẹn. Ìkan tóbi gan tó jẹ́ pé ó tóbi ju ọwọ́ àárín lọ. Torí rẹ̀ torí kọlubọ. Kọ̀m̀bọ̀ báyìí lórí rẹ̀ rí. Ṣé ẹ gbàgbé pé mùnímùní oúnjẹ ni? Àwọn èèyàn ń jẹ mùnímùní. Ìdánilẹ́kọ̀ọ́ nípa BSF yẹn yọ wá wáyé by popular demand táwọn èèyàn ń sọ wípé ẹ mọ́ bínú ìṣíkẹta àsìkò ni ò sí. Àti pópẹ́ káwọn tó mọ̀ àti gbáradì sílẹ̀ fáwọn ó lọ́jà yìí ẹṣẹ́ ní wá ṣe mí. Mo láyọ̀ láti sọ fún wa wípé omi rí ó tún wáyé. ni ojo eti ati ojo abameta to pari nu osu ta wa nu re yi ojo eti yen o da pe oni ojo to kan inu osu ojo abameta o wa je 1st July abi
1: August
0: sorry August bo si je niyan gbogbo eyin te ba mo pe eni fe lati tun kopa nibi idanileko ohun e mo tete lati kan si mi lori 070-3019-5962 baba kan be lati njona patako emi ati won jo soro lori mazavita ejo e pe mi pada baba mo tin wa number yin mo tin wa number yin be ba ngbo mi kitikiti ejo tin ba ti pari eto e pe mi e seun
2: afrika jo se afrika jo das afrika jo se
0: a pe mr wali ajani te gbo labare lori ipo ti ajile pinpin ni ipinle oyo

0: wa ni bi ba se nlo ajabo fun yin won joye wa wi pe batch by batch o na ni won fe mo pe fertilizer won ni second batch ibe ni Oyo State wa gaga bi iroyin to temi lowo en temi o kan so gaga bi oro amoran fun awon to wa ni ipo agbara ni wi pe se mo pe igba meji la mo gbin agbado nu odun kan awon ti an ba gbianju daada won mo sare gbin bi e meta ejo be ba nwo ate oju ojo lati akata ajo nimet a ni pe dase wo August break lele to je pe awon agbe ti won setan ati gbin agbado nu erun o mo gbara di bayi ejo eje ki ajile yi ko te wa lowo lasiko mo yi pe oju ojo ti wa yato si ti won ni apa ariwa oju ojo ti won ni apa ariwa o yato si todo wa ni apa gusu nbi ni apa ti wa nbi asiko ojo la wa wa bayi eleyi to tumo si wipe asiko ta nilo awon ajile gangan re ori awon agbe alata nilo ajile agbe on tomato koma je pe ngba ta ajile ohun oba wa de ko ni fe bossi mo ejo tori olohun ejo tori olohun eyin te wa lagbon mi be yen ba wa titi so fun ijoba n te ba fe fi ran wa lowo kan je ko de apa gusu ti wa nbi loju ojo
1: mo ti mo
0: enyo je o de apa ti wa se iwo orun south okay west la wa nbi ejo o de odo ti wa loju ojo
1: ma se nuka
0: hello sir
2: e ka san ku eto
0: e ka san o mr wali ajani
2: ya ku se na ku se ilu o
0: adupe ilu ku se are
2: obi oni pa wa o
0: ami atami e ba nda ko yin ki awon eyan le mo pe eyin gangan ni
2: oruko temi ni olawale ajani
0: okay
2: national coordinator southwest mills association of nigeria abuja
0: sure pataki dita fi pe yin gege bi oro temi ati njo so pe ijoba ti are tinubu won setan lati pin ajile fun awon agbe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ lele to jẹ pe yóò sì kan ẹ̀yin àgbẹ̀ alágbàdo náà
2: bẹ́ẹ̀ ni
0: ǹjẹ́ ti rí gbà bí.
2: Tó yẹ ni pé batches níjọba pín ètò ṣíṣe àgbàdo yìí
0: ẹ̀yin ọmọ náà
2: fertilizer kọ́mbà bíi pé yóò di wọ̀lúkọlù so Oyo State batch two la wà batch one ti gba tiwọn lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n láìpẹ́ láì jìnà àṣẹ wá láti Abuja sí Oyo State tó jẹ́ batch two wọn bẹ̀rẹ̀ sí ní pín fún gbogbo àwọn àgbẹ̀ tó ti forúkọ sílẹ̀ tó ti ṣe kíní bio data system wọn wọlé.
0: Lélẹ́yìí tó jẹ́ pé ẹ̀yin gan ò tí ì gbà báyìí.
2: Èmi gan ò tí ì gbà o. Èmi ò tí ì gbà o. Òṣèlú tó ti gbà ní Oyo State.
0: Torí n tá à ń gbọ́ ni wípé wọ́n ti kó dé o ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ẹ̀síkútìfù wọ́n fẹ́ jókòó lé lórí mọ́lẹ̀ ẹ̀ẹ́tàn mọ́lẹ̀ sí abala abẹ yẹn.
2: Kò sí nǹkan tó jọ torí pé fertilizer tó bá dé ọ̀dọ̀ Federal Ministry of Agric ló máa dé sí.
0: Ok.
2: Ó dẹ̀ máa lọ́wọ́ Bank of Agric nínú. Orúkọ ẹnì kọ̀ọ̀kan àti account number ni Bank of Agric tó jẹ́ bio data ni ó máa fi lò láti pin ẹnìkọ̀ọ̀kan á dẹ̀ rí information lórí fóònù ẹ̀ tàbí lórí email wípé wọ́n ti fún yín nìkan báyìí so eléyìí la máa lọ fi gbà á ibi tí wọ́n bá sọ wípé ká ti lọ gbà á so kò sí pé olóyè kan àbẹ́ nìkọ̀ọ̀kan jókòó lé lórí o àfi ohun tí ò bá forúkọ lẹ̀ nígbà tá à ń pariwo pé ká forúkọlẹ̀ fáwọn àgbẹ̀ fertilizer.
0: Ìforúkọlẹ̀ ìforúkọlẹ̀ tẹ́ ń sọ ń parẹ̀ ṣé ti ètí ẹ sẹ́ndì líǹkì ẹ̀ sí mi ń jò ní náà ni àbí mi.
2: Ìta ẹtí a sọ lórí fóònù ta sẹ́ndì líǹkì ẹ̀ pé kónkálukó tẹ líǹkì yẹn kán lè mú gbogbo data wọn lórí system lábújá. Látàbújá náà ni lístì náà rẹ̀ ti jáde lórí gbogbo àwọn tó ṣiṣẹ́ yẹn.
0: okay okay ogbeni wale ajani ijabo te je fun mi bayin sin tin ba pe oga mi ti wa ni abuja ti mo ba te fun mi number won jo ni se ndi mo gbo lenu yin na ni won gbo lenu won
2: ni ko ron le ma gbo lenu won tori ajo se papo labuja na ni so a de monitor bo se lo ni state by state fun bi apere e to je national president wa Alhaji Abubakar Bello won lo ku Calabar ni south south
0: okay
2: won le ti launching ti be yen so pe de ti lo so won se lo kaaki lati ri pe gbogbo attachment officers ibi to ba ti kan ka de ri pe won gba won de tele gbogbo ilana ti federal government ba fi sile so ni kankan lati gba
0: okay e ma binu pe mo da yin lagara e ti jabo fun mi ni ori phone ngba temi ati njo soro tele sugbon mo fe ki o je pe ohun la mo fafa idigi la ti ba tori pe to ba je pe mi le mi so fun omo Nigeria lori eto yi won le ma wo yi pe boya ahe soro ni idire ti mo fi pe yin e ma binu pe mo shin nipa nibi nte nse lowo lati
2: o si lonu rada ko le da na ni ara se ta gba fun awon agbe wa ni orilede Nigeria na ni ka le fi da won loju wi pe ko si won lu kolu ko de si pe kan wonu kan rara gbogbo ise ba se to lati gba ta bi bere na ni awon state ta de ti lo gbe fun ton ti gba bon se ntele lesese ni gbogbo toruko e ba ti ja lori database o ni bon se pin sori e to de ma lo gba ko si yonu
0: e ma binu ke to lo mo tun he gbo nigba ti mo pari eto ni aya ajejo bi ojo osin mi lawon kan pe mi pe won ni ti awon ba ti fe gba o won san 15000 naira ko to di pe awon o ri gba o se be lori
2: seri to se ni pe ngba to ba ti dege mo se so won ni won pe ko so on kaluku individually lo ma gba information lo ti ma gba kini e lori phone tabi lori email tabi ko lo si bank of agric so when the counter post on kokan yen ko si nkan to jo won si fe ni ken lala ara fun ni aye wi pe ko ma gbo lowo agbe to jo ba lo se eto yi so pe en ti ba re ma je si san abi si se inu bank account ye account eni yen lo ti ma se ogbo se to e ko se o ni pataki lo database ta se lori code ta fi ran se ngba yen
0: ngba ti lori database yen pelu bawon eyan se ri pe e mo pe omo Nigeria ojo ajo won re kan na o ngba ba ti ri pa jile ti de bayi se won le mo sare fi o ko le lori link bayi
2: ba ran ti pe lori eto ni be mi ja be meta ni mo wa
0: beni
2: ti won tun wa lati Abuja na ta connect pe ki bo le se se
0: beni
2: pa ni titi pe te ba ji agbe transition ya bi individually e gba code ni ta de pin kaakiri gbo awon egbe ile agbe ni awon commodity associations no risirisi ton paro lori platforms ipo kini code yi o e lo lo ko si nkan to le won de bere owo nbe abi
0: ben
2: so ke confuse pe agbe ni mi o ise bayi ni mo nse o nkan bayi ni mo gbe o so nta agbin ta so ni o so fun joba bi won ko ti eto o ti won fe ni kankan e ton ma fun oni agbe elege o ma to salagbadu o ma to sita won ni resi so pataki gbogbo nkan ta zo so pe agbe a ni database ni Nigeria o ni joba apapo wa so yi pe ko e ko ma ri be lo lo radio ko mo sona te ba so yi pe okay won ko ajile de lo la nsin emi ti mo je bricklayer agbe lo ni na ma ni mo loko leyin kule ma fe gba
0: ben
2: so awon to wa je gbe gangan oni ri gba awa ni won ta nkan to e pare agbe fun agbe
3: you have 1 minute remaining in your extra value bundle
0: ebo da si kini o oya mu
2: ṣugbọn to ba ta ba se ri bo se ri lodun ta na ba ri elomi guy ti ma fi oruko le lodun fun todun to nbo pe a se bi won se fe rin lele elo ma ti gbo fertilizer eni kan to ba wo sa pe ko se koruko wa
0: nyo e seun ẹ jẹ́ kí n wá fi sí ọmọ Nàìjíríà kí n fi ran yín Mr. Wale Ajani ẹjọ́ gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe ẹ̀yin lẹ lọ́yọ̀ tẹ tọ̀yọ̀ bọ̀ ẹ̀yin lẹ mọ tẹ rí lọ́yọ̀ ẹ̀yin lẹ mọ báláàfin ṣe wà lọ́yọ̀ ẹjọ́ ẹ bá wa sọ fún àwọn tó wà lágbọn mi ní Abuja tí wọ́n lè sọ fáwọn tó wà ń pò àṣẹ ṣe mọ̀ pé àsìkò òjò ìdáko ti wá yàtọ̀ sí ti apá àríwá
2: bẹẹni
0: ẹjọ ẹ bá wa sọ fún ìjọba kí wọn jẹ kí wọn jára mọ kíní ọǹkan bá lè bọ sójú ọjọ torí tí ajílẹ̀ bá dé lásìkò
2: atẹ́kùn kí wọn bá tẹ rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yàtọ̀ ọdún mẹ́ta la ti ń fà bọ̀
0: kó
2: tóbi kí ó bọ́ sójú ẹ̀ lọ́dún yìí ìgbà tí wọ́n ń bá fà lábújá pé ìgbà tí wọ́n gbin àgbàdo nílẹ̀ haúsá kọ́là wa ń gbìn bí
0: ṣùgbọ́n
2: nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ṣẹ́rí wet season àwọn ilẹ̀ haúsá ó ní àsìkò tí wọ́n ń sìn báyìí torójò máa ń pẹ́ kó tó dọ́dọ̀ tí wọn
0: ìgbà
2: míì oko wọn máa ń tó september kí wọ́n tó gbìn but àwa a gbọ́dọ̀ gbìn láàrin july láàrin june july ìyẹn àwa àgbàdo
0: so
2: eléyìí náà sọ pé kí wọ́n tètè kó wá ní inú oṣù karùn-ún oṣù kẹfà oṣù keje tá a wà yìí so àwọn state kọ̀ọ̀kan ti gbà ní àyíká tó bá ti kọ̀ọ̀ sí oṣù náà ló máa kàn wá lágbára ọlọ́run tó bá ti kó dé
0: ibi tí wọ́n
2: kó sí so a lè tún so ìjọba ti gbìyànjú ẹ̀ pé kì í ṣe december náà kó ajílẹ̀ wá fún wa báyìí so a dẹ̀ mọ̀ pé bó ṣe ń lọ bẹ́ẹ̀ tó a máa dọdún tó ń bọ̀ á tún yá díẹ̀ ju tọdún yìí lọ.
0: Ọlọ́run ó jò rí bẹ́ẹ̀ èmi náà ni fi ń lọ́rùn sílẹ̀.
2: Kò sí wàhálà iṣẹ́ ta gbà fúnṣẹ́ ìlú náà nìyẹn o.
0: Ẹ ṣeun sá ẹ ṣe tá a pè yín tẹ ẹ jẹ wa ó dà ń tún mọ bá ń sọ̀rọ̀ lábẹ́ aṣọ ẹ
2: ṣeun
0: sá. Ẹjẹ́ asáré polówó ọjà nígbà bá padà dé máa wò bọ́yá n ó tún pé ẹgbẹ́ alága ẹgbẹ́ afan ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ ká tún gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn nípa ti ajínlẹ̀ pínpín. Bàbá láǹfààní àti mú àwọn ìròyìn tó jẹ jáde lẹ́ka sí àgbẹ̀ wá déédéé ni bàbá sì láǹfààní àti mú wá eléyìí tá a jábọ̀ fún yín náà ààrẹ náà ni. Ẹ mọ́ ti yí kúrò ẹ túbọ̀ mọ́ bá mi ṣí àìtò yìí ẹjẹ́ ọkàrí ilé kọ́ kárí òkò ẹ kú ilé o ẹ kú ilé ẹ̀yìn lè darapọ̀ mọ́ mi ní ìsìn ẹ kú ilé náà sì ni bóyá ẹ̀yìn ti wà pẹ̀lú mi tẹ́lẹ̀ mo ti lọ sọ́dọ̀ ọ̀gbẹ́ni Wálé Àjàní mo tún ti padà báyìí lórí ètò ẹjẹ́ sáré polú owó ọjà mo ń bọ̀.
4: Àtúngbẹ́kàndé Golden Chance Lotto Vogue la gbé dòde.
5: Golden Chance Lotto Vogue má sùn péye gbéranlẹ̀ má gọra ẹ̀ mú nọ́mbà kálá ọlà tó lá ó di mímúṣẹ ta Golden Chance Lotto Vogue géèmù àárọ̀ kùtù ta porúkọ rẹ̀ ní Vogue. Golden Chance Lotto Vogue ní gbogbo àárọ̀ ọjọ́ àǹfààní wà fún ọ láti jẹ owó tabua ìwọ sá ti ta Golden Chance Lotto Vogue ta ta jẹ kẹrin ọpẹ kẹ àǹfààní ibẹ̀ ni pé tó o bá jẹ nínú èyí ó wù àwọn géèmù wa o lè gba winnings ní èyíkéyìí Golden Chance Lotto Payment Center wa kìlọ̀ tún dúró dé lọ sí èyíkéyìí Golden Chance Lotto Kiosk tó wà ládùúgbò rẹ̀ Golden Chance Lotto Vogue owó àárọ̀ kùtù fòlì high early morning early cash ṣáájú aago mẹ́sàn-án kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún òwúrọ̀ aago mẹ́sàn-án ààbọ̀ àárọ̀ ló gbé sí ò sí mọ̀gòmọ́gò ta Golden Chance Lotto Vogue kó darapọ̀ máwọn ẹbí olóríire Golden Chance Lotto.
4: Golden Chance Lotto Vogue la gbé dòde.
6: Pàjọ́ ni tèmi o, pàjọ́ kẹ́.
7: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
2: My IBDC meter unit don't finish now. See bad time yo. To go queue buy token now go stress me well.
3: Why you dey worry like that? Just use iRecharge.
2: Are you recharge? How that one take work?
3: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1# on your phone.
2: Sharp like that.
3: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
4: iRecharge. Convenience. Accessibility.
5: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
6: Gbogbo ọmọ ológun pátá ti yín mẹ́lòó, ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
7: Ṣèmi nítorí ògo ni o, nítorí ògo.
6: Ìdí rèé tí Ọlọ́run Reverend P.F. Ọwá fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026. Bẹ̀rẹ̀ látàgo mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjí ńlá wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend P.F. Ọwá Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọlé Àtùmọ̀lé tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo. O ti ń gbàdúrà ọjọ́ pẹ́, o ti pọ́yì orí òkè àti wọnú ògo, wọ́n ti fẹ́ sọ ẹ́ lẹ́nu. Kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo? Àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fọ́kọ tuntun pèsè dá rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́. Àgbọ̀ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa sì rántí rẹ̀, ó wọnú ògo lọ. Ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ. Kí bàbá wa nínú Olúwa Reverend P.F. Ọwọ́ àti Reverend Mrs. C.O. Ọwá tó gbàdúrà súre fún ọ. Ṣayò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o. Ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.

àmọ́ pẹ̀lú bá a ṣe ń retí ìpè wọn ẹ jẹ́ ń láyọ̀ láti sọ fún wa pé a ti ń gbáradì sílẹ̀ fún August break gẹ́gẹ́ bí àjọ NIMET àjọ tá a mọ̀ sí pé àwọn ni wà lára

0: Hello sir.
1: Hello, ẹ kú àtò.
0: Ọlọ́run ló ń tò ó, bó ni ọjọ́ yín?
1: Ọjọ́ ìwọ́jú ni.
0: Báwo ń dé yín nù, ń délé ìbò?
1: A ti bá ọlọ́run dáadáa la wà.
0: Orúkọ yín sà.
1: Orúkọ mi ni ọmọba David Ogundele.
0: Ipò yín.
1: Hello.
0: Ipò yín sà.
1: Èmi ni alága gbogbo àwọn àgbẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́.
0: Alága ẹgbẹ́ Afuan àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Ní kúkurú èdè, a fẹ́ sáré mọ ọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú ajílẹ̀ tí à ń retí. Àwọn èèyàn kan sọ pé wọ́n ti kó dé ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Kò tí ì dé.
0: Kò tí ì dé.
1: Bẹ́ẹ̀ni, ìpínlẹ̀ mọ́kànlá ló kù tán tí ì fún. Ní Southwest níbí báyìí, ó ku Ọ̀yọ́ State and Osun State.
0: Okay.
1: Wọ́n ti fún Lagos, wọ́n ti fún Ogun, wọ́n ti fún Ondo, wọ́n ti fún Èkìtì. Kódà ti lọ ṣe flag of gbogbo ẹ̀.
0: Okay.
1: Wọ́n kù Tọ̀yọ́, a ń retí Tọ̀yọ́ second batch la wa.
0: A ń retí Tọ̀yọ́ second batch. Ìgbà wo ni ìrètí wà pé wọn ó kò dé?
1: Kò lè pẹ́, kò lè pẹ́.
0: Kò lè
1: pẹ́. Kò lè pẹ́ nípa tí máa lọ mítì láìpẹ́ Labuja.
0: Okay.
1: Lọ sọ̀rọ̀ lórí ẹ̀.
0: Okay. Ẹ lọ rí.
1: Àmì o.
0: Ìkọ́ ìkọ́ ọmọ lẹ́sìn ọmọ rìn ìkọ́ ìkọ́ bálá. Lọ láyọ̀ ẹ̀ dì láyọ̀. Ṣùgbọ́n iṣẹ́ kan la fẹ́ fi rán sí wọn ní Abuja sà.
1: Ó yẹ ẹran mi máa jẹ.
0: Ẹ bá wa sọ fún ọ pé tí a bá ti ń gbìyànjú àti pé nǹkan fún wa pé nǹkan oko kí wọ́n mọ jẹ́ kó tètè yá torí pé àsìkò oko tiwa ní abala ibi tá a wà yọ yàtọ̀ sásìkò oko tiwọn ní abala apá àríwá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ bá wa jára mọ́ bẹ́ẹ̀ kẹ́ fi ṣe jẹ.
1: A jíye fún ọ. Ṣùgbọ́n ká tẹ̀ kọ́kọ́ dúpẹ́ náà. Kọ́kọ́ dúpẹ́ tó pé nǹkan tá a rí ìsàn àríwá ẹ̀ rí. Pàtàkì mẹ́rin mẹ́rin ló ní ká fún àgbẹ̀ kọ̀ọ̀kan.
0: Mẹ́rin mẹ́rin báàgì mẹ́rin mẹ́rin.
1: Bẹ́ẹ̀ni iná sọ pé ká máa wá lo agolo lórí lọ́jà o.
0: Bẹ́ẹ̀ni
1: ọmọ ẹgbẹ́ ló ní ká fún.
0: Ọmọ
1: ẹgbẹ́ ló bá fẹ́ jà fún àjọ ọmọ ẹgbẹ́ Afuan.
0: Ó gbọ́dọ̀ jọ ọmọ ẹgbẹ́ Afuan.
1: Bẹ́ẹ̀ni.
0: Alága, ìròyìn kan tẹ̀mí lọ́wọ́ ní jẹ́jọ wípé wọ́n ní kí àwọn ọmọ ẹgbẹ́ ó máa san 15,000 tó gba jílẹ̀ pé ńgbà tá jílẹ̀ bá dé wọ́n máa san 15,000 ṣé lóòótọ́ ni.
1: Ṣé ni bó ti rí nìyí owó ìwé ẹgbẹ́ pé mọ́jọ́ ọmọ ẹgbẹ́ ₦5,000 ni.
0: Okay.
1: Owó logistic kì í bẹ̀ ṣe padà ṣe pàápàá láti fẹ́ Federal Ministry of Agriculture nípa ẹ̀ $10,000 ni owó logistic.
0: Okay.
1: Ìlọ́pọ̀ ọmọ ọjọ́ ọmọ ẹgbẹ́ tàbí fún ní ID card tó máa wádà rẹ̀ láti Abuja
0: ID card tí wọ́n wà gbà yẹn ṣé kì í ṣe pé ń bọ̀ bá tún dọdún tí ń bọ̀ wọ́n ó tuntun gbà mí tí wọ́n tún sanwó gbà mí.
1: Ó ti o tó bá ilé ẹjọ́ ọmọ ẹgbẹ́ lẹ́ẹ̀kan ó ti dọ́ ọmọ ẹgbẹ́ àgbẹ̀ títí láéláé ni.
0: So n lowó tí wọn ó san yẹn àbí.
1: Bẹ́ẹ̀ni
0: olódó máa tán. Ẹni tó bá ti wá san tiẹ̀ ń kọ́ tí ó tún sanwó mi.
1: Oníṣẹ́ mi mọ̀ ẹni bá ti san $5,000 yẹn owó ọmọ ẹgbẹ́ nìyẹn àbàdà káàdì wa. Ó ní ètò ọlọ́sọ Abuja fún ID card. Ó ní ètò bá dún ní state. Nítorí pé kò sí nǹkan mí náà tá à ń ṣe àwọn kékèké báwọn náà la máa rí ná.
0: Okay.
1: A lo Abuja ni a lọ gbá la rúrú àwọn owó báyìí náà la máa rí ná.
0: Okay.
1: Ọmọ ẹgbẹ́ dẹ̀ gbọ́dọ̀ jẹ́ financial member.
0: Ọmọ ẹgbẹ́ gbọ́dọ̀ jẹ́
1: financial member.
0: O ti yé mi.
1: Ẹ ti ń dá sún àpò ẹgbẹ́ ọmọ ẹgbẹ́.
0: O ti yé mi. Ẹ ṣeun tẹ́ ẹ ṣe àfọ̀mọ́ ibẹ̀ yẹn. A tún pè yín tó bá dijọ́ mẹ́jọ ká tún gbọ́ làbárè lórí rẹ̀. Ẹ bá ń dá akọ yín lẹ́ẹ̀kan sí àti ipò yín.
1: Èmi ni ọmọba David Ogundele, èmi ni alága gbogbo àwọn àgbẹ̀ pátá nípínlẹ̀ Ọ̀yọ́. Afuan.
0: Ẹ ṣeun sà.
1: Ẹ ṣeun.
0: Yes sir.
1: Ẹ ṣeun.
0: Ẹ ti gbọ́. Àwa ìṣètò tá a ṣẹ̀ mọ́ pé ẹni tí ọjà bọ̀ pé a pè yín o a béèrè nǹkan kan lọ yín bẹ́ẹ̀ ṣe sọ rèé o bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ BAM n ò sọ fún wọn pé n ó pè wọ́n sórí ètò tẹ́lẹ̀ bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ Wálé Ajá ni n ò sọ fún wọn náà ọkàn pè wọ́n ṣe wọ́n. Ká lè mọ̀ bóyá
2: lóòótọ́
0: ni kọ́ mọ̀ sí pé mo ti sọ fáwọn èèyàn pé mi ń gbé èèyàn wá sórí ètò ṣẹ̀ṣẹ̀ mọ́ fún yín lórí ìjò ń tá bèrè lọ yín rèé o ń bò ó kẹ ẹjẹ́ á lọ níwọ̀n ṣẹ́jú tó ṣẹ́kù ẹ̀yin àgbẹ̀ bọ̀dá Ahmed Ládàó ṣó ń gbọ́ mi dáadáa ń tà ń pè ní ọ̀dá àwọ̀nba August break wọ́n ń pè é ọdọọdún ni August break máa ń ṣẹlẹ̀ nínú àsìkò òjò August break yẹn jẹ́ àsìkò tí òjò ò fi ní rọ̀ láàrin ọjọ́ mélòó kan ìṣẹ́dúró òjò láàrin ọjọ́ mélòó kan nínú àsìkò òjò sẹ́mọ̀pọ́tọ̀ lásìkò ẹ̀rùn ọ̀tọ̀ lásìkò òjò lẹ́ẹ̀kan ṣe bó ọmọ
2: bẹ́ẹ̀
0: ṣùgbọ́n tá à ń pè ní August break ni pé lásìkò òjò ti ojo gbodo oro ninu awon osu tojo nro awon asiko kan ya soto to je pe ojo ni ro rara ireti gege bi ajo nimet bo te fi todun 2026 lele won ni ka ma reti august break eleyi ta mo si little dry season LDS won ni ka ma reti re nigba ti osu keje yi ba tin pari late july bi ajo nimet bo se predict re re won ni little dry season ta mo si august break won ni yo bere ni late july ireti wa wi pe laarin july 26 si july 27 titi de 30 oni august break yo gbera so be kedere won joye wa wi pe ojo meji din ni ogbon 28 days gbako oni august break yo fi waye se wa ri laarin ojo meji din ni ogbon yen si ogoji ojo between 28 days to 40 days in a little dry season rain ni o fi wa e laarin asiko yi ki se pojo ni ro rara bi ti wu ko mo gbo mi daada o ki se pojo ni ro rara bi ti wu ko mo o sugbon ojo die ni oro a mo ro little rain for ti o ni dun le bi se mo ri e wo eje a mo lo ngbo ba di ijo mejo won la nfani ati joye yin daada awon ipinle ti o ti fese mule jugan ni ipinle Eko Ogun Ekiti ati Oyo ebe ba fe fo ko sile fun BSF training ta fe se e pe 070 30 19 59 62 loruko gbogbo awon ta jo se leni to fi dun ti gbogbo fi kan si da ko re ja mo lo
2: Oyekola Olamilekan aka Pastor Jeje loruko mi e se te n gbo wa
0: oso mo lo o lo fun se ilu ni o o wa npinle osun ba si n soro bayi yo si de ba wa layo Sola re o mega child of god o ti wa nbi yo mo gbe n trabaye lori eto ta pe ni gospel gbedu o baye Okun Joseph ajo ko bi en tin fe na nlo ko timi
3: La Gelu FM, Jagaba Gogoretio, Ma

0: wọ́n fi agbára fún àwọn aláàárẹ̀.
1: Àwọn
0: tó wọ́n sì fi kún agbára àwọn tí a garada. A ní ó ń rẹ àwọn ọ̀dọ́, wọ́n ń ṣe rẹ̀wẹ̀sì. Wọ́n ń rẹ̀wẹ̀sì. Àwọn ọ̀dọ́mọkùnrin sì ń kọsẹ̀ wọ́n ṣubú. Ṣùgbọ́n àwọn tí ó gbẹ́kẹ̀lé Olúwa yóò sọ agbára wọn di ọ̀tún. Wọ́n yóò fi ìyẹ́ fò lókè bí ìdí. Wọ́n yóò sáré àárẹ̀ kò sì ní mú wọn. Wọ́n yóò rìn òyì kò ní kọ́ wọn. Those who trust in the Lord are promised maximum security.

tó fi ń ṣagbára ìwọ nìkan lóye ọlọ́run bó bá wọ̀ ó pàkan ó sì jí kan.

0: 96.7 FM Ibadan.
1: West Midlands Open University. Amuki ẹkọ wa laro woto, ko si rorun lowo ti o fani lapoya. Eto igbaniwole nlo lowo, o si le bere rin ajo ẹkọ re pelu owo to kere to egberun 2.5 naira. Fun abala ẹkọ kọkan course unit, yan ninu awon eka ẹkọ to ni igbelewon kaakiri gbogbo agbaye bi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication ati Educational Management. Bo yo sese pari ilewe girama, tabo lendi, NCE, HND, A-Level, to sife wole pelu direct entry. O rorun pelu WMOU. Kansi wa ni ilu Eko ni number 1A, Oba Crown Avenue, Ikeja. Nibadan, awani White House, Adewumi Street, Felele, Labiokuta, .ICT Institute of Technology, 52 Ijema, Gbadu Road. O tun le kansi www.westmidlands.edu.ng tabiko pe 0704-700-0167. Tele wa lori ikane bani dore at WMOU Nigeria. West Midlands Open University. So afoju so nipa eto eko re di memuse.
2: Eh obe real people concept ti gbe RPC protein wolu o awon malu atewure ta mo masin fun lera raalu ni RPC cattle hub agberan ti wa ta pa ta sayan ta se lojo pelu imototo to gaga rakasi ara e wa gbo o ninu eran ta nje oni opo eyan ni won tin kokoloko arun idire o ti real people concept sebe RPC protein kale wole bere iye won kilo erun ogufe tabi ma lu to ba fe pe nkan rere le o le order ka gbe bo nle home delivery bo si se aye malu tabi aye ewure le ba fe e kan si RPC protein real people concept wa ni 126 Adekunle Fajuyi Road legbe Lego NNPC Mokola Ibadan Ekwe 091-273-94422 RPC Protein on Mabibi Real People Concept ni.
3: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìgbàrúgbà ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803388100 àbí 0701821111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
5: Ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ń bẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israel àti Jordani. Ilé iṣẹ́ tó mojúlẹ́jà bí You Fit Fly wọ́pọ̀. O tún ti wá tú àkókò láti lọ sórílẹ̀-èdè Israel àti Jordani nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Bájẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Ebel Ojo.
6: Lálọ́jà ìrẹ́gbà.
7: Who are thy goodness?
6: Go fi ogun rọ́pò.
7: I replace you with battle.
6: Ó yẹ gba
7: ilé.
6: Ọjọ́
5: kejìlélógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ you fit fly nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa yàrí dájú pé o kàn sí you fit fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206 ẹ má gbàgbé pé you fit fly mojúlẹ́jà hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer ìrìn àjò sí Israeli àti Jordan pẹ̀lú bàbá Abel Taiwo Ojo èmi ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ o.

Adébáwa láyò àti àlàáfíà. Ọjọ́ Monday kọ́ nìyẹn. Ọjọ́ owó nìyẹn. Ó ti dùn nìyẹn. Ó ti dùn gan nìyẹn.

ẹ kúrọ̀ lẹ́ àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tìní là mú wa fún yín láti kàn ní lágẹ̀lú 96.7 FM òkè gájòkè èyí tó kalẹ̀ sí ilé funfun bálá onífẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn okon joseph ẹni dọ́bọ̀ lóòkọ́ tèmi ṣáájú ẹgbẹ́ àwọn kókó èyí tó súyọ nínú ìròyìn náà ẹgbẹ́ òṣèlú apc ti fa igbákejì ààrẹ ilẹ̀ yìí ṣètìmà kalẹ̀ gẹ́gẹ́ bí igbákejì tinubu nínú ìjíbo fún ti ètò ìdìbò 2027 fún ipò ààrẹ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ mákindé ṣe àbẹ̀wò sí àwọn akẹ́kọ̀ọ́ tí ìjọba ìbílẹ̀ oríire tí wọ́n gba òmìnira àti àwọn olùkọ́ wọn ní ibi tí wọ́n ti ń gba ìtọ́jú ní ilé ìwòsàn àwọn ológun ààrẹ donald trump ti fi ọ̀rọ̀ lédè wípé orílẹ̀-èdè amẹ́ríkà yóò jápa san ìbáwí eléyìí tí n ó sì na orílẹ̀-èdè iran lọ́pọ̀lọpọ̀ bí wọ́n bá fi lè gbẹ̀mí lẹ́nu ààrẹ ilẹ̀ ọ̀hún ìyún ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti sísọ lójú ẹ̀bùn owó tabua yìí tí yóò fún ikọ̀ nàìjíríà támọ̀ sí team nàìjíríà ṣáájú ìdíje ti glasgow 2026 commonwealth games àwọn ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́

Ìgbìmọ̀ ìṣọwọ́ ṣiṣẹ́ ìyún National Working Committee NWC ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ni wọ́n ti sísọ lójú igbákejì ààrẹ ilẹ̀ yìí Kazeem Shettima gẹ́gẹ́ ẹni tí ó jẹ́ igbákejì ààrẹ Bola Ahmed Tinubu láti jọ díje du ipò ààrẹ ní ọdún 2027. Alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC Nentawe Yilwada yọjú ọ̀rọ̀ yìí síta ní ojú òpó X rẹ̀ níbi tó ti fi ọ̀rọ̀ léde wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún nílànà ìpawọ́pọ̀ fi ohun ṣọ̀kan sọ̀rọ̀ ni wọ́n ti tẹ́wọ́ gba fọ́ọ̀mù ipò ààrẹ ti ààrẹ Bola Ahmed Tinubu àti ti igbákejì ààrẹ ìyún Kazeem Shettima ṣáájú ètò ìdìbò gbogbogbò tọdún 2027. Yilwada ni ó ṣe àpéjúwe ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àsìkò ìṣe àtúnyàn ìpinnu àjùmọ̀gbé ti ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti rí dájú wípé ètò ìrètí ọ̀tun tá a mọ̀ sí Renewed Hope Agenda òun náà ló túbọ̀ fi ẹsẹ̀ rinlẹ̀ tí ìdàgbàsókè lẹ́yìn tí ó ti ń tawé tagbò yíká tẹkùn tìbútòrò orílẹ̀-èdè yìí tí ó túbọ̀ tẹ̀wájú sí i. Bákan náà ni wọ́n fi ọ̀rọ̀ léde wípé ọ̀rọ̀ yìí ló ń wáyé láàrin ọ̀pọ̀lọpọ̀ àhesọ tó ń ti dábàá nígun sí gùn wípé ààrẹ Tinubu ló ṣeéṣe kó mú ẹlẹ́sìn kìrìsìtẹ́nì láti apá àríwá míì láti fi jìrọ Shettima gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ṣáájú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀. Ilé ẹjọ́ gíga kan tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó fi ìlú Abuja ṣe bùjókòó lẹ́ẹ̀kan sí ló tún ti tún ọjọ́ míì mú gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n ó gbé ìdájọ́ kalẹ̀ nínú ẹjọ́ èyí ti àjọ olómìnira amúnimọ́dá tó ń rí sí ètò ọrọ̀ ajé tó ń ti ètò ìṣúná ìyún àjọ tó ń gbógun ti ìwà jẹgúdújẹrá lẹ́ka ọrọ̀ ajé àti ètò ìṣúná tá a mọ̀ sí Economic and Financial Crimes Commission EFCC lórí ohun tó ní ṣe pẹ̀lú pípàdánù dúkìá tọ́jẹ́ 57 properties eléyìí tí ìjọba gbẹ́sẹ̀ lé tó jẹ́ ti agbẹjọ́rò àgbà tẹ́lẹ̀ fún orílẹ̀-èdè yìí ìyún Abubakar Malami tí ó jẹ́ ọ̀kan lára àwọn agbẹjọ́rò àgbà nílẹ̀ ìyún Senior Advocate of Nigeria léyìí tí wọ́n ti gbé kalẹ̀ pé wọ́n ó gbé ìdájọ́ lé lórí bóyá yóò pàdánù àwọn dúkìá ọ̀hún pátápátá àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ti sun ọjọ́ ọ̀hún sí ọjọ́ 15 oṣù keje. Onídàájọ́ Joyce Abdulmalik ṣáájú ló ti mú ọjọ́ ìgbé ìdájọ́ kalẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ 6 oṣù keje lẹ́yìn tó ti gba àríwísí àríyànjiyàn tó ń ti ìfilélẹ̀ níwájú látọ̀dọ̀ àwọn agbẹjọ́rò igun tí ọ̀rọ̀ kàn nínú ẹjọ́ ọ̀hún bó ti wulẹ̀ jẹ́ pé wọ́n ti ka ẹjọ́ náà mọ́ òkì àwọn àkọ́tọ́ ẹjọ́ tó wà ní ilé ẹjọ́ ọ̀hún ní ọjọ́ 6 oṣù keje síbẹ̀ wọ́n sún gbígbé ìgbẹ́jọ́ ìdájọ́ kalẹ̀ eléyìí tí wọ́n ti mú ọjọ́ tuntun míì ti ṣe ọjọ́ 10 oṣù keje yàtọ̀ sí ọjọ́ eléyìí tí wọ́n ti mú tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí àwọn àbọ̀rọ̀ eléyìí tó lù síta ní ọjọ́ ẹtì Friday ọjọ́ 10 oṣù keje òun náà ni wọ́n tẹ̀ wájú láti tún mú ọjọ́ míì tí ó jẹ́ ọjọ́ 15 oṣù keje nítorí wípé ilé ẹjọ́ kò ní jókòó ní ọjọ́ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ náà léde. Gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúwaṣẹ́yí Mákindé ló ti ṣe àbẹ̀wò sí ilé ìwòsàn ti ọwọ́ kejì ilé iṣẹ́ ológun lẹ́yìn yún 2 Division Nigerian Army Hospital tó wà ní Odogbo nílùú Ìbàdàn
níbi tí àwọn akẹ́kọ̀ọ́ 44 44 school children àti àwọn olùkọ́ wọn tí wọ́n gba òmìnira kúrò lákàtà àwọn ajínigbé ní eléyìí tí wọ́n jí wọn gbé ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti ń gba ìtọ́jú ètò ìlera lọ́wọ́ báyìí gómìnà lẹ́ni tó fi ààyò ọkàn rẹ̀ hàn sí ipò tí àwọn èèyàn ń wà fi ọ̀rọ̀ léde wípé àwọn akẹ́kọ̀ọ́ náà àti àwọn olùkọ́ wọn ni wọ́n ti ń gba ìtọ́jú tí ara wọn sì ń padà bọ̀ sípò bákan náà ló fi ìdùnnú ọkàn rẹ̀ hàn wípé láìpẹ́ láì jìnà wọn ó padà fojú gan ni àwọn mọ̀lẹ́bí wọn ti ààyò ọkàn gómìnà Mákindé yọjú àwọn ìgbésẹ̀ eléyìí tó ń lọ

ìwọ̀n mọ̀ gbajúmọ̀ àti ipa eléyìí tí ó ń kó nínú ìgbé ayé ọmọ orílẹ̀-èdè nàìjíríà lónìí òde yìí àwọn ìkàn láti ẹ̀ka gbogbo bíi iléeṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ ológun àti àwọn àjọ afarapẹ́tológun tá a mọ̀ sí paramilitary àwọn ìkàn nídìí ìwé nídìí ètò ẹ̀kọ́ àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ tó fi mọ́ àwọn ìkàn nídìí iṣẹ́ ìròyìn ní ọjọ́ ìṣẹ́gun tuesday ti ṣe ọjọ́ kọkànlé ní ogún oṣù keje ọdún 2027 ní ẹsẹ̀ wọn ó pè wapè sí fásitì ìlú ìbàdàn ìyún university of ibadan gbọ̀ngàn trenchard tá a mọ̀ sí trenchard hall fún ètò ìdánilẹ́kọ̀ọ́ ìta gbangba ní ìsàmì ayẹyẹ oríkádún ìdásílẹ̀ ọdún kọkàndínlógún tí wọ́n dá ìkànnì olómìnira àkọ́kọ́ sílẹ̀ nílùú ìbàdàn ti ṣe splash 105.5 fm eléyìí tó tún ṣe déédéé ayẹyẹ oríkádún ọdún kẹtàdínníàádọ́rin olùdásílẹ̀ ìkànnì ọ̀hún ìyún orí adé ọrùn lẹ̀kẹ̀ ọba murtala adébáyò àkàndé mfr ẹ̀kẹrin olùbàdàn ti ilẹ̀ ìbàdàn àkórí ètò ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ ti ìta gbangba ọ̀hún ni wọ́n kì ó kí rẹ̀ ní ìpeléke àìsí ètò ààbò ní ilẹ̀ náà rising insecurity in the land ohun tí àwọn èèkàn gbọ́dọ̀ ṣe lásìkò ìsinsìnyí what the stakeholders must do now eléyìí tó jẹ́ pé ojú ọ̀rọ̀ náà yóò mọ̀ ti ẹnu ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ alákòóso iléeṣẹ́ ọlọ́pàá àti ohun tó níṣe pẹ̀lú ẹ̀kọ́ ìwà ọ̀daràn criminologist tí ó mọ̀ wáyé lábẹ́ alága ọ̀gbẹ́ni biodun ládépò ẹni tó jẹ́ pé ó ti fi ìgbà kan rí jẹ́ òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ iléeṣẹ́ ológun tó ń ti aṣojú ìyún former military intelligence officer and diplomat ti iléeṣẹ́ ológun ti ilẹ̀ amẹ́ríkà ọ̀fẹ́ ni ìwọlé ẹ̀mọ́ gbàgbé ọjọ́ ìṣẹ́gun tuesday ti ṣe ọjọ́ kọkànlé ní ogún oṣù keje ọdún 2026 ni ó mọ̀ wáyé ní dédé aago mọ́kànlá ní fásitì ilẹ̀ ìbàdàn gbọ̀ngàn trenchard ìyún trenchard hall àkójọpọ̀ ìròyìn àgbáyé ti rọ̀lẹ́ tìní ló ń de sí ètí gbọ̀yìn

0: ilẹ̀ amẹ́ríkà ọ̀hún trump ló fi ọ̀rọ̀ yìí síta lójú òpó ìkànsí rẹ̀ ni ti ayélujára rẹ̀ eléyìí tá a mọ̀ sí truth social wípé àdó ẹgbẹ̀rún kan dondo ni wọ́n ti kì mọ́lẹ̀ tí ó sì ti wà ní kíkẹ́ bí ìbọn tí wọ́n sì dojú rẹ̀ sun Islamic Republic of Iran pẹ̀lú ẹgbẹ̀rún míì tí ó sì tún mọ́ tẹ̀lé bí ìgbà tí wọ́n bá rọ̀jù látòkè ọ̀run bí ìjọba orílẹ̀-èdè Iran bí wọ́n bá fi lè gbé ìgbésẹ̀ gbé ìdúnkùkù lajà láti gbẹ̀mí lẹ́nu ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ọ̀hún gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ náà bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ léde àwọn àṣẹ òun náà ni wọ́n ti fi lélẹ̀ tó sì jẹ́ pé ikọ̀ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti gẹ̀gùn ṣetán tí wọ́n sì kápá láàrin àsìkò yìí àti fún odidi ọdún kan gbáko tó sì ṣeé ṣe kí wọ́n fẹ ìgbésẹ̀ wọn ọ̀hún lójú sí láti bá orílẹ̀-èdè Iran wí tí wọ́n ó sì ba gbogbo agbègbè tó wà ní orílẹ̀-èdè Iran jẹ́ bí wọ́n bá fi lè gbé irúfẹ́ ìgbésẹ̀ ìdúnkùkù lajà tí wọ́n fi léde ọ̀hún ẹ̀wẹ̀ orílẹ̀-èdè Iran ló ti fi ọ̀rọ̀ léde wípé lágbọn tòun òun ti pa ọ̀rọ̀ òun mọ́ lórí ohun tó ní ṣe pẹ̀lú ìtida ìjà ẹni bo akọ pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà lẹ́yìn tí trump tó fi àáké kọrí wípé àsìkò jogun omi ọ̀hún ló ti ré kọjá. akòtán lẹ́ka eré ìdárayá ìjọba àpapọ̀ lẹ́yìn ló ti kéde ẹ̀bùn owó fún ikọ̀ team nigeria ìyún team nigeria athlete eléyìí tí wọ́n bá gba àmì ẹ̀yẹ lásìkò ìdíje 2026 commonwealth games ní glasgow ní scotland gẹ́gẹ́ bí ọ̀kan ìgbésẹ̀ àti ṣe kóríyá fún ikọ̀ náà nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìsísọ lójú ghost games hosting right nílùú abuja alákòóso àgbà fún àjọ tó ń rí sí eré ìdárayá nílẹ̀ yìí national sport commission bukola olapade fi ọ̀rọ̀ léde wípé eléré ìdárayá tó bá gba àmì wúrà ìyún gold òun náà ni ó mọ̀ gba ẹ̀bùn owó ẹgbẹ̀rún mẹ́ta dọ́là $3,000 tó sì jẹ́ pé ẹni tó bá gba àmì ẹ̀yẹ bàbà tó bá gba àmì ẹ̀yẹ sílífà yóò gba ẹgbẹ̀rún méjì owó dọ́là $2,000 àmọ́ ẹni tó bá gba àmì ẹ̀yẹ bàbà yan browse yóò gba ẹgbẹ̀rún kan àbọ̀ owó dọ́là $1,500 ọ̀làpàdé ẹ̀wẹ̀ ló yọjú ọ̀rọ̀ síta wípé ìjọba ń ló ti gùn lé sísan owó àjẹmọ́nú àgọ́ camp allowance fún àwọn eléré ìdárayá tí wọ́n ń gbáradì fún ìfi ẹ̀yẹ ọ̀hún bákan náà ló ń ṣe àpéjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan ìgbésẹ̀ èyí tí wọ́n gbé láti ṣe kóríyá fún ikọ̀ team nigeria. kí n tó mọ lọ ẹgbẹ́ àwọn kókó oníròyìn yìí lẹ́ẹ̀kan sí ẹgbẹ́ òṣèlú apc ni wọ́n ti mú igbákejì ààrẹ shettima láti jẹ igbákejì tinubu nínú ètò nínú ìlépa wọn fún ti àti díje nínú ètò ìdìbò 2027 gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ mákindé ló ti ṣe àbẹ̀wò sí àwọn akẹ́kọ̀ọ́ tí orí kó yọ nínú àkàtà àwọn ajínigbé níbi tí wọ́n ti ń gba ìtọ́jú ní ilé ìwòsàn àwọn ológun ààrẹ trump ló ti fi ọ̀rọ̀ léde wípé ilẹ̀ amẹ́ríkà yọ ba orílẹ̀-èdè iran wí lábàwí àbáwí tán bí wọ́n bá fi lè gbẹ̀mí lẹ́nu òun ìjọba àpapọ̀ ló ti sísọ lójú ẹ̀bùn owó tó ń ti àjẹmọ́nú ìpàgọ́ fún ikọ̀ nàìjíríà tá a mọ̀ sí team nàìjíríà ṣáájú glasgow 2026 commonwealth games fún ọ̀kan òjọ̀kan àwọn ìròyìn tó ń ti ìkànnì yìí ta kọ́sọ́ síta àtàwọn ìròyìn yíká àgbáńlá ayé wa míì ẹ kàn sí ìtàkùn àgbáyé wa ní tànà www.lagelufm.com ẹ lè tẹ̀lé wa lójú ìwé tá a mọ̀ sí facebook pẹ̀lú ìtànà lagelu fm 96.7 tó bá jẹ́ abẹ́yẹfò lagelu fm 967 lẹ́ ò fi darapọ̀ mọ́ wa túnde ọ̀làwò ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ babatúndé morunkeji okun joseph ẹni dọ́bọ̀ lókọ tèmi.
1: Lagelu FM 96.7

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe. Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrú gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa j

Jesus sọ pé ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Ìwé Jọ́hánù orí kẹjọ ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n. Tí o bá fẹ́ di òmìnira ní tòótọ́, o ní láti mọ ìyàtọ̀ tó wà láàrin ọ̀rọ̀ tí Ọlọ́run sọ àti ohun tí ènìyàn sọ pé Ọlọ́run ló sọ. Èyí sì ṣe pàtàkì nítorí pé òun ló fi àlá sáàrin ikú àti ìyè. Ètò tí ẹ fẹ́ tẹ́tí sí yìí, ó ní a pè ní Bíbélì gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run láti ìjọ Kristi tó ń pe ní ológun ẹrú ní ìlú Ìbàdàn.

0: Gagelu 96.7. Oke, Gajoki.
1: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀rù kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírálẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ìjádùn àgbáyé ó yá ní ilẹ̀ mímọ́ Jerusalem àti Jordan níbi tí àwọn wòlíì gbà ní rìn àti níbi tí Jésù Olúwa wa ti ṣe ìyanu ó yá ká lọ pẹ̀lú bàbá wa assistant most superior evangelist àfi sùúrù fìnàyàn Peter Kiki JP láti lọ fojú gan ni gbogbo ibi tí a ti kà tí a ti gbọ́ nínú bíbélì àti evangelist Kẹ́hìndé Adégbodù JP láti ọjọ́ 12 oṣù kejì sí ogúnjọ́ oṣù kejì 2027 pẹ̀lú $3.5 billion fún àwa tí a wà ní Nàìjíríà àti $1,700 fún àwa tí a wà ní òkè òkun ètò jíjẹ mímu ní ẹ̀mẹta lójúmọ́ tọ́gà transportation accommodation visa and flight ticket àti JP certificate gbogbo rẹ̀ ló wà nínú owó náà bẹ́ẹ̀ ni ètò lọ́lọ́kan òjọ̀kan aptunic fly ló package gbogbo ẹ̀ àǹfààní san díẹ̀ díẹ̀ wà fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹgbẹ́ wá sórí 09074570886 tàbí 09155771196 Celestial Special Pilgrimage àjọǹlọ ni.
1: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ títù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck bus trailer ipò yóò kí mọ́tò ọ̀hún wà Dr. Scrap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083301333 09083301333 09083301333 ń dùn wọn lórí Twitter Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle Dr. Scrap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.
2: Iná kò sún ní ẹ̀kọ́ bá mi yìí ti fẹ́ sọ rí.
3: Omi nira kó fi ọwọ́ ta.
4: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500 kó ká nǹkan kan láti rà mọ́.
5: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
4: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
5: Àfi bí ẹni wí bí àná ni.

san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé w

0: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gùn èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Kọ́kọ́rọ́ àṣeyọrí téèyàn fi lè bọ́nù ṣé àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan téèyàn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni. Jitalex International bíro ni lágbára, lílé ìṣẹ́wọ̀gbẹ́, dídádúró digbí, láìrọ̀gbọ̀n kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn, àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International. Lọ́pọ̀ kó yọ̀kú, lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Machine Tech Industries, àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalex International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀n kúlẹ̀. Àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalex ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalex International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
3: Lagilu FM 96.7.
4: Dá Ọlọ́run rẹ mọ̀. Dá Ọlọ́run rẹ mọ̀ ní ètò ìwásù. Tó fi Ọlọ́run hàn fún gbogbo ènìyàn. Láti ẹnu ìránṣẹ́ Olúwa, Ajé Rere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa Ọmọ́ṣẹ́ bí. Olùṣọ́ àgùntàn ti ìjọ Noyogo Chapel. A wà ní plus 7 and 8 Àyọ̀ká layout ní ilé funfun Báláú, ẹgbẹ́ Algon Hospital, òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School, Palete, Ìbàdàn. Àkókò tún ti tó láti gbọ́ ètò Dá Ọlọ́run rẹ mọ̀. Ọ̀rọ̀ fún gbogbo ènìyàn láti mọ Ọlọ́run. Láti ẹnu bàbá wa nínú Olúwa, Ajé Rere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa Ọmọ́ṣẹ́ bí. Kí Ọlọ́run kí ó bùkún yín bí ẹ ṣe ń tẹ́tí sí ọ̀rọ̀ náà.
5: Kí ni ìrẹ́pọ̀ rẹ? Kí ni ìgbàyànjú rẹ? Ìrẹ́pọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run ipò ló yọrí sí. Ìrẹ́pọ̀ rẹ, akitiyan rẹ pẹ̀lú Ọlọ́run ipò ló yọrí sí. Ṣé lóòótọ́ ló fi tọkàntọkàn sí Ọlọ́run? Ṣé lóòótọ́ ló fi tọkàntọkàn gbàgbọ́? Ṣé lóòótọ́ ṣó mẹ́rin tó kígbe pè? Ṣé lóòótọ́ ṣó bẹ̀rù rẹ̀? Ṣé lóòótọ́ gbogbo àwọn pẹ́ tó dànù àtàyé ló bá sọ̀rọ̀ pé ọba níròde onímọ̀ràn ọkàn ni Ọlọ́run? Nígbà tí bá sọ pé ọba Ọlọ́run ń sọ̀rọ̀, kí ló tó fọwọ́ lé? Kí ló tó bẹnú ọkàn rẹ? Bí ohun tó bẹnú ọkàn rẹ bá mọ́, tí ó bá jẹ́ aláìlábàwọ́n, tí ò lábùkù, wà á rí àánú Ọlọ́run gbà. Ó bá jẹ́ pé o gbàgbọ́ pé ẹni tí o farajì sí, tí o ronú púpàdà pé ẹ̀ṣẹ̀ ló mú ìjìyà dé bọ́, àfọwọ́bà ló jẹ́ bọ́, o ní ìrẹ́pọ̀ tó pẹ̀lú rẹ̀. Ọlọ́run kì í ṣe alágàbàgebè. Olóòótọ́ ni Ọlọ́run yóò jẹ́ wa agbára ẹ̀kọ́ ni Ọlọ́run fún wọn. Ẹni fẹ́ẹ́ mọ̀ wọ́n, a gbàdúrà bí èròǹgbà wa, bí àníyàn wa, bó bá lábàwọ́n níwájú Ọlọ́run, kò ní ṣe ìtọ́wọ́gbà. Bí ò bá ní ẹ̀mí ìdájí sọ́mọdì kejì, kò ní ṣe ìtọ́wọ́gbà. Bí ò bá ní fọmọdì kejì, kò ní ṣe ìtọ́wọ́gbà. Bó bá ní gbóná aṣọ, kò ní ṣe ìtọ́wọ́gbà. Torí pé ìfẹ́ ni Ọlọ́run. Olúwa fẹ́ kó fẹ́ràn mi kéje gẹ́gẹ́ bí ara rẹ ni. Ẹ̀kọ́ tí a ti kọ́, ó kún fún ìmọ́lẹ̀, ó kún fún òtítọ́, ó kún fún ìfẹ́, ìdí ó fi ọmọdé kejì. Yóò jẹ́wọ́ Ọlọ́run fún ọmọdé kejì rẹ̀. Yóò fàánú hàn fún ọmọdé kejì rẹ̀. Ìṣídì ètò ti gbọ́ tó ra ọ padà, tó gbọ́ ògbólógbò wà ní sílẹ̀, ìdí ó kíyèsí. Ìdí ó náání rẹ̀. Bí olówó yìí, Ọlọ́run ìyanu ni. Olúwa yìí ọba bíbà ṣe bẹ́ẹ̀ ni. Ní ara ẹ̀ tẹ bá wo àwọn tó ṣèrúbọ ní ìwé májẹ̀mú lálẹ́, wọ́n mú ẹran aláìlábùkù aláìlábà wọ́n lọ́n fi ṣe ti fọ́ lọ́rùn. Aláìlábùkù aláìlábà wọ́n, mo bá lábà wọ́n kò ní ṣe ìtọwọ́gbà, mo bá lábùkù kò ní ṣe ìtọwọ́gbà. Ẹ̀rọ ọbọ sísun ìgbà tó bá lọ sọ̀rọ̀ sí ọkàn rẹ mọ́, ṣò lérò mi mọ́. Wọ́n gbọ́wọ́ lé ẹ̀rọ ọbọ tó mọ́ tó ṣe ìtọwọ́gbà. Ṣùgbọ́n nígbà tí Kristo ti wá sí ayé tó sì ti ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí ni ìdàpọ̀ pẹ̀lú rẹ pẹ̀lú Kristo? Kí ni ìdàpọ̀ pẹ̀lú rẹ pẹ̀lú Ọlọ́run? Kò ní kó mẹ́ran wá láti tẹ̀jẹ̀ sílẹ̀, kò ní kó sọ pé kó gbọ́wọ́ lé ẹran ọbọ tó ti so. Nítorí pé ikú àtàjíǹde rẹ̀ ó ti gbà ọ́ là. Jábá ronú wá jinlẹ̀, bàbá kan bẹ̀rù ẹ láti gbàdé ìgbà, a máa bá ayọ̀ pàdé láti gbàdé ìgbà. Ìdùnnú ìgbéga ló máa jẹ́ tiwa. Ṣùgbọ́n ká sọ lọ díẹ̀, ká sáyé díẹ̀, kò ṣe kú kò ṣe yẹ, kò dùn ra lọ́wọ́. Mo máa sọ pé ìgbà tí a bá wà ń bí adábàgẹ́, ṣùgbọ́n tí a bá dé ta ìta náà ti mọ̀ pé ṣàdọ́ Ọlọ́run mọ̀. Ìjọ ló ń lọ, ìjọ dá ọlọ́mọ ní ọgọ́ rẹ̀. Ṣó hàn nínú ìwà ti ṣe rẹ? Ṣó lẹ́màánú ẹ tó mọ Ọlọ́run yóò fìfẹ́ hàn sọ́mọ nìkejì? Ẹbọ tó gbé dání ti Kristo ni, ọgbọ́n tó gbé dání ti Kristo ni, mọ̀ tó gbé dání ti Kristo ni, mọ̀ tó gbé dání ti Kristo ni. Ìta láti mọ òṣùwọ̀n ìgbàgbọ́ wa kì í ṣe láàrin ìjọba ẹ̀ kì í láàrin ìjọba báyẹ̀. A lè máa yẹra wa sí ṣé ohun tí o gbọ́wọ́lé ikú àtàjídeje tó gbọ́wọ́lé ó yẹ kó lè ṣe ìyanu rẹ̀, kó lè rógo rẹ̀, kó lè lọ́la rẹ̀ pé ẹ tó wá ṣe láti wá gbà mí là. Kì í ṣe ẹran aláìlábùkàdábà wọn ni mo gbọ́wọ́ lé mọ́. Nígbà yẹn Mose nìyẹn tó ṣe ìtọ́wọ́gbà, ṣùgbọ́n nísinsìnyí ikú àti jẹjẹ Jésù Kristo. Nígbà tí mo ronú mi láti inú wá ni ẹ̀ṣẹ̀ ti wá. Èrò ọkàn mi ló mẹ́ṣẹ̀ wá, èrò ọkàn mi ló bì kùsẹ̀ wá. Ohun tí mo rò lọ́kàn òní mo dọ́wọ́lé, òní mo gbà láàyè, òní mo ń sìn. Bí bá gba tolú aláàyè, ẹni Ọlọ́run yóò máa jọba. Yàtọ̀ sí ẹ̀mí ayé, yàtọ̀ sí fẹ́kúfẹ́, yàtọ̀ sí àìgbọ́ràn, yàtọ̀ sí àtàlóhùn mú mi. Mo lè ṣe bọ́ṣẹ̀ wù mí. O lè ṣe láàrọ̀ mọ́sẹ̀ tó bá ti àṣẹ́lẹ̀ àìgbè lọ́wọ́ rẹ̀. Kò sóhun tó gbè tí ò ní ká. Gbogbo ìwà tó wù láàrọ̀ mọ́sàn-án àìbèrè aṣálẹ̀ wọ́n rẹ̀lẹ̀ ó máa wù. Ó máa bèèrè pé báyẹn ti ṣe mí líyè, báyẹn ṣe mí líyè, ṣe ń gbé ìwà lọ́wọ́ rẹ̀ tí ó kà á. Ìgbà tí ìyọ̀rọ̀ bá dẹnu bá ka Bíbélì, wọ́n lọ ka Sáàmù, olúwa ṣẹ́gun àwọn tí ó gbókùn tèmi, kìí fi ràn lọ́wọ́ mi. Ìgbọ́n tí Bíbélì wí yà ṣe. Kini we Leviticus chapter 1 verse 4. Kini so Leviticus chapter 1 verse 4.
6: Kí o sì fi ọwọ́ rẹ lé orí ẹbọ sísun náà.
5: Kí o sì fi ọwọ́ rẹ lé ẹbọ sísun náà.
6: Yóò sì di ìtẹ́wọ́gbà fún un láti ṣètùtù fún un.
5: Yẹ pé ẹran ẹbọ tí ò lábùkù tí ò lábà wọ́n. A mọ̀ pé ní ọjọ́ Tuesday àwa gbàdúrà, ọkàn wo la fi wà? ìgbésí wo ló bẹ lọ́kàn wà pé à ń lọ sí ibi tó ju ìmọ̀ ẹ̀dá ènìyàn lọ tó ju ọgbọ́n ènìyàn lọ níbi tí a ti bá ìmọ̀ pàdé tá a ti bóye pàdé látòkè wá kí ìwọ kó sì fi ọwọ́ rẹ lé ẹ̀bọ sísun náà yóò sì ní ìtẹ́wọ́gbà fún ọ láti ṣe ètùtù náà nípa ìyára ẹ sọ́tọ̀ nígbà tó bá yára ẹ sọ́tọ̀ tó gba ìfẹ́kúfẹ́ láyè nígbà yára ẹ sọ́tọ̀ tó rogbù sọ́mọdì kejì tó bá tọmọdì kejì jẹ́ olúwa ọlọ́run mi ti gbé mi ga mo ti tọ̀ wá léni ọba tó fi mímọ̀nà wọ́n tún mi kí wọ́n ni mo tọ̀ wá wọ́n ọlọ́run mi sogore di mímọ́ nígbà ẹ̀ máa ń gbàdàgbà pàbá owó tí màá ní tí ó fi ní ìgbéraga olúwa máa fi fún mi ó yé mi nítorí pé ọgbọ́n tí mo rí gbà ìmọ̀ tí mo rí gbà tí mo fi jẹ́ èèyàn ọwọ́ rẹ̀ mo ti gbà mi ìṣáájú owó rí mi ìṣètùtù owó rí ó fi mi ọgbọ́n ti tayọ ó fi mímọ̀ ti tayọ ó fi lẹ́mi ẹ̀mí ìtẹríba kí ní fọ́mọ́nì kejì ẹ̀mí ìkórira mo yá ẹ̀mí ọ̀tẹ̀ mo yá nítorí pé láì ní ìfọmọ̀nì kejì ta ló fẹ́ gbéṣẹ́ fún mi láì ní ìfọmọ̀nì kejì ta ló fẹ́ ronúkọ mi láì ní ìfọmọ̀nì kejì báyìí la fẹ́ ṣe ìjọba láì ní ìfọmọ̀nì kejì báṣẹ lọ́rọ́ tí mi sì rere ìfẹ́ yẹn mo jì mú ọgbọ́n ọlọ́run mo jì mú ìmọ̀ ọlọ́run mo dì mú torí pé bá lọ sóko mo mọ̀ pé ibi oko tí mo lọ ìrètí mi wà màá ṣe látara dalẹ́ ṣùgbọ́n oníṣẹ́ ọwọ́ olókòwò ìrètí èmi ọlọ́dọ̀ ọlọ́run lábàkóso ìwà kó gba òtítọ́ láyè kó gba ìfẹ́ láyè mi ló jogún ìyá ní pẹ̀lú kó gba òtítọ́ láyè kó gba ìfẹ́ láyè kó gba ìtẹ́ríba láyè má ṣe kánjú ọ̀rọ̀ adé yóò sùn wà ìfẹ́ tó o ní wọ́n máa fi kéde rẹ̀ òrò tó o ní wọ́n máa fi kéde rẹ̀ nítorí pé wọ́n ti fi ọ̀rọ̀ ọlọ́run ṣe ètùtù tó ṣe ìtẹ́wọ́gbà sí ènìyàn ìtẹ́ríba tí o ní ìrẹ̀lẹ̀ tí o ní ó sì jẹ́ ètùtù fi ìtẹ́wọ́gbà rẹ ó kí pé gbọ́ ọlọ́run ó gbọ́ ọgbọ́n láti gbọ́ lọ́dọ̀ ọlọ́run ó gba ìmọ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ẹ̀bọ sísun rẹ ó ṣe kí ni ó ṣe ìtẹ́wọ́gbà lábàkóso ìfẹ́ sọ́mọ̀nì kejì lábàkóso ìrẹ̀lẹ̀ sọ́mọ̀nì kejì lábàkóso àpọ́nlé sọ́mọ̀nì kejì ó ń gbogbo pé máa yọ̀mọ́ ẹ̀ wọ́n máa rẹ́sẹ̀ sí rere ṣùgbọ́n ìgbà tó ṣe pé bó o bá lè ṣe ẹlòmí ó wà á tó mọ̀ pé ẹnìkan lè mú èèyàn mẹ́wàá wá ẹnìkan lè mú gbogbo èèyàn wá ojú mo là kọjá ni ojú mo bá pàdé ni ẹ̀kọ́ yẹn mi nìgbàgbé ìlú ọkọ mi mi ì jẹ́ kí ara kó yá mi lò mi ì jẹ́ kí ìgbéraga kó yá mi lò mi ò mọ tó bẹ́ẹ̀ mo rí ara mi sílẹ̀ lábàkóso ọ̀rọ̀ ọlọ́run mo gbọ́ ọ̀rọ̀ ọlọ́run gbọ́ mo sinmi lé jíjó olùṣe ni ògo ló fara hàn agbára ló fara hàn èyí mo wá ṣàlàkóso èlò ẹ̀mí ọ̀wọ́n kí ìwọ kó sì fi ọwọ́ rẹ lé ẹ̀bọ sí sùn náà yóò sì di ìtẹ́wọ́gbà fún ọ láti ṣe ètùtù fún ọ ọ̀rọ̀ tó o gbọ́ tó o múlò tó o jólùṣe ló ṣe ìtẹ́wọ́gbà to gba laye o se bo se duro se se igba to ra ara e sile ogun olon se kini o fara nitori pe ore mi to gba laye oro logbo to gba laye
4: da olorun re mo oro iwasu lati inu ijo no yogo chapel ni asese koto awa ni plus 7 and 8 ayoka layout ile funfun balao egbe argon hospital opopona to wa leyin ibadan grammar school manlete ibadan e darapo mo wa ni gbogbo ojo isegun tuesday ni oju opo ibanidore ti facebook at matthew omosebi laarin agogo mefa si mejo aro nibi ti e o ti ma gbo ti e o si ma wo wa kedere nínú ìpàdé àdúrà ti ìjọ noyo god chapel a wà ní àdàbà fm àkúrẹ ní gbogbo ọjọbọ thursday láàrin agogo mẹfà àbọ sí méje ìrọlẹ àti lágelu 96.7 fm ìbàdàn between 7:45 and 8 p.m. àti ní gbogbo ọjọ ìsinmi sunday láàrin agogo mẹsàn-án òwúrọ sí méjìlá ọ̀sán fún ìjọsìn tó níbùkún tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú olúwa ajíhìnrere matthew ìgbẹ́kẹ̀lé olúwa ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266 dá ọlọ́run rẹ mọ̀ ìpàdé tún di ọjọ́ mẹ́jọ.

bá wa lẹ́rù bàbá ti ṣe o ẹṣẹ bàbá ẹṣẹ olúwa adúpẹ alhamdulillah alhamdulillah alhamdulillah kasira ẹ kale.

0: jáde padà.
1: Olúwa ṣeun. Ẹ gbà tó fojú ra wọn mọ̀ ẹ́. Àṣà tó rí wọn. Ẹ wo mọ́tò wọn.
0: Ìgbà wọn ń wọlé rèé o. Ìgbà wọn ń wọlé rèé. Bí wọ́n ṣe ń wọlé nígbà wọn ń kó wọn bọ̀, ó nìyẹn. Ẹ máa observe bó ṣe ń lọ o. Mo fẹ́ mú nǹkan jáde ni o. Yín lórí mi ò tí ì rí ẹ̀yin lórí Facebook. Mi ò rí yín. Ẹ join Facebook Lagelu FM 967. Lagelu FM 967. Please join me there. O ní láti meet mo bá tó sọ̀rọ̀ o ní jẹ́ gbọ̀n kan báyìí ni ó jẹ́ dirisu afọ bó ti dirisu ti fẹ́ pé etí nù bóyá ó ti pé etí o gbọ́dọ̀ dìbò lọ́dún yìí o gbọ́dọ̀ dìbò bẹ́ẹ̀ ni à ń rí tabari àásọ.
2: This is the rescue team. Congratulations. Ogbomoso ku orire. Awon ministry no lo. Congratulations sir. Thank you Nigerian police. Thank you. Welcome. This is Ogbomoso Focus TV. Ori tata ki Ogbomoso la wa yo.
0: Affinity ba sabi amọ loku. Abi amọ t'Olorun fun lomo to mo bi se ri. Ọmọ ẹni kú yá ń sàn jọmọ ẹnínú lọ ọmọ nù ló ṣe wà títí tí ta a ṣe ń rò pọ̀pọ̀lọpọ̀ ó lè ti kú àní òjò pa mí lálẹ́ sátidé kejì sísìn mọ̀ ni ó jẹ́ òjò yẹn pọ̀ gan ó pa mí èmi gan tí mo wà nínú mọ́tò òjò ṣe pa mí mo wá délé mo wá wo òjò tún pa mí tí mo wà nínú mọ́tò òjò pa mo jáde kúrò nínú stúdíò kí n tó wọnú mọ́tò òjò pa mí mo tutù délé mo sọ kalẹ̀ kí n tó dé òjò pa mí mo wá wò pé irú òjò tó rọ̀ yìí àwọn ọmọ kan wà lábẹ́ igi níbì kan tọrùn ti pa lọ́sàn-án tójò ń pa lọ́wọ́lọ́wọ́ àwọn mélòó ni wọ́n lè ní sand health láti wè sand tó ń ṣẹlẹ̀ mo wá jókòó mi wọlé mi wọ sitting room mo sílé wọn ti sílẹ̀kùn mo wá jókòó síta mo wá ń wòye bójú ṣe ń rọ mo wá ń ronú pa àwọn ọmọ mo sì ń sunkún wàláì mi sọmọ́rọ̀ ńjọ́ tí mo ń sọ fún yín ni ẹkún ni mo ń sun nígbà tó mo sunkún tójú wù mo tó wọlé lọ sùn lọ́jọ́ náà àwọn ọmọ ni wọ́n dé yìí.
2: Akú oríire nílùú Ògbómọ̀ṣọ́ Akí bàbá wa kábíyèsí ọba Gandhi Afolábí Ọláoyè Akú oríire o Akú oríire ìrìn àjò tẹ́ ẹ ṣe lọ sí ọ̀dọ̀ IG Nìbàdàn nílùú Àbújá ó ti ṣe sórere o we are saying congratulations to everybody congratulations inú àwọn Ògbómọ̀ṣọ́ dùn lálẹ́ yìí o we are really happy Ògbómọ̀ṣọ́ can now sleep now we can sleep properly congratulations congratulations gbogbo àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́.
0: Kò ń ṣògbómọ̀ṣọ́ nìkan gbogbo abiyamọ kan si sleep soundly now mo ṣe bá mọrú oorun tí mo sùn lálẹ́ àná sí àárọ̀ yìí ọlọ́run ló yọ mí ńgbà mo ńlá pé mi àtẹnìkan tó ń ṣe competition tọ̀ bí ṣe mọ láńjọ wíì mọ̀ tọ́ lè mo sùn gan ọlọ́run ohun gbogbo yé olúwa.
3: Lagelu FM 96.7
4: Ìdánland gidigba RPC protein Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀ now at your doorsteps beef and goat meat from live cattle and goats specially bred and raised on RPC cattle hub a pest setting audacious move by real people concept meat from cattle and goats reared with utmost care and professionalism by animal scientists RPC protein healthy beef healthy goat meat in a very clean environment walk in to buy or order for home delivery live cows and live goats are also available antibiotics free, hygienically batched, well packaged and refrigerated. Call 091-2739-4422 or visit Real People Concept at 126 Adekunle Fajuyi Road, beside NNPC, Mokola, Ibadan. RPC Protein, a baby of Real People Concept.
5: Obale bagere o wole pelu steeze gbogbo peter yo fun bia jatulabi opori ogun gentleman on the body system ogun tarigi akanse bitters to ba orisirisi aisan bia dota ninu agu ara woya aja 50 bitters besti gbogbo obirin to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david lati se sise ki ati sun to wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitters ko sun Go for baby at all. Nibi kibi, nibi bobo, at nibba kuba. 50 bitters is produced by the 50 Waves Limited. S Lerida Ka Kiri Bobo Bitimotin Taja to Jojulowo. Office address Iwani. Lot 3, Light and Craft Builded, Bashonu Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Navda Kitolote.
6: Ah, bosun o le ko lose yi ni me bo lagba be ka ni olokan ninu awon ile ise bread ti nbe leku Bodasola ejo e ba awon ile ise bread ki ni Ibadan to le san wo gidi bagba be ka awon to lowo eko eko ni gbe oparo o gbogbo owo la fi wo kan tan ti ma wa ile ise bread Ibadan ti san wo gidi e wo o temi lorun ju ki ma le ko

0: mo ti so fun doctor pe ta ba ma need eje meta ki won emi ti donate kan meji loku ta ma wa ki normally every month ma donate until recently ti won ni pe mi o donate eje kan but I need 850 gbogbo n ti a wa ti ri Johnson ati ri 303,000 ni koto anu lowo aka ni a se need boya bi 600,000 mo mo pe nikan le gbe okoto anu da mo mo pe nikan le gbe ejo eyin ti mo se ni ki ma me o tun pada wa ni kankan iwo ni kini to n wo se nle ko se time no time to waste time
1: FCMB ni account number yen okoto anu multi service ventures 47 46 10 10 FCMB ni account number
0: yen mama era webe sawon eyan awon abi
1: amo okoto anu multi service ventures 47 46 10 10 FCMB
0: ejo
1: enikeni ti wo ba nipa lati se iranlowo fun ona le ni keje
0: ejo
1: eyin lo ni wa lori
0: ibule
1: esan
0: ejo
2: aruni ni ko ni
1: ejo FCMB ni account number yen okoto anu multi service ventures
0: 47 46 10 10
1: FCMB ni account number na
0: ko le rin
1: o fi 47 46 10 10 ejo
0: olohun ni fomode yin na lamu olohun ni fomode yin lamu ejo omo kan tun re nkuku mo won ri iriri iya re dori pin wa sori eto na ni e se ri pelu mi arira njo la rira kan
2: ejo tozi
0: olohun ejo tori olohun ejo ise to oluwa mi ran mi a je ye ni won je ise to oluwa mi ran mi a jeye ni won je madam olohun se yanu ka to de lose to nbo a re iyin ayo ki a nbo a wa je oje se fun yin pe olohun ti ba se de mi kan olohun jo e se ese ejo be se ndide mo ndupe lowo yin thank you so much okoto anu multi service ventures FCMB 47 46 10 10 10 10 eyin na ni o eyin ni un re ijoba un re nikankan un re loselu un re nikankan dide ko gbowo gbe fun mi baba se riri se bayi na la mo dide ta se olodun den fun wa la se yori se mo mo pe yin na o tun ni gbeyin ta loje
3: o eniyan o mo yin
4: oruko mi ni Musliudin Alamole Yakin ti o bayi mo si afa la lopon
3: edakun ki le mu wa gege bi imoran ti o je anfani fawo eyan wa
4: ti mu wa fawo eyan ni oro nipa bi alijanu se mo yo awon eyan lenu
3: to bo la se mo pe alujanu yo eyan lenu
4: ba se mo pe anjanu yo eyan lenu en to re ba tin tasi tan wi oro sunu omo tin soro yawo oro e tin tasi to ya to ti gbogbo eyan tawon eyan na ri pe oro yo bara mo mo iru eni be alijanu lo yo lenu
3: ti a ba ri eyan ti n da soro ti n sa paper sa kankan e da ko se alujanu na ni o yo lenu
4: nigba mi o mo janjanu tori pe orisi meji ni e to je tarun opolo wa bi awon mo to mu kolo bi awon ti won se afato latara pe n to le kolu opolo ti o bo opolo je iyen na wa loto so mejeji na la n toju sugbon e to le je talalijanu ninu isesi e ri pe yo yato ninu isesi bi ko mo da soro bi ki o mo foso re bi ki o mo we en to ti dagba to ti to yawo nile ti o ni we ko ni foso tan ba ni o foso yo ni ko ti ya bi ko mo sun to je pe won gbiyan ko ni je ko ni jamun yo sun loru o le sun lasan sugbon loru ko ni sun lasiko to je kawun yan sun won ni sun e mo da won yan lamu
3: ti eyan ba n jenu wujewuje ti kan n da soro ti o se kankan iyen ti ni owo alujanu ninu nu
4: nigba mi a mo lo wa alujanu nu nigba mi a si mo janu opolo sugbon iyato laarin mejeji tan ba ti gbe dodo wa wa mo so mejeji na la n toju
3: egbo àwọn kan mú ẹnìkan wá níjọ́ òní mo ní kí wọ́n pe nọ́mbà yẹn pé ọmọ àwọn tó ń ṣe gangan wọ́n sì pe nọ́mbà yẹn nígbà tí máa rí ẹni tọ̀ ní ẹ̀yìn bí ọ̀sẹ̀ méjì mo rí pé ara rẹ̀ ti yàtọ̀ sí bí wọ́n ṣe mú wá jóná ṣé ó mọ yá báwo náà ni.
4: tẹlẹmi àmọ ya bọlọ n bá ṣe ní kí nǹkan yẹn ṣe sí ni tẹlẹmi àmọ ya àlèrè olómi tó lo ọ̀sẹ̀ méjì tí ó gbádùn ẹlòmí oṣù kan ẹlòmí lè lo oṣù méjì oṣù mẹ́ta ṣùgbọ́n bọ́dọ̀ ń bá ṣe fẹ́ sí ni kódà tí lẹ́tọ́ lọ́jọ́ márùn-ún rí.
3: ṣé àwọn tí wọ́n wá ń mọ ìmúkúmu táwọn mọ́ ń mọ ìmúkúmu kankan yẹn ẹ máa rí ọ̀nà àbáyọ sí lọ́dọ̀ yín.
4: ọlọ́run ọmọ ni ká láwọn náà tọ́jú pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run.
3: ká ní ọmọ míì ti wá mú tó ti fẹ́ bọ́ sórí kí wọ́n ọlọ́run
4: mú ní sábà bí náà. ọlọ́run ni ká ní ti gbádùn.
3: ṣé àwọn nǹkan míì wà náà tẹ́ sí ń ṣe ìtọ́jú lórí àbí lọ́rọ̀ alálùdànù àti onígangangande nìkan ni.
4: so ọ̀rọ̀ àjẹnu ọ̀rọ̀ tó pọ̀ ni àjẹnu àwọn fa ìfọ́rí tí wọ́n wà ojútùú ẹ̀ tì gbogbo ògbìyànjú ni wọ́n ṣe wọ́n níríyanjú àjẹnu àwọn fa ara ríro tí yóò lágbára tó yẹ pé kódà wọ́n níríyanjú gbogbo ogun ara ríro ni ó lè kò ní lọ àjẹnu àwọn sábàbí ẹ̀ àjẹnu àwọn sábàbí kéèyàn má rọrùn sùn gbogbo ayé sùn tó wùn ní sùn ó rí ìròsìn ní dàrú kò ní sùn o mo ti rí àwọn tó sọ fún mi pé wọn ò sùn fún ọdún ọdún méjì ọdún ọdún méjì olóhùn ò sùn fún ọdún ọdún méjì ó lóhun yàjú lẹ̀ báyìí nítorí máa ń ṣe lóru olóhùn ọmọ wa nǹkan sí ni ó rí ìròsìn ní dàrú torí pé àjẹnu nídàlámù ibi san ojú rẹ̀ lọ́lọ́ dúró sí kò ní jẹ́ ó sùn bá bá dijú báyìí kò ní sùn. àti láwọn míì náà tó yẹ pé àjẹnu tí wọn ó ń fẹ́ wọn ni lẹ́fì mọ́ ara àwọn obìnrin tí ó wọ 40, 30, 40 years, 50 years tí ò ní lọ́kọ yóò sì fáyìn.
3: tí wọ́n sì fọkùnrin lọ tí ó sá pé òun ò ní fi
4: òun. yóò tiẹ̀ máa bá wọn ọkùnrin ṣe tó bá kú dẹ̀dẹ̀ kan yọjú lé wọn náà ni wọn ò ní rí fẹ́ tó bá débi pé àfẹ́rẹ́ náà ni wọn ò ní rí fẹ́.
3: àlùjọmọ ní yọ lẹnu
4: àjẹun ni ó ń fẹ ni kò sì ní jẹ́ lómi òbó ń fẹ tá a ti pàdé àìmọye irú ẹ̀ tó lọ sí padà gbàdúrà wọn tán lọkọ kọ́dà tá a lọ bí máréjì wọn pẹ̀lú àánú ọlọ́run.
3: ẹ̀dúnná ẹni tó wá tó ti lọ́kọ tó wá pẹ́pẹ́pẹ́pẹ́ tí ò rí ọmọ bí ẹ̀yin náà tó máa ń dá sí ẹ̀ tó máa ń ní
4: márùndínlógún kan báyìí. tó bá yẹ pàǹjẹ́ gbogbo oògùn tó bá lòògùn kò lè ṣiṣẹ́ àfi tó ń bá padà tọ́jú rẹ̀ nílànà tó yẹ kán gbà tọ́jú ẹ̀.
3: ẹ dákun ẹ bá mi dákun nọ́mbà yẹn fáwọn èèyàn kí wọ́n lè mọbi tí wọ́n pè é sí.
4: so nọmba mi ni 08-325-27-5864 08-325-27-5864
3: lẹ́ẹ̀kan sí bàbá.
4: 08-325-27-5864
3: ẹ ṣeun ó kọ yín lẹ́ẹ̀kan sí.
4: orúkọ mi ni mùsùlùmí ní alámọ̀lẹ́yẹ kí n gbogbo ayé mọ̀ sí àfa àlálù pọ̀n.

0: 0780 3078.
1: Back now,
0: 070 70 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 0070 10508240
1: 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0070 10508240 0

0: ọjọ́ ẹ ti gbọ́ lóríṣiríṣi ń pa ọjọ́ ńbọ̀ bóyá kí n bóyá mo lè rẹ́ nìkan tí ó ṣàlàyé tí wọ́n gbọ́ ń pa ọjọ́ lọ́dọ̀ tí wọ́n fún mi ọjọ́ lọ́jọ́ Wednesday tó kọjá ó pin mirin gan ṣé Wednesday náà ni ó dàrú gan oríṣiríṣi lẹ gbọ́ ẹ gbọ́ kí lẹ̀yìn gbọ́ ẹ jẹ́ kí n gba ìpè ẹnìkan 0912370-8675 ẹni tó gbọ́ nípa ọjọ́ lọ́jọ́ yẹn ni o ẹni tó lè sọ n tí wọ́n gbọ́ tí wọ́n lè explain tí wọ́n àwọn rò pó ṣẹlẹ̀ ẹni tí wọ́n gbọ́ lórí n tó ṣẹlẹ̀ onímọ̀ hello.
1: ọ̀gá mi adéṣe ọmọ tọ́ṣọ.
0: ẹ bá kalẹ̀ o.
1: ẹ kalẹ̀ sá pẹ̀tù ọ̀gbẹ́ni Táyọ̀ Adédọ̀rìn láti gbọ́ ọ̀rà.
0: igbó ọ̀rà jìnnà ẹ̀yìn ò sí mbẹ́. Gọ́ngọ́ sọ rìpọ́tẹ̀ kí lẹ́yìn gbọ́.
1: A gbọ́ pé oní Maluwa kan fẹ́ gba owó lọ́dọ̀ ní POS. Ṣé oúnjẹ tó páàkì sí tó ti fẹ́ gbo owó a fẹ́ ṣe transfer ò wọlé. So oúnjẹ tí wọ́n ti bá wọn dájẹ́ wá ní kóun fún ní kí Maluwa kóun fún ní fóònù òun kó lè gbé báwálẹ̀ kó má wọrí tó bá wọlé. Wọ́n wá kó gba gbogbo nǹkan yẹn bí kan ṣe wá nínú àwọn èèyàn rẹ̀ tí wọ́n snap tí wọ́n gba ènìyàn tí wọ́n wo ní ọ̀bẹ ni according to what information we gathered.
0: Ẹ̀yin
1: lè ní mọ explanation on it.
0: bẹ́ẹ̀ni ẹ ṣe alàgbà Táyọ̀ ṣe rí bí news ṣe máa ń wà distorted díẹ̀díẹ̀ nìyẹn o ẹnìkan ó gbọ́ yóò sọ débi kan olóòtú fi ti ẹkún yóò tún sọ yóò tún ti sẹ́ lómi olóòtú fi ti ẹkún bangbe kan si yóò tún fi ti ẹkún yóò tún lọ yóò tún
2: bu díẹ̀díẹ̀
0: ẹ̀ka lẹ́bàá mi.
2: Ìṣòro.
0: Bàbá.
2: Ẹ kú iṣẹ́. Ìlú màá ká ni Abansada Akíngbà láti Alákíá.
0: Ẹ pẹ̀lẹ́ sà.
2: Yes sir. Ṣé ẹ rí information táwa gbọ́. Ọ̀dọ̀ ni arákùnrin tó pè tán sí sọ bẹ́ẹ̀ tá àwọn tá a padà gbọ́ ni pé èèyàn mẹ́rin. Àwọn kan léèyàn mẹ́rin ló kú ń bẹ̀ àwọn kan léèyàn méjì. Bẹ́ẹ̀ ni.
0: Ok.
2: So ó jẹ́ news ta reporter ta gbọ́.
0: Ẹ̀yin náà ti ń retí pé gbọ́ obìnrin àjò ṣe ni lórí ìta lóye ẹ ti ń retí tẹ́lẹ̀.
2: Ṣé a fẹ́ gbọ́.
0: Yọ̀dà ọ̀rọ̀ ọlọ́rọ̀ yìí dùn lẹ́nu mi ǹdà tá ó fi bọ́
2: bí.
0: Ẹ ṣe má gbé kọ́ kankan mọ́ fọ̀ náà òun ẹ jẹ́ àṣẹ níta wara wa. Nǹkan bí aago
3: bí after 11 sí to 12
0: bẹ́ẹ̀ni mo pè pé
3: bẹ́ẹ̀ni
0: wọ́n ní nǹkan ṣẹlẹ̀ rẹpẹtẹ ní
3: ọjọ́
0: pé gbogbo ẹni tí ń bá lọ ọjọ́ kí wọ́n má kọjá owó kí kálukú ya pẹ́ náà rẹ̀ rí ohun kankan mo ní kẹ lọ.
3: Bẹ́ẹ̀ni
0: bẹ́ẹ̀
3: ṣe pè mí lọ́jọ́ yẹn ni mo pe bàbá pupa ó ní òun ti fẹ́ ẹ̀dọ́ fíìsì mi láti dúró dè wọ́n tí mo bá ṣe gbéra nìyẹn àṣà fèsì bẹ̀ so ìgbà tá a máa fi débẹ̀ yẹn bá a tiẹ̀ ṣe ń wo ọjọ́ lọ́ọ̀kan láàrín mọ́tò àwọn ọlọ́pàá.

0: asunmo pe to baba bawo le yin se je si omo e bawo le yin se je si oro to se pe kini to sele gan ni baba e wa salaye pe omo awon
1: baba salaye fun ra won
0: abi beni
1: se alaye won wa nbi
0: beni
1: won joro loro odun lenu
0: e o tin do
1: nda kin baba salaye gan
2: ele oruko mi emi ti mo soro ni mo je ba si sola la ni sojo bawo ni so mo se fi nkan ti mo se leni e demi na se mo se sare wa bawo ni o la won ti gbe ra bawo ti lo sojo so be mi sa se gbe ra wa sojo ni baba ta dojo ari pe gbo ojo ti da gbo e ti n gbona so ko wa ni
3: bi ago melo
2: bi ago le meji apo demi na a dojo so baba ta wa de bo decision awon ogba ni awon ti mu awon kan lana o wa ni sisan ni odo awon omo yi ti won ni won pa gbo mu won to pues awon lo ko le so ibi to wa so won ni
3: atana na ti pa ni
2: atana ni lati o ale ana ni nkan ise sisele
3: okay
2: ara ni so pe awon je le so bi ti omo ta n bere gangan to wa pe won so pe won gbe lo si amdala to wa lojo ba won dede awon oba enikan kan be pe ka sa gbo ki dco awon ode to lawo se wahala mo ju won ni so asa do ba to ya ya wa ni omo ye wa ni hospital ya kan ni inu agbole Hausa nbe so won sa ni kemi ka lo ase baba re ti eyin o je so asa tele won lo baba debe awon na hospital ye ba ta ma won lo le won lo step obi ti omo ye wa ba to mi de inu yara yen mo ri pe omo ye ti ku tori mo gbe ti mo gbe ti mo ye oju ewuye oju ori ko mo ye ti gbo ti o ibe ni ariwo si so awon ore re to wa awon na tele wa gbo na bere si inu pe ah won se lati pa yan bayi so awa ni kilo sele gangan gangan to fi pe iye fi ku won wa ni nipa to se mechanic ti o ba ti se mechanic dada mechanic mo wa lo si ninu garage e fun lo e ba ti yan ni mo ba si nbe so pe ti o ba so da o mo fi yo fi mo wa se lale o ti wa fi mo wa se lo lale nipa to wa de so o pa ki mo wa won lo wa lo fe lo si ni do bi to ma je so pa to de bi ndo mi o ti ra ndo mi kan won ni ni awon sa kan wa ri ẹ wa ni wọn làwọn ọsà kan àwọn ọrẹ rẹ kan ti bá àwọn ọsà jà táwọn yẹn ti lọ bí tẹ wàá rọ àwọn ọsà ẹ ti mọ pẹlú àwọn ọrẹ tẹlẹtẹlẹ
3: wọn ti bẹ wálé
2: yẹn wọn ti bẹ ṣe rí báyìí ẹ bá pọ tiẹ pé ara wọn ni ara wọn ni wọn ṣe yàgò wọn ṣe pa ni àwọn náà náà wàá gbé lọ sí ọsípítù yẹn ṣé ọ̀tọ̀ àwọn òtí ìwà rẹ ní kankan nínú wọn báyìí ọ̀tọ̀ àwọn ọlọ́pàá làwọn ti mú àwọn kan
3: wọ́n
2: ti ní ara yìí
3: kankan wọ́n dàgbẹ́ ìṣòro lẹ́ẹ̀kan ìṣòro 1847
2: yìí kan ìbàbá wa.
0: Ó ṣe tóbi lọ́ba ọmọ ìyá àfẹ́.
4: ki se pe o gba POS o gbe mo ru wa sile o kokokoro sile
5: keri won ni o ma se die laaro ba ti di role a se ma ru wa so igba to se ma ru wa yen lo igba to ma de inu ogba won gan awon to ntan domi kankan wa me but won si close tori ko pe ko to de
4: won cross line meji lo gbe o keke se kan
5: o wa cross o lo ra ma ru o lo ra indomi ni odo awon awusa
4: ogun oke yen lo
5: ogun oke yen lo sugbon awon ore re kan ti won jojo mo won po awon ati awon awusa ti ni fanfa tele
4: okay
5: so igba si ohun ara to to ra to ra tan nikan yen lo awon to wa ti baja ye wa pe ara ore awon eni yi ni kan
4: tori pe lara awon ti an wa ja tele won
5: so o se dreadlock abi wo na ma se sori yen ehe
4: aya latoda
5: ehe so na de se sugbon e won ton ti wa mo won tele pe ore jo ni won mo se wa pa girimo o niyan so nikan laarin won mo ro pe lara ihale ti kan tin hale ninu awon awusa ye lo ti ti obe bo nikun
4: obe suya
5: be ni oun na lo wa awon na na wa gbe omo yen lo si ile iwosan ko to di pe omo wa ku si ile iwosan wa mori mu so oun ko lo ma je ka sirin ni
4: a ni se ayira rin fese si o e wo irin ajo eda olorun nikan loye o se je ohun ni time ye it could be anybody labi oni so gangan odo yin labi oni so gangan odo yin eyan melo leyin gbo pe o ku ni bi riot na eyan melo leyin gbo po ku je ki n o de npe nikan so merin lekan je ki n hello
6: hello
4: eh baba
6: ilu ma ka yin agbansa ja
4: ah e si soro lekan na
6: Sherry is a little seller, also Kosha and Nufua. A camera and fetches by a do at Tessie.
4: I mean,
6: Taban spoke him up by do a call of my dad, then it don't work for you.
4: I am a little bit. Pele
7: mo ma like mo pe se lale yo to je ka mo ide pataki pa o le se le pe o fi ma waju ko raja mo wa pe gbogbo lo be lukun e wa wo to tun fara han nibe e
4: to se
7: mo fi ma like program ni
4: ele nse
7: la ka ba ti e mi o
4: e se
7: ajo mo wa la gbogbo
4: e se baba e lo baba laji ati lo mo fe eyan melo la won gbo o da je agbede that last one tori orisirisi iye eyan tawon hello
8: hello kojo
4: yes sir
8: omo badi mola mo lo soro lati seriki
4: lati seriki
8: okay
4: eyan melo le yin gbo poku
8: according to information meji
4: meji le yin gbo o ti etun di si merin an mi so meje
8: tori meji yen along the road, our Koja, enjoy a less breath. Like, boya the ambulance, boya midi, boya moto, no padeli. You want to drop or not? You want to get a wole Koja no more.
4: Eh, Ram, we meet you for a year for Julian.
8: Eh,
4: for Julian, we meet you, Lenny Moto Lopa.
8: Eh, you want to lie on dancing no more.
4: Eh. Oda ese oro loro ti fe ma dun lenu eyin na oro loro edun lenu mi eh bo le se arin de
5: eh ngba ta wa de be yen ti awon
4: eh awon ebi o wa ni peto ka won lo sin won ti sin ku ni mo ti mo fe establish nbe yen be lo sodo
5: igba ti a debi tan ti lo mo fe salaye ye dele
4: ko saye ni
5: eh eh se igba ta debi tan ti lo gba oku igba tan lo si oku la wa wa pada sibi to tin sise gangan
4: okay
5: sugbon en to je olori alabo awon egbe odua to je oga won ni be ye o na tun salaye
4: olori alabo kan mojoro oloro odun lenu e kele
9: yo la so akubu ekele agbo awugba
10: agbo awuyewuye kan agbo awuyewuye kan ni ojo mi bayi ni won wa ni pe ka wa se wadi nipa e ati de bayi tele mo ati gbera ati de hospital ti won gbe omode ti sele sele si ati de hospital ti an gbe lo to pe awa gan ti fodu kan omode pa jo wa pada wa ti won ni pe eyin lagbalagba ni wa
11: inu garage bi bayi papa julo nibi ti shop omo yen wa to ti sise ani ka wa bere bere meji ti meta pe bawo le se gboro yi si le iwo omo wo lo omo aye je omo le jagiri jagan ni de kangan lu se ninu ogba bi bayi o to mo adodo yin niyan
12: e sha dupe o
11: le tun lo si waju ki loruko yin na ti ba foruko yin ni ki
12: ko komi ni
11: ati ruko te ti mo ninu ogba e to bere si so
12: oruko mi komi mu se dupo aje mo la ti mo je alaga egbe OPC labe ba kan yu ada ma kan ni bi ti olorun je ko baje awa gbogbon ran pe ko si baje be se orisisi omo la yen ma n ko ka ka ni bi ta wa yi ka lu ko ti pari ise re everybody ti lo le
13: lale
12: lale mi gbo se mu yi ago me fada jina pe ni elu oka kankan tin sele bayi o ko de lagbara je o mo de mu pata mu musokoto mu wewu mo jade sita mo bodo dojo
13: lale anu yen na
12: ni aro yi
13: laaro
12: ago me faro
13: okay
12: ina pe mi mo ni lati lo sibe pe kini kan to sele mo de ko gba awon gbe mi ba ni kan to sele ṣùgbọ́n ṣe àpẹẹrẹ wọn ní onílùkù máa ń fẹ́ kó tún ìbàdàn ní bàjẹ́ àti ìlú ní dàrú ọyọ́ stéètì gángan ní dàrú ìgbà tí mo débẹ̀ oríṣi information ni mo gbà kò tó máa fúnyàn ní information gẹ́gẹ́ bí olórí adájẹ́ ní ọ̀kan tàbí wàádìí ní ó wà mí tó yẹ kó ṣiṣẹ́ tọ̀ gbogbo àwọn wa náà ti jáde tán pé wàhálà ti dé o wọn ní haúsá àti yorùbá àmọ́ oríṣiríṣi ìròyìn ni mo padà ń gbọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n pé wọ́n ti pààyàn mẹ́sàn-án o wọ́n ti pààyàn mẹ́wàá o wọ́n ti pààyàn mẹ́ẹ̀ẹ́dógún lè tí ò rí bẹ́ẹ̀ tó pé àwọn agbófinró wa tán wà ní sàkáni ọjọ́ yìí wọ́n ṣe gbogbo méje pẹ̀lú yàyà mẹ́fà
13: lórí ọ̀rọ̀
12: yìí wọ́n gbìyànjú gan lórí ọ̀rọ̀ yìí òtítọ́ ní tó ti ṣẹlẹ̀ ní àárín òru sí àárọ̀ tílẹ̀ yìí mọ́yẹn ó ti ṣẹlẹ̀ àmọ́ wàhálà pọ̀ nínú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn haúsá yìí tó ń sọ̀kadà gbogbo ní tó jẹ́ mọ́kàtà kàrà kò tiẹ̀ sáàyè ẹ̀ mọ́ di àsìkò tá à ń sọ̀rọ̀ yìí àmọ́ lásìkò tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí lílọ bíbọ̀ ọkọ̀ ó ti di rọrùn ṣùgbọ́n iṣẹ́ òní tó jẹ́ mọ́kàtà kàrà àtàlàfín ni ó ti lọ kò sọ̀rọ̀ lórí ìyẹn mọ́ tá a bá wá lẹ́yìn tó bá ń sọ pé wọ́n pààyàn mẹ́wàá wọ́n pààyàn mẹ́sàn-án ibo ló ti rí
13: ẹnìkan yìí náà ni
12: orítọ̀ ọjọ́ lèmi wà báyìí àmẹ́ni tó fara gbọgbẹ́ ó pọ̀ bí nǹkan bára wọn pàtó sára wọn ládàkan ṣe ráwọn kálukú yọ kálukú ó ti dọ̀rọ̀ kálukú
13: ọmọ yẹn nìkan náà ni
12: ọmọ yẹn nìkan ẹni tó bá lọ pé òun rò kúyàn bí kankan kó sọ.
14: ẹlẹ́ ti gbọ́ ń wo òkú ẹyọ kan ló ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ kò sókù mẹ́rin kò sí márùn-ún kò sí mẹ́sàn-án bí wọ́n ṣe ń wí o òkú ẹyọ kan ló ṣẹlẹ̀ lọ́jọ́ o àbíbù nìkan tí ohun tún márúwá ṣe àbíbù tó ń gun márúwá ohun tún márúwá ṣe àbíbù nìkan ni obìnrin àjò ẹ̀ tẹ̀ ṣe rí nìyẹn kì í ṣe pé ó gba pos lọ́wọ́ mọ́là kan wá lọ ń gbogbo owó tán wá padà wá ní gbòhùn fi mọ́sẹ́nì dógò òun lọ mú kinní kan wá nìyẹn bá ẹnìkan bá sáré wá ló bá kí ọbẹ̀ bọ̀ ọ́nú pó fẹ́ jalè ọ̀rọ̀ òkèrè bí ò bá lẹ́kan àṣèdè kan ẹja máa gbàgbọ́yé o nìránìí fẹsẹ̀ sí ó ṣe jẹ́ àbíbù gan it could be anybody lẹ́ àwò.
15: bẹ́ẹ̀ni ẹ̀kẹ́yìn ẹ̀kú iṣẹ́ ìlú
14: ọlọ́run ṣe
15: wọ́n ẹ̀kú bó ṣe máa dáa iṣẹ́ ìránṣẹ́ kan náà gbé fún yíyan o.
14: kò sí bí mo fẹ́ tì
15: sí ìyẹn ni pé kẹ́ ẹ máa tọpinpin
14: iṣẹ́ ọlọ́run
15: láti la ojú àwọn èèyàn sí nǹkan iṣẹ́ ìránṣẹ́ tán gbélé olùmìdẹ owó lọ́wọ́ òun ni láti pe èèyàn sí ìpè ọlá ìpè ọlá ìpè ìlówó ìpè ìlọ́rọ̀ látara nǹkan tó ń ṣe dànù tẹ́lẹ̀ òun wo fídíò dànù òun wo ojoojúmọ́ sọrí tó bá fẹ́ kúrò nínú iṣẹ́ àtòṣì wà á fọ́lọ́ olùmìdẹ owó lọ́wọ́ ẹ̀sà oṣù tó ń bọ̀ ló máa pé ọdún kan àbọ̀ tí mo ti bẹ̀rẹ̀ ìpolówó online yìí lórí lagelu ìsìpolówó nǹkan mi tó yàtọ̀ sí nǹkan tí mo polówó yẹn ṣùgbọ́n àwọn tó ń tẹ̀lé tó ń fọ́lò nǹkan tún forí gbálẹ̀ ǹjọ́ monday báyìí.
14: ewo tí o fọ.
15: ayé ló ń ṣe wọn nrc ayé.
14: kí ló ṣẹlẹ̀.
15: ṣe bí mo sọ fún wọn tó bá ti ń wọ́n bá ti ń pìyẹ́ sínú business pé kò wo sínú ẹ̀ juwọ́ sówó ẹ kó wo ẹ tó máa lọ tó ń bá sọ fún ẹ pé business yìí o o ni mu yan wole juwo sowo e ton ba nso fun pe kokan ko wo re sibe wa ma gbowo lojo keji juwo sowo e emi ti mu nlu irin loju kan lati odun kan abo mi o change mi o sora mi di oga ton paro ewu ton paro aso ton paro sokoto ton paro gbogbo e o si ro pe olumide awolowo iro lo npa o nton re toro se nbo wa se nkan ti mo ni ko se yen ko se ni ma ji lojumo ti o ni wo video lori social media ko se ni ma ji lojumo ti o ni wo video anywhere ko se ni ma ji lojumo ti o ni gun okada tabi wo moto maruwa tabi kini won pe mikra nkan kan gbogbo awon to n owo tawon yen gba lowo yen gba to gun okada to wo maruwa to wo mikra yen owo ti won fi ra keke won tan fi ra moto won tan fi ra gbogbo e networking ni sa ko si bo se fe se o le mu o le se business ti se pe yan lo ma wa ra oja lowo e to ma fi do lowo so mi o ri business ohun to ma so pe o le mu yan wole o de fe make owo nbe juwo sowo e awon eyan eyi ti won san 4500 naira se ta pe ni prosper niger o ti yeyin ko si nkan to le nbe o se business o ko 500,000 1 million sinu business o lari e mole o ku se 4500 lo ma pa e o le se business bibeli ni owe afurugbin o ni okunrin yen o furugbin si eti ona ese tepa o furugbin sori apata orun jo apata yen apata jona o jo ere oko yen na o ni o furugbin sinu egun egun funpa o ni yi to so to furugbin sinu ile rere nikan lo so o le se different business ko lose owo sugbon to ba ri good one jokoti ore mi to se iru yi ti mo ni to gbo fori won gbalẹ njo Monday to koja 2 weeks ago o ti pe o ti lo 2 weeks right
14: gbogbo e ti won
15: se esa assurance be esa assurance be ni pe awa study business ka to peyan si
14: okay
15: awa o peyan si nitori pe mo fe gba commission lori yin owo te ba ko si mo fe gba pada kemi ri commission keyin fori gbalẹ
14: bi won se le gba
15: iyen lopolopo ofin ni anfani lati mo ooto ṣugbọn gba ọrọ wọn dabi ọkunrin ati obinrin to ba toast ara won o ti yeyin to ba wa toast ara won to obinrin yen o ba gba fun ọkunrin to nife to ba lo follow ọkunrin mi to wa fori egbalẹ a ma so pe sharafa bo se wa yen
14: sharafa
15: iwo bo kan fi mo kan lo sharafa ni pe iru sharafa yen nkan kan na ni sharafa atawon ọkunrin to hun ti tele se sharafa to ti don sharafa wo nkan temi gbe dani ni yen bo se le wo video lori social media to ma do lowo do loro bo se le wo video lori awon TikTok YouTube Instagram to de ma ri owo ohun le mi gbe dani
14: oya
15: iwo tori to ba fe gbo agboye daada o ti ye ni Ibadan yi lasan radio bi mejo ni mo nlo ti mo fi polowo
14: e da bawo ni kan se
15: lo send di lagelusi mi to ba ri pe mo jo to ba je pe mo n sai mo n gba eyan ni se ma ma block eyan ti mo fe gbowo lowo e to ba je pe mo n gba eyan ni se ma so fun e pe ma fi POS sanwo fun mi ma fi USSD sanwo fun mi se bi ko wo ti wa account mi ni sugbon mi o ni se be to ba ti ko lati follow nkan ti mo so ma block ye to ba pe mi lori WhatsApp ma block ye
14: hello
15: o n so fun e wi pe authentic lo lumiri awo lowo nkan ti mo mo niyan 342 so now lo sori WhatsApp nitori pe WhatsApp lo fe fi gba link tabi gbogbo information lo fe lo
14: koni won le lo SMS
15: won ma lo SMS o mi ke open e
14: WhatsApp ni
15: ko WhatsApp message only and don't call me or that WhatsApp to ba call me ma block here zero emi o ni idi e mo n pe e ko wa sori re ni iwo loku ko se nkan ti mo fe lati ku eleko 080 330 59 59 60 70 0 80 33 59 60 70 WhatsApp message only.
14: WhatsApp message.
15: 080. Kan lo send la ge Lucy mi ma so story pe o gbo mi lori radio. Oruko radio station to tin gbo mi ni mo ni ko send si mi which is Lagelu.
14: Okay.
15: 08033596070. Alagbede Olumide Awolowo to nlurin loju kan o ni nkan to fe mu jade emi o nse oga o to nparo aso 08033596070 e seun oju oni ti yin Olumide Awolowo loruko mi save oruko mi pelu Olumide
16: Ate ori la ti mo ba ile karun tawon joye. Baba foro pilot market le jayori yin. KF Motel Sadaka tawon. Full security for property and your life with full air conditioner for all rooms, mini rooms, standard room, executive room with suit. Bakan na ni ti gbadi ho lu wa fun gbogbo eyan to ba fe se nawo. To ti gba odun eyan na ti so 500 people. To ti executive hall, conference hall, te le lo fun training, seminar, lecture and other activities. KF Motel, you can enjoy yourself, family, couple and your friends. Kuda awon toke oku KF Motel ni won lodge si. Bawo le se nfe si won je tile yabi toke okun pelu ote elerodo to mo kan ni balẹ lana afia ni KF bar ati awon kan panu lori sisi ti mu e kan ni se soko soko tele to yaya tak leta kan le o ma won si jowa fi da customer lohun aye gboko si nbe pelu security to ga yata are gugu lu ibadan o ni KF hotel fi kale si ni to ta jade ibadan telephone 07073992996 tabi 08032513884 KF hotel is the place that you can enjoy your life.

0: ẹjọ lórí ọ̀rọ̀ sísọ dìk ni
1: bẹ́ẹ̀ni
0: tẹ́sẹ̀ ń dùn
1: bẹ́ẹ̀ni
0: èmi sì kan sọ fún mi báyìí pé ẹni tó bá dìde ìrànlọ́wọ́ fún ẹni tí ó ní ìnira yìí ìyẹn sọ dìk ẹni tó bá dìde ìrànlọ́wọ́ fún ibikíbi tí bàtà ti ń tayín lẹ́sẹ̀ ọlọ́run ló ń ṣe tá àti bí ẹ ọlọ́run á bí ẹ ẹjọ́ ẹjọ́ mo fẹ́ ká gbàtà fi padà jọ sátidé tí ń bọ̀ ká lè wàá sọ pé a ti bá àjò ìdébì kan mo fẹ́ ká lè wàá sọ.
1: FCMB ni
0: FCMB
1: Okoto Anumori Service Ventures 47 46 10 80 10 lágbára ọlọ́run tó bá di ọjọ́ Thursday tó ń bọ̀ the 16th oṣù tá a wà yìí bàbá Mali a wà ní kalẹ̀ fún àwọn olójú Thursday tó ń bọ̀ next week Thursday bẹ́ẹ̀ni ọjọ́ Monday o ni bàbá olóyin a wà ń kalẹ̀ a wà ń bẹ̀ náà lọ́jọ́ Thursday a sì wà ń bẹ̀ lọ́jọ́ Saturday bẹ́ẹ̀ni lọ́jọ́ Wednesday o ni jinja àti okoto àánú seminar jinja okoto àánú lọ́jọ́ Wednesday nìyẹn bẹ́ẹ̀ni tí Yinka jẹ́ coordinator wa bẹ́ẹ̀ni so àwọn tán dẹ̀ wà ní eré àpáta mọ́ odò ọ̀nà mọ́ omi olúpòyí central mosque opposite ẹ̀ èlé wàá gba abẹ́rẹ́ oyin bẹ́ẹ̀ lọ́jọ́ Tuesday àtọjọ́ Friday bẹ́ẹ̀ni.
0: Oyin ògidì ibi tí èmi tí mo lè fọwọ́ sọ̀yà pé ẹ ti lè rí okoto àánú Grand New ní KS Motel tàbí kẹ́ ẹ pé nọ́mbà láti bèrè 070 nọ́mbà okoto àánú tó wà ní Grand nìyẹn 070-8167-4433 ẹ pé nọ́mbà yẹn mayowo ni o gbe directly ebere ibere to ba wi ni po koto anu yo dai dun 07081674433 adesoye omotosho awa lori eto mo fe de afin ti emi 1 to wa on ground jajolo
2: ẹkú dédé àsìkò yìí ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì bá ń fẹ́ dé káàkiri orílẹ̀-èdè nàìjíríà àní fi àìsàn àní fi lo ìgbà àlàáfíà ara wa kò sì ní di fi àfíà kúnlé fún àgbẹ̀ orúkọ tèmi ètò tí mo mú wá fún yín lénìí iléeṣẹ́ emiwon naturalist care tó wà ní tèmídìrí bus stop ní òjèlé ìbàdàn àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ṣé lóòótọ́ ni pé ìmọ̀ ewé àti egbò ṣé ó sì ń ṣe bíi tìgbà ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ṣe àfarabalẹ̀ onídùúrú àìsàn tí ó wù kó lè máa bá àgọ́ ara yín kó máa bá a fínra orí ètò yìí lẹ́ẹ̀tì mọ ọ̀nà àbáyọ sí àwọn àìsàn náà ẹ̀yin kọ́kọ́ dójú ọjà náà lẹ́yìn ìgbà tí ń bá padà dé màá wá gbé aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ màá gbé wọn wá.
3: Tí wọ́n bá lo ráyé wá nítorí pé olówó lọ́wọ́ tí wọ́n bá ń tàn ọ́ pọ̀ ráyé wá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn ò tí ì balẹ̀ pọ̀ ráyé wá àlàáfíà lògùn ọ̀rọ̀ ṣáájú ara rẹ o ìlera sílẹ̀ ní gígùn gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì táṣẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe déédéé pinnu ló kà yára rẹ o Venitone Cleanser ni kò sẹ́mu agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù Venitone jagunlabí panko pé ọ̀rẹ́ ara tọmọdé tàbá tọkùnrin tóbìnrin ló lè lò ọ̀ṣọ́kùnrin sóbìnrin dòpé pé Venitone Cleanser àtẹ̀jẹ̀ṣe máradán bíi kóró sin Venitone Cleanser kìkì dé gbòógì tí ò lọ́tínú la fi ṣe ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà a sì ń wá alágbàtà fún Venitone Cleanser pé nọ́mbà kò demand 08034051533 08034051533 iléeṣẹ́ Emi One Naturalist Care ló ṣe Venitone Cleanser. Láyé tún lò.
2: Ẹ ká padà látòjú ọjà yára. Ojú ni yín ẹ̀ kì í ṣàìmọ̀ fólókó. Ṣùgbọ́n fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fúngbà àkọ́kọ́, ẹ bá ń dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti orúkọ iléeṣẹ́ yín mà.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé. Àlàáfíà ara wa ò ní di fi àfíà o. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín. Joy Adékunlé Adéjàre, olùdásílẹ̀ àti olùdarí iléeṣẹ́ Emi One Naturalist Care Limited.
2: Àwọn kan ní ewé àtegbò, wọ́n ní òṣìṣẹ́ mọ́ mà. Ṣé lóòótọ́ ni wọ́n láwọn baba ńlá wa tí wọ́n mọ̀ pé gbogbo wọn ti lọ tán?
4: Bó làwọn yẹn ń gbé bó náà wà. Bọ́lá ṣe máa ní àtegbò òṣìṣẹ́.
2: Wọ́n láwọn tí wọ́n wà ńbẹ̀ ní ìsìn pé wọn ò mọ
4: ojútùú ẹ̀. Lọ́run fún àwọn kan ní ìmọ̀ wọ́n ṣe lè lò ó. Iléeṣẹ́ Emi One Naturalist Care Limited a jẹ́ ọ̀kan nínú wọn.
2: Lára àwọn tó ní ìmọ̀ nípa bá ṣe ń lo ewé àtegbò.
4: Ó sàn ju wúrà àti fàdákà lọ. Àwọn bàbá tí wọ́n orúkọ tí wọ́n ní orúkọ tó dàní. Bàbá tèmi ni Dókítà Olúṣègùn Adékunlé ẹni tó ní iléeṣẹ́ Emi Ọlá Naturalist Care Limited.
2: Ẹ̀jogún bani. Ẹ̀ẹ́ wọ́n yàtọ̀ sáwọn tí mo gbé ní àkáǹtì.
4: Mo tún jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́. ti iwosan igbalode so mu wa
2: be mejeje papo
4: o wa se
2: o fa ti ti emi won to fi yato sister won yoku to nigba ti mo dele itaja yin mo ba pe ah se natural care la wa ni abi o da da ba so nipa imo ewi ategbo lati fi se toju ara nja ri awon aisan ka to je pe imo ewi ategbo gan o ti e kapa re
4: se ri o ogun aisan lo wa o olodun lo le nti mo le so nipa
2: o ti ye mi o ti awon ara ile e wa je amu le yoko kan ba itori asiko awon aisan wo ni agbare ewi ategbo ti ile ise mi won natural care ti won se pese awon aisan wo lagbara re ka
4: se ri orisirisi nkan ni an toju ni ile ise wa sugbon ode ta wa loni ode isan ati egungun ni
2: isan ati egungun ta ba se ni ka wogun to gbara wa ero
4: ninu eto teni e ma ma pe mi ni iya sopanu
2: iya tumo si pe gbogbo en ti ese atapa won ti isan ati egungun o se dada
4: a fe yanana kini awon isoro to n ba egun wa ja
2: egungun ati sara
4: awon isoro wo lo n ba isara wa ja bawo ni mejeji se
2: lo se wonu ara won
4: lo se wonu ara won ati wi pe kini awon ami ta ma ri ta fi ma mo ati
2: ti sara ba da se le kini awon ibe na ma wa gba wole ma ise kini san gan se nu ara gan
4: ise ri isan wa o dabi network to n gbe eje
2: kaakiri gbogbo part of our body
4: ara wa ohun na lo n gbe oxygen kaakiri gbogbo
2: ara
4: tori na ise alagbara
2: to ba ti le dase ru bayi gbogbo nkan o ni se dede
4: mo se ma ri ki ise ara nikan ni o n fun ni awon nutrient to n fun ni eje o n fun egungun na
2: egungun
4: to ba ti se ti isan ti o sise daada o ma affect awon egungun wa
2: awon egungun na o ni se to ye ko se
4: bo se ye ko se se o ni gbe awon nkan agbemi ro ateje se
2: ateje to ye ko gbe lo
4: ni gbe lo si ibi to ye ko lo igba to ba de ti wa ri be a ri pe ibi kan ma ma ku
2: o lo ma nfa te yo ni ese ti ku apa ti
4: ku e yo bi ko
2: eje o flow gbogbo flow de lo ye ko de
4: e ma ri ese lomi o ma tick o ma da bi pe skin yen o tun bo ni ko ju ju bo se ye lo o le dudu o le pupa to ye ko ma ni fun ese yen ni skin discoloration elomi to ba dide duro ma sare joko ni tori pe awon kokko bi pin
2: a ma wa nbi ese
4: bi ni du a ma gun lese ti bi gba to ngun elomi ese yen aku tikiri to ye pe bi bata gan jabo lese
2: ko ni mo
4: se isoro yen o ti ni se pelu isan sugbon ohun to yato si pe bo se ni fini yen egungun na bere si ni san egungun na bere si ni ro se wa ri elomi to ba rin die bayi a ni lati duro tori pe ko ni le rin mo ese yen ati hu
2: ko ni se bo se ye ko se mo
4: ko ni se bo se ko ti se mo a di pe ko joko die ko to tun ma lo iru awon eniyan wa so pe mama re awon nitori pe nkan to n se won bo te ba egugu lo na lo
2: ba isan lo
4: eyin awon yo ba so pe adiye o n tese ku iro ni o
2: owo yo je mo eyan
4: o je mo eyan
2: ba ti e ba di e lo ojo mi niyan
4: so ti a ba ti ri awon irora inu rike rike yen ni awon joint wa tawon eyan ma pe ni arthritis tabi irora inu awon egungun waist wa iyen ni ibadi wa apa wa jade sister ko tete bojuto ara e phone number mi 08 03 40 51 533 08 03 40 51 533 elomi wa to je wipe wa tori pe o subu ni a so pe igba to ti subu lori okada loduko bayi
2: won le ti ton
4: igba to wa ya o bere si ni ran ohun elomi wa to pe ti ese kan ni won wa to won ri to elomi wa to je wipe egugu yen o ti bere si ni kako o wa bend to ba ti wa yan re pe won ti gogogo bi en to ma subu elomi gan subu loju titi elomi dere aisan to ni se pelu iso tabi aisan to ni se pelu okan ohun lo fa isoro egungun ti e
2: pe lo lead si bi egungun
4: fun bi apere eni to ni aisan ro parose boya ko le gbe apa kan ni ko le gbe ese kan ni elomi stiffness ni ibe yen kan ma le kokoko wo yen ma le tepo ko ni le kako telomi o ma wu ni roboto to ma wu de ori itan e se riro awon eni be yen te ba sayewu won daada e ma ri pe awon aisan mi na o ni se pelu
2: nkan ti o
4: se so at that point self medication ko sese tori pe won gbodo se ayewo lati mo kini nkan to nse ni yen gogogo
2: gan gan ni bo ni nkan de duro lara re ke yen ma fun mo ri pe ko wonu riro
4: ara riro to ma ma ko je fa re to ma ma wo ese elomi bi to tin wo ese lo ti ma fa ti eje ti ma sa lo sinu
2: okan
4: ibala ba wa de elomi infection lo fa pain city ani eyin ko n ro ohun ni gbogbo ara n ro ohun gbogbo ara n ta ohun a de pe ina orin kakiri ni gbogbo ara won se wa ri n to ba ti sele ti ison eyan o le se dara ni pataki lokunrin a affect bo se le soju se ni ta question na ni
2: to tori akoko wa iya wa tori te ba ni ke mo mu leyo kokin ejeje bai ojo lo tan bi awon eyan ba wa ke fin iru awon nkan te tin salaye ninu agbara won aba won aisan mi na ona won won to ba won o se se ti mo fi dodo yin
4: won so pe ka ma fo to ndu wa
2: bodo aso
4: won tu so pe tino ba tan laso
2: ejo tele kanu
4: to ni opolopo lo te ko ti nawo nawo nawo won ti lori sirisirisi ti o lojutu ojutu wa ejo ojusi wa ni ile se wa ni oje temi dire bus stop
2: oje nle ibade oje ope meji nle ibade
4: emi won naturally scale limited ko ta ma koko se ni pe lati se ayewo kini to nse o ba di o gba card
2: owo perete na
4: e ba ti pe number mi 08 0 0 0 8 0 0 8 0 3 4 0 3 4 0 5 1 5 1 5 3 3 5 3 3 5 3 3 lati bere bere yi ke ni pa boya elolowo card ni tabi kini awon igbese to ye ke gbe te ba ti lawon ayewo te ti se e mu resort e dani baba yin wo ki se so ate gugu ni ko la ntoju ni le so wa orisirisi ni ko la ntoju okuri ti o le se eyo dada ni
2: onirisirisi oniru eyan la le mo lope ti gbadun iya wa e ri pe baba nso nipa pe eyan fi ewi ate go se toju ti won e to yato tori won ton fi mo ti ode oni won ton fi kun legbe kila yin na duro de bi won se pe number won e ma lo si odo won tara yen emi won nationalist care to wa ni temidire bus stop opposite sweet oil to wa ni oje ni bada tabi ke mo pe ero ba ni soro ti won fi le e wo a tun mo pade won to a tun di ni ojo mi ojo re kunle fagbo loruko temi aisan ko ni fi agbo are emi ati yin ko ni bi se bujoko
5: ero ma wa o ada giri ma bo o sile ise mi wa n to kale sojele konile ogbo kale jogbo eso fadan koro fo be pele ise mi wa naturalist care limited ti kale ka soje olohun lo kuku diri e wa fakukan ti wa gbogbo ogun to n jade nile ise mi wa n pata lo wa nibe lowo ti o gajara lo pelu irinse igba lode loni ranran awon akose mo se nbe ni kale faye wa ara awon fi to wa leti wi pe anfani nbe bu gbogbo adote eniyan kokon 50 ti won ba kokon de lojumo atara sasa ma bo ni ajoke plaza ni dojuko finish station to wa ni temidire oje ibadan elo elo wa 08 0 3 4 0 5 1 5 3 3 emi wa lo so wi pe ani faisan sodun o
6: Lagilu FM 96.7
7: Owage fun padi yen
8: padi o dancing
9: Akanji ewo lo mu o to kari so
10: won tun ti bele ti mo ra lojo si lowo mi o
9: se nti so fun o odo Sheimak Global Resources ni bi fokanbale ti mo tin ra ile ile mi ti mo ko laisi wahala kankan
11: akole mara
9: As our 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́bọ̀ tẹ bá ti ra ilẹ̀ yín lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheimak Global Resources. Hurry now, as this offer will end soon.
12: O balẹ̀ bàgẹ̀, o wọlé pẹ̀lú steez, gbogbo Peter ni o fún fún bí a fún. Misty Peters, jagunla bí ọkùnrin ogun, gentleman on the body system, ògbóǹtarìgì, àkànṣe Peters, tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀nyá àjà. 50 Peters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra. 50 Peters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 Peters kó o sunrayọ̀ kó o fún bébí ẹ tán. Níbikíbi, níbi gbogbo àti nígbàkúgbà. 50 Peters is produced by the 50 Waves Limited. Ẹ̀sìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Peters, NAFDAC Ijolote.
13: Ọbẹ̀, Real People Concept ti gbé RPC Protein wọ̀lú o. Àwọn màálù àti ewúrẹ́ tá a máa ń mọ̀ sìn fún ìlera aráàlú ní RPC Cattle Hub. Àgbẹ̀ ẹran tiwa ta pa ta shayan ta se lojo pelu imototo to gaga raka siara e wa gbo o ninu eran ta nje oni opo eya ni won tin kokoloko arun idire o ti real people concept sebe rpc protein kale wole bere iye won kilo eran ogufe tabi ma lu to ba fe pe nkan re rele o le order ka gbe bo nle home delivery bos se aye malu tabi aye ewure le ba fe e kan si rpc protein real people concept wa ni 126 adekunle fajuyi road legbe eleko nnpc mokola nbadan e pe 0912739442 rpc protein on mabibi real people concept ni
11: olorun baba lola emi mama ri se owo re
14: Olorun kan be ninu jo apostle ti Christi jadejado agbaye Olorun arungun gbogbo mi lo nje o ti sise agbara ninu jo re fun didi ogbon odun
15: Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
14: Ogbonun 30 years ti ogun ti nse ti denga. Isoji ajodun la fi bere ni Monday ojo keva titi di Friday ojo kewa ni deda gogo marun role akori Olorun ara wonderful God. Arejo Apostle ti Christi Pastor Dr. Henry Ojo ati CAC General Superintendent Pastor Dr. JD Onogua ni o ma lewaju ninu isoji ati iwasu lojo ajodun pelu awon iranse Olorun lokan ojo kan Isin dupe la fi kase re nile ni ojo kejila osu keje odun yi ni dede agogo mewa owuro baba woli ati mama woli Richard Adebayo Kolawole JP CAC General Evangelist Nigerian and Overseas ni o ma gba gbogbo eniyan lalejo ewa gba wa yo wa yo
16: Labbaik Allahumma
17: Aha atete sun latete ji fun gbogbo alalaji to mura le de haji 2027 eto ti bere ni perewu ile ise alalaji to se fokoto Alidaya Hajj and Umrah Services be ni o bi ajo alalaji orilede Nigeria se fi lele ni pe September 15 odun yi ni gbogbo pepe pe o wa sopin lori owo sisan fun igbaradi haji 2027 ni Alidaya se nkesi gbogbo awon alalaji to fe ba wa se haji odun ti nbo lati ya wa gbe igbese common care ki won fo ko le ki won si pari gbogbo owo sisan won ko to di ojo 15 osu kesan odun yi ti gbogbo eto kase le eku ti moti alidaya wi pe idekun alalaji a o mu ni kekere lodo ti wa eto ilegbe irorun ti o jina si haram o nji aje gbadun lore kore ti ara si gbogbo awon aye to ye to fi mo wa si ofe lati gbadegba ijo ta bada lati lo ati bo ki ye eya agbera bayi ke kan si alidaya hajj and umrah services ni number 2 adedibu shopping complex opposite buffers filling station iwo road ibadan tabi ke ma pe alachi ati oludari alidaya hajj and umrah services sorry 0806244-0572 anfani sodi ediye wa lodo wa to fi mo irin ajo umrah olososu alidaya hajj and umrah services aji irorun ni ti wa bidni light

0: Evangelist Elijah Akintude and other anointed ministers. Hosted by Prophet T.A. and Evangelist Joyce Arabambi. Venue at Church Auditorium, CSA Reformation Land, Adesanya Bus Stop, Oluloyi Akoran Road, Ibadan. And you can join us live across all our social media platforms. Come and celebrate with us.
1: Ní West Midlands Open University, àmú kí ẹ̀kọ́ wà láròwọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NCE. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Òmìnira kò fi ọwọ́ gbà.
3: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kó ká nǹkan kan láti ra máa.

owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́ tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá

0: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀.

0: pọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ Lágelú FM 96.7 Facebook. Ẹ máa ṣẹ́ rẹ̀. Alẹ́ ẹni bá ṣẹ́ ètò yìí lálẹ́ yìí.
1: Ẹni àbínibí dání.
0: Àánú Ọlọ́run ọba kò ní tọ́lọ̀ dẹ́yìn.

0: ètò
1: ìdáàbò
0: mo kí yín o ọmọ chief ìgbòho mi mo fẹ́rẹ̀ ọgbà ilé tó wá tí ẹ bá ń gbọ́ mi ó bèrè àpòmọ́ra ọdún o.
1: Bẹ́ẹ̀ni oṣù tó máa ń bọ̀ yìí máa ni.
0: Ó máa tó bí September.
1: September, okay, okay.
0: Wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti ń múra.
1: Ó ti ń múra lẹ̀ báyìí.
0: Wọ́n ti àwọn kinní kan fi ní Facebook.
1: Okay, máa check, máa check.
0: Wọ́n ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀.
1: Àjọ ṣe tọdún yìí ni lágbára Ọlọ́run.
0: Lágbára Ọlọ́run.
1: Bó ìgò ti jẹ́ ti ọba aláwòrán àbí. So, torí pé ẹdún jà yín lólè báyìí, ẹ jẹ ẹran ẹdún.
0: Àwa ò jẹ ẹran ẹdún.
1: Ó jà yín lólè àbí.
0: Ọbọ̀
1: yìí máa ó máa láyà o ó máa láyà ó dẹ̀ jà.

0: Hello.
1: Baba yin lo.
0: E ma wule.
1: Eyan o so. Se ri awon eyan to so pe edun, edun ato se ogbo.
0: Okay.
1: O ma we wo fo o. No ma lo.
0: E ti e ko soruko yin fun wa omo ilu gbogan ni yin.
1: Ogunde ji oruko mi.
0: Okay. Lati
1: bo. Omo awo Jemila. Ogo. Iba mi mo awon ira ba mi mo wo ba je ogo.
0: Kai.
1: Sheri, e je ki so ni Yoruba ka won wa le understand.
0: Oye mi.
1: Ati mi iya mi to so lekan yen won gba but edun ato ti obo.
0: Okay, e won ni edun gan, e wo lo bo.
1: Edun iru edun ma gun, iru obo ki gun. Se ba ri edun tori ode ni baba mi. Edun nigbati eyan ko la funfun so gbe edun ni. Edun ma fo obo ki fo.
0: Mo ro po obo na ma nfo ninu igbo ni.
1: O ti se ki fo but ki fo to edun.
0: Edun ma nfo gan.
1: O gan iru edun ma gun but iru obo ki gun. Ogo edun ma ni o ma ni lati yellow but ogo obo black ni. Edun ni owo ki fi je idi ta fi je edun ni pe eni to pelu ado ode ni nigba to lu da eko won pe kini kon ni da eko ni Yoruba ti on ba ti lu eyo ki mo gbe na mo edun lo wa sha tonu e to fi mo ju ona to fi ja si ona lu owo mo ti wa so fa eyo pe lati lo e gbe na ma je edun mo tori pe alaanu mi ni ni awon ti mo so e te ba mo awon to je agbagba ni le owo e bi won bi baba wa se so fun ani e
0: so kiti en se story ti baba Olando so yi ni gangan lo bi
1: o so Olando oh no itan na ni
0: okay
1: itan ni ti baba Olando yen but ohun ti owo ki fi jeju ni pe o je atona wa lati ode to te lo oro do nigba to lu da ko to mojo na mo edun lo chatonu e to fi dagbo o fe pa edun yen o wa chase edun lati pa edun e wa be si o be si lo o wa chase baba gbe wa pe ah se alaanu mi leyin yi mi o fi pa wa file
0: okay
1: idi to fi sai pe ah ni ma jedun mo ni lowo ni e
0: jedun mo ni lu owo
1: owo ma jobo but ati jedun edun yato ti obo
0: e ma njobo amo e jedun
1: eh ki jedun ewo ni
0: kai
1: pe to ja tono wa awon ti mo so yi ati be kabesi wa o se ojo bi eni last week 60 years o se ojo bi last week omo ogun oye ati be gogo bayi
0: kai
1: ayo ati be ayo lo be now
0: eh
1: by 260 ta ma be gogo
0: kai
1: a de ma se di note ke wa
0: eh
1: ti ma ti wa na ajo lo e ma ori
0: lagbara olohun ajo
1: ma ko fe bi si lagbara olohun
0: ajo dowo se rere
1: bi lagbara eledumare
0: e se gan ni sir e se gan
1: pe ba e ka beto ko wa
0: e se gan pe ba tan mole si okay e ja mo en to fe soro hello
2: hello kweko
0: yes sir
2: ene re yin o
0: ami
2: tagelu o mo se saju o
0: ami
2: omre ti le sa mi lo joye ti o pe re ko ye kan lowo ba kan ta joye kan lawe lo soro yi la
0: e mo wule
2: se ri egun egun lo ma nkupa awa lo ma nkupa awon ogo lo ma ndugu
0: okay
2: yeyin ejo lo ma nkupa gege bi baba yen se so iru ti won ma ngun awon ejo lo ma nkupa
0: okay
2: o awon ti won ba de bibi na won gbodo je
0: be e se gan ni sir e se gan ju oni ti thank you e se gan eku itan e tun ba n tan mole si daada lale yin all right hello e den gbe pe kan a lo taja hello yeah
3: sorry ba ti baba ni obo ni gbogbo awon category won yen edun gorilla gbogbo ke je obo gbogbo won baba ni eye se orisirisi ni won sugbon ni category won obo ni won obo ma je obo ti tobi wa obo kekere wa te dori eight gangan te dori gorilla sege temi se
0: oju te nfi wo ni so
3: classification gbogbo kan ti won so ye
0: adu awon gba won so laipe pe won je won ma nje obo amo won je dun
3: ah te ba pa awon awon edun yo fun yi mi ti bi ko ko tin ta ni to gbe owo ti o gbe iwe ti o be gidi ni o be gidi ni o ta won na si je ledo won
0: lodo won
3: wa gori e ku gori eyan ni se ri
0: ori eyan ka okay se gan ni sir okay hello
2: hello sir
0: yeah
2: public relation mi na ni bike wo yato sira won ogbo kan na lu ko won po ni ogbo kan na lu ko won po bo se ri ni se iru awa ile se awo ki jokete
0: ijokete lodo yin
2: be ni ikoyi o gbojo je
0: ikoyi
2: o gbojo je ki na omo ikoyi bo se je ni yen oruko yen lo ko gbogbo won po ni type kalu ko oto oto ni so ti ye ni awon owo ti a wi un àwọn bírí àjò bó ṣe rí fún àwọn ọwọ bẹẹ náà ló rí fún àwọn oníkò yìí tí wọn ò fi gbọdọ jẹ òkété àwọn ìdílé kan náà ń bẹ tó dàbí ẹni pé wọn ò gbọdọ jẹ ẹyẹ ẹga àwọn òjé bẹẹ ni
0: bó
2: ṣe wà ní gbogbo àwọn nǹkan yẹn ó ní àwọn nǹkan tó ṣẹlẹ tó fi dàbí ẹni pé àwọn baba ńlá wa tí wọn bá pàdé ìmáwùn eré àyẹn kò kì í gbọdọ jẹ tó bó ṣe jẹ lò ṣùgbọn tí ọgbọ yẹn ọgbọ ló kó gbogbo wọn pọ ní láìpù kálukú
0: ọ̀tọ̀ọ̀tọ̀
2: bó ṣe rí nù.
0: Ẹ ṣe gan ni ẹ kú làkàyè ojú òní tì yín ẹ ṣe gan.
4: dájọ́ wọ́n dáwọ́ ìdẹ̀ fẹ́ dùn.
0: nọmba kọ́ọ̀lù tó kẹ́yìn
1: náà
0: èyí tó kẹ́yìn rèé. hello
1: Mr. Fayose.
0: Yeah.
1: Mr. Fayose.
0: À ń gbọ́ yín orúkọ yín sàì bọ́lẹ̀
1: tí ń kí orúkọ mi ni Jamiu Ọlọ́ǹda Látàbẹ́kúta. Owó tí bàbá yẹn ń sọ wípé tí ó bá fi ojú kan ọdẹ mọ́dẹ̀ṣìnà ni wọ́n ń pè é.
0: Mọ́dẹ̀ṣìnà
1: tí ọdẹ bá wà nínú igbó tẹ́wé yẹn bá ti lè tó bá ti lè fi ewé dá ibà ọdẹ lójú ọdẹ ò ní mọ̀nà mọ́.
0: Ẹ dúró ewé yẹn tó bá gba ọdẹ lójú
1: mọ́dẹ̀ṣìnà
0: mọ́dẹ̀ṣìnà ewé yẹn ọgbọ́n.
1: Bẹ́ẹ̀ni tí ọdẹ bá wà nínú igbó tó bá ti lè fi ojú gbá ewé yẹn kẹ́mi yẹn ti lè kọ̀yàn níbi ojú èèyàn máa ṣìnà ní ògbó ni.
0: Káì.
1: Olùtọ́lọ̀ owó tó ń sọ yẹn mọ́dẹ̀ṣìnà náà máa ń
0: pè mọ́dẹ̀ṣìnà. Ẹ kú làkàyè.
1: Àwọn àmì
0: ẹ kú làkàyè mọ́dẹ̀ṣìnà. Alright ẹja wo bia àwọn náà fẹ́ bọ̀ tírẹ̀sì. Hello.
2: Hello sir.
0: Yà.
2: Ẹ ṣe mọ̀ bí wọ́n ṣe ń pe àwọn nǹkan kọ̀ọ̀kan ní eré àkàn ó yàtọ̀. Ìdàkọ làwa mọ̀ ń pè lérí àtiwà.
0: Lérí àtiyín.
2: Bẹ́ẹ̀ni.
0: Ṣe
2: mọ̀ èdè kálukú.
0: Ó yàtọ̀ ọ̀tọ̀
2: ọ̀tọ̀. Ó sọ̀tọ̀
0: ọ̀tọ̀.
2: Fún àpẹẹrẹ irú ilẹ̀kùn tá a máa ń ṣe gbogbo ọ̀nà lẹ́nu òkè fún wọlé. Àwa máa ń pè ní àgẹ̀rẹ́ bí. A lè pè ní ẹran ọ̀jẹ. Tá a bá dé ìlú mìíràn tí àwọn ò ṣe máa pè é. Ó yàtọ̀.
0: O ti yé mi. Ti o yé mi sa.
2: Orí Yorùbá. O lọ ní.
0: O lọ ní.
2: Bẹ́ẹ̀ ni. O ṣe rí nù.
0: Ẹ ṣe gan ni sa. Ẹ ṣe gan ni. Hello. 30 seconds.
5: Ẹ lọ pé tó.
0: Yes sir.
5: Orúkọ tèmi ni ẹja SGO.
0: Okay.
5: Mo fọ́n ṣe mo sọpọ́ọ̀tì tí bàbá sọ̀rọ̀ bàbá tó sọ̀rọ̀ nígbà mo sọpọ́ọ̀tì wọn.
0: Okay.
5: Ṣé ẹ rí àwọn kìíní yẹn orúkọ kan náà tó àwọn pọ̀ náà ni ọ̀bọ. Ẹ wá máa gbọ́. Wọ́n ń pè fún ní àyà.
0: Àyà.
5: Wọ́n ń pa àwọn ẹ̀rẹ́ àyà. Wọ́n á ní àyà onírúgbòrò. Wọ́n ń pè àwọn kan ní ọ̀pọ̀. Wọ́n ń pè àwọn kan ní ìlàkí. Wọ́n ń pè àwọn kan ní akíti. Bó ṣe yẹnìí lọ lọ lóríṣiríṣi
0: ni. Bó ṣe lọ lóríṣiríṣi ni.
5: Bó ṣe lọ nìyẹn. Irú ìlẹ̀kùn tí bàbá wù yẹn báwa náà ṣe ń pè lọ́dọ̀ wa. Ẹran ọ̀jẹ́ àgbẹ̀rẹ́dì. A ṣe ń pè nìyẹn. So Yorùbá tí ó ń kálukú ń pè nǹkan yẹn ní ìlú ẹ̀
0: ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ ṣe gan ni sà ẹ pọ̀ fún wa sà o ẹ jẹ́ sáré lọ tajà mo ń padà bọ̀.
6: The Kingdom of God Gospel Mission International, Oba Moro Camp Grand, along the Wo Ogbomoso Road, the Wo Nipinle Osun, Lusagbekale 72 hours program. Ti o bere lojo kedogun osu keje titi di ojo keje dilogun osu keje odun 2026, July 15th to July 18th, 2026. Sa pakori eni, etu sile, eje ki o ma lo. Agbara ninu Jesu si wa sibe. Ta lo de o? Ta ni ojo olojutu aye e? Ta nso se redoku. Ta lo leri pe o se reti fun omo? Wa dide. Gbere nle lojo kedogun, ojo kerindinlogun, ojo ketadinlogun, ati ojo keje dilogun osu keje odun 2026. ma bo ni pade adura alagbara ni 72 hours program oba moro camp grand along the wole pile osun pade wole peter adeleyi olowo poroku apostle dr j olayinka folabi okoto jesu woli mati oyelowo prophet timothy jesu tunde pastor ezekiel ayomide olorin emi lead evangelist emilola exeda esther akitola iya anointing lead evangelist ni olaje oro yi oko fe nbe lati mrs woro academy taska filling station olodo fatuma junction ati salinsile filling station odoriwo prophet ezekiel salawu ni o gba gbogbo eyan lalejo dipe wa deni tusile
7: Kokoro aseyori ti yan file bonu se atoshi Jitales lo nje ona abayo kan ti yan file bori kosikosi ojojumo Jitales International ni Jitales International biro ni lagbara lile sewo gbe didaduro digbi lairogbo kule joba ise ti won niyan awon ero lorisirisi lo ti wa ni Jitales International lopo po oyoku lowo ti o gajara nipase eka le ise wa Martin Tech Industries awon ero bi palm oil mixer and digester pure water machine ice block machines gari processing machines popcorn and palm oil machines jock mold and nylon machines Jitales International Ashiri oko owo aje yiyoni ninu ise ohun osi be bara won tan tayo laarin egbe Jitales International ni won rogbo kule awon gangan lasiri ati rowo ti bonu gbobu kata laisanan ni ara tokunrin to obirin tomode tagba Jitales ni won ko bere fun iwo na o se kan si Jitales International loni Jitales International lo fe gbe kegbe pelu GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan o ekure re alaye 08056046055 email ademula.1@gmail.com Jitales International ona bayo ko nu ise ohun osi to daju

0: ẹ̀kọ́ àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 090 83 01 33 33 090 83 01 33 33 090 83 01 33 33 and wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.
1: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
2: It's about to go down.
3: Wait!
4: Aww. My love, wetin happen?
3: Before I marry you, the TV where you promise, the fridge in car, where you dey? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
4: Cancel this wedding.
5: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
4: CDK?
5: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. That's CDK.
3: So all those things don't already dey house?
5: Abba, since last month.
3: Pastor, continue the wedding.
6: Walk on down, join together.
7: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707-454-3005.
8: CDK, pay small, small. Live BB.
9: Gbogbo ọmọ ológun pátẹ tí yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
10: Ṣèbí nítorí ògo ni o.
9: Ìdí èyí tí Ọlọ́run Reverend P.F. wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọ́jínlá wa Christ Rubber Miracle Church Kramik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christ lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Lay Out Malete Ìbàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pọ́yì orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday mẹ́rìnlá yìí ká yóò fowó kọ tó tó pèsè dáa rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́ àgbọ̀tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa ṣì ọ̀nà tí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ kí bàbá wa nínú Olúwa Reverend P.F. Owó àti Reverend Mrs. C. Owọ́wá tó gbàdúrà súre fún ọ ṣẹ́yìn ò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ

nígbà ayé wọn àwọn méjèèjì jẹ́ alágbára tí ì ṣe díẹ̀ mo rántí ìnáwó kan tí wọ́n ní pé ìtàn tá a gbọ́ ni adédára rún ra lọ́jà ba àti àyìnlá ọmọ wúrà tán jọ pàdé